má fi kan wọn wa nínú mẹ́tẹ̀ẹ̀ta. Owó àlàáfíà àti ọmọ. Ọmọ wù mí. Ọba Láwùrà bí má fi wọ́n mi. Àlàáfíà ni tèmi. Owó la fi ń ṣayé. Ìwà báyìí la fi ń ṣọ́.

0: agbanilagbatan ake okuse aki aki eni ti anu re duro titi lai lai eni ti ogo ati olaye foruko re mimo okinyin eko juma okinyin lo ko lorun baba okinyin lo ko lorun omo okinyin lo ko lorun emi mo ikani lagelu ni won pe bi 96.7 fm okay ga joke ile fufun bala o fele le nle ba adeola ade son ya one good morning sir happy blessed sunday from olorun shogo moliteba egbon wa ore wa ati loko ja johnson din no bogun shetan eki eyan kan ti a fi anu ra pada eki eyan kan ti a fi ori ofe ta fi dalare eki eyan kan ti wa laye re to so yin dalaye eki eki gbogbo tẹ bá ti lórí ọ̀fẹ́ àti máa gbọ́ wa láàárọ̀ yìí ẹni mo ti ń kíyìn pẹ̀ kò jùmọ́ tẹ wá ṣe lórí ọ̀fẹ́ àti máa gbọ́ wa kétékété láǹfààní yọọlẹ̀ tẹ́rin wá wò kétékété lórí kan ní bandọ́rẹ̀ ọ kíyìn kò jùmọ́ òní ni ogún jọ oṣù kẹsàn-án ẹgbẹ̀ wa ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n lẹ́yìn kò lu àwa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run aki aki ẹ̀yẹ kọrin kan látinú ọkàn yín kẹ́ fi dúpẹ́ lọ́wọ́ kẹ́ fi kẹ́ntọ́ láyé tọ́lọ́run kò ṣeun ipòkipò tá a bá ṣe wà ìlàkọjá tá a bá mọ làkọjá ẹ kí ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́run sọ sáàmì wọn ni good morning sir happy sunday to you sir and good morning to you too àwọn arọ́jọ́ mùsùlùmí olókùn láàárọ̀ yìí ìrìn àjò ẹ̀mí lè tó lágbèló ni wọ́n ń pè bí 96.7 fm òkè gajòkè ilé funfun bá ńlá fẹ́lẹ̀ lẹ̀ ńlẹ̀ ìbàdàn. ṣé ẹja lórí ọ̀fẹ́ àti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ orin wo ló ti wà mẹ́rin ẹja dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ń tọ́ láyé tọ́ lọ́rùn ẹ̀ ẹja dúpẹ́ lọ́wọ́ ẹ̀.
1: Let somebody

0: lẹ́nu ọjọ́ sunday títí jésù yóò fi dé ìràwọ̀ ọmọ rẹ òní wọ̀ ní ọ̀sán gangan o ẹlẹ́rù níyìn dé ológun dídá ológun àrà ológun àjímọ́ rọrọrọrọrọrọrọrọ sunday kẹta ló tún sojú wa ni àwọn gbàgbé ọlọ́run ga torí pé òní ọlọ́run wa kò fi wá sílẹ̀ gbogbo ilé ìpariwo ọlọ́run ó ṣe o
1: ọlọ́run ó ṣe o
0: òlì rẹ pọ́sọ́fẹ́ kẹyẹ mẹ́nẹ̀ bàbá alábìyamọ́ ti wà lórí afẹ́fẹ́ wàá fi fọkànbalẹ̀ sin ẹlẹ́dàá rẹ o kò tẹ́ fà sókè yìí náà rí bábá yí ò rí ọlọ́run wù ọ́ wọ́n tẹ̀ lọ sọ pé kò sẹ́ni tó lè mú ọ wọ́n lọ sọ pé tinú rẹ yìí nìkan náà ló máa ṣe máa rántí pé ọlọ́run ju gbogbo ènìyàn lọ́lùfẹ́ ìgbà tí ènìyàn bá wà láyé lèèyàn máa sọ fún ènìyàn wípé kó fàyè rẹ̀ fún ọlọ́run ṣèfẹ́ ẹlẹ́dàá rẹ lẹ́ni o kó o sì súnmọ́ ọlọ́run pẹ́kípẹ́kí torí pé ilé ayé yìí àwa nájà ni ọjọ́ kalẹ̀ yẹn ó padà sílé ohunkóhun tí ò ní jẹ́ kó dí ọ̀run rẹ́rẹ́ olùfẹ́ ó yá tètè sá fún báyìí àlọ́rẹ́ ń ké ó dẹ̀ ń ké tẹ̀tàn o ìwé ẹfẹ̀sù orí karùn-ún ẹsẹ̀ kẹta ẹka bíbélì fún mi kíákíá.
2: ṣùgbọ́n àgbèrè àti gbogbo ìwà èrí àbí ojú kòkòrò
0: bíbélì
2: kí ẹ má tilẹ̀ dárúkọ rẹ̀ láàrin yín mọ́
0: ó ti gbọ́
2: bí ó ti yẹ àwọn ènìyàn mímọ́.
0: olùfẹ́ ó ń pẹ́ mi ò mọ̀ orí kò ní kò sẹ́nikẹ́ni wa tá a bá délé o àjọ fi ìjọba ọ̀run ṣeré jẹ́ o màmá lórúkọ jésù àjọ wúlò fọlọ́run o ṣé màá gbàgbé ọlọ́run ò ní gbàgbé ọlọ́run o àfi ayé ló gbé jésù mi lọ àfi ayé ò ní gbé wa lọ o owó ló kó bá júdásì owó ò ní kó bá wa o ojú kòkòrò ló han sọ́ọ̀lù léèmọ̀ ojú kòkòrò ní hàn wá léèmọ̀ o ìwà àwọn ọmọ ẹ̀lì ni òjò jẹ́ àlùfáà mọ́ lórúkọ jésù àmọ́ ò ní kó bá wa àìmọ̀ ojú kúrò lára obìnrin ló kó bá sáàpì ojú kòkòrò kò ní hàn wá léèmọ̀ àìmọ̀ pẹ́ẹ́dá lọ́gun kẹ́rì lórúkọ jésù àmọ́ pẹ́ẹ́dá o a máa fọwọ́ kọ́ ìyàwó níyàwó lọ́rùn ló kó bárú bẹ́ẹ̀ lórúkọ jésù à ní ṣiṣẹ́ o ìgbéraga ló mú fásitì wálẹ̀ lórúkọ jésù ayé wọn ò ní lọlẹ̀ àìmọ̀ ojú kúrò lára oúnjẹ jíjẹ ló kó bá dàmà tí ẹ fà lórúkọ jésù oúnjẹ ò ní hàn wá léèmọ̀ ẹ̀mí ìlara ló jẹ́ kí àwọn ẹgbẹ́ joseph kan ti sínú kànga ó ní ìlara àdúgbò rẹ lórúkọ jésù ò ní rí nọ́mbà rẹ̀ mọ́ kígbe kíkẹ́ ni iṣẹ́ ẹyẹ lọ́kọ lórúkọ jésù ò ní kígbe lórí ọmọ rẹ o ọlọ́jọ́ kò ní débàwọ̀ ọmọ rẹ lálejò inú agogo ẹdẹ lórí ti wà ọmọ rẹ máa torí rẹ lọ́dún yìí agogo ayọ̀ rẹ dẹ̀ máa lù ohun tó dọ́wọ́ lẹ́yìn wàá fàyọ̀ yanjú o lórí ọmọ rẹ ikú imú kò ní bọ́ sí tòsí o ní rọ́gùn ọ̀dàlọ́ rẹ bí júdásì o ohun kò tí mẹ́nu gbọ́tọ́ ń dúnmọ̀ wúrúmọ̀ wúrúmọ̀ mọ̀ wá kẹ́kẹ́ máa pamọ́ lẹ́nu o orí ọmọ rẹ dorí àpáta tí ò ṣe kọlù látòrí lọ aláàtì ran ọmọ rẹ máa ṣẹ o ayọnilẹ́nu nínú òkùnkùn ló ṣèdájọ́ wọn lórí àwọn ọmọ rẹ orin tó ọmọ rẹ bá dá yọ rẹ ni gbé lọ́dún yìí o ìlàkọjá tí ò jẹ́ kó mọ eré èyí tó kàn lórúkọ jésù ó pòórá lẹ́ni o ọmọ rẹ ò ní wọgbọ́ ìjà lọ ìjì pọ́njú owó àìní kò níjà fámìlì yín o jẹ́ńkú sọ bẹ́ẹ̀ pé àìní ti dópin inú ilé yìí lónìí àṣẹ tí ń gbẹni ga yóò gbé ọ̀gá tọmọtọmọ o àṣẹ tí ń gbẹni dìde yóò gbé ìwà àtọmọ rẹ dìde ọmọ rẹ ò ní jẹ iyán tó lè kò dẹ̀ ní jẹ iyán rẹ̀ níṣu o okun inú la fi ń gbẹ tìta ìyá yìí ò ní rí wàhálà ibi ọmọ rẹ ò ní padà dá bẹ́ẹ̀sì jobi aláṣírí ọmọ rẹ kò ní tù síta o ní rí wàhálà ọmọ wò bí ìran o o ní rí ìbànújẹ́ ọmọ wò èso ò ní ṣe ọmọ wa tá a bá lẹ́ni tá ò bá bá ni a ó padà lẹ́yìn ẹni ni eléni ní máa padà lẹ́yìn ọmọ rẹ ojúlọlá kan fi ń sọrí ayé ò ní ṣe ọmọ rẹ mú látẹ̀yìn bìlísì ò ní yalé ẹnikẹ́ni wa o ìjọ̀gbọ̀dẹ̀ ní mọ̀nà lé wa ọwọ́kọ́wọ́ kò ní fọmọ rẹ sẹ́yìn o wọ́n jẹ́ mú iṣẹ́ rere mo gbìn sínú ayé gbogbo ọmọ tí ń gbọ́ mi ní àgbáyé ìlépa ènìyàn bí kò ní borí ọmọ rẹ o olóògbà fún ọmọ rẹ nínú ìgbìyànjú rẹ látòní lọ ohun tó bá gbìn yóò mú èso jáde jẹ́kù sọ bẹ́ẹ̀ pé agbára ọlọ́run ó kú ìgbìyànjú rẹ látòní lọ tọmọtọmọ òróró rẹ ọ̀fẹ́ tí kì í tẹ́ ó yà dá sí ọ lórí o òróró àánú ó yà ẹgbà o pẹ́pẹ́ àánú dìde sọmọ rẹ ìtẹ̀síwájú rere dé bá yín lé ní o ọ̀rọ̀ yìí tó ọlọ́run ló ti yóò gbọ́ o ìfẹ́ ọlọ́run kọ́ òní fi gbèsè rọ́gbèsè òní dààmú lórí ọmọ àtòní òtó àtànà wàá rójú wàá délẹ̀ ìlérí oní sùúrù ló jogún ayé ẹni sùúrù kò ní dágbére fọmọ rẹ o ẹni lọ ló bọ ọmọ rẹ máa lọ re tí ó bọ re o ẹnu wọn ò ní gbófo ọwọ́ àlọ́ta kì í gbélé ọ̀tá ọmọ rẹ ò ní nísinmi àìsàn ò ní dàgúnlẹ̀ tọmọtọmọ ò dájì jeremiah 48 verse 3 ò ní kígbe lórí ọmọ a ò ní gbóhùn ahoro nínú ilé yín o ò ní di aláìní ní aginjù ayé a sọ ọ́ di àyè gẹ́gẹ́ bí ìṣe ìfẹ́ ọlọ́run Psalm 119:117 ma gbe lai lewu tomo komo jo ika to sumo igi mu re ko ni ru ofaye asiwe o tu aji so mo re oni siwe o ko de ni ji so ojo olu amole si olara tomo tomo o ti gbe ti ni tini gbo gba ni gbo mi ni agbaye oni sofo omo oba malayi ju anu yo si alanu si wa tomo re iranlowo jiji to joro gbagbo ya gbanu leyen iranlowo yo si bati be wo ya iranlowo yo si wa na omo je ruri anugba iranlowo ko yo si wa na iranlowo ni lazaru rigba to fi deni alaye iwo na ma ri iranlowo olorun iwo wa 34 leyin yo ri oju rere olorun ati teni o ya lo ri oju rere olorun ati teni oluwa yo dide fun iranlowo iwo atomo re sami eleyi to kan toka iwo na ma ri oluranlowo oluranlowo ti o feri si oleke o ya lo pade e ojo didi ra yo ro ojo ebuku o iranlowo olorun lo je ki jacob die eniyan gidigidi iwo atomo re yo die eniyan gidigidi eni to ma je ko tete debi olara oluwa yo ran si o oluranlowo ki lokan o ya lo pade e oluranlowo ki le le tun fe olorun yo gbe wa atomo re pade e oluranlowo ti ki si le gbe wa atomo re yo pade e leni oluranlowo amayegun ni pe loruko jesu wa atomo re yo pade e oluranlowo amuninja padapada yo pa iwa atomo re soke oluranlowo amukoyibo odun lenu omo loruko jesu wa atomo re ma pade e oluranlowo aranilowo aduro ti ni gbengbe lojo ogule o ya lo pade e leni o oluranlowo to ni nkan to n wa lowo loruko jesu o ran e lowo enikan ma ran omo re de lo oyibo yen owo re to wa si bikan enikan ma ran e lowo lati bo gba jade ibikibi ti eto re wole si enikan ma ran e lowo lati bo sawari e jade iranlowo olorun yo mu iwa atomo re kuro nibi to agaga yi atomo re ba ri iranlowo igba tan o nje omo ni ha olofun ti iranlowo e ba wole were loruko jesu o ni da laare ti iranlowo olorun ba yo si omo re o ni di arukiri iranlowo amuni fo fayo loruko jesu yo yo si owere orin were lo ba mi se iwa atomo re e ma ko lagbo le yen ayo ni pakunle yen re lara jesu oluwa wa engineer gbe wa dele agbara an lo church
1: ipe baba yi pe confirm ni o e ma fi sere o igba ti mo di ori oke yi lomo mi de London
3: London
1: ore tolo tun wa se fun mi leyin igba to de London tan o pe mi ni jo Monday ose yen pe ohun ti wa hospital ti o sa wa nbe o n ro bi titititi o lawon oyibo yen so fun pe operation lawon good fun bi bayi o ngba to de lo mo fun handkerchief yi na pelu ororo so won ti wa ti wo theater won ti fe so operation yen won ti ko ni ise ton fe lo fun handkerchief baba ti mo fun e nko o ni oluwa nu boss un bo se fi handkerchief yi sinu niyan o ni jeri si agbara ifakeye omo Emmanuel o bi mo fun rara e
2: hallelujah
3: o ni odi de pariwo go go go go go
2: go go go go láìsí operation mọ.
3: láìsí operation mọ.
1: láìsí operation mọ.
3: òyìnbó gari kí leléyìí.
1: àwọn tún bèrè pé ta ni bàbá yìí tó wà nínú handkerchief yìí lọ́wọ́ ẹ̀.
3: òyìnbó bèrè.
1: ó lóun wá ní pásítọ̀ mọ́mí òun ni ó dẹ̀ pé àwọn máa wá sí nàìjíríà o.
2: ṣé
1: àwọn fẹ́ wá mọ bàbá yìí.
2: láti lọ́dọ̀
1: ibi tó ti rí agbára rẹ̀ àwọn fẹ́ o pé. ní hospital yìí àwọn tó ń bímọ bí ẹlẹ́ẹ̀kẹta òun lọ ẹlẹ́ẹ̀kẹta tó máa dá bímọ fúnra rẹ̀ nínú ọdún yìí. ní hospital yìí. mo wá jẹ́rìí pé confirm ni o.
2: confirm
1: o ẹ má fi ṣeré o. irú mi ò lọ lóyìnbó rí orí mi ló ti bẹ̀rẹ̀.
3: gbogbo ẹyin tẹ wà níta àti inú ilé ẹ ká lẹlúyà sí ọlọ́run nígbà mẹ́ta ó yá.
2: hallelujah.
0: màmá àárọ̀ ìlàfẹ́sẹ̀ kò kárí ìsọjí mo sì ní ọ̀rọ̀ lọ́bí 1000 tí mo fẹ́ pín fún àwọn ènìyàn bí bá jẹ́ pín ní dálẹ́mọ lẹ́nìí bẹ́ẹ̀ náà ni àwọn pásítọ̀ yóò máa pín fún ẹ ní ìfọ̀ branch bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní ségun ọ̀tà lógún state sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fákẹ́yẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o gbogbo èyí tájọ gbàdúrà ti tò ní gbogbo ọlá máa dá ọrẹ ọrẹ yìí ni ọrẹ ìsinmi a dá lórí ọmọ a sì dá lórí ìyá àti bàbá wákàbá sọ pé olúwa jẹ́ inú ìsinmi lórí ọmọ mi kò sí iye tó kéré kò dẹ̀ sí iye tó pọ̀ jù olùfẹ́ fi tẹ́ẹ̀tì ránṣẹ́ o wà á ní ìsinmi lórí ọmọ rẹ o ọlọ́run bàbá alábìyamọ o
3: ààyè ló wà.
4: hello hello prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyẹ mọ́ o, a ò ní máa bọ́jẹ mọ́.
5: Lágelu FM.

ẹsẹ̀ bíbélì tá ó lò láàárọ̀ yìí ìwé efésù orí kẹrin ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n Ephesians 4 verse 26 ẹgbọ́n tó sọ ó ní ẹbínú ẹ má sì ṣe jẹ́ kí oòrùn ń wọ̀ bá

àwọn tó ń fi àdúrà nínú ìrìn àjò wọn torí pé wọ́n fẹ́ gbàdúrà wọn ò rí ẹni kún wọn lọ́wọ́ nínú àdúrà kí prayer life wọn lè máa lọ déédéé ìdí agbájọ leléyìí ti pàdé òjò àdúrà 300 days èyí tí ọlọ́run gbé kalẹ̀ fún wòlíì tèmi tọ́pẹ́ ẹ̀jẹ̀ jésù ṣe bẹ̀rẹ̀ ó ní ọ̀fẹ́ leléyìí láti jọ máa gbàdúrà papọ̀ tó fi dárakẹ́ darapọ̀ mọ́ ọlọ́run kankan prayer group lórí whatsapp yìí mo sáré kiri náà inú yàrá ẹ ọ́fíìsì ẹ tàbí lẹ́nu iṣẹ́ rẹ ni wàá ti máa gbàdúrà pẹ̀lú ogunlógún àwọn ọmọ ọlọ́run lórí whatsapp group ọlọ́run kankan tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ send message yìí sórí whatsapp number yìí 09025 20

0: Ọjọ́ tó ti gbowó báyìí, ọfà wọlé ni. Iṣẹ́ tó ti ń ṣe tó ń lọ dáadáa tẹ́lẹ̀. Ẹ wo bí? Nígbà tó bá rí pé blọ́ọ̀kù fẹ́ green, tó ti ẹ̀ ti green, á wá lọ máa fi bí àwọn ènìyàn. Àwọn tí ò nílò blọ́ọ̀kù gan, á lọ máa fi bẹ̀ wọ́n pé ó dáa náà ẹ wá mọ̀. Ẹ gbọ́, a fẹ́ lọ gbàdúà. Ọwọ́ tó wọ iṣẹ́ mi, tó sọ jẹ́ mi di gbàǹjo mọ́ mi lọ́wọ́. Wà ní Olúwa, fi iná àti àrá gé ọwọ́ náà. Ọwọ́ tó wọ iṣẹ́ mi, tó sọ iṣẹ́ mi di gbàǹjo mọ́ mi lọ́wọ́. Olúwa gé ọwọ́ náà, ó yà dúà.
1: Olúwa jẹ́
0: Àwọn
2: kọ́sọ́mà wa kò dá. Ìlú Abẹ́rẹ́ Agbọ̀bì gba 700,000 yìí. Bàbá bá wa ní Cement omi àtọ́mọ́wàgbà. Ìgbọ̀nsá gbogbo ní ẹ̀sán kì í dá àgbò ra wọn. Ìbàbá wa di last year October. Ìbá pé àwọn olùdókòó ní inú àwọn tó ń ṣẹlẹ̀ báyìí o. Ìlú Bàbá fẹ́ ṣe ládùúgbò lẹ ní àwọn náà ń gbàdúrà wa. Akọ ìwé kan fún ìyàwó pé ìwọ ti ẹ̀rọ adúgbò fún ṣọ́ọ̀bù tó máa bàjẹ́ bẹ̀ àtúrà dà sí òun náà wá ṣẹ̀tù. Ṣùgbọ́n wá nígbà ọgbẹ́ wá dojú ló bá pè kí la fẹ́ ṣe báyìí. Àwọn olówó ọtí lèèyàn káàkiri òye gbogbo iṣẹ́ mọ́ tó ní pé ni wọ́n aṣá káàkiri.
0: Gbogbo ẹ̀yin tí gbèsè ń lé kiri, ẹ jẹ́ àjọ gbàdúrà yìí o. Màláyà máa zọ́dà lé kàfáyàdá. Ọfà tó wọ ayé mi tó ní mọ́ sákiri màrúà adáyé na zọgàdáyà. Ọfà afiniṣẹ̀sí lára mi wà ní iná ilé jáde. Ọfà tó ní mọ́ sákiri, ọfà tó ló ń bá fi mí ṣẹ̀sí iná ilé jáde lára mi. Ó yẹ dúà.
1: Lórúkọ Jésù, ẹ̀mí mọ́ ọ̀fà tó wà ayé mi tó ní mọ́ sákiri jáde lára mi. Ọfà afiniṣẹ̀sí bá iná jáde lára mi. Ọfà tó wà ayé mi tó ní mọ́ sákiri jáde lára mi. Ọfà afiniṣẹ̀sí jáde lára mi. Ọfà tó wà
3: ayé mi tó ní mọ sẹ́kiri jáde lára mi ọba gbèsè jáde lára mi ọba gbèrè ṣiṣẹ́ jáde lára mi ọba tó ní mọ sẹ́kiri
0: jésù olúwawo
3: amẹ amẹ amẹ.
2: Tí nọ́mbà kan bá kó lè báyìí mi lè gbé, ó lè jẹ́ kọ́sọ́mà àdánù fẹ́ra jà mi lè gbé. So ẹ̀rù sáà bá mi dà, èyí tó ẹ tó tún ọ̀kadà bá ti yọ̀ sí sí. Wọ́n bá ní ibi iṣẹ́ ní kan báyìí àwọn ọmọdé, àwọn ọmọdé, àwọn ọmọdé ó yẹ jẹ́ lọ, iná máa ń pariwo. Kó wá dé tán ni ẹ náà ní mọ̀ pọ̀ pé à, ó ti gbowó lọ́wọ́ àwọn èèyàn ó sá lọ. So ó tún àti mi gbé wọn tán mo rẹ́ ṣe. Ilé ẹlẹ́gbẹ̀ẹ́ ti bá kọ́ lọ́nà ọjọ́ ní ẹgbẹ̀rẹ́ àwọn ìlú Èkó ní ẹgbẹ́ pé òyìnbó ta kọ́ yẹn bàtà ló jẹ́ ìgbà tó fún wa mú fún wọn sí fẹ́. Ilé iṣẹ́ mi lọ bà báyìí, ìgbà tá àrí ọ̀nà àbáyọ, òòrùn fi gbogbo ara gbà pẹ̀lú mi, ìgbà tí wọ́n ra ẹsẹ̀ àpọ̀ ni mo ṣe lọ wá jẹ́ẹ̀tì yẹn, àṣà àpọ̀jù yẹn, kò tún ká.
0: Ọfà sọ léda oro, mẹ̀ká dáyà rọ àdáhàdá. Ògbón tó nílá ní kò máa tà, òun ló máa máa instruct yẹn. A máa sọ pé kò tà, kò tà, kò tà, kò tà. Màlẹ́fùà Adékúádà Yánásá, òun ni ó mọ gbé nǹkan tó mọ náwó yẹn lẹ̀ fún. A máa ní o tà, bó o bá ti tẹ́lẹ̀ iwájú lélẹ̀ ló kàn. Ọfà tí ń sọ ilé da oro nìyẹn. Ẹjẹ́ àgbàdua, ẹ̀yin èèyàn múra láàárọ̀ yìí. Ìwọ ọfà sọ lé da oro, ọfà sọ ni sí òwò. Ọfà já ni sí òhò, kí ló ń ṣe lára mi? Máa jáde. Ọfà sọ léda oro, ọfà já ni sí òhò, ọfà tú ni sí òhò, kí ló ń ṣe lára mi? Ó yá jáde jáde, ó yá
1: dúró jésù. Ẹ̀mí mò ọfà sọ léda oro, jáde lára mi. Ọfà já ni sí òhò, jáde lára mi. Ọfà sọ ni kí ló ń ṣe lára mi? Jáde lára mi. Ọfà sọ léda oro, jáde lára mi. Ọba sọni sí o, jáde lára mi. Ọba sọni jáde lára mi. Jáde lára mi. Ọba sọni jáde lára mi. Jáde lára mi. Ọba sọni sí òru, jáde lára mi. Jáde lára mi. Jáde lára mi.
0: Mẹ́ta Jésù, olúwa wá.
1: Amen, amen, amen.

0: gbadura ninu imi ajo won tori pe won fe gbadura won ori ene ku won lowo ninu adura ki pe life won le ma lo dede ije agbajo leleyi ti padi ojo adura 300 days eyi ti olorun gbe kale fun woli temi to pe je jesu se bere ori ofe leleyi lati jo ma gbadura papo to fi jara ke da po mo olorun kankan prayer group lori whatsapp yi ma sare kiri mo ninu yara e office tabi lenu sebe ni won ti ma gbadura pelu ogologba won omo olorun lori whatsapp group olorun kankan te pa fe dara po mo wa e send message ni sori whatsapp number yi 09025202724 wa si alabape ba se ngbadu ati testimony si tele loruko Jesu
1: gbogbo kan to ni ore ofe lati gbo mi laaro yi tori awon nkan bayi ni oluwa se ran mi eje kuku so pe gbogbo eni to ba ni ore ofe to le gba omi ti mo gbe bole latori oke mo ti ni korire ni oluwa ran mi pe omo ni aro yi gbogbo eni to ba ni ore ofe lati pejo ninu isin omi yi ni ko fi gbadura fun gbogbo won e wo bi yi ko si bo ti fe je bo ti le wu ke ero yen po to gbogbo awon tan ba wonu ipade yi ni won gba omi ti mo gbe bole lori oke lowo mi na oluwa ni ka gbadura ni aro yi gbogbo eniyan ki a gbe ohun adua soke gbogbo ti won pe ni emi ofo e kiyesi sa gbogbo agbara ti o je ki orere du lowo re gbogbo ami ti o je ko le ko nkan rere jo gbogbo agbara ti o je o le se rere e sa o meta loluwa so pe omo won ma fi omi yen se wa ran won lo pelu omi yen ma de lo lu pelu bi o ti so fun won o meta ni ma ma so nigba ti e ba wonu ipade a fe gbadura ni aro yi pelu mi ti oluwa ni ki fun awon eniyan ni aro gbogbo eyin te ba wa ni ilu ibadan ago mesan ni isin ti yin sugbon ni ilu abekuta laaro ago mefa si ago mejo wakati meji pere pelu oluwa ni enikan ni kilode to fi ri be obi ohun akoko ni pe oluwa didi ran mi pe omo gbogbo àwọn tí ẹ jọ gbàdúrà papọ̀ ní ìlú abẹ́kúta láti aago mẹ́fà sí aago mẹ́jọ ẹ kíyèsí ẹ̀yin tẹ́ ẹ bá gbàgbọ́ máa gbà ọ́ níyànjú pé ìwọ náà tètè débẹ̀ kó wá wo tí adániwáyé lè ṣe a máa gbóhùn àdúrà sókè a sì máa pe ẹlẹ́dàá wa pé kó gbà wá lọ́wọ́ tí wọ́n ń pè ní ìdùgbí òfo pé kó mú wa jáde nínú májẹ̀mú òfo pé kó fà wá jáde nínú ọwọ́ òfo ẹ kíyèsí sá ẹ̀yin tí mo jẹ́ kí iṣẹ́ yín lọ bẹ́ẹ̀ ti fẹ́ ẹ̀yin tí mo jẹ́ kí ìrìn àjò yín lọ bó ti wù yín ẹ̀yin tí wọ́n fi agbára òkùnkùn dá ayé yín dúró ẹ̀yin tí wọ́n ń fà yín sẹ́yìn níbi ìṣerere òní ni ọjọ́ pé o òní ọjọ́ sunday láàárọ̀ kùtùkùtù yìí bí o bá ń gbọ́ mi ní ìlú abẹ́kúta ibẹ̀ yẹn ni mo ti kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ kí n tó lọ sí ọ̀dọ̀ àwọn tí yóò pàdé mi ní ìbàdàn lónìí náà na ẹyin tẹ́ ẹ wà ní ìlú abẹ́kúta aago mẹ́fà láàárọ̀ kùtùkùtù sí aago mẹ́jọ wákàtí méjì ni wọ́n bí gbogbo wọn jọ péjọ káwọn jọ gbé ojú wa sókè manaba obi adaya nafe luaba ana àjọ máa bẹ ẹlẹ́dàá wa láàárọ̀ yìí pẹ̀lú omi yẹn ní ọwọ́ wa màá gbà ọ́ níyànjú pé ìwọ náà wá ọ̀nà kó wá gba omi lọ́wọ́ mi mo gbàdúrà sí i ní orí òkè olúwa sì ní kí n pè fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn tó bá darapọ̀ ẹ jẹ́ sọ báyìí ẹ̀yin kan wà ń bí n tó nílò ni pé kí ọwọ́ olúwa kó bọ́ ọ dá sí ọ̀rọ̀ rẹ nà olúwa ní òní tí àwọn ènìyàn yìí bá péjọ bó o bá gbàdúrà fún ọ tán ṣàlàyé ohun mẹ́ta tí wọ́n fi omi yẹn ṣe ẹ jẹ́ sọ báyìí fún ẹni tẹ́ ń bọ̀ síbi ìpàdé láàárọ̀ ìní abẹ́kúta gbogbo ibikíbi tó bá ti fẹ́ darapọ̀ ṣàpọ̀n ló ń bọ̀ ní post office tó wà ní ṣàpọ̀n tó bá ti wọnú post office yẹn wà á ti rí ogunlọ́gbọ̀n èrò ìwọ náà darapọ̀ aago mẹ́fà láàárọ̀ kùtùkùtù sí aago mẹ́jọ káàní pẹ́ńbẹ̀ yẹn ní àárọ̀ gẹ́gẹ́ bí olúwa ti ràn mí ẹ̀yin tẹ́ wà ní ìlú ìbàdàn òbí aago mẹ́sàn-án má bá lò lọ bẹ̀dẹ̀ àbá aladash aago mẹ́sàn-án ni ìsìn tí yín yóò bẹ̀rẹ̀ ẹ jẹ́ ojúwe fún ẹ̀mí tí ẹ wà ní ìbàdàn máa wá sọ àwọn nǹkan kan fún yín tó bá jẹ́ pé ìbàdàn ló ti ń gbọ́ mi ó dẹ̀ fẹ́ darapọ̀ nínú ìsìn agbára yìí láàárọ̀ gbogbo ibikíbi tó o bá ti ń gbọ́ mi to ba ti di ori bridge woro eh koju bi igba to lo ojo ma bo waju koja ile epo akoko ile epo elekeji ile epo popular filling station egbe ile epo yen ni wa ti ya sinu street joy e bere nu ile epo ninu street yen pe church olohun kankan le lo wa lo we se aro I ma ko fun agbara ise akoko wo bi ti a ma se leyin igba ti mo bole ni ori oke niyan eyin te ba lori ofe iwo ni darapo ko wa wo ti oluwa le se ma gbadua fun nigba to ba de eyin omo olohun aro iko fun agbara ma so fun o pe iwo na wa ona ko darapo ninu isin alagbara e lati o labere oluwa ran mi mi to di ato lori radio ina ni ma mo so fun o gbogbo eyin te ba gbo ikan ni iwo na darapo ko ma gbo lararo ko wo ti oluwa le se number ti mo fe pe o le file beere bi e ti le debi ise laaro yi abi eyin te ti darapo lo WhatsApp prayer group wa now e wo bi eyin ti e ba lori ofe te ba le darapo e send message pe e had mi sinu group wa de fe sibe anu olohun o se sise ni ona ti enikeni o lero number e be ma pe o li e gbadua fun mi abi e juwe bi mo ti le debi pade 090 25 20 27 24 090 25 20 27 24 Thank you. God bless you.

mú kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbó mi ní kùtùkùtù lónìí ogúnjọ́. Today is 2009 ọdún 2026. Mo wá la gbogbo ẹnu lẹ̀ mo kígbe pé happy happy happy Sunday. Gbogbo léo ẹ dìde ńlẹ̀ is another morning devotion. Gbogbo lé ẹ dìde ńlẹ̀ o àtún ti mú Sunday mi. Mo kí ọmọdé mo kí àgbà Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ka sí opposite Wema Bank tèmi dire market gbági titun nílùú Ìbàdàn pẹ́pẹ́ yí ọ̀pọ̀ mọ́ ńchọ́ọ̀chì lónìí. Mo ti ń kígbe látànà oh my god kiní kan ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ mọ́ ni gbàgbé kan bí n bá ti ń sọ báyẹn ó ti yóò yé gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run. Gbogbo lé ẹ mọ̀ bọ̀ níbi pẹpẹ àní dọ̀bálẹ̀ àní kúnlẹ̀ a ó kàn lọ fẹsẹ̀ tẹ pẹpẹ wá ní a ó sì mọ jó a dá ògo padà fún ẹni tó ní ògo. Màmá bó ṣe ń bọ̀ bí pẹpẹ without wasting time màmá mọ̀ gbé orin sókè gbogbo wọn mọ̀ jó tó bá ti jó níbi pẹpẹ ẹ mọ̀ gbọ́n tá à ń ṣe yìí ẹ mọ̀ fọkàn wò ó aṣọ tẹ́ ń wọ̀ bọ̀ ní chọ́ọ̀chì láàárọ̀ yìí oh engineer ẹ já gbé orin sókè. Mo dúpẹ́ tèmi and dúpẹ́ ni.

0: Ọlọ́run tó ń ṣe alátìlẹyìn mi àti ẹ adá ògo padà fún mọ́mí ẹ tẹ́wọ́ kí n pàṣẹ ìbùkún ẹ ti ń bẹ nínú oṣù òní ní 20 bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mímọ́ oṣù yìí á pọ̀lẹ̀ fún ọ in Jesus name. Mo fẹ́ pe gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run sí ìpàdé agbára ta ní láàárọ̀ yìí yóò lè díẹ̀ torí màá ṣe nǹkan kan fún àwọn èèyàn mi ní sọ púpọ̀. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá fún ní oore ọ̀fẹ́ láti wà nínú sáfíìsì láàárọ̀ yìí is an opportunity for you. Ìsìn méjì ni agbára ẹni tó ní ayé àtọ̀run. Ẹnìkan níbi báwo àwọn ọmọ ọdún mẹ́tàlá 13 to 30 àwọn ni ó kọ̀kọ́ wọlé sínú ìsìn àkọ́kọ́ sọ ní aago méje ìgbà tí ó bá fi di 9 ìyẹn ó wálé. Lẹ́yìn ìgbà náà làwọn 31 títí lọ sókè àwọn àgbàlagbà títí wọ láti 31. Àwọn náà wọlé látago mẹ́sàn-án ìyẹn náà mọ̀ parí sí bí ọwọ́ aago 11 àbọ̀ sí 12 ní agbára ẹni tó láyé àtọ̀run. Ẹgbẹ́ ìyọyín dání wọ́n jókòó lé áńgẹ́lì rẹ tó ń kọjá lọ lónìí. Ẹjẹ́ ń sọ báyìí wípé kí gan ni mọ̀ pilẹ̀ṣẹ́ ìyanu látọwọ́ Kristi sínú ayé ènìyàn. Kí ni mọ̀ pilẹ̀ṣẹ́ ìyanu ní kété tí mo sọ ìbá ti lè ṣẹlẹ̀ lóòrèkóòrè ní iṣẹ́ ìyanu ọmọ wá sínú ayé rẹ. Ẹnìkan níbi báwo bí ẹ bá kọ yín tó o bá lè tẹ̀lé ẹ̀kọ́ tí mò ń kọ yìí ṣíṣe nínú rẹ ọmọ dùn gan. Bíbélì sọ wípé ó ní tọ wò tọ Kristi wò kó o sì mọ̀ pé rere ni Olúwa. Ẹ̀yin ọmọ Ọlọ́run káàkiri àgbàlá ayé ọjọ́ tí ẹ̀dá bá di àtúnbí ọjọ́ tó o bá di born again mọ́mí àti dádì ti ń gbọ́ mi ọjọ́ yẹn ni wọ́n kọ́ kọ ẹ sínú ìwé ìrántí nínú àwọn tí wọ́n síwé ìrántí kan. Ẹnìkan ní wòlíì téèyàn bá wá di ọmọ Ọlọ́run kọ orí ẹ̀yìn gba kọ ni ọjọ́ tí ẹ̀dá bá ti di born again wọ́n mú kọ ẹ kúrò níbi tó rò pọ̀ wà wọ́n lọ fi sínú ìwé tí wọ́n mọ̀ rántí sá. Ẹnìkan ní pásítọ̀ ẹ ti ẹ̀já jálẹ̀ ká tó sà báwo gan lèèyàn ṣe máa di born again what are the marks of being born again. Ó ti ẹ̀jẹ̀ pé láàárọ̀ yìí ọ̀kan òjọ̀ kan àwọn tí agbára Ọlọ́run ṣe nínú ayé àwọn èèyàn náà mo fẹ́ gbé ǹjọ́ jẹ́ mọ̀ pé even láì tí ìdọ́dọ̀ mi wò o tún lè dàtúnbí o sì lè dé chọ́ọ̀chì lónìí kó o tún dàtúnbí àwọn kan bẹ tí mò ń kọ́ ní ẹ̀kọ́ yìí tí mò ń lọ ṣèrìbọmi fún. Ẹnìkan níbo ni kí ń lámì gan àjẹ́ ń pàṣẹ Olúwa ní kí ẹnì kó gbọ́wọ́lé ìdodo rẹ̀ àrà tí ẹni ọwọ́ dá nínú ayé tí ayé òjì ọdá. Mo kéde gẹ́gẹ́ bí wòlíì láti ìsìn lọ báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí dára tí ó mú ọmọ rí àrà yẹn dá lórúkọ Jésù kọ́ bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ in the name of Jesus. What are the signs? What are the mark of being born again? Kí ńlá mi màmá wo bí torí àwọn kan máa ń kígbe pé àwọn ti di àtúnbí ń lọ chọ́ọ̀chì láàárọ̀ yìí nísìn. Bíbélì ní kì í ṣe olùgbọ́ tàbí olùsọ bí mo ṣe ń sọ yìí tàbí bẹ́yìn ṣe ń gbọ́ ìlàádà láre bí ò sí olùsí ọ̀rọ̀ náà. Ẹnìkan níbi ìbò èèyàn lè mọ wá chọ́ọ̀chì kọ́ ọmọ lọ chọ́ọ̀chì tàbí kọ́ ọmọ wàásù bí mo ṣe ń wàásù kó o sì mọ̀ bọ̀ kọ́ ọmọ jọ̀lọ́ mọ̀. Kí ni àwọn nǹkan téèyàn bí wọ́n fi mọ̀ number one when you born again you become a new creature. Ẹnìkan ní kí lẹ wí yẹn wàá dẹ̀dá titun ayé èèyàn ó change kò nílò àtàtò ìyọ́dún kankan bí mo ṣe ra sọ náà ni nǹkan tó ọmọ ṣe tẹ́lẹ̀ ó yí padà sí n tó ọmọ tún ṣe ọ bẹ̀rẹ̀ sí ṣe nǹkan tó yàtọ̀ ẹ̀rí ọkàn rẹ sọjí. 2 Corinthians chapter 5 verse 17 ó ní bí ẹnikẹ́ni bá ń bẹ nínú Kristi ó di ẹ̀dá titun ó ń tàtijọ́ a sì kọjá lọ. Ọjọ́ tí Kristi bá kalẹ̀ nínú ayé ènìyàn ayé titun rẹ bẹ̀rẹ̀ ayé ẹ̀ṣẹ̀ jò ní ń lọ ó ní kíyèsí behold gbogbo nǹkan sì di titun ayé titun wà bẹ̀rẹ̀ in ti mọ̀ pilẹ̀ṣẹ̀ ìyanu ibi tí testimony ti mọ̀ wá nìyẹn. Dádì ẹ̀ ṣe dán tí mò ń sọ ìwo kẹ́ẹ̀kan pinnu ọjà tí ẹ̀ wàá ṣe born again kànjá jọ ṣe níwọ̀n ọjọ́ díẹ̀ tó kù yìí lọ́dún yìí pé mo fẹ́ gba Jésù tí bàbá ẹ̀ máa kígbe. Bẹ́mi ṣe máa kúkú sọ fún ọ pé Ismaila mọ̀ jẹ́ ilé kí Ṣáwí àmọ́ lọ ọjọ́ kan lèmi bá Jésù pàdé ìgbà mo bá pàdé yẹn òun ni mo bẹ̀rẹ̀ ayé titun mo di ẹ̀dá titun bí ẹnikẹ́ni bá ń bẹ nínú Kristi yóò di ẹ̀dá mi nínú Kristi. Ohun tàtijọ́ àwọn nǹkan tàtijọ́ ìwọ náà wàá fi ìpinnu mọ́ mi ṣe pálapàla mọ́ enikan ni bo leyan se wa mo se yen enu lasan lo fi jewo si igbala wa wa fokan re gbagbo si ododo enikan ni eje n try re laaro gbowo saya ja try re o so simple gbogbo eyan omo olohun o fe di eda titun e wa so tele mi leyin eni jesu oluwa mo pinu laaro yi wi pe mo gba o sinu aye mi gege bi oluwa atolugbala mi wa do olugbala mi gba mi la yi aye mi pada mo nje wo ni waju eniyan loni pe mo gba jesu gege bi oluwa atolugbala iba ja afa ni onle iba je onisese ni o iba je christian ni o because eyan le je christian ko mo born again so bo se so tele mi leyin yen nkan kan sele enikan ni kini sele iwo le mo feel e o le mo gbon to lawon ko digba won ba to so pe eyan gbon ko to di po di bo ni ro bibeli ni nipa igbagbo la fi gba yin la ki se nipa ise yin roman chapter 10 verse 13 iwe rome 10 verse 13 o ni eni to ba ti jewo to kan pe oruko oluwa to da ko jesus bibeli so pe yola wahala whosoever call upon the name of the lord shall be saved wahala e so tele mi jesus mo gba o sinu aye mi gege bi oluwa atolugbala mi wa so le tele mi mama jesus iwo loluwa mi mo setan lati mo tele o mo setan lati mo asin o alagbara ni o gbogbo eyin te n gba bayi gbogbo eyin te n pinu lati tele ko si ni iyi pada re bere so ti o ba ti wa fenu so ba yen in to ku to se oju wi pe wa church kan to lo mo da won presenter kan lohun ti won le le ni ko joko si ko mo gbo ko mo lo bi kankan ah ko se ge se be ki se be emi eto yan je gbogbo ate so bu won kan gbowo re lasan ni ko si nkan kan iti nbe leyin ofa joje lo eyan joko le ko so egbon ti born again oh awon nkan kan be to se o ni lo lati dide lo fun iribo mi enikan le wo ni je be igba yen ni igba la re to complete ninu we mark chapter 16 verse 16 mark 16:16 o ni ya won to gbagbo ti a si baptisi won awon ni ola eyan le gbagbo ko lo gba jesus ti won ba se ribo mi fun o ti la o be se ri gbogbo eyin te n kigbe awon kan be to je pe won gba mireku won si tun lo run apadi enikan bi bawo jesus lo so o ni awon kan wa lodo mi won so pe a oluwa oruko re la bi ngbadua fa awon eyan ti an rise anu oruko re la bi ngbadua toju won la tin ba ti soro lori radio bayi won rowo won si yi pada won si san wo ri radio olufe ma je ntan igbalaju be lo o wa si church laaro yi ibe le mi o ti mu o lo si odo lati lo se ribo mi fun o bi ribo mi o ba se koko jesus o ni se fun re lo tojo nu oni tebo mi lo igba ti o ri jesus bonu omi nbo ti e kokko dodo john oni tebo mi bibeli ni sise lo yari john oni tebo mi lohun ni se tebo mi fun jesus ki jesus o to wa so fun pe kai ka le ba mu gbogbo ododo se oni lo lati se fun mi ki mo tan yin afigba ti john to ti jesus oluwa wa to ti olugba lare to se ribo mi fun ni oju ese eye kan wa latorun e wa gbo eye yen ba si jesus lejika won ni ohun kan si jade lati ohun wa pe eleyi ni ayan fi omo mi eni ti inu mi dun si gidigidi e ma gbo ti re ojo to ba se ribo mi lohun bere si gbo ti e na iwo na le da olohun mo le da sin o le da gbadua ki yanu o sele ki se gbo ba to lo te ba ti woli kan tabi to n wa woli ka ki no oh my god iwo je a se ribo mi fun o enikan ni woli se teyin ba lo church si oda ni ko da bibeli so nkan kan ninu iwe hebrew chapter 10 verse 25 hebrew 10:25 o ni e mo ko ipejopo awon araale gege bi asa awon elomi e gbo telomi oni mi o lori oke mi oni sosi mi o se kini kan o kin lo de toni lori oke kin lo de toni ni sosi ibe ni won ti sise igbala won tan ise igbala po even leyin iribo mi ta ba se gan nkan mi to nbe nbe mo ran ti gba mo mo lo leke afa wo wa so nkan fun mi oni se ri tira ta nko yi e tete mo ke le ba ko bi eyan se mo qur'ani tira yato si alquran leyin igba yen tan o tun wa mo fi nkan kan kun ti oye mi igba yen igba mo to gba jesus mo to mo tun me enikan ni kini yo ni ka le ba ko yin ladi tu so asiri oluwa nbe pelu awon eni to beru e o le joko le ko omo awon gangan nbe to je pe won oni kon le ko so pe be graduate ni se oni gbele kawe tan ni orisi meji ni awon kan nbe ti an gbele kawe but won o le dabi omo tin lo tin ri teacher face to face awon experience ati gbogbo awon kan ti teacher share ninu class on gan ni bebebe on gan lo yobe oni to je ki class awon day student ki won yato senti kan se sandwich student oh mon soro la re eje mo ti soro pupo so leyin igba to ba se ribomi tan ibe lati wa ko pe gbagbara emi mimo ninu act of apostle chapter 1 verse 8 o leyin o si gbagbara nigba ti emi mimo ba ba leyin olodun ni so yen o agbara lati se christianity agbara lati tele olodun agbara lati ma sin yo wonu re wa leyin yen to ba se yen tan to gbemi mimo a wa mo kigbe lojojumo mo sa fun ese mo sa fun ese Hebrew chapter 1 verse 9 iwo fe ododo si ko ire ese oni nitori idi eyi oluwa fi anointing ayo yan o ju awon elegbe re lo asiri mo niyan elekan ta wa fi kun ni pe iwo na darapo mo church mo wa ko mo dagba ninu ori ofe a mo fi wara bo ngbo ba ya la so wara yen la so dokele koni je miki mo to mo ba sese nbo miki la mo fun mi ki la mo fun ko Christianity o ye awon kan won kan da gugu e mo ra won ti en ba ti gbo leni kan so pe eni kan gba se yanu yo ti mo yi ko ni ye so olufe mi ki la kokko mo fi bo ngbo baya la mo ro amo la fe level pelu ewedu ateja la mo gbe si olofun awon omo kekeke ti ndagba bo ngbo baya lo mo je eba to le fufu to le aku to le kan awon kan o le je bayi to npe ipu omode won si wa ha si fe fi bo ba yen awon gangan be tinu le preach lori radio to je pe ngba ta ba wonu church la mo so eje nfi yen le eyin wo le mo pe o fe ki aye ri o daju ti tele lo o fe ki orun o bere si gbo ti e na o fe ka du are o ngba emi oluwa so gangan fun mi laaro yi o ni iko mi gbogbo awon omo olohun pata ti en ba le cooperate pelu re ma ya won lenu ma so du fun won yato e ri badua se ngba ba se ngba duwa yi ni o na asiri nu olohun o ba ngbo ma pe mama iwole nisin eyin egbo bi se nsoro inu mi si ndadun awon meji ma pe ko to ti pe ma mo lo e lo mura o mo fe fun awon kan ni nkan kan laaro yi egbe iyoyin dani ohun olohun niye a soro se kan ki si soro danu eyi e se fonu tabi mo fi fonu fun oh my god engineer e pe brother yen wole ko mo bo
1: oruko mi ni Eniola Muftau ti opo yen mo si Fakoride lati Osogbo
0: Osogbo le ti wa
1: be ni sir babalawo ni mi
0: be se ri babalawo
1: be ni sa
0: se e si gbona
1: be ni sa ti mo tun lawon mo ti mo tun ko ni fani osogbo ti mo tun se ogbo ni mo tun
0: e to wa nu egbe ogbo ni na nice mo so ni aro ana iru awon testimony testimony of salvation from darkness to light e pa te won fun jesu eyin mo dufa o ye ki odufa kan
1: ah ejogbe ejin ke ejogbe
0: eyin
1: okay won ni faki fa o ki be ri ejogbe ejogbe oba fani won la defe ejogbe fo mode omode yo sese jaje le ejogbe jojo debi tin lo mo saboru aboyin fun babalawo to wa nbi bayi o ejogbe
0: ko wa si gangan nbi jesu lo wa nbi na wo e mejeji e kan lo so e meji ni mo gbo pe gbogbo agbara ti oluwa ni olorun to gba baba yi bi agbara si ami yo da oba so be n to joko ti de play nice
2: enikan ni pastor bo le se mo pe o si baba lawo nu church awon eto wa nbe na won jade ti won wa jesu kan yen but ni le ni bi mo se nso wa mo yi baba lawo ti ngbo mi I mo yi ogbo ni ti ngbo mi I mo yi olosugbo adari agbon oni petu petu se iya olenu jesu feran re olohun o ba ngbo kini kan be ti emi oluwa ni fun yin laaro yi isin meji ni ni agbara eni to ni aye atorun enikan ni bi bawo awon modun meta la 13 to 30 awon ni okoko wole sinu isin akoko so ni ago meje gba ti o ba fi di 9 iyan o wale leyin gba na lawon 31 titi lo soke awon agbalagba titi wo lati 31 àwọn náà wọlé látago mẹ́sàn ìyẹn náà mọ̀ parí sí bí ọwọ́ ago mọ́kànlá àbọ̀ sí méjìlá ní agbára ẹni tó láyé àtọ̀run.
0: Láti ìwòrò rẹ̀ wọ mọ́tò gbàgẹ̀ ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ń wẹ́mà ẹ bèrè tí ọ̀tí ọlọ́run òjijì
2: níbi garage yẹn gbogbo eyan ọmọ church wa ti nbẹ ni awọn sona church won a gbe television te mo wo mi fai live e mo wo mi e mo wo ta nse ni wema adua ta ba ngba kan na lajo mo gba orin kan na ta ba nko lajo mo ko gbogbo eyin te connect ka po fe lo church lawo imura mo me nikan tin tun aye ro e je ki brother yo mo so bo baba lawo ko mo so bo
3: e mo n badun yin sir
1: yes sir ki mo rin jini sir so iya kan wa ladugbodo wa o ma gbo program yin emi le ni mo ni ogun mo ni esu mo ni fa mo ni aje mo ni osun
3: melo lele ni
1: mo ni ogun mo ni esu mo ni fa mo ni aje mo ni osun
3: ah no we Ephesians chapter 6 verse 10 oni eje alagbara ninu oluwa lati oni lo iwo nikan ni oda mi se owo aye oni ka o aye nbe o eyan si wa but pelu gbogbo awon agbara yi abi atelese Jesu lo wa mo ngbadun baba yi
1: so igba ti iya yi to wa mo gbo program yi won a mo wo pe kini ya disturb mi ma ti mo disturb mi si bayi emi na mo gbo program yen
3: eyin na ngbo
1: beeli sir
3: so baba lawo eyin na ngbo
1: beeli sir so igba to wa de stage kan mo wa ro wa time wa je bi time 77 mo wa gbo program ye pe 77 wa ni aro yi ni mi de mo tele mo de lo si ebi kan ni an pe ni oke mesi lodo oluwo wa ni oke mesi ni oluwa ye oke mesi baba yen ti ku bayi olorun foruke won so mo wa ebe ojo e meeting mi wa lai oni mi ni lo mo ni ma lo ise nse wi mo te fe lo dan baba e mo ni alopolopo awon pastor ta jo wa nu egbe ogboru ta jo nse
3: mo ni e jo nse nu egbe
1: be ni mo ni je lo dan won wo ni je lo dan baba
3: e lo wo nti an bi nse
1: je je ki lo dan won wo mo se wa ni e mo wa toran kan meji mo wa ri pe awon awon yen san yipo wa ni ki lan tun yipo si pada je mi na toran kan meji mo wa toran kan meji pe to ipe mo ti kokko fe yawo kan yawo yen mo bi mo kan yen lo so mo tun fe yawo mi iyen na lo mo wa toro pe olorun to je ku olorun pe baba ti baba yi o mu kankan won emi na fe yawo tete yawo tete bi je ke mi na ri tete mi bi bayi mo ni mo de fe ra ile ko ra ile fun mi iwo iwo olorun Jesus ti yi mo wa yipo lemeta mo wa so mo se dele la lojo yen mo wa lo le mo fe se ri de ikire ki to roko mo sa emi mo na mo sa fi ebi se ti mo sa so pe iwo olorun to je ku olorun pe baba yi gbogbo ti mo toro je ko ri be bi mo se n dele bayi emi ati omobirin atijo ma so lori online tele o kan pe mi ni o na kan bo se dele bayi to te mo to le lale ojo yen o kan pe mi ni o kan message mi awon tin wa mi o tin wa number mi kaakiri o tin pe mi o tin si ki lo sele da o ko re na mo re fi gbadua pe to je ko yawo temi ni je ki ri bo se pe mi bayi mo de dele bayi ba de ojo keji lati Eko o de wa sodo mi losogbo lọjọ keji pe ohun o le duro ni inu ile mepo tori ohun ti n so wipe ile to n rent yi towo iba fi le di ile oko lo fe gba lo ohun o ni sanwo ile mi mo
3: o so bayi
1: e pe ohun ti so be wipe time towo wa fe di ohun naa le emi ohun so wipe ohun ti ri oko ti tohun ah maluda ko si wala ọjọ keji alọjọ keji naa ni ọmọ mi kan be ni america n wa lọ na ilẹkun yẹn wọn le wọn pele yẹn ni 350 owó tó wà lọ mi ju bi 300 lọ mo ni mi lera ilẹ yìí kò sówó lọwọ mi àrọjọ kejì yẹn tí mo dé láti 77 tí mo jí níkàbí tó 80 mo ṣe jí báyìí ọmọ yẹn kan send 300,000 sí mi ni.
3: 300,000
1: mo bá gba ibi tí mo ti fẹ́ ra ilẹ̀ lọ wípé 300 ti kú ti wà lọ́wọ́ mi owó iná ti pé 600 díẹ̀ lọ ra ilẹ̀ 350 tán pé yìí màá tún fi okùn ṣe iṣẹ́ díẹ̀ lórí ẹ̀ nígbà tí màá tún fi dórí ilẹ̀ yẹn wọ́n nílẹ̀ yẹn gba 350 mọ́ wípé 500 ni 500 ó dà kò sí wàhálà mo ti kó 500 yẹn kalẹ̀ nù mo sá ra ilẹ̀ yẹn mo sì ra ilẹ̀ yẹn wọ́n á sọ fún nígbà tí ọmọ ìwà dọ̀dọ̀ mi wọ́n á sọ fún wife mi pé mo ń lọ sí chọ́ọ̀chì kan o chọ́ọ̀chì tí mo dẹ̀ ń lọ yìí ó yà èmi lẹ́nu o mo lọ lọ́jọ́ kan mo dẹ̀ tọrọ nǹkan méjì ọlọ́run dẹ̀ fún mi mo ní kò sí nǹkan tó fẹ́ yẹ̀ mí chọ́ọ̀chì yìí ni màá mọ̀ lọ.
3: chọ́ọ̀chì ilẹ̀ mọ̀
1: bẹ́ẹ̀ ni sà wife mi yẹn sọ pé ó ní májà àwọn pásítọ̀ ó parọ́ fún ọ ó ní rọ́ọ̀nì ó wá dakọ̀ pásítọ̀ kan nígbàdàn yìí òun náà lókọ̀ tó lókọ̀ dáadáa bí ìyàwó pásítọ̀ yẹn ni.
3: mi wife yìí
1: bẹ́ẹ̀ ni sà ó ní òun ẹ̀ ó ní kí n má dára mi láàmú ó ní kankan wà ń bẹ̀ tàbí tọ́mọ́ fi mo ní èmi
3: tọ́mọ́ fi pawọ́ dán
1: mo ní èmi sẹ́ mo lọ́kàn mi sọ pé bàbá yìí wòlíì tèmi lélẹ̀ mo sọ fún yàwó bẹ́ẹ̀ wa ni kò sí wàhálà táìmù yẹn ẹ wá wá sí òṣogbo
3: mo wá sí òṣogbo
1: ẹ wá sóṣogbo wa ni àjọ lọ síbi prógáàmù yìí ni o àwa jọ lọ pàṣẹ lọ náà wa ni ọjọ́ yẹn tọ́lẹ̀tì tí wọ́n kọ́ sóṣogbo ẹ fẹ́ lọ sí bẹ́ẹ̀ ṣe ń àti máma tẹ́ lọ báyìí onu mo bàbá ìbùsẹ̀ fáì onu bàbá ìwọ nílò tọ́ wòlé ọlọ́run bàbá yìí o.
3: ṣé tí n ló ní mọ fáì báwọn.
1: bẹ́ẹ̀ ni sà wá.
3: ìyàwó yín yẹn tí jésù fẹ́ fún yín.
1: bẹ́ẹ̀ ni sà oní oní bàbá ìfá ìgàn o ẹ̀yìn ọlọ́run bàbá ìlú tọ́ bó ń ṣe rí wọn inú òde ń dádùn màlúdà. ọjọ́ sannde ẹ̀ ẹ̀ wá pin olùkọ́ mílíọ̀n bẹ́ẹ̀ ṣe pin olùkọ́ mílíọ̀n mo wá sọ fún yàfùn pé ẹ̀mí mi dẹ́ sọ pé ti máa ti délé gbogbo àwọn òṣàtí mo ní kí n lọ dá gbogbo ẹ̀ nù.
3: alágbára ni jésù alágbára alágbára ni jésù alágbára. sáwọn ògùn yín rè jésù olúwa wa jókòó jókòó ṣé àwọn ògùn lẹ kó bóde.
1: àwọn àfọ̀sẹ́nu epe àfọ̀sẹ́ olúgbò inú ọ́fíìsì mi nìyẹn.
3: inú ọ́fíìsì yín rè
1: ogúnú
3: ògbó àti èṣù.
1: ibẹ̀ nìyẹn àwọn méjèèjì nìyẹn. mo fọ́ ọ dànù. ẹ
3: fọ́ èṣù dànù.
1: òní orí èṣù ni mo fẹ́ fọ́ yẹn.
3: orí èṣù yáyà agbára èṣù dà níbi tí jésù gbé jọba. agbára èṣù dà kò sí òdìbò. mo rí ọjà.
1: tí mò ń sún nìyà ọjà ògbó ni ni.
3: ọjà ògbó ni nìyẹn ọ̀sùn yẹn.
1: bẹ́ẹ̀ ni sà ẹ̀dọ́ òdìbò ti gbà ajé nu ajé.
3: ajé lẹgbẹ́ yìí.
1: bẹ́ẹ̀ ni sà ajé nìyẹn ọ̀sùn lójókòó yẹn ní ní ẹ̀dọ́ wọ́n pè ní ọ̀sùn àwọn ọmọ ẹ̀dọ́ wọ́n pè ní ọ̀sùn torí olúwo mi ọmọ ẹ̀dọ́ ni.
3: evangelist ṣọ́ọ̀ṣì rè o pásítọ̀ mi ìtún rè o patrick ni wọ́n bible school and he will eventually become the pastor. he will serve the Lord all the days of his life. mọ́mọ́ ẹ jẹ́ ń bí bàbá yìí sáwọn kìíní gan-an ṣe ń lágbára.
1: dádì kò ṣeélè tó lágbára bẹ́ẹ̀ ṣùgbọ́n ká filẹ̀lẹ̀ ká tá a bá ní ká mọ sọ ó mọ̀ dájú pé afẹ́ yẹyẹ wọn.
3: ká mọ bẹ́sìn kò sí ẹ̀sìn tó lè gbàyàn bí ò ṣe jésù. ifá kóre dèrè o wọ́n ti wá gba jésù gẹ́gẹ́ bíi ẹ̀ tí ìṣèlú fọ́ mi o.
1: kíní lọ́wọ́ à ń ṣe bẹ́ẹ̀ ni sà.
3: wọ́n wà ní ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ báyìí ní àwọn kíláàsì tí wọ́n fẹ́ gba jésù wọ́n ń gbà lọ́wọ́ báyìí.
2: náà ẹ jẹ́ máa lọ olùfẹ́ kéèyàn jókòó nlé kó jókòó ti program orí rédíò nìkan ò tó o kò lórí rédíò ni orí rédíò kọ̀ọ̀rán. àwọn nǹkan kan bẹ tá a ṣe ń gbà bá dé church tí wòlíì gidi ó ṣe fún ọ kí ọ̀rọ̀ ìgbàlàrí ó lè ba àmúníyàn dúkú. gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run òní ni sunday ẹ lọ múra báyìí á pàdé ní wema á pàdé gbogbo àwọn sunday church tó bá súnmọ́ yín kinní kan ṣẹlẹ̀ nínú sáfíìsì wa lónìí. ẹ̀mí ọlọ́run ní kí n ṣe nǹkan kan tá a tún ṣe rí ngbà bá dé church lónìí. Láti ìwòrò ẹ wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema ẹ̀bẹ̀rẹ̀ chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn. ìsìn méjì ni agbára ẹni tó ní ayé àtọ̀run. ẹnìkan níbi báwo àwọn ọmọ ọdún mẹ́tàlá 13-30 àwọn ni ọ̀kọ̀ọ̀kọ̀ wọlé sínú ìsìn àkọ́kọ́ sọ ní aago méje ìgbà tí ó bá fi di 9 ìyẹn wálé. lẹ́yìn ìgbà náà làwọn 31 títí lọ sókè àwọn àgbàlagbà títí wọ láti 31. àwọn náà wọlé látago mẹ́sàn-án ìyẹn náà mọ̀ parí sí bí ọwọ́ aago 11 àbọ̀ sí 12 ní agbára ẹni tó láyé àtọ̀run. ẹgbẹ́ ìyọyín dání wọ́n jókòó lé áńgẹ́lì rẹ tó ń kọjá lọ lónìí. ẹ̀yin wo lẹ fẹ́ fìdá mẹ́wàá ọ̀fẹ́ fi ìwọ náà fẹ́ di partner ṣe yìí ọ̀fẹ́ fọ̀rẹ́ lẹ̀ fún ká tó fi tẹ̀síwájú mú ìdá mẹ́wàá àtọ̀rẹ́ rẹ jáde. account number church ni 19 66 36 38 73. ẹ tún pè 19 66 36 38 73. access bank comfort life mission international ni ó gbé jáde account number church ni. bí ìyẹn ọba wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 comfort life mission international ni ó gbé jáde first bank nìyẹn. and fi kankan tó bá nítumọ̀ fi ṣe a fi ṣe programu tó la lágbára ọlọ́run. èyí tẹ́ ẹ ní ìdá mẹ́wàá ọ̀yà dàsí. ẹ kì í ṣe gbàdúrà fáwọn tó ń ṣe marriage tí wọ́n mark wedding anniversary wọn àti àwọn tí ń ṣe birthday. ọwọ́ kan mọ̀nà sókè
0: gbólò nǹkan sì ni látò ní lọ kí ayé yan mọ dáa sí. In the name of Jesus, happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Ẹnìkan ni mo fẹ́ ṣe àtẹ̀símọ́nì tèmi náà 08081 65 66 ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànúkọ báyìí. You are blessed. It is well with you.

0: ìdẹ́já là ń pè ó kí kànràn kan àdúrà ní gbogbo ọjọ́ sí ọjọ́ kìíní oṣù aago mẹ́ta sí aago mẹ́ta
1: ni
0: ó máa ní agbára
1: jù
0: a ṣe ká má lẹ́rìí lọ pìrìpíà olúwo tó wà lọ́nà tó gètè
1: ẹgbẹ́dá
0: nínú ìbàdàn níbi ibùdó agbára yẹn
1: ni
0: a tún wá rí àánú kàgbà máa ṣí ibùdó ẹ̀ fún wa ní òru ọjọ́
1: yẹn
0: mọ́ mi àti dádì mo fi ṣeré
1: o
0: máa pray gbàdúrà gan fi sọ́kàn wà ní ẹ̀ ipò wà ń bẹ̀ eléyìí kì í ṣe ṣeréṣeré tó bá ti mí ìṣẹ̀lẹ̀ o ti dọ̀tún tó ń bọ̀ ìdẹ́já ìdẹ́já ìdẹ́ tó di ayé wa mọ́gun ìdẹ́ tó dé wa mọ́ ìdààmú ìdẹ́ tó dé wa mọ́ àṣetì ìdẹ́ tó dé wa mọ́ àmúdá ìdẹ́ tó dé wa mọ́ àpàtó ó ya já ìdààmú yìí òkú dé sí in the name of Jesus wo bí gbogbo èèyàn fi sọ́kàn
1: olùwò
0: tó wà lọ́nà tó gètè
1: ẹgbẹ́dá
0: nílùú ìbàdàn àmọ́ lé ní o ọjọ́ sunday
1: yìí
0: màá wà ní olú o àwọn èèyàn wá lọ́jọ́ friday
1: wẹ̀rẹ̀ ayé
0: rí mi màmú màá wà lólúwo léèrè lágbo ọba tó láyé àtọ alákànṣe àdúrà kan tá a fẹ́ ṣe ẹ wo méjì bá ń jẹ ènìyàn èèyàn á di mọ̀dàmọ̀dà á dàrú mọ́ ìrànlọ́wọ́ ìjì ò ní jà wá mọ́ yóò mú orúkọ ìjì tó ń jà ọ́ báyìí ni mo sọ òpìdé sí ìjì mo ní òpìdé sí ìjì in the name of Jesus ẹ lọ múra
1: á
0: pàdé ní olúwo
1: ẹ lọ gbá
0: lọ́nà tó gètè ẹgbẹ́ dá ìyẹn nílùú ìbàdàn àmọ́ ọ̀la tó jọjọ monday
1: yìí
0: a ní agbára
1: alágbára
0: gbogbo ènìyàn ẹ lọ múra
1: ẹ lọ múra
0: ẹ bá wà ní lagos state lọ gbé ìpínlẹ ogun ẹ lọ prepare ẹ prepare ibi tí màá wà sango ni o sango ni o ní ọ̀nà ifọ̀ sango tó wà lọ́nà ifọ̀ gbogbo ìwọ tó wà níyànà àpájà ó wà ní agége
1: àbí
0: abúlé ẹgbà kọlíntì ló wà ní a lọ múra lọ múra monday ọ̀la máa ní agbára gbogbo ìwọ tó wà ní ìfọ̀ ẹ lọ múra ẹ múra ó ti dandan kó o wá ṣáàrí gbogbo ẹyin tẹ wà ní bọ́dà ìdí ìrókò àti gbogbo bí tó ti lè máa gbọ́ lágbègbè èkó lọdẹ bàdágì ó lọdẹ àgbàrá ẹ múra aago mẹ́sàn-án làdúrà máa bẹ̀rẹ̀
1: aago mẹ́sàn-án
0: ẹ ni màá gba program bó tẹ̀ jẹ́ pé àwọn ìránṣẹ́ ọlọ́run àti máa mínísítà láti aago mẹ́jọ òun torí pé ọ̀la yẹn wà very very
1: important
0: mo dẹ̀ fẹ́ tètè ṣe
1: tán
0: torí mo fẹ́ ṣe kánsẹ́lì fún yẹn èmi máa ń sọ pé tó bá dọ́dọ̀ wòlíì ìwọ kọ́ ló máa sọ
1: tó bọ́wá
0: ẹ̀mí mọ́ ló máa máa gbẹnu mi tú àṣírí
1: ojú rẹ
0: ẹ wo jẹ kojú ẹ la gbọ́dọ̀ ṣe bẹ̀tẹ̀ mi bẹ à ń gbàdúrà ìwòsàn ojú
1: ẹsẹ̀
0: àwọn èèyàn rí
1: ìwòsàn
0: ara ìbùrí yà o àwọn èèyàn rí iṣẹ́
1: ìyanu
0: ní ojú korojú ara ìpè nìyẹn bẹ́ẹ̀ náà ni ìsọtẹ́lẹ̀ tí ò tà sí àánú ni o adé sọ pé nígbà yìí ni ó ṣẹlẹ̀ ọlọ́run dẹ̀ jẹ́ kó ṣẹlẹ̀ tí ò yí padà ẹ rí àánú ló débẹ̀
1: a
0: ní agbára
1: ohun
0: tó wà ní kí n dẹ́wò lọ́la iṣẹ́ àwọn wòlíì wà bẹ́ẹ̀ mo sọ fún yín ìjì kan kì í jà kó domínú àgbọn ìjì kan kì í jà ẹgbọ́n mi sà tó bá wọ gbogbo ewé tó bá wọ gbogbo egbò kò ní wọ ewé ọ̀pẹ o ló ló ló gbogbo àwọn tí ìjì ń jà olúwa ló ń fẹ́ ká ṣiṣẹ́ lórí ìjì yẹn gbẹnu dákẹ́ ẹ gbọ́dọ̀ gbẹnu dákẹ́ òun ló ń sọ wípé kí n gbé àkànṣe àdúrà
1: sí ìmọ̀
0: ọ̀pẹ ẹgbọ́n mi
1: sà
0: bẹ́ẹ̀ ni sà ṣe àwọn pé àfi kí òsánà ẹ máa ń lo nígbà tá a bá wẹ́kọ̀mù jésù sí jerusalem oh my god ẹ wá gbọ́ bẹ́ẹ̀ náà ni a fi fẹ́ wẹ́kọ̀mù jésù ní ọwọ́ agbára rẹ̀ sínú ọ̀rọ̀ ayé wa ìmọ̀ ọ̀pẹ yẹn
1: ìmọ̀ ọ̀pẹ
0: ló sọ fẹ́ pé wòlíì lè
1: mi
0: iṣẹ́ àwọn wòlíì
1: mi
0: a ti parí iṣẹ́
1: sí
0: bẹ́ẹ̀ láti bí àwọn arúgbó
1: ó
0: jẹ́ 21 wọ́n ti gbàdúrà pẹ̀lú ẹ̀ ọ̀fẹ́ ni màá fún yín o mi ò ta o mo bá ṣe fún yín sango ọ̀tá náà ni màá fún yín abẹ́kúta nílí ṣàbíọ tó wà ní ẹgbẹ́lẹ́já yẹsùmá nílàfẹ́wá ọjọ́ túnze nìyẹn ìyẹn la aago mẹ́sàn-án la ẹ wá gbọ́ tó bá tún di wednesday bí mo tún ṣe máa fún wọn
1: nìyẹn
0: gbogbo ẹni tó bá wá sí ṣàgà bẹ́ẹ̀ ni sà ní under sabobi níjó community ọ̀ máa fún wọn ẹ wá gbọ́ nípa kándù tí mo
1: ṣàlàyé yẹn
0: gbogbo ẹni bá ti dé gbogbo oníkálukú ló máa gẹ́ẹ̀tì tiẹ̀ oh my god a tún ti parí
1: àdú
0: oni ti òróró yẹn
1: mi
0: ò máa sọ̀rọ̀ lórí ẹ̀ òróró tó jẹ́ pé tán bá tẹ̀ sí orí ẹlòmí a ló ń gbóná yàyàyà wọ́n á tún dà sí orí ẹlòmí a tún dà bí ice block àṣírí
1: ni
0: agbára ọlọ́run ló débẹ̀ ìtúsílẹ̀ ni ẹ gbọ́ ẹ bí àwọn tó wá ní last week gbogbo wọn àwọn bí mélòó kan
1: ni
0: wọ́n lè ṣe ẹ̀rí ìwọ́n tó wà ń bẹ̀ bá mi sọ fáwọn tó
1: sì bẹ̀
0: bí agbára ọlọ́run sì wà síbẹ̀ tiritiri bus stop
1: gbàgbọ
0: gbogbo ọtọ gbọ láti kọlá ojú láti yànà pàjá ojú láti agége gbogbo bí tó bá ti
1: gbéra
0: bíbù kò tiẹ̀ ṣe wípé o ti wà sí apapa apá ìbíyẹn rí ọkọ̀ tó bá ti ń lọ sí ìfọ̀ ni kò wọ̀ tó bá ti wá kọjá bíríjì
1: tán
0: máa wọ ọwọ́ tó ẹ kò sọ wípé òun lọ sí his glory hall
1: ní
0: tiritiri bus stop
1: ẹ̀yẹ́rì
0: àlíṣe.

0: Ere ajo emi le to lagelu ni won gbe bi.
1: Okeyo ibo
0: 96.7 FM. Be ba wa se nwole ni ke ma share re, e te share button, e share logun logun logba logba ni o. O ki gbogbo eyan mo ijo Aladura Apostolic Church. Bon. Gbogbo ẹka àjọ ni mo ti ń kẹyìn. Ẹyin tẹ bá ti wà lábẹ́ iṣẹ́ ìrànṣẹ́ bàbá rí. Ẹyin tẹ mọ bàbá. Ẹ máa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Ilẹ̀ lè sọ nípa bàbá. Oyetunde David Kunle. Lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ náà. Saheed Oladipo. Bola Razak. Ọlá Ògúnkẹ́hìndé Solomoni. Olúdóyè Tómiṣẹ́ Ara.

0: ìsinmi òní
1: lórúkọ jésù kristi ìsinmi aláìní oúnjẹ fún wa o tó kí yín pẹ káàbọ sórí ìtòyìn tó wà gbàgede tọkọtaya èmi náà ni àlùfáà yín o pastor dr samuel olùṣèyí àfọlábí láti ní ìjọ christ apostolic church all nations assembly àkóbọ nílùú ìbàdàn bàbá ayérayé o tún bá a sọrọ lónìí ó já sí ìbùkún fún wa lórúkọ jésù kristi olúwa wa àmì dádì àti mọ́mì ẹ bá ń pọkọ yín ẹ bá ń péyàwó yín kájọ á gbọ̀rọ̀ ọlọ́run ẹ má gbàgbé pé mo ní whatsapp group kan níbi tí mo ti máa ń sẹ́ndà àwọn ọ̀rọ̀ ọlọ́run yìí lọ́sọ̀ọ̀sẹ̀ àti mí ìtakùn ti máa ń tíìkì lórí ìgbéyàwó ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó kọjá lórí whatsapp group yẹn mo lérò pé ẹ gbádùn rẹ̀ ẹ dẹ̀ rí bùkún gbà ẹ̀yin náà lè send number yín àbá ṣetán sí whatsapp number mi in send link ẹ̀sìn yín ìwé wa lórí ìgbéyàwó ó pọ̀ rẹpẹtẹ ẹ̀yin náà lè rà ń bẹ̀ oríṣiríṣi ẹ lè pè mí lórí abo mi eléyìí tí mo ti ń lò láti bí oṣù méjì tó ṣe pé tóṣù bá ti parí láàfin òpin sí lábẹ́rẹ́ kókó mi òun náà ni mindsets that build or break marriages àwọn èròngbà ọkàn wa tó lè tún lè wá ṣe tó sì lè balẹ̀ wa jẹ́ mindset mo ti sọ

0: pọ̀dílé tó nípèníjà ọlọ́wọ́ yín lọ́wà bẹ́ẹ̀ ọ̀pọ̀ ìdílé ló dúró sójú kan ọ̀dà ẹ̀yìn ọ̀pọ̀ ni wọ́n máa pè mí ẹnìkan fi mẹ́sẹ̀gì sọwọ́ sí mi látòkèrè ọ̀nà wọ́n jìn wọ́n náà mọ̀ pé bàbá wà ní UK wọ́n náà mọ àwọn méjì ọkọ àtìyàwó ni wọ́n nípèníjà lórílẹ̀‐èdè United Kingdom wọ́n ní gbogbo ipá làwọn ti sà wọ́n náà wá fẹ́ pé bàbá sí bàbá lè báwọn sí àbẹ̀wò sọ́dọ̀ àwọn méjèèjì
1: ọmọ ìgbà là wálé o
0: tàbí kí bàbá láǹfààní àti pé wọ́n
1: ayọ́ ìrẹ́
0: ẹ̀ mo ní ẹ pé dádì lóòótọ́ òun ò sí nílé ọ̀nà wọ́n jìn
1: májẹ̀lì

tẹ bá sì jẹ ìjọ Ọlọrun alaye tẹ fẹ pe wọn fún ìdánilẹkọọ tó jẹ mọrọ ìdílé ẹ pe pastor dr samuel oluseya folabi láti inú ìjọ cac all nation evangelistic ministry 08034127021 08034127021 mo rò pé mo ti fara balẹ̀ gẹ́gẹ́ báyìí o Awọle ayọ ile ayọ tokun Ẹ jẹ́ mọ́ kí gbogbo àwọn ọmọ Ọlọ́run

0: lorúkọ ọlọ́run adániwáyé ìpẹ̀dá ìṣẹ̀dá ọba tó lohun gbogbo lọ́dọ̀ ọba ṣèyí òwú èmi mú àwọn wòlíì pa orí pẹpẹ òun náà la fi ń kì í pé àtúnkù àmójúba ara wa lẹ́ẹ̀kan sí i lágẹlú wọn ń pe bí òkè gajòkè ilé funfun la kalẹ̀ sí ní fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn àwa náà sì kọ́ ọlọ́run ọba lóní orí bẹ́ẹ̀ àtúnkù àmójúba ara wa lẹ́ẹ̀kan sí i ọjọ́ ìsinmi aláyọ̀ míì ló tún kò lé ní eléyìí tá a wá ń ṣe ládùúrà wípé ọ̀pọ̀ rẹ̀ òní ọba wa láyé láàyè ìdẹ́ra àmì àtàmì ẹ̀dàn kí ìròyìn la gbé wá ka yín mọ́lé gẹ́gẹ́ bí ìṣe wa ṣùgbọ́n ṣáájú ohun gbogbo first of all àkànjí ìkọyín rèé ẹ̀yinjú olódùmarè tí ò ṣe é fi gígún okon joseph àjọ ọkọ̀ bí ẹni tí ń fẹ́ná ńlọ́kọ tèmi ń jẹ́ o ẹ kú ilé ṣe dáadáa òun la bá yín o.
1: tèmi tayo oyè ládùn ààbọ̀ ọ̀rọ̀ ló kọ́ mi ẹ̀jẹ̀ apégbọ́n ká má bàa pégbọ́n jìnnìjìnnì bí ẹni ojú ra mú ààbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dodidi àní sọnù ká tó sọnù àtẹ̀yìn àtẹ̀mí àní fàkàkàn ẹ̀jẹ̀ kọ́ o sì ní jẹ́ bẹ́ẹ̀ kò ní í ta lé wa ẹ kú ojú máa láyọ̀ lákọ̀tún ẹ kú ọ̀yẹ̀ tó tún là pérégede o fó ti òwúrọ̀ òní adúpẹ́ pé ají tò ní lónìí ọjọ́ ìsinmi àní ìsinmi lè kú lọ́wọ́ o bá a ṣe wá ń jáde lọ sínú ìjọ ọlọ́run gbogbo elédùmarè yóò fi àṣẹ dá wa lóhun gbogbo ìbéèrè wa èyí tá a ti tẹ́wọ́ ẹ̀ síwájú rẹ o ló rọ tòní òní yìí yóò pé wa o òní yìí ọjọ́ ìsinmi yóò sàn wa o bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ yìí lápapọ̀ ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ ìdùnnú ọ̀sẹ̀ ìgbéga àti ìtẹ̀síwájú aláìlélẹ́gbẹ́ òun náà ni ó jẹ́ fún gbogbo wa o ẹ kú ojúmọ́ ẹ kú ọ̀yẹ̀ tó là pérégede ọ̀kan òjọ̀kan àwọn ìròyìn ló ti wáde síwájú ti afútòní ìwé ìròyìn daily post ń bẹ níwájú tèmi o bẹ́ẹ̀ ni ìwé ìròyìn punch kò gbẹ̀yìn àjọ akóròyìnjọ ilé wa nàìjíríà òun náà tún wáde bẹ́ẹ̀ òun ni tribune ó ti tiẹ̀ wájú tiwa àwọn àkòrí lábẹ́rẹ̀ sí máa tì síwájú yín náà kó tó di pé àágùn wà bí ọlọ́ba sáàárín gbogbo ẹ̀ fún tòní ṣáájú ohun gbogbo tèmi tayo oyèládùn àbọ̀rọ̀ ló kọ̀ mí lẹ́ẹ̀kan sí o ìròyìn àkọ́mú tó ń bẹ níwájú tèmi inú ìwé ìròyìn daily post òun náà ni mo ti mú èyí tí ó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ṣe rí olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti adc ẹgbẹ́ ọlọ́wọ́bọwọ́ ọmọ ìyádùn ní atiku abubakar ìn ló ti kéde wípé iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa nàìjíríà yí pé kì í ṣe àpèrè baba ńlá kú ti ààrẹ bọ́lá tinubu tàbí tìran ẹ̀ ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ o.
0: ókè gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé ọjà eléyìí tí ó ń kóra àjọ tí ó sì mọ di níná òun náà ni ọjà tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò gbogbogbò lọ́dún 2027 wọ́n ní àjọ olómìnira tó ń rí sí ètò ìdìbò nílẹ̀ yìí tá a mọ̀ sí independent national electoral commission ìyún àjọ inec inú o wọ́n ti fọwọ́ ọ̀dánilójú sọ̀yà fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé àwọn farajìn ohun tó sì múmú ló kan àyà wọn òun náà ni wípé ètò ìdìbò gbogbogbò tọdún 2027 ò pèrègédé ó fi gbọ̀rọ̀ jẹka bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé wọ́n ní kò sí màgòmágó kankan eléyìí tí ó wáyé ńbẹ̀.
1: ó dáa bẹ́ẹ̀ ọ̀kan náà tún rèé tún bẹ níwájú tèmi inú ìwé ìròyìn punch ibẹ̀ ni mo ti gbé mu olóhùn ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ ẹ di mímọ̀ pé gómìnà ìpínlẹ̀ ondo lucky orímisàn ayédátiwa òun náà ló ti ṣe ìfilọ́lẹ̀ lílo iná tó ń lo ìtànsán òòrùn solar initiative láti lè fún àwọn okò tó lé níbi 1,000 ní iná ní ìpínlẹ̀ ondo ẹ̀wẹ̀ ibẹ̀ mo ti múròyìn kan tó ń jáde látẹnu ààrẹ ilẹ̀ wa nàìjíríà tẹ́lẹ̀ olóyè olùṣègùn ọbásanjọ́ òun ló ti pé bó ni ìbá ṣe wá dùn tó bó ni ìbá ṣe wá wu òun kí olórin ṣèwọ́ṣèwọ́ ni ilé tí gbogbo ẹ̀ mọ̀ sí charles boy táwọn èèyàn tó kọ rẹ̀ gangan jẹ́ charles oputa pé kó wá jọ bàbá rẹ̀ gangan yẹ to je onidajo Shukudivu Oputa ile ti Obasanjo sakawe e tabi sapejuwe gege bi eyan ara oto
0: okay eni ti se agbejoru agba ni ipinle Anambra to je pe ohun gangan na ni commissioner fun eka eto dajo ni ipinle ohun to Chukwu Nweke to je okan lara awon agbejoru agba lorilede wa Nigeria nlomo ti fi oro sita wipe apapo esun iwa odaran eleyi to je igba odin ni ogun 180 eyan ogosan oni eleyi to ni se pelu ija lalale nla won ti to iwe re papo ti awon si ti songo re lo si ile ise to ri si eka eto dajo latari ati ri daju pe agbejoru agba oyewo fini fini be kedere oro are tele ohun lo tun mu miranti ohun ti are tele to so iyan are tele nile yi Olusegun Obasanjo bi iwe iroyin Daily Post bo ti se ko are n lo tele n lo soro pe nje je mo wi pe laye igba kan biru tayo ba fi le ni ilabai ani en ti oba nila nile yoruba kini mo pe won ni irufe eyan be ti e ki fe ki ohun mo nila tori olowo ni mo rowo kola laye igba na
1: o da wo je kemi o mele yi ko yin oku nti okola ohun olowo lo
0: eh be ni
1: wan sakawe tayo
0: a mo si ko mo nko
1: pe ni lo ko si
0: o ri ni igbo se ko te
1: o da e lo ba wa wo la o
0: o ni legbe oju
1: mi eh te ngo wa ka kiri
0: aje so ri ni ba mu ga
1: awon la mo lo mo
0: eh mo sa mo ko ngo
1: la mo lo mo
0: iwon ba to mi ka in to wo mi ka mo ko
1: eh
0: iwon ba
1: kilari be awon la kilari se mo awon ko yen
0: iwon ba lodo tin ila bo se o ko deyin pe ni sugbon ibi to wo kade
1: so ra awon ko kini tun awon ko
0: o ya tun
1: ma lo mo
0: ma lo mo
1: kilari be ko soko nbo wa so pe ni aja e ma da wa la mo ko si ta gbe si mo
0: iwo ni olohun
1: o ti wa eke na ajito ni
0: iwo
1: ni olomo lasiko adi omole
0: iwo ni olohun
1: awon la lo ko se
0: ibi ko yo ni ibi owo mi mo mo ko
1: oda be ja te waju e lo wo la mo lo mo to egbe awon agbejoro ni Nigeria Nigerian Bar Association oni won ti gbe iko kakale ele ti o mo se iwadi lori iku awon awakusa to je metadi ni ogoji iye ti won pe won ku sakata iko ajo eso abo ara ni labolu ni ipinle Niger kini to sele gan ki loro mo iku won gba ta ba doju agba mi edo kiro e foto ni ibe lati giant punch oloko
0: okay e ja kemi na kin da ese wonu we iroyin punch gaga bi ile ise ologun le yi ta mo si Nigerian Army bi won ti se fi oro sita o won ni gbogbo awon odo ti won je ologun iyan osise ologun jagun jagun odo eleyi to je pe isi igba wole oni igba oni gbogbo igba adorin re iyan 90 regular recruit intake RRI o na ni won fi gba won wole ti won fi se idanileko won ti wa ro won wi pe e tele ilana akose mose nigba te ba nsise yin be kedere eni ikore ni emi ikore ni ni janu ka si farajin sinu itesi waju lati mo keko ngbogbo bi ta ba ti bara yin lawon bi ti a o mo pin yin si lati mo sise ni isori isori iwe iroyin punch on lo punch e sita o
1: o da o bayi ni are legbimo asofin agbale wa Nigeria Godswill Akpabio o bere si se isiro lori bi aya re sunoma bi olon se koyo ni eto ti wa lese kan ye ese kan run iyen ni epo yoku yoye fun odidi osu mefa ko ma ile eto yi pe o ti lo yanyan to fun bi idameji din ni 98% dead sugbon ti eledumare so ba ti yu alaye ni poku to si jinde pada ah olohun dupe o
0: adupe
1: o eledua
0: iwe iroyin Daily Post o na lo fi oro yi sita o pe eni ti se omo oye fun ti ipo are labi ase egbe oselu Nigerian Democratic Congress NDC Peter Obi lo ti fi oro sita o pe bo n ba fi le di are orilede Nigeria lodun 2027 enikeni to ba fi le se fayawo iko ogun oloro wo orilede Nigeria won ni iba agbegba oju omi iba agbegba inu le koda ko je pe afefe nlo barin to fi wo orilede Nigeria bi owo ba fi le te won ni ko si wakate nnu re o bi ba rojo lo sotun rojo lo sosi to si je bi re won ni ejo oku o na lo won da fun irufe eyan be lai na ni ipo to dimu lawujo
1: o da okan na ture to nbe nwaju temi to n fi di oro mule bayi wi pe lori ikurajopo to je olosumare pe kajo komo lubopo Rainbow Coalition won pe wiki o na inlo tin kuri awon eyan bayi awon tin n bi awon adari nu egbe oselu APC to tin wo won mara bayi tin pe gerere ni agbe woto ko re leyin
0: gerere
1: e ma wo han baba fun
0: awo dudu dona
1: gerere baba dami ori abese wa gerere agbe woto ko e bi okan ba yonu gbo abona wa gerere be ni gbo awon ti run bi to ja dari nu egbe oselu APC won ti n fa mo we ke bayi iroyin bo lori e lekun pe kekeke o punch lo ko foto ni
0: okay eni ti se asoju orilede Nigeria to si je pe on gangan na ni asoju sofin ti a mo si permanent representative si fun orilede Nigeria ni orilede Australia ati ajo ta mo si International Atomic Energy Agency omowe Florence Ajimobi o na ni won tun ti gbe ade gomina fun ajo IAEA ajo awon gomina laarin odun 2026 odun 2028 won tun ti gbe ade ohun won tun gbe ka lori bayi o iwe iroyin punch ndo punch e sita o
1: e ja re polowo oja ngba ta badele ka polowo oja wa edo kire foto ni o n tesi waju e se n te n gbo wa

0: Ọ̀sun Ìbò olùdíje fún ipò Senate Oyo Central ló kájú ẹ̀ láti ṣojú wa ẹ̀jẹ̀ lẹ́mi ẹgbẹ́ wa dìbò fún APM APM Nigeria First.
1: Chevy PL IKEA Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdá tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó luwá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lóra wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sà gbára ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Chevy PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Chevy PL IKEA Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání N1,000 péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Cherry PL IKEA Foundation nígbà tó tún wá gbọ́bi tó ti rà ánú gbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní nọmba 94 opposite Unity Bank Cherry Sculpture Building ìyànà àgbàlábọ̀ store nítòsí olówó tí ń fowó sanú shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
2: 0701015255
1: ojúlọba ara òní dídó mọ́ wa lágbárí.
3: Ìyá Lẹ́kan, bí òní ṣáájú wá lónìí?
4: Bọ̀dá Ṣọlá, tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí, èyí tí ìtàn kankan, kí wá làwọn mọ́ jẹ láàárọ̀ làbáyé?
3: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́ kọ̀rọ̀. Àìṣègbàmọ́ra rẹ ní o, owó tó ní ìtumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí. Ṣó gbọ́pọ̀lówó Better Life Bakery ni, tí wọ́n fẹ́ ìbádòròpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń béèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread, búrẹ́dì 2,000 naira tí wọ́n ń tà ní 1,000 naira fáwọn alárajẹ. Ìyìntà búrẹ́dì rí òní ṣe o, torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread. Gbogbo ayé ló ń wa láti rà, ibikíbi tó wù kó gbé sí kó o ti mọ̀ tà láàrin àdúgbò. Bíbò wọn bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ. Nọ́mbà yìí ni o pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
5: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
6: Fún gbogbo ẹni tó ń jàrún kankan lọ́run kọ́ lé ayọ̀ fóun. Ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties. Ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn? Àwọn ló tún gbangba sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé. Bẹ́ẹ̀ni tí ó sì fẹ́ ṣe wàhálà. Ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún 1-bedroom apartment. Ẹ bá fẹ́ kọ́ 2-bedroom semi-detached terrace duplex. Ìyẹn náà wà lóyún ọ̀nà. 3-bedroom ń bẹ̀. Báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí 4-bedroom semi-detached terrace duplex? Ó wà ní Navida Parks and Garden, lópòpónà Masose, Tollgate, Nìbàdàn. Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adéọyọ́. Tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties, ìlànà sáà díẹ̀díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé. Futi Homes ló lè ṣe.

0: ogójì ọdún rẹ̀ bí àná táwọn baba wa fọwọ́ sí ìwé gbàláfíà láàyè lẹ́yìn ogun kiriji èyí tó wáyé tó sì ti lọ èyí ló fa ìpéjọpọ̀ àti ìdánilẹ́kọ̀ọ́ kan tí wọ́n fi sọrí àlàáfíà tí ń jọba ńlẹ̀ yorùbá lẹ́yìn ogójì ọdún tógun kiriji ti wáyé tó sì ti lọ èyí tí ó wáyé ní gbọ̀ngànlá international conference center ní ẹ̀kọ́ gíga fásitì ìlú ìbàdàn lọ́jọ́ 21st àti dókítà ọlátòkùnbọ awolowodo tó múlẹ alága ètò bẹẹ náà lólóyè olùṣègùn ọbásanjọ àti ọjọgbọn wọlé sọyìnkà yóò wà kalẹ kábíyèsí olùbàdàn tìlú ìbàdàn ọba rasidi adéwọlú ládọjà àtàwọn ọba alayé káàkiri ilẹ yorùbá ni yóò jókòó síbi gẹrẹjẹ táwọn bá gbàlagbà ogójì ọdún ìwé àdéhùn àlàáfíà lẹyìn ogun kiriji ìforíkorí lórí àlàáfíà sànjú ìforígbárí lọ.
1: Olùkéde ààrẹ àti àwọn ọmọ ìgbìmọ̀ Kiriji Heritage Conservation Foundation.
2: Ẹ̀dọ̀ kíni
3: tọ́ ẹjẹ́ a mọ̀
4: ẹ̀sìn ẹ̀kọ́ rí àsárelé abolẹ́yìn tó kì í
3: mọlẹ́ntìkì dandan nìyẹn ẹjẹ́ mọ̀ fi àsìkò yìí mọ̀ dúpẹ́ lọ́wọ́ aláwùrabí eléyìí tó fún wa ní òde tèníwá ẹjẹ́ mọ̀ fi àsìkò yìí kí olúwa tádé bolúwa ti fẹ́ pé ó kú àṣeyọrí àṣeyẹ àná ètò kù ń wájú ọlọ́run ó bẹ̀ yanjú ẹ̀ ọlọ́run ó bá wa yanjú ẹ̀
4: àmọ́ tí wọ́n ń se
3: kí n tiẹ dandan ni kí n sọ tí wọ́n ń se dandan ni kí n sọ tí wọ́n ń se ó ṣe mọ̀ mí mọ̀ ọ́ sọ́tán
4: kí wàá ló burú mẹ́
3: kí ló dé dé
4: tèmi táyé òye ládùn àbọ̀ ọlọ́pọ̀ mi
3: a pàdé lórí
4: fífi mo fàyín lọ́wọ́
3: àti àwọn méjèèjì bá ti yanjú
4: nílẹ̀ àti
3: wálé tíṣáìdì àti
4: tálọ
3: tọ́sùráìkà
4: ìbùmọ́ fẹ́ tòsí báyìí rẹ́rìn sí
3: èmi àti títí
4: ni èmi tòsẹ́yìn tọ́sùráìkà
3: èmi àti títí ni
4: ọmọ ìyá mi lọ́sìn ní ṣáìdì ẹ̀ ń bá ti nara wọn mọ̀ ń tẹ̀lé
3: lọ́ba dán èmi àti títí ni àjọ mú ẹsẹ̀
4: ọ̀rọ̀kùnrin bá jà
3: ó ti
4: yá àjọ pàdé
3: òun náà ò pé rẹ̀ lóbìnrin
4: yá àjọ pàdé lórí ríǹgì
3: sẹ́mi ìwọ́n tó jẹ́ pé ó ti lóòní wá tẹ́lẹ̀
4: mò ń bọ̀ báyìí
3: ọ̀nbọ̀ ẹ̀tọ́ bá ti wá lẹ́yìn tiẹ̀ níwà sẹ́wà mú títí lẹ́lẹ́kejì
4: àfààyàn lé títí láì akíṣọlá lórí ètò àkókò yìí aago mẹ́jọ sí aago mẹ́wàá.
3: Àkànjí ìkọyín rẹ̀ ẹ̀yìn jo olódùmarè tí ò ṣe fi gígùn okon joseph ajoko bí ẹni tí ń fẹ́ náà lórúkọ tèmi ire o.
5: Lágelú ẹfẹ̀ jàgàbá àgbògbò rédíò máa rún wọn jù.
6: Dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ńbẹ̀ torí pé ohun tó ti kálí tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa seed care inú iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dè rọrùn fún gbogbo tolórí tẹlẹ́mùn tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àtirí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ cd care màá fẹ́ kí ó nà ń bẹ fún ẹ̀yìn ara alẹ́ kó kalẹ̀
7: ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàárọ̀ orúkọ mi ni okunola abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan cd care cdcare application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè nàìjíríà di mímú ṣe nítorí pé o ní ò fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o ac ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí tàbí máa ra bí sólà ìbátà kankan àtúntà ní cd care àtúwákù lórí ẹ irinṣẹ́lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ tẹ́lọ̀ mo fẹ́ ra sóyìn machine fún èyí fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rọ́ mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí cd care app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ ti wá láǹfààní láti máa san díẹ̀díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bá rí ni pé ẹ ní tí ì sanwó tán tẹ́ fi mọ gbe lo anfani ti ya fun awon eyan ni bi pe won le ra nkan ka de ma san o die die lati osu meji titi de osu meji la to ba je pe osose na fe ma san wo ni won la anfani ose merin titi de ose meji din la adota 48 weeks niyan tan ba tin de ilaji osu tabi ose ti won ba mu cdk mo pale gbogbo nkan ta ba ti la won fe ra yi won mo gbe wa si ile won tabi office won ko si tumo si pe won ra nkan yo kan lowo won o la anfani ati ti ra nkan mi o rara o ti wa mo ra mattress lowo mo o pe okay mo fe ra gas cooker elemu ati be lo te de mo sanwo die die lai ni ele kankan ninu nkan ti cdk wa fun ni nkan to so pe se won ta moto be ni se wa ri to ni moto de ohun e a ni e lori app nitori wi pe afa won yan lafani pe e lo wa ru moto to wu yi ke wa so fa wa ka wo wa lo ba yin sanwo jori ani e to ba ra moto wa fun won lafani ki won lo odun meta lati sanwo e to je 36 months so to ba ti wa de ilaji osu ti won mu tabi ose ti won mu cdk o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba ti se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun mo gba 70,000 so ki mo le ra washing machine 200,000 nigbati mo ti mo wi pe ma mu osu mewa ni ma de ra san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun cdk o de pa le washing machine o gbe wa fun ma tun san o se bi ti ma so fun wi pe mo san o die die so to ba de je pe oso ose le mi fe mo san o ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro mi lohun lati ose merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta ke ni cdk mo pe eni oni bi ti o tin jade a gbe oja re fun yo de tun mo san o lo nkan ti cdk wa fun ko wa so wi pe a ngbe apa bi kan ni nigeria a le ra oja o gbogbo bi te ba mo gbe nigeria te ba ti bere fun te ti download app wa lori play store tabi app store cdcare te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo kin ka bo cdk o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se nwole bo se n jade anfani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko si bi te le wa
2: office nigba to je pe ni epe kakakiri
8: office wa ni junction veterinary ni mokola ni ibadan junction veterinary gangan leti mari office wa e le pe ti mokola yen ti 07074543005 ati ni office ni apata na ninu ilepo sanctuary filling station opposite funeral supermarket e le pe ti apata si 07074603911 bakan na ati ni ogumoso ni shop 3 and 4 free mall shopping complex opposite former nitel oni iye wa ni alajiki road taki ogumoso e le pe wa si 07074857555
2: oro le ti gbowo reyan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin wo ni pe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won cdcare o di gba kan na e seun
9: cdcare there for you oh yeah.

0: ọ̀nù ayé wa bàbá mélòó la fẹ́ sọ òṣé dádì mi a gbé ọ̀gá o àsọ̀pọ̀ òṣé lẹ́ẹ̀kan sí adá gbogbo ògo padà sọ́dọ̀ ẹ̀ torí pé ìwọ náà ni ọlọ́run ò yípo padà a tún ti délé ní náà nu o a wá kó gbogbo ẹ̀ fún ọ a wá dá padà fún ọ a wá fi ìyìn fún ọ a wá fi ògo fún ọ torí pé ìwọ náà ló lè gbà lọ́wọ́ wa ìwọ ló lè tẹ́wọ́ gbà mélòó lára wa àárẹ̀ ni tá a fẹ́ fún torí tá a bá sọ pé a fẹ́ fẹ́ nìkan ni ẹlòmíì ò tún béèrè lọ́wọ́ wa pé ṣé ebó yẹ ká ebó àwa ló yẹ kó fún àti rẹ́ni tí ó ṣòro fún yàn jẹ́ pé ó ti kí o ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yìí ń wò bá jọ kejì ẹ̀pà kò sí ẹ̀ kí mi pé o kú o ẹ ṣé àná èèyàn ní ń jẹ́bà òun èèyàn náà lè yóò sì mọ jẹ́ ṣùgbọ́n fún ọlọ́run n tó wù kó ṣe fún ọ ò dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ò dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ó sàn kó o láǹfààní àti sọ pé ọlọ́run ò ṣe kó o tún lè rí òmí ìgbà torí ọlọ́run yẹn tẹ́ rí o kì í sì règún o ìwọ ló lè sì règún fún pé ọlọ́run tó ní kí n ṣe mò ń ṣe ọlọ́run tó sọ pé kí n ṣe mò ń ṣe eléyìí tó ní kí n mọ́ débẹ̀ mi ò débẹ̀ mọ́ kí ló wá dé tírú àwọn nǹkan báyìí ó fi ṣẹlẹ̀ sí mi iyún ni ó sọ wípé ọlọ́run nígbà tí mo ti rìn lọ́nà rẹ tí mo pé àwọn nǹkan báyìí ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí mi ọlọ́run àpò lóòótọ́ mọ̀ ni ọmọ yìí mọ̀ rìn wájú mi ó sì pé lóòótọ́ àti lódodo ṣùgbọ́n má rò ó pé ó ṣe èèyàn ó ṣe nǹkan fún ọ kò ní fi bú ọ má rò ó láyé yìí torí o tí ì ṣe ohun tí yóò dùn fún ni o ó bá tilẹ̀ ṣe nǹkan tó dùn fún ó rí fíìmù lọ́dọ̀ èèyàn ó rí fíìmù lọ́dọ̀ èèyàn ó rí fíìmù béèyàn ṣe rí nìyẹn n tá à ń pè ní ènìyàn nìyẹn ká wá máa fi èèyàn sípò èèyàn torí béèyàn bá ti gbéṣe ẹ̀dẹ́ kò ní bá wa lẹ́jà fù ú kò ní bá wa ní kí nkankan torí pé a ti mọ̀ pé èèyàn lèèyàn mọ̀ jẹ́ a wá fi èèyàn lẹ̀ a dá a padà sọ́dọ̀ rẹ ìwọ ọlọ́run ìwọ tó dá ènìyàn ní àwòrán ara rẹ tó sì ní kó máa jọba lórí àwọn gbogbo tó dá ìwọ náà ló dá ọkùnrin ló dóbìnrin ló dá dúdú ló dá pupa ìwọ náà ló dá àfin ló dá kúkúrú ó dá gígùn ó dá ẹni tó sanra ó dá ẹni tó gbẹ ó dá ẹni tó ṣe rùmúrùmú ó dá ẹni tó nírun owó fún òṣèǹ tó nírun dúdú gbogbo ohun tó wù ọ ló fi ara tó wù ọ ló fi èèyàn dá síbẹ̀síbẹ̀ àsọpẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run gbogbo ohun tó dá láti ọwọ́ rẹ tí ò ní bàjẹ́ àsọpẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ohun tó dá látọwọ́ rẹ tí àwọn èèyàn fọwọ́ bà ọlọ́run ò ṣe àdúpẹ́ àmọ̀rírì rẹ ò ṣe ọlọ́run àkí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ ìkànnì yìí àkí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí àkókò èèyàn la pé o ìkànnì lágẹ̀lú 96.7 FM òun náà ni wọ́n ń pèbí tá a wà yìí ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn tíá ní àyínbèmí ṣe máa sọ àkí gbogbo wa káàbọ̀ sórí ètò fún ti àárọ̀ tòní o pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín pàdé yín gangan àbúrò yín títílayọ̀ àkíṣọlá náà lórúkọ tèmi mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí ìkànnì yìí fún abala ibi tí a ti ń gbara wa níyànjú nínú ọ̀rọ̀ ọlọ́run fún ibi tá a ti ń gbósùbà fún elédùmarè tá a ti ń yìn lógo tá a sọ pé ṣe é àdúpẹ́ o lọ́wọ́ rẹ o àti abala ìmọ̀ràn àgbéga nígbà gbogbo a kí gbogbo yín o níbi tó wù kẹwà fún tòní o ìsinmi òní òní jẹ́ òpin fún yín kò ní jẹ́ òpin fún èmi náà bógo ti ń jẹ tọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ti wà ní facebook aláǹfààní láti máa kí yín gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń pa fojú pa wá rẹ́ tẹ́ ń wo ibi tá a wà ní gbogbo ìgbà àti nígbà gbogbo àsọpẹ́ ṣe àṣẹ yí pẹ̀lẹ́ bí a bá kọ̀ láti gbàdúrà fún yín ohun tí ò da gbáà ni ọlọ́run ó mọ̀ wà pẹ̀lú yín ní gbogbo ìgbà àti nígbà gbogbo kò ní fi ń sílẹ̀ o ojú ò sì ní tì yín nígbà kankan lágbára ọlọ́run ọlọ́run ó mọ̀ fi owó kún owó yín ni kò ní tán níbi tẹ́ ti mú akí olówó orí ọkọ̀ kun ìfomi nọ́mà anthony bọ́túrìn bàbá àgbà lágbà kun ìfomi nọ́mà náà ẹ̀rí pò náà la fi wọlé sórí ètò fún ti àárọ̀ tòní abiola yàríyàrí àkíyìn o ẹ ṣe ẹ kú gbogbo ìgbà ẹ kú ìgbà gbogbo bàbá mi kunlé dagun dúró àwọn náà ti láǹfààní àti tẹ àtẹ̀jíṣẹ́ lórí facebook mo ti rí láàárọ̀ yìí olóyè alhaji kabiru jalaru ẹ ṣe o ẹ kú gbogbo ìgbà bàbá mi dáadáa bàbá adéoyè bàbá with god international akinyin o bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ kìkì àṣẹ àti màmá akinyin pé ẹ ṣe o kẹ́ni ọ̀ndà mo ràn án jọ ní ọ̀nà ọ̀sẹ̀ yìí náà nígbà mo ti gbúrò pápá ti pẹ́ kẹ́ni ọ̀ndà ó ní à pápá wà láàáfíà ara àláfíà ara náà lẹ́sìn mo wà lágbára ẹ̀lẹ́tùmọ̀ ojú òní tì yín o kábíyèsí adé orí ọ̀kìn kábíyèsí adé ẹ̀mọ́ gbogbo ògbómọ̀ṣọ́ kingdom mo kẹ́yìn náà ẹ ṣe ẹ kó àfọmọnìyàn ṣe ojú òní tì yín o ẹ ní rí ń gbèsè ọ̀nà bí ò ṣe bí ọmọ lágbára ẹ̀lẹ́tùmọ̀ rẹ̀ wọn ò ní fi òkú yín tẹ́lẹ̀ ọkọ̀ wá sílé Olorun yo wa pelu enikokan wa ko ni fi wa sile gbogbo eyin eyan wa ti e lanfani lati ma gbo wa ti e si lori Facebook sugbon lori radio lewa ti e tin gbo wa ketekete aseyin pele te le elomi o sa jade nu church ki a won ti bere to ngo ba gbo de yo tun sare pada lo won mo wo pe kini wa kiri kiri baka akeyin na e se gbogbo eyin to je pe ori idubu laisan lewa laaro yi mu pa aladura loruko Jesu bi ko olorun yo gbe yin dide o olorun yo fi okun ati agbara fun yin blessing aye money adebaja yusuf oladimeji afisi ganiyu tati lo yo alafinu solomon samson blessing aye money ganiyu delin Rafiu tawa kalikutu abeodun baba amekunle dagunduro halimi tohibu akishola olalekan omo ba fashino late ruwa ijoba dedokun oladele sunday mu iwa ojo solomon osule ya akikunmi afisi abeodun oyelade arowan lati seyin imafoje peter adiola abeodun akiyo olarin waju miki omo ibile simbi atade binpe ari yin eseun Sunday Ola Olu are ina Razak Yakub Adisa are ina Patient Daudu ati ri yin Olubunmi Abiona won na ti lanfani lati te atejise siwa Oluwa seyi Adeyemi Iwogbemi ati ri atejise yin ore mi nene nene na ti te atejise o ni owo ti e mo pariwo ni Adebayo Elizabeth àwọn náà ti tẹ àtẹjíṣẹ àrí yín ẹ ṣe tẹ wà ń bẹ fún wa o gbogbo bẹẹ ti ṣe ń ṣe làwọn náà láǹfààní àti máa rí bí appreciate yín gan abdullahi john adúpẹ o ẹ rí i pé èmi ò lè èmi abáramú oore jẹ nìkan ṣoṣo ni ò lè rí nǹkan gbà lọwọ ọlọrun gbogbo bẹẹ bá ṣe ń ṣe ọlọrun yóò mọ bùkún yín yóò sì mọ wà pẹlú yín nígbà gbogbo ariwo ọlá ọláyẹmí ọládùn ní láti làlátẹ làwọn náà ti kọ àtẹjíṣẹ ẹ ṣe àrí yín adupe lowo yin o ina ni tan owo yin la se eledumare gbogbo yin ti e lori ofe lati ma te atejise lori ikanni Facebook ti la gelu be se ntesi na la rin olamile kan steven adupe ni owo yin o ayomide onimoto lati lanlate lati lanlate nti e mu to ti ayomide onimoto ti o si nkan mu ti pade re ti pe si o si àbí ìwọ ń tètè jáde jù mí lọ ni adéoyè ọ̀jẹ́ nìkẹ́ fún mi láyọ̀ wọn ní ìyàwó ilé akú ọjọ́ ìsinmi ọ̀pẹ rẹ̀ la máa ṣe o àtẹ̀yìn náà ọ̀pẹ náà lájọṣe o lágbára ọlọ́run ìsinmi òní kò ní dí òpin fún yín kò ní dí òpin fún àwa náà pin fún mi nọ́mà mo tó ti rí ọwọ́ rẹ god bless you ma god bless you sir àti rí yín ẹ ṣe ojú òní tì yín o àní dààmú lagbara eledumare mo kí sọ láàrẹ ó tájọ wà ní òkúlù gbóhùnsáfẹ́fẹ́ fún ti àárọ̀ tòní mo kí olúwa tẹni ọlá fún mi akínsọlá àwọn náà ni àwọn ni wọn àwọn ni kámẹ́ramá oníkẹ́mọ́ lọ sórí tiktok titilayo àti akínsọlá àti titilayo ó bá ṣe wù yín ni kẹ́ ẹ ti ṣe ẹ tẹ̀ sójú ẹ ẹ bá ti tẹ̀ sí yóò gbé jáde ẹ lọ sí facebook ẹ lọ máa tiktok ẹ lọ máa wà kìtìkìtì ọmọ tayo ṣàlẹ́wà ìyàwó ilé oní ẹ káàárọ̀ máa ìsinmi aláyọ̀ lè ní máa jẹ́ fún wa lágbára ọlọ́run mo kí yín gbogbo wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ ṣe tẹ̀ wà ń bẹ̀ fún wa sọlá rẹ̀ ó bó ní gbogbo nǹkan ṣe òun sọ lẹ́ẹ̀kan pé wà àti okónù pé kán fún ẹ̀yìn náà kán wọ kinní sí yín lọ́wọ́ bó fi ẹ̀ṣẹ́ bojú okónù rẹ̀ ó lè jà ìǹdẹ̀tayọ̀sí okónù táyé bá bẹ̀rẹ̀ sí ní fọ́ǹbù bí ìyẹn okónù joseph ni o torí ẹ̀yìn alhaji kabiru jalaru ni wọ́n ń gbèjà okónù joseph ráfi ilẹ̀ wàhálà wà pọ̀ lórí ọ̀rọ̀ okónù joseph ẹni tí ó mọ fàbàrà kékeré tí ó lọ́mọ fi gbá ńlá nígbà tí èèyàn ní irú táyọ̀ òun ò nà lánà dúbolẹ̀ mu ni wọ́n jẹ́ ká kó kinní sí lọ́wọ́ kò wá kojú táyọ̀ yóò nà tó jẹ́ pé wọ́n mọ̀ fátẹ́kùn sí imú rẹ̀ nígbà pé kò jí padà sáyé ọmọ táyọ̀ sálẹ́wà henry tagge abiodun ogun gbọdẹdẹ ẹ wo àwọn tí wọ́n wà ní facebook nu wọ́n ń tẹ àjẹjíṣẹ́ òun wọlé ṣùgbọ́n sọlá rẹ̀ ò ní ó yẹ ká lọ sí òkè lọ́hùn nígbà tá a bá padà dé gbogbo àwọn tó bá tún kù tí wọ́n ti lórí ọ̀fẹ́ àti kan sí wa amọ̀kì michael ọ̀rẹ́ yọmí àwọn náà tún sáré gbólúwọ̀rẹ́ ẹ ṣe tẹ̀ wà ń bẹ̀ fún wa títílayọ̀ akínsọlá òun náà lórúkọ tèmi ẹ ṣe tẹ̀ ń láǹfààní láti máa gbọ́ wa.
1: Olajide FM 96.7. ìyá ilé kan bóò ni ṣáájú wá lónìí.
2: Bọ̀dáṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí èyí tí ìtàn kankan kí wá làwọn mọ jẹ láàárọ̀ làbáyé.
1: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ra rẹ ní o owó tó nítumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí ṣó o gbọ́pọ̀ lówó Better Life Bakery ni kí wọ́n fẹ́ ìbádòròpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Màkà búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ ìta búrẹ́dì rí òní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀ rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó ti máa ń tà láàrin àdúgbò bíbò ń wó bo bẹ́ẹ̀ kẹ̀rí 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ kẹ́lòmíì tó gbà sí àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni o pé 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
3: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Dr. Scrap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyìí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù ú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and wọn lórí

0: balẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkàn balẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plot kan báyìí ẹ̀sì ra odidi acre kan ní 6 million naira. Gbogbo document ló ti wà ńlẹ̀ kẹ́rì kẹ́rà ni o. Àbẹ́ ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, base one plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens phase 1, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
1: Country people, the Ember Motor then don't finally land. Hey, time for your hustle to finally pay.
2: Finally pay.
1: Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all, make a electron and no.

0: orí kejì àkà láti ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkẹjọ. Genesis 2:4 Genesis 2 from verse 4 to 8. Ó ní ìtọ̀run òun ayé ni ìwọ̀nyí nígbà tí a dá wọn ní ọjọ́ tí Olúwa Ọlọ́run dá ayé òun ọ̀run àti olúkúlùkù igi ìgbẹ́ kí ó tó wà ní ilẹ̀ àti olúkúlùkù ewéko ìgbẹ́ kí wọn ó tó hù. Olúwa Ọlọ́run kò sáti rọ òjò sí ilẹ̀ kò sì sí ènìyàn kan láti ro ilẹ̀ ṣùgbọ́n ìkùkù àti ilẹ̀ wà a sì máa rin ojú ilẹ̀ gbogbo. Olúwa Ọlọ́run sì fi erùpẹ̀ lẹ̀ mú ènìyàn ó sì mí èmí ìyè sí ihò imú rẹ̀ ènìyàn sì di alàyè ọkàn. Olúwa Ọlọ́run sì ń gbin ọgbà kan ní ìhà ìlà oòrùn ní Ídẹ́nì níbẹ̀ ni ó sì fi ọkùnrin náà tí ó mọ̀ sí. Bàbá wa nínú Olúwa ìránṣẹ́ Ọlọ́run alàyè wòlíì ti ìran àti àsìkò yìí Primate Dr. Simon Sábìtù Oyèlẹ́yẹ. Bàbá tó ti wà níkàlẹ̀ o láti inú ìjọ The Love of God sí Annex Gospel Church orí òkè orísun Bari. Bàbá ẹ kú dédé àsìkò yìí.
1: Mo kí gbogbo yín o.
0: Ẹ kí àwọn tí wọ́n ń gbọ́ wa ẹ gbàdúrà fún wa.
1: Mo kí àwọn tó ń gbọ́ wa. Gbogbo ibikíbi tí ayé bá dé yín mọ́ Ọlọ́run máa tò yín sílẹ̀
0: lónìí. Àmì Jésù.
1: Wọ́n bá dé yín wọ́n ó di òun ó di ọmọ ẹ̀. Wọ́n ó di ọkọ wọ́n ó di ìyàwó. Ni Jésù ṣe sọ pé ẹ lọ sí ìletò ẹ lọ mú kẹ́tẹ́rì kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí aṣọ àti ọmọ ẹ lọ tù wá. Gbogbo ibikíbi tí ayé bá ti dé wa ọ̀run ó tù wá sílẹ̀
0: lónìí. Àmì Jésù.
1: Tí wọ́n bá ti di ọkùnrin wọ́n ó di ìyàwó ẹ̀. Wọ́n ó di àwọn ọmọ. Nítorí pé ẹni tí a bá dá dúró lẹ́nu iṣẹ́ ó ní kankan ni a dá dúró.
0: Wọ́n
1: dá gbogbo ìdílé yẹn dúró nù. Ìdí ni tó fi jẹ́ pé téèyàn ń jẹ tẹ́lẹ̀. Kó tó dá dúró kọ́ ní ọmọ jẹ tí wọ́n bá ti dá dúró tán.
0: Àyípadà burúkú tó ti dé báyìí onítọ̀hún.
1: Wọ́n ti dé wọn nù. So ẹran táwa náà bá dé mọ́lẹ̀. Tó bá ní tó wù níwájú okùn tá a fi dé òní jẹ́ bí o ṣe lọ. Okùn ọ̀dà padà. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi tá a bá rí ibi tí wọ́n ti dé wà láàárọ̀ yìí. Ọlọ́run ó tù wá sílẹ̀.
0: Àmì Jésù.
1: Olómọ túyàn sílẹ̀. Olómọ ṣẹ́gun fúnyàn. Olómọ ráyàn padà. Ọlọ́run yóò rẹ̀ ẹ̀yin olùgbọ́ mi àti olùgbọ́ kan ni. Ọlọ́run yóò ra yín padà.
0: Àmì Jésù.
1: Yóò ṣẹ́gun fúnyàn.
0: Àmì.
1: Wọn yóò ní dé yín o.
0: Àmì Jésù.
1: Wọn ní di ọmọ yín.
0: Àmì Jésù.
1: Bẹ́ẹ̀ ni yóò rí.
0: Àmì.
1: Jésù Olúwa wa.
0: Àmì. Àmì lórúkọ Jésù. Bàbá nínú ọ̀rọ̀ Ọlọ́run tá a kà láàárọ̀ yìí nínú ìwé Genesis. A sọ bí Ọlọ́run bó ṣe bẹ̀rẹ̀ sí ní ìgbésẹ̀ bó ṣe ọ̀run òun ayé àwọn ohun tó wà nínú rẹ̀ ó bẹ̀rẹ̀ nípa ènìyàn gangan láti dá ta ni Ọlọ́run yẹn gangan báwo ló ṣe jẹ́.
1: Ọlọ́run táàrí táàrí sí ọwọ́ rẹ̀ ó lọ Ọlọ́run àmẹ́ ní ọ̀dà àwọn kan tiẹ̀ ní àárẹ̀ ni torí pé wọn mọ ibi tó ti ṣẹ̀ wá àwọn mọ bí Ọlọ́run ti ṣẹ̀ wá ṣùgbọ́n sá mọ̀ pé Ọlọ́run wà.
0: Ọlọ́run wà a mọ̀ pé
1: ẹnìkan lọ́sọ̀ àdá wa olómọ wa láti inú ìyá wa wa n tó fi yẹkẹrù ibi tó ń gbé gan a máa mọ̀ pé kò lè máa gbé sálẹ̀ ká máa gùn lórí mọ́lẹ̀ òkè lọ́lọ́run ń gbé ó ṣe ní èmi ò gbé ojú mi sí orí òkè wọn ni níbo ni lọ́wọ́ mi yóò ti wá Ọlọ́run ràn wá lọ́wọ́ Ọlọ́run kọjá tẹ́nìkan lè máa ṣàkọsí.
0: Kò ṣe é ṣàkọsí àfiwé rẹ̀ gan kò láfiwé kò láfijọ.
1: Kò ṣe é gbé ìjà gan.
0: Ọlọ́run ò tún ṣe é gbé ìjà.
1: Kí ni Húṣà ṣe? Àpótí ẹ̀rí fẹ́ ṣubú.
0: Ó ṣe dúpọ̀ ọ̀rọ̀ ọ̀hún lọ́wọ́.
1: Ó ti ṣẹ̀tẹ́lẹ̀ o.
0: Ọlọ́run nìkan
1: náà ló yé. Bóyá kò mọ́ o. Ọlọ́run nìkan náà ló yé. Ṣùgbọ́n kó wọ́n ran àpótí ẹ̀rí lọ́wọ́. Ó sì lù pa. Ẹni tí wọ́n á mọ̀ mọ̀ gbé lọ lé rẹ̀ pé àwọn olórí burúkú tó yẹ kí
0: ọ̀gbìnrin ọmọ pa. Oríṣiríṣi àwọn nǹkan rẹ̀ mèremère sì ń wọ́n rẹ̀ wá.
1: Ó ní èmi tí mo dé tiwa lè ṣaláì gbọ́ràn. Àbẹ́bí tí mo dójú lè ṣaláì ríran. Ẹ̀rù Ọlọ́run yẹn ó tó bà gan.
0: Tí àdá bá wà nínú ìpòrúru ọkàn tí àdá bá wà nínú ìbànújẹ́ tí àdá bá wà nínú wàhálà tí wàhálà yìí pọ̀ débì kan ẹlòmíà máa fi wèrè pé a ní kò sí Ọlọ́run.
1: Nígbà tí nǹkan téèyàn bá ń wá.
0: Ẹni pé o sì wà báyìí
1: Ọlọ́run. Ẹni pé Ọlọ́run sì wà báyìí. Pé tó gbàdúrà tí ó rè sí. Torí ibi tọ́lọ́run mu lọ ẹlẹ́mi ṣe é bàjẹ́ ẹja.
0: Kí ló dé tẹ̀ fi
1: bàjẹ́ ẹja? Ẹ tó bàjẹ́ ẹja. Àwọn tí wọn ọba Sunday wọn ò ní lọ ṣọ́ọ̀ṣì.
0: Ẹni wọ́n bá Sunday ní ire ṣọ́ọ̀ṣì.
1: Ọlọ́run gbà mí o.
0: won ti de o
1: ojise olorun la won ojise olorun la won na so yo se won wa bu mo
0: tori pe bi won bi nkan o ba se bo ba wa su fun aniel church kile n lo emi lo woju yin lo se bo wo na le wa lo
1: church e bi opa so bo de bi ba ti pa ti block oju ona se dinna mo ya mo pe jesus so mo nigeria se ti won don ti mo se ni
0: ise ta won se ti won nu wo dinna mo ti o ni rona lo igba na ni amo na odura le adura
1: wa mo ko ye ko won lo church ba da ni o mo ko ye ko won lo mo salasi ka la ma gbaje se pe si
0: ka ma gbe won se pe
1: ah
0: tori iranse kan na ni
1: won ajo won jo re wa nse ni koda emi gbagbo pe won ni award ti won gba won ajo olorun
0: tori kini die ti won fi gbagbo odun
1: ele de yan ranse to de je se yen dada won fo ni nkan
0: o jise yen dada tori pe o ti ni awon kan wa to je pe awon yen eni ti e o won ni gbon je wu ke so
1: fun mo ko lo ke o no wa dagba lagba fa ti won ba sandi ko ni de be won ba fo se fo gaje mo lo
0: ise fo ga to gboju ti won
1: pe
0: iwa de play
1: o ri fi ba da ba eni kankan se taya lo do re
0: taya awon eyan o ba je o pada sodo wa
1: so awon no jise ni won ṣùgbọ́n tí ọ̀nà tí wọ́n tún lé ó tún lágbára díẹ̀ ni ṣọgọ́lọ́nù kó náà wà lọ́wọ́
0: ọ̀nà tí wọ́n
1: lé láàfin gbọ́dọ̀ mọ́ gbàdúrà
0: agbọ́dọ̀ máa gbàdúrà
1: nígbà tí wọ́n bá bàjẹ́ ni wọ́n ní kí wòlíì ó tún ṣe wọ́n ní kí wòlíì ọba nǹkan jẹ́
0: iṣẹ́ ìwòrí ìta gbélé lomi lọ́wọ́ ṣe tọ́lọ́run gbélé lọ́wọ́ ṣe kó jìyà ni
1: no òun ló yà ṣe kó jìyà
0: òun ló yà fúnra rẹ̀
1: tọ́lọ́run gbélé lọ́wọ́ ó ti gbé jùlẹ̀ ó ti ní tí ó fi gbìjà rẹ̀ ó gbé má sì ti ní tí ó fi gbìjà rẹ̀ yóò gbé jẹ rẹ̀ láti sọ pé àwọn kankan mọ ọmọ nkankan kan papọ̀
0: púpọ̀ mọ nǹkan ra wọn
1: òun ní sẹ́yìn kéèyàn darí jì
0: àwọn orúyìn ò lè ṣe igun èyàn ò lè ṣe wọn kó gúrí darí jì lọ́dọ̀ yóò lóhun ti gbọ́ ni àwọn ní ṣe kó jìyà gbà ọ bá mo ti gbọ́ à gẹ́sà wà pẹ̀lú yìí
1: lọ sí wọn
0: kò sí wọn kàn á ti wọ òkè ẹ má wọrí àhà ṣé n tẹ́ ṣe lẹ́ẹ̀kan ọ ẹgbẹ́yàn ni ẹ ṣe gan ẹ má bínú n kò bá lọ tán ni ó tàka sí pé ní tí ojú rẹ ó rì ó lo òfẹ́ tó bẹ́ẹ̀ àwọn wòlíì ṣe kó jìyà nu iṣẹ́ tó ń gbélé ra ẹ̀ lọ́wọ́ ni kíkọ́ náà ló gbélé
1: lọ ó ní gbogbo tí mo dá dára
0: ni
1: gbogbo tó bá ti ajẹ mọ tẹsù èèyàn bá ti ń bá lọ́dún èèyàn tẹsù ni èmi ò bú wọn o nítorí pé ẹlòmíín gan ìwà ṣe kó jìyà ní mọ
0: wò ní mọ
1: tí ẹ bá wà lè gbé gbogbo ẹ sọdọ ọlọrun
0: ìwà tí tó ń wù gan wù fúnra ara rẹ yóò wo ìjì ẹsẹ tó bá ṣe ó jìyà rẹ lòun gan gbẹgbẹsẹ
1: gbogbo ayé tó ń gbẹrun gbẹ kọsẹ ọ̀nà ìgbàyé ló ń gbé torí ewúrẹ́ ni.
0: tí wọn bá nà kò ní mọ̀nà ilé àdúrà pé ẹ torí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wẹ̀yìn wò pé òun mọ̀ ti sọ̀rọ̀ fẹ́nu kọ́ bíi kẹ́lòmíì rẹ́ lòmíì tó lọ lọ́ọ̀kan bóyá ọlọ́run ò tí ì gbọ́ àdúrà wòlíì ni ó sì gbọ́ àdúrà.
1: lórí ẹnìkan jọ kan àwọn afá yẹn ti ò dé bọ̀ ṣùgbọ́n tí wọ́n wá ń bọ̀ wọ́n gbé ọmọ kan wọ́n jẹ́ àfa kékeré wọ́n gbé ojoko lórí ẹ̀ǹjìn bàbá yẹn bá ní àfitò owó tẹ fún ìpè kówó ẹni
0: ọ̀nà
1: ọmọ kéwù ni àwọn gbé lórí ẹ̀ǹjìn ló ti jọkọ̀ ó ní ẹgbẹ́ lérí ẹsẹ̀ ẹ̀yìn kọ́ ẹ máa gbé lọ owó gbowó tó ń di kíá ó ti ń bá àfa àjà gbogbo wa bẹ́ẹ̀ lọ́jọ́ náà ó lọ́wọ́ gbowó òun
0: ẹni tí
1: ó máa fa lọ́
0: eyín ọlọ́kadà
1: onímọ́tò
0: ló
1: lọ bá sí lórí àfa
0: nígbà yé bọ́ọ̀sì nu o
1: ó ní ṣe bẹ́ẹ̀ nu ṣe ti wọn náà ti ń bọ̀ kí wọ́n fóun lówó
0: ẹ̀wọ́ gbowó
1: tó ń mọ̀ àfa rí lọ
0: sanwó ṣùgbọ́n
1: gbòdìjọ́ kẹrin mọ́tò yẹn jóná ojú ẹgbẹ́ kan tiẹ̀ náà di ilé báyìí níbi tó ti tra láti pa náà ṣé owó tí wọ́n fẹ́ san fún ṣe ní ọ̀nà sí ẹgbẹ́ tó jóná ní ọ̀nà sí ọkọ̀ tó jóná
0: àpò wọn gbà wọn kan lẹ pé
1: so ó béèrè kí wọn nà àwọn náà sì nà gbọn délé
0: ó béèrè pé ẹ nà mí
1: èmi à lè blame wọn pẹ̀lú báwọn náà ń ṣe tó bá ti níṣẹ́ kò jìyà lọ ṣùgbọ́n èèyàn ó máa gbìjà rẹ tẹ́ bá ti ní tí ọ̀dà lọ́wọ́ èèyàn ó máa gbìjà rẹ ọlọ́run ló sì yẹ ọ́ máa gbìjà wa
0: Olorun ni keyan ma nfi gbogbo nkan de fun. Elomi o ni suru pe Olorun to da wa yen to mo wa yen to se gbogbo n to to leto leto ni bi to ti to ti to ti se ese da eniyan. Olorun yen to lati gbede eyan. Eyan duro de
1: be. Omo na yen ganju eni to fe gbija re lo.
0: E to fe gbija re fe ko ya kia kia ni.
1: E boya meji.
0: Tori pe won so pe kile to posika on to da o ti baje.
1: E ba ti a mo pe kilo to po yo ro ba je ya ti ri omo gbe ti ri lo
0: ko de ba ti ri leyin je
1: ti ti ri ati ye ko je won mo
0: omo lo jeje
1: eyan ju yan lo afa ja afa lo baba lawo ju baba lawo oli ju oli lo so ko lorun ko ran
0: oni bi kaluku se gba ti e ototo lo gba elomi gba ti e to je pe ma to ni o ma to ni
1: elomi bi so pe sore o o na mo po ye ko won sora
0: oun na mo po ye ko sora
1: elomi ba fi sosi mi le to lo sosi mi ta bo fi ya re pa mo ni o ni bo mi
0: ti won so fun pe o de lo ko o de ku on church wa o de ku awon eyan o tu ka awon eyan leyin lo church bo mi eyan file to ma tin so pe pastor ma so abi wo le o ma so pe a e file file ma worry
1: so afika ki sara lo n ko kiri si wa
0: afika ki e sara
1: ah e need lati ki sara eya omo ti yo ba dun ni omo pe aye n don na oni da ti o we gba ba te fure ni omo suri be aya oni jeyin omo yin oni ku
0: e sori re
1: e sori
0: ba mi e lowo me oju oni ti
1: omo ti yo ba ti to ya bo na ba ti bode ni o pe ko ni da
0: fe fe don na won na nu
1: won na ni
0: e de pe won na won bi da
1: adupe lowo olorun
0: Olorun yen se pelu bo se dawa
1: bo se dawa ni bo se dawon kan kokan ko papo mo ojo da lojo kini ko da lojo keji ojo da lojo keji
0: ko da lojo keta
1: titi to fi dispose mi lojo keji bibeli so gbolu a de fi ojo mefa sise o de si mi ni ojo keji Olorun alagbara ni o se pe ni iyawe bibeli lo pe be
0: Olorun alagbara ni
1: Olorun alagbara
0: ko sin ti o le se nowo ni
1: ta wore to ba gbije eyan yo to wo pe eran to bayi
0: Olorun ni ko se
1: to ba fe sanu fun yan yo sanu yan de bi pe eyan o pe Olorun
0: se le yo wa
1: ko se mi na yo mu bukata ogun eyan yo si gbe fe nikan yo wa mu oro oro bi di bi eyan 30
0: yo de gbe fe nikan eniko si ni le da enu eye nikan bo si meji
1: topo tọpọ ti o le denu ara e bo mo se kọkọ gbadura fun wa lakọkọ pe baba ribi kibi ti an de wa mo ko tu wa sile o wa ma de yan o mo ri lawyer kan oli so fun pe se lawyer si ni wo bayi oni yo wa pada wa sori oke yen ko wa gbawe fun 21 days ni pada de gboro re pe won mo pe lawyer won wa bi pe case oli yen bi lere pe case wo le se ri te win ni oni o si
0: ko won o se case ko won ri win ni
1: lo mo ja yo da wa la mu
0: ami o
1: ati gbogbo awon
0: oni ti o ba ma se case ko si mo win ni ko ni mo re ni
1: pe
0: se
1: gbejo ati wo lo se so se lati yori ti wo fi gbe mi wa fun
0: tori pe ko se kan lati yori
1: ni mo introduce eyan se
0: a ta la pa ja
1: gbogbo na o bo se woli na eyan to ba da lo ani won pe elomi wa eni te lo ba ran so bo lorun to won pa mo de like di sante abo ran
0: yato si ti pada ko pada di te lo pe o ba lo do pada koni oni won ni re ni to tu si si mo
1: abi si re olohun
0: won gba wa dori oke wa ni ko pada wa
1: gbo lo dagbere nle ko pada wa lo 21 days ni ori oke yen pelu awe pe ni pada de gboro re to ba pari 21 days pe won mo ni lawyer so olorun so o so se gbogbo awon kan re o se ni ojo kokan awon eyan ti wa ti pase awon eto yen se ri pe eto olorun fi to
0: aye
1: won ja ti pase re bo sinu ogun
0: won fi eto ti olorun fi to aye un won wa fi bo sinu ogun
1: ti fi bo sinu ogun
0: ti olorun o si ran won be
1: olorun o de ran won be awon eto kan wa ti olorun se eto kan wa ninu bibeli na to e ri ni se bibeli ke yo kan na lo wa qurani kan na lo wa nibo won ti warrant yan fi nsanyan di nibo won ti ri bibeli ti an ka se bi won ka lodi na ni
0: won ka lodi
1: ni won ba ti fe ba ti yan je bibeli na ni won lo ti won ka lodi fun ni won ba be ni afa ba fe ba ti je ko ani na ni o ke lodi fun nkan yo fi mo wa lo affect ye ani pade en ti oba ti wa je
0: o da bi tun won lo re bayan kan ni sin pe lagbaja lo ni wodo re o o ni fun biscuit je o mo si mo pe je biscuit o ohun lo si so pe biscuit yi o mo like re o o lo ni wa fun biscuit o emi ko mu wa fun fun ara mi o iru biscuit pa bola bola towo temi emi won je sugbe le lo ni ki fun o o ba si ti fun ni on ni biscuit de oruko eni to so fun pe ko wa fun ni biscuit de o na ni
1: awon na ma se be ti won ba ka won kaka won kaka sinu igba lo wa so pe e mo so pe e jade o agbajo omo lagbajo so padi lo nje yin mo so pe ki njobo agbajo omo lagbaja so pe obo yen gan lo fe fun o nde sun lo nu le o
0: o sun ti o o lo wa
1: kankan o
0: to si je pe gbogbo igba to wa loju orun adura lo
1: ye awon omo wa binu biye sawon lo gbele iwa fun
0: sawon ran ise ni pa won je ru
1: gbogbo wo olugbo mi laaro yi atawa ta nsoro yi aye oni mu wa o
0: ami jesu
1: won ni ma won omo wa
0: ami jesu
1: de ka wa na de die die o
0: ka sora
1: o ka sora olohun so wa
0: bibeli
1: na
0: so wa
1: pe ta ba tin gbadu oni ka ma sora e ja sora odo re ko lagbara pin si ti won ba ri yan mo ti ba ti momo re owo ti te
0: to ba ni momo wa o
1: won ni so mo wa dida kuda o
0: to re ni to n foro lori omo kaakiri bo ni o ti raju gbo ti e debi yo gro ti gbo gbo
1: se mo ro yen na yi si ni iforo o mi mu mo lowo
0: iforo o se n to irorun
1: o kes o yato si ogi eyan fe mogi ati meme iforo yato si o
0: iforo o da
1: keyo gbe tori pe pastor lo pastor ju pastor lo ajeju aje lo babalawo ju babalawo lo leyin ki kaluko kan mo lo je
0: mo lo je emi
1: para mo kemi o beyan dakujo mo binu eyan ko lu yan ni se wa ni so ri na ni baba mi mo binu mo ti ronu lo ni mo ni dan kan wo lare sugba ese ani mi oriran ni seyin na oriran ni o ti fa ye ki won fi nkan se le o
0: to n ba wa ni jesu nkan to ti jesu e gbona so so pe to so fun pe in takulaya ni
1: ah jesus ni gbijo n gberaga to ba ni jesus gbija won ti jesus o ba gbija re mo nko ani ti o rele ni jesus mo gbija ja ba mi mo rele
0: to fi rele
1: mo bi mo ti ronu lo ti mi ko lu yin mi omo won mo lo
0: mi mo da
1: ba ronu mo
0: iwo ni koko lo ni soro gbogbo eyan na lo ni problem mo ronu mo e mo bi
1: ba so da gbogun wa ba gan se ko ni soro
0: oun na ni soro ti e kaluku ni o ni ti e portion by portion ni
1: adura yen la gbodo mo gba gbogbo nkan yo ku kere ka gbadura ni gbadura o si mo ti se woli e wo le yan wa ni sosi en to le mo so na le ndo gba se woli mo ti woli na ba gbadura ko sora
0: olohun mo so wa wa gbadura ti o sun ti o wo o gbodo tun ni ikiyesi ara tori risirisi awon eyan olohun da sinu aye awon eyan to si le gbe eyan subu won
1: ko ti o ti an loju kan ti o loju mi yato se nta fi rin oju mo ko lu mi la wa ngbe ka awon loju mi e gbe nde eyan ba ni won mo nto ni o da be nto ba lo fe imiri omi e je na rin eye wa te eyan ba fe imiri omi ohun to gbodo se na ni pe ko gbe oko fun yawo e ko won gba yawo
0: e tun
1: yo gbe oko fun yawo yawo ma control re dipo ko won ma control yawo
0: ha
1: gbogbo to ba fe se
0: yo ba wa mo nko o se se ko mo
1: na la fi de adua e me eyan orin eyan so ririn ni a ni si yan ba rin to la ta yo fi to loto eyan ni tan nigba de yan ba ni yawo elomi o mo ru yawo to ni yo ma so in so fo pe mi lo konu le o si ni yawo ti bi okan mo rerin ni pe omo wo dende rin
0: o wo o wo sune sue baby
1: ni dori pe
0: to lo hun lo ko ni okan rerin ni nigba to ba bere pelu e
1: to ba jabo
0: yo ko jade owo kokko so
1: no dadi yo wa bo mi sinu abo
0: eh
1: to ba ti je wo mi to ba ti je pe nu re lo nti jade wa lagbajo omo lagbada njade la re ko gbodo mu nkan kan bo yo kan data to ri o ti mi o ba buru ko ma gbe lapete
0: ko wa ni ro wo ko wa le
1: yo kokko fodo baba lo la wa la pete o ma gbo mi bayi to ba ku me
0: to ba ku bi
1: to ri ko si eni to ma mu omi ti o ni teri ba fo mi ko si
0: ti ti lo towo bo mi omi to wa towo bo ni ti akosi
1: so gbogbo n tin se lomi inu le re na lo wa inu o kan da mo ki ni wa pastor to gbona ka
0: in wa pastor ki in wa woli ki
1: ki ya wo re oje ran ko ja ran je ko gbe ba mu yoku nko ja nbe o si gba kon so enu gbogbo n to wa ye wa awon eyan mo so fun pe yawo e lo n control re sugba gbogbo n to wa ye wa si no o si nje
0: gbogbo to wa le aye wa se be pe ah enu re tin se yan ma yan ma erun eran to te ni keran were keran ko waju ni
1: beyan bu omi sinu cup yo teri ba ko to mu
0: yo ko teri
1: ba ko na to mi ni ni eni o lodo to fe pon mi yo teri ba
0: ko to fo ko to mu ko to bu jade
1: to gba bo doro kanga
0: to da bo mi ko to
1: ko to ko woli ti an ba fun ni kokoro mi gbogbo aye ni omo royin e pa omi to ba ti gbo mi debe
0: be si ni ki si se gbogbo woli won fun
1: ah melo ni an be lowo woli mi ebun me se san boya meta ni be lodo elomi boya me se san te lomi pe boya marun le lomi ni iyan ni a fi jura wa lo ninu se
0: ranse nu se ranse gbogbo ya mesan to de o le ma ni to o le je pe meje
1: ni mo to ba je pe meji na ni be lowo eyan to lonu ba ti to ba ti di ora anu gba o pari o
0: eyan
1: ora anu gba to ba ni mesesan ni lowo ti o ba sa anu nbe won ni mo ni woli o
0: hey keyan ba ni gbogbo e ti o ri anu gba ti anu o darapo mo ise yen ada be ni wi pe won olorun o pe ni
1: Kọda yawo re gan bi le re pe si ro po Olorun pe yin ba.
0: Olorun si pe yin mo se wo tori wa lai po o.
1: Gbogbo e wo olugbe mi la re era anu gba o.
0: Ami Jesu.
1: Era anu gba o.
0: Ami.
1: Anu le n te n so ina. Anu ni. Elomi fe se program kini o fe se. Ati ojo anti o pe ti a ti won jo se.
0: Ko si.
1: Ko si.
0: Yo kan wa nbe o kan wa nbe.
1: Yo wa nbe ti o.
0: Ko ra anu gba anu jina si.
1: Na gbogbo wa la need ati beere fa anu. Gbogbo den ba nse den yen zama la ta anu ba ti dara po mo. Amo lati enikan ni won mo lo rira.
0: Won gbe okada lati biru eyin biru challenge wo lu apete lo rira ma la.
1: Pe
0: te ba ti ri te ba debe ah for sure.
1: Wa gbe giri re da. Ora anu gba ni o. To na ba ti wa nfogbon se. Nisi oro ta so ara anu gba ni o. Awon kan fe ki wo mo gbo awon. So mo ko sa anu. A wa gbodo so ki osi ru wa.
0: O le moran ti eyan
1: ti o fi pari odun mejo
0: o ma binu si bodami eh gbawo lodun mejo fi ma pe e ri film lodun mejo n ba pe todun me ni ba pe bodo pada bi o ni pe o wa na mi o ri e mi ri a mo wa
1: o ti e fun ni 2 million ki 2 million mo lose kan lowo e kawo eyan wa lo ri ba pe o ye ke rin ni lo pe mo si fun 2 million
0: mo se fun last week mo si fun 2 million ko so be pe ohun fohun lowo kankan o ti da si bo ati
1: owo ti lo
0: omo bi o ti omo bo si
1: aye ti fategun si
0: won fategun si fun
1: lo mo ja yo si wa o
0: 0912370865 o na ni f lanfani ati pe wole e si mo pe awon iriri ni nti oko yi opolopo wa e ti ri bi kan e ri bi kan ti won ra ya si laaro yi ti baba ni elomi iyawo re o le je na ni elomi o le jo mi ti o wa wa ma ha le didirin inu
1: le pe e je omo pe mi loko
2: e karo dari a fi fi lato yara gbogbo oro ti baba so pata o to ni se ri afa nja afa lo wuli ju wuli lo but elomi wa tun fe gba tabi tolorun ba ti sanu elomi bayi tẹ́lọ̀ sanu ẹlòmíì tó fẹ́ lòmíì ní nǹkan òkè táwọn èèyàn dẹ̀ ń wá rí fún ẹlòmíì wà tó fi bẹ̀rẹ̀ aga kan gẹ́gẹ́ bí bàbá ṣe sọ tí ó dẹ̀ yí orí bẹ́ẹ̀ gbogbo gbogbo ẹ gbogbo ẹ tí mo fẹ́ fi káàdì ẹ̀ lẹ̀ àánú yẹn náà kókó náà nínú ìgbésí ayé gbogbo wa lọ́jọ́ àmọ́ aráàánú gbà ọ́.
0: ẹ bá mi ẹ pọ àmì o hello.
2: hello yàtí pilayo.
0: ẹ ṣeun.
2: alhaji amidu le sọrọ láti mọ́níyà. Ní champ ẹ wo bàbá tẹ gbé ọmọ fẹ́ kẹ ẹ máa gbé bàbá wa.
0: Ah, ọ̀dà.
2: Gbogbo ọ̀rọ̀ tó ń sọ pátá. Gbọ́rọ̀ lé ayé ṣe rí nìyẹn o. a ni sise o
0: ami o
2: te ba pale yan na te yan kolu ah eda ko mo binu baba mi o ni se nkan kan fun yan
0: fun re le so
2: e n te yan wa kolu to so pe se se ri mi ni o ni se me wa fun yan o
0: pe
2: yan ti te yan ni lo do ko ni le o do me wa o le mo ba mo mo ki baba on dada la ka won ni daru
0: ami
2: se na se won ma je o
0: ami o
2: alaji amidu ni so lati jampi
0: e se o so dun dun yin ni e kon dagba aya lasan e agba yin o danu o do sora
2: hello e taro
0: e karo
2: so le o olugbile lati seyin ile se lagunu ni baje o
0: ami
2: ya ti lo ya ba nso fun baba ti won so fun olohun ko sanu mi ko do lijo mejo kin ra nugba aru nla ni o
0: tanu ka so fun baba baba so fun olohun
2: e ba nso fun won ko olohun o se be anu nla ni mo fe o ti gugu aye mo ko olohun sanu mi ni mo fe o
0: ehe
2: oda lagun olohun ma mu o te si waju o
0: amen
2: won a fi le olugun ateyan ta a fi le olugun sereje o
0: amen
2: so le olugun le lati seyin
1: se o
0: hello
2: iya wa
0: ya se o
2: ọ̀rọ̀ yóò gùn ní dáàrù bá mi ló kí yín o alábá bàbá ìjì látòjú olómi àwọn òkun níbi kankan náà náà ní ilé ìjọsìn kẹjẹ bá fi ná sọ ilé ìjọsìn tiwa lélẹ òótọ́ ọ̀rọ̀ gbà ni bàbá wa ti bá wa sọ àní ẹlòmí ò tó kọlu yàn yóò tún mọ bú ọgbẹ́ sórí ní ẹ má bínú jẹ ẹ má bínú ẹ tó dẹ jù ní lọ ó lè jù nínú o ọkọ náà jẹ kí gbogbo wa ọkọ náà jẹ aráàánú gbà o láti lónìí ìbàjẹ ìyàwó òlì ọ̀rọ̀ yóò ní ìdárò ẹ̀ ní rébọ́ lórí bẹ́ẹ̀tì o
0: ẹni tó dá ẹni tó sọ pé ẹ má wọrí máa lọ náà ló dá ẹni tó ṣèkejì fún ọ pé òkè àbí ẹ mọ̀rọ́ sọ àbí ẹnu yìí mọ̀ mú gan.
3: ẹ̀ló
0: ẹ̀ ló
3: ẹ̀ káàárọ̀ mà ìyá o bàbá tẹ́ ẹ gbé wá ẹ̀ ní dìjàkudà ìgbọ́lówó wà ló ń sọ̀rọ̀ àwọn ọlọ́ni ò tún máa lọ sáré mọ́ náà lọ́wọ́ bàbá orí yóò ní bàbọ̀dẹ̀ ẹ̀ ní bọ́mọ ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀ ní bá ya yín ṣe ẹ̀mí yín ò ní bọ́ sí ìyá títí la ọ̀bẹ́ ẹ̀mí yóò ṣe nífẹ̀ẹ́ wọ́n ṣe fẹ́ kórí fún yín kórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àtìdílé mi bàbá ẹ̀ fi nọ́mbà yín ta ẹ̀ ní dìgbàkudà ìgbọ́lówó wà ló ń sọ̀rọ̀
1: ìgbọ́lówó wà ló ń
0: sọ̀rọ̀ ìgbọ́lówó
1: wà
0: o mọ
1: bí ẹni tí nǹkan búkú bá ń bẹ lọ́wọ́ rẹ̀ bí kí pàtí ó dàrú bí kọ́dún eégún ó dé ní ọmọ wa kó lè ráàyè
0: ló tó ń bẹ lọ́wọ́ rẹ̀ bí ó ṣe mọ̀ sẹ́nu
1: ẹni agbára rere náà bá dẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ló ní ọmọ ọwọ́ ẹni tí ó lò fún ni ó fi mọ̀ pé nǹkan kan bẹ lọ́wọ́
0: rẹ̀ ní
3: yìí
0: o. hello
3: ma
0: ẹgbẹ́ ìgbà
3: tó ń sọ ni látọ̀yọ̀ mọ̀mọ́ ọ̀yọ́ akú ti ní òmìnà
0: ẹ ṣeun
3: ọ̀lọ́ àbúwàtọ̀ mi wa
0: àmì
3: dáàbì inú ìdílé àwọn kan lẹ wọ lọ pẹ̀lú gbogbo ń tẹ́ sọ inú ilé kan lẹ là kọjá iṣẹ́ ẹ̀rọ ẹ̀ yóò mọ̀ tẹ̀síwájú
1: yìí
3: ojú èmi sì rí
1: àmì àtẹ̀yìn
3: náà àwọn ọ̀bọ̀ wà ní rí
1: àti adídílé ayọ̀ náà ọlọ́mọdójú tí wà ọlọ́mọdójú tí lè sẹ́
0: yìí
3: ìdílé kan lẹ wọ lọ ọ̀lọ́ àbúwà pẹ̀lú gbogbo wa yóò mọ
0: ẹ ṣeun inú ilé kan wọn ní la wọ lọhùn
1: á ti dẹnu ilé kan tó tọ because lọdọ ẹni tó rò pé olùyàwó ló ń lọkọ tíyàwó ẹ sì jù lọ àfikọ́ lọ rè gbẹ́ kọ́lọ́mọ ẹgbẹ́ ẹlẹ́gbọ́n.
0: a ní ìyá ọkọ mi ò pé èmi ò lè sọ fún ìyàwó mi tí mo fẹ́ ṣe òun sì ti mọ̀ ìyàwó gan ti mọ
1: owó kan mọ rẹ́rìn
0: yóò kan mọ rẹ́rìn pé ó rí
4: tó rà láti.
0: ẹ káàárọ̀
4: ẹ̀mí
0: ẹ káàárọ̀
4: ẹ pé tó bàbá ìkòyí sẹ́mi yín o ǹjẹ́ bí ní yàyọ̀ wí ìdílé kẹlẹ̀ wọ̀ lọ́wọ́ ó lè kàn tọ́ sí mi gan ibi àwọn ìdádàgbẹ̀ ọlọ́dàgbẹ̀ mọ́fọ́ ọmọ wọn dàwọ̀ láàmú ọlọ́wọ́ sànú wa bàbá pé yín kẹ̀kẹ́ o mọ̀ pé yín kẹ̀kẹ́ o kò sí pẹ̀pẹ̀ ìtàbẹ̀ o pé yín kẹ̀kẹ́ o pa ọlọ́wọ́ jíjẹ yẹn máa jẹ́ o ànídàmú o
1: ẹ
4: mọ̀ rí mi ìwé o àdúgbò mo tiẹ̀ mẹ́ o pè wọ́n wá o àwọn ọ̀nà ni wọ́n pè yẹn ẹni tí ń gbọ́ náà nu ọkọ̀ ẹ̀kẹ́ tí wọ́n aládùúgbà táwọn àwọn ọwọ́ gbọ́n ránú fáwọn ọ̀rọ̀ ọ̀nù gbà torí ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ó lágbára ẹ pé tò.
0: ẹ ṣe o tí ó sọ pé ẹ̀rí tún ń lọnu tí ó rò pé ìmọ̀ ohun tó ń fẹ́ lọ sí
1: ẹlọ́mi bá sọ fún ìyàwó rẹ̀ pé 200 tó kú lápò mi rè é o yọ
2: kàn rẹ̀
0: ẹ̀rí wọ́n
1: mọ̀ ohun tó fi yòókù sí.
0: ẹ̀lọ́
2: ẹ̀lọ́
5: ẹlú ẹ ká ẹ kú sí mi ní o.
0: À ń gbọ́ yín.
5: À ń sọ̀pọ̀ ọ. Ẹ kò ní fún fún lágbá lọ. Ẹ nọmba wọn. Ẹ mo ní bèrè kẹsí mo fẹ́ bèrè ní ẹdá fún.
1: Ok.
5: Tí o tó ṣe òkú ti rẹ̀. Ẹ nọmba wọn àwọn kan tèmi ní káàdì tó gbọ́ ẹ mọ̀ sí pòpò ògbó mọ́gẹ́nẹ́.
1: Gbogbo.
5: Ẹ ẹ ẹ sọ rere gbogbo mọ́gẹ́nẹ́. So mbèrè tí mo fẹ́ bèrè ní ìsìn ni pé ní ohun rí lẹ́tí mo fẹ́ sọ yìí ó wà important.
0: Ẹ bèrè ìbéèrè.
5: Ẹyọ kẹ ń jẹ́ mi ni pé ó ń gun machine lọ tẹ̀ ń gbọ́ mi. Ìgbà tí wà ń gun machine lọ fún àtàmì ìṣẹ̀lá àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn wà lórí machine mo wá ta omi sí wọn la. So lóò ṣe mọ̀ pé èmi mo jẹ̀bi. Tẹ́ ń gbà fẹ́ kí n sọ pé mo wá dúró bí mo ṣe wá dúró wọn èyí tí jẹ́ kí n ti sọ pé tó ẹ̀gbọ́n ẹ má bínú o wọn ò tí ẹ̀ tí jẹ́ kí n sọ rárá. Ṣẹ́gbọ́n mi kété tó mi ń ta sí wọn lásán èpè bíi méje ó ti bọ́ sí wọ́n ti bẹ̀ sí ṣépè. Ṣé mo ṣe wá ń bọ́lẹ̀ pé ẹ má bínú ọ̀kẹ́sẹ̀ fàgbà ti yọ ni ọ̀kẹ́ gbà mí létí ni. Ẹ gbọ́ ṣé lẹ́yìn ìgbà tó gbà mí létí ẹni ìsìn ṣé kí n bá wà kẹ́ tó báàdì fún.
0: Ẹ wulẹ̀ wú má parọ́ pòpò.
5: Mo ṣe
0: lóòótọ́. Ó ṣe nǹkan tí ò dáa. Bóyá ọdún mẹ́ta lọ wé ìró.
5: Mo ṣe ohun tí ò dáa fún ní tilẹ̀ ntọ́ lọ́hùn bọ̀ ẹrí ọ̀kan. Ṣé ohun tí mo ṣe sọ báàdì àbí ọ̀báàdì? Ẹ dákun.
1: Ìdí tó jẹ́ ọ̀báàdì
0: bẹ́ẹ̀ ni pé nínú ìbínú ló ti ṣe tó ṣe.
1: Torí bẹ́yìn náà dẹ̀ ni tẹ́ ṣe fún lọ́wọ́.
0: Ohun tí bẹ lọ́wọ́ mi.
1: Ṣé délé lẹ lọ ṣe? Ṣò téèyàn bá kúkú wà nǹkan yẹn rárá tí ò mọ ewé papọ̀ mọ́ra wọn tí ò tiẹ̀ wá bí wọ́n ṣe mú tí ọ̀kọ̀ ń pẹ́
0: kò ní
1: bínú olóòlé ìtọ́ ẹbí yẹn tẹ́yìn bá wá bí wọ́n lẹ̀ fọ́ lọ́nà pé màmá gbogbo èèyàn lọ́mọ̀ pé èèyàn lè màmá ta omi síyàn la irú ojú ọ̀nà táǹpé ìlọ́fà téèyàn bá ti ajá lu gálọ́ọ̀pù tó bá ti ta omi síyàn la ti bẹ́ẹ̀ ṣe náà ni pé kọ́ páàkì kọ́dẹ̀ bí ohun ti bí tó bá ti á ní lúlù lọ́kàn tó bá ń lù yín ẹ̀sẹ̀yìn ò ṣe nǹkan kan sí ẹ̀yìn ẹwọ iye ọ̀nà tọ́lọ́run ọgbà lù.
0: Àwọn èèyàn tó wà ní àyíká agbègbè ògo tún gbìjà yín pé ebo ti bẹ̀ yín ebo ti bẹ̀ ẹ́ torí tó tún dọ̀bọ̀ lẹ̀
1: àti wọ́n lọ́ nà ó ṣe é fọ̀ àwọn èèyàn gan dá lẹ́jọ́ mẹ́ pé tó ṣe ọ̀dà ọlọ́run náà sì dá lẹ́jọ́.
0: Dúpẹ́ kó wá kí wọ́n á wò fúnra rẹ̀ pé ń sì kò lágbára àti ṣe
1: torí pé ni mọ́wọ́ ni ṣé o tẹ́yìn bá ti á jẹ́ tó ń dáríjìn jọmọ èèyàn náà bá ṣẹ̀ wọ́n dáríjìn o gbogbo ẹni tẹ́yìn bá ti dáríjìn èèyàn tọ́mọ tiẹ̀ náà bá ṣẹ̀ torí ìwé galati orí kẹfà onírúgbìn kúrúgbìn tí kálukú bá forúgbìn òní ọkà ẹ rí i pé irú ẹ̀ǹtẹ̀ ṣe ẹ̀yin náà kà o ẹ̀bí ó ṣe wá pọ̀ tó èmi
0: ò lè
1: sọ nìkan lè yóò dárí jìnyín ẹ sì ránú gbà.
0: Ta ló wà ń bẹ̀? Hello.
6: Ṣàmì ò títí o. Ẹ káàárọ̀ àárọ̀ ìpè ní agbára. Bàbá ní kó tún wà, bàbá ní kó máa wá o. Bàbá ní kó máa wá.
0: Mo ti gbọ́.
6: Ó gbóná. Ẹ wo tí bàbá sọ. Bàbá ní Ọlọ́run kì í gbé ìjà, Jésù kì í gbé ìjà ọdún ìgbéraga. Ọ̀rọ̀ ta gbọ́ láàárọ̀ yìí. Ṣẹba di kẹ́ọ̀tì yìí fi nǹkan lè sọrú ẹ lẹ́yìn ọ̀rọ̀ owó.
0: Owó ni.
6: Èèyàn lè gbọ́rú ẹ̀ ní church mi. Ìpìlà kí la plan dis of ara wa fún ẹ wú ọ ní church. Bàbá ẹ jàdá fún ẹ ní tíìkù báyìí. Títí o.
0: Ẹjẹ́ lọ ìka àpolówó ọjà wa tí a bá ti wá dé bàbá láǹfààní àti gbàdúrà fún gbogbo àwọn èèyàn tí wọ́n gbọ́ wa láàárọ̀ wọ́n wàá sọ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọn síta tá a bá ní àwọn ìdẹ̀wọ́ tá a fẹ́ jẹ́ ní nǹta àti ṣe táwa náà mọ̀ wípé a ti ṣẹ̀ nínú ara wa fún ọlọ́run tó dá wa yẹn láàyè láti gbèjà agbèjà ara wa ohun tí ò dáa ni o. Ọlọ́run tó fún wa ní tó wà lọ́wọ́ rẹ ló fún ẹlòmíì ní ohun tó dáa láti fi ṣe ọmọlàkejì lórí. Bóyá dí a lọ sọ́mu.
7: Olajide FM 96.7.
8: Èmi àwọn wọ̀nyí. Àwọn wọ̀nyí yóò tún ní ìrànlọ́wọ́ nínú ìrìnàjò àwọn àtàgbà.

0: iṣẹ́ àwọn apostoli orí kọkànlá ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ọgbọ̀n Acts 11 verse 26. Ó ní nígbà tí ó sì rí ó mú wá sí Antioku ó sì ṣe fún ọdún kan gbáko ni wọ́n fi ń bá ìjọ péjọpọ̀ tí wọ́n sì ń kó ènìyàn púpọ̀ ní Antioku ni a sì kọ́ pé àwọn ọmọ ẹ̀yìn ní kìrìsìtẹ́nì ránṣẹ́ ọlọ́run àlàyé prophet Ọlátúnjí Ọlápàdé bàbá mú mi kúrò lágìjù ọ̀làkọ́ ni mú mi kúrò wọ́n ní ọlọ́run ní múyàn kúrò lágìjù o àwọn olè múyàn lágìjù o
1: láàárọ̀
0: èkèyàn
1: ẹ̀rù máa ń bà mí ni
0: bóyá lè mọ bó ṣe jẹ́ gan náà tẹ́lẹ̀ pé mú mi kúrò lágìjù
1: bẹ́ẹ̀ ni so ẹ bá pè báyìí mo máa ń kọ́ ni pé ebi ó ṣe bàbá mú mi kúrò lágìjù orúkọ mi ni Ọlátúnjí Ọlápàdé
0: ọlọ́run ní múyàn kúrò lágìjù ṣùgbọ́n bẹ́ẹ̀ wá ti wulẹ̀ wá sínú àpéjọpọ̀ nínú ìpéjọpọ̀ búmi kúrò lágìjù lọ́jọ́ ajé monday
1: ó di dandan bẹ́ẹ̀ lágbára ọlọ́run àìmọye àwọn tọ́lọ́run ṣe àánú fún kò sẹ́ni tí ò mọ nú agíjù kankan tó wà náà
0: kálukú ló wà nú agíjù
1: bẹ́ẹ̀ ní naṣo
0: ẹ gbàdúrà fáwọn èèyàn
1: ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé ẹni tó ní kọ́kọ́rọ́ ikú àti iyì ní ọwọ́
0: àmì jésù
1: à ń lọ báwọn àyànfẹ́ rẹ sọ̀rọ̀ lórúkọ yéṣù gbẹnu wa sọ̀rọ̀
0: àmì jésù
1: ìwọ ni kò sọ̀rọ̀ lórúkọ jésù kristu olúwa má jẹ́ kí ẹran ara sọ̀rọ̀
0: àmì
1: ògo ni fún orúkọ
0: hallelujah
1: jésù olúwa
0: àmì àmì lórúkọ jésù bàbá ká tó di pé a lọ ìbéèrè àkọ́kọ́
1: yes,
0: nínú ọ̀rọ̀ ọlọ́run tá a ka yín bí ó ti kọ́kọ́ jáde ọ̀pọ̀lọpọ̀ mọ ìtumọ̀ tí à ń pè ní kìrìsìtẹ́nì kí ni kìrìsìtẹ́nì gangan
1: ṣe rí kìrìsìtẹ́nì ó jẹ́ ẹni tó jẹ́ wípé àwọn jésù ń bẹ lára rẹ̀ kìrìsìtẹ́nì jẹ́ àwọn tá a lè sọ pé lótìtọ́ lótìtọ́ àwọn mọ̀lẹ́yìn jésù rẹ̀ nínú ìṣe nínú ìwà nínú ìsọ̀rọ̀sí
0: nínú ìṣe nínú ìwà nínú ìsọ̀rọ̀ sí pẹ̀lú ènìyàn
1: pẹ̀lú ènìyàn
0: alábàgbé
1: alábàgbé
0: ẹni tá a jọ wà nínú ilé jẹ́ iṣẹ́ kan náà nínú ilé ìjọsìn
1: kan
0: ẹ mọ̀ pé kìrìsìtẹ́nì
1: lélẹ̀yìí ẹni gẹ́gẹ́ bí àkórí ọ̀rọ̀ ọlọ́run tí mo fẹ́ fi báwọn èèyàn sọ̀rọ̀ pé ta ni ọ́ lẹ́yìn ilé ìsìn
0: tó bá ti kú o church
1: pé ta ni who are you after church
0: tó bá ti kú o church tán
1: ta ni ọ́ so ó jẹ́ ohun tó ní agbára ẹ rí i pé nínú ìwé ìṣe apostoli orí kọkànlá yẹn verse 26 mọ́mi.
2: Nígbà tí ó sì rí
1: nígbà tó rí
2: ó mú wá sí Antioku ó sì ṣe fún ọdún kan gbáko ni wọ́n fi ń bá péjọpọ̀ tí kò sì sí pẹ̀lú ènìyàn púpọ̀ ní Antioku lásìkò pé àwọn ọmọ èèyàn ní kìrìsìtẹ́nì
1: àwọn tí ò mọ̀ nípa àwọn tí kì í ṣe ọmọ lẹ́yìn kristi àwọn ló pè wá ní kìrìsìtẹ́nì àwọn yẹn rí ìṣesí àwọn ará Antioku aláìgbàgbọ́ ni wọ́n aláìkọlà ni wọ́n wọ́n rí ìgbé ayé jésù wọ́n gbọ́ nípa rẹ̀ wọ́n wá wípé ayé àwọn ènìyàn yìí mọ̀ sí jọ jésù ẹni tá a gbọ́rọ̀ ìbínú lẹ́nu rẹ̀ rí ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi ní àkókò yìí dádì àti mọ́mì níbi kúrú kẹ́ ẹ ti lè máa gbọ́ mi káàkiri gbogbo àgbáyé ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé rán mi sí ọ pé kí n sọ fún ọ wípé ta ni ọ́ ní ìgbà tó o bá jáde kúrò nínú church ta ni ọ́ ìwọ tó ń gbọ́ mi yìí ọ̀pọ̀lọpọ̀ wa la gúdù gan la máa ń pretend nínú church mọ́mí àti dádì ẹ wò ó tẹ́ ń gbọ́ mi yìí ẹni tí ń lọ church ó lè jẹ́ ẹ tẹ́ rò wípé èèyàn dáadáa ni let me tell you the fact bẹ́ ò bá wá dé ìta tán wàá tó mọ̀ pé ṣàpọ̀nà ni ṣé kì í ṣe wípé o lè ní ọ́ lẹ́yìn church ṣé kì í ṣe wípé alágàbàgebè ní ọ́ lẹ́yìn church ṣé kì í ṣe wípé ní ìgbà tó o bá kúrò church tán tó o wọ aṣọ akọrin tí o kọrin ìgbàlà pé jésù ń gbàlà jésù wò san ará ọ̀rẹ́ ẹ wá tọ́ wo oyin mama lẹ́yìn ìgbà tó o bá ju máìkì ti chọ́ọ̀chì
0: ilẹ̀
1: ní ìgbà tó o bá jáde tán ṣé ò ní gbé ànádá ga àwọn olóṣòwò ọ̀pọ̀lọpọ̀
0: tí ò ní lọ́wọ́ mínísítẹ̀
1: tí ò ní padà màmá tí ò ní jẹ́ pé o á wà sọ pé ṣé ọmọ ọlọ́run lẹni ìbí
0: ṣe bó ṣẹ̀ṣẹ̀ dé láti church
1: ni yes ma
0: ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdibàjẹ́ kan
1: ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ìdibàjẹ́
0: ti ẹnu yín jáde ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́
1: ẹ ṣe mà
0: kí ó lè máa fi oore ọ̀fẹ́ fún àwọn tí ń gbọ́
1: ẹ máa ń bá pera mi ní ọmọ ọmọ ọlọrun ti mi o le kora mi ni ijanu mama wo ni awon kan se peju esu lo te ba ri elomi to pere ni iya adua to ba
2: woli
1: to ba nlago egba jesu loluwa to lugbala
2: yin ya la ro ndaji
1: oh my god e ma fi ye joji pe ni ọlọrun ni o mama
2: yen
1: se peju aje lo
2: awi
1: no lie to you
2: mama
1: woli mo ran ti odun kan mama kan ni baba olapade e fi mi joye kankan ninu church ni gba church ti mo nlo mo je evangelist ni church ti mo lo won ti fi mi ye diki tele mo je orisirisi oyi ko la mo je evangelist ko fe si oye ti mama yen o fe pere mo ni mommy okay no problem mo ni ma get back sin mo wa na nfani mo wa lo se investigation mo wa lo si adugbo won mo wa ni fun mo pe mo nbo mo wa be lowo awon ara adugbo ejo mo fe mo nbere iya ba ibo ni ah iya adugbo elepe
2: egbegbegbegbegbegbegbegbegbe
1: won ni
2: ah
1: ki la se mama nle le ah iya yen se peju o si ni ki fo nje dikine o ni ki fi oju
2: awon ara adugbo ma yin mu
1: awon ara adugbo ma mo pe esu le fi joye
2: e lo mi o so pe owo ni lo nu church ehun o le ja nu church un laye nitori ti lagbaja
1: mo ni oro edi baje lo mu ki okunrin mo pon church you will not like what I want to say.
2: Amun gba yin.
1: Mo sori.
2: Oro idi baje lo mu ki okunrin o mo po nuru church.
1: Mi pretend you ni church to je pe ro pe angel ni sugbon lodo oko e esu ni.
2: To ba ti dele. Yo gbe bibeli se gbe kan.
1: Yo gbe bibeli se gbe kan. E wa e ro pe iye egbe akorin e ro pe angel ni. E ro pe mama yen o mo Olorun ko mo Olorun o. Church lo ti pretend yo. Sugbon ni igba te ba ba ninu ile kana jangbanin. Obirin lopo n church ju o loju obirin ti oko e tele de church
2: won ni tele won
1: e tele iware o da
2: emi o le ba lo church
1: eyan ni won kan fi joye ni ko ya to re ko ju ko o buru ju sapa lolo o buru ju ta mo ti ye lo mama wo ri te ti ri bi ti were pe ti jayan jeri
2: ah
1: oh my god
2: ere pe buru
1: obirin mi te ri church I'm telling you emi re daju lo yes
2: Matthew 15:11 ki se on ti o wo enu lo ni so eniyan di alaimo bi ko se yi ti o ti enu jade wa eyi ni so eniyan di alaimo
1: mama woli e je nso o toro fun gbogbo wa la nwa bi ta pada wa ni iranse
2: be ni o be
1: e pe wa ni nigba se ma address mi nisin
2: mo ni woli
1: e ni woli se nigba ti n ba jade kuro ni church se mi ki se advance babalawo. What are you talking about?

0: ẹjẹ bọ kọtọ ẹjẹ yí padà ilé wo ni dáàrú alábàlá tó lónìí.
1: Anu làwọn wòlíì
2: nígbà alárígbà
1: ọ̀rọ̀ àánú gbà ni ìwọ náà tó ń kiri ká ẹlẹ́jọ́ ẹlọ́jọ́ dídẹ̀ ni pẹ́pẹ́ ẹjọ́ kan tí ò ní tuntun.
3: lọ́dọ̀ ara fún mi ìyá
1: ẹ káàárọ̀.
3: ìtọ́lẹ̀ wà rẹ̀ ló tún padà wá àwọn bàbá tẹ̀ ń gbé wá ẹ ní dìjàkudà o bàbá kíkọ amáta mọ fọwọ́ gbé àwọn ọmọ kwaya rẹ̀ lẹ́nu tí mo rí ni kì í ṣe pé wọ́n ní
2: ọmọ
3: jàpọ̀ bẹ́tọ̀bẹ̀ ara ànúgbà àníbi ìjàkudà sákìyèsí ayé wa kémi náà kíyèsí ayé mi ara ànúgbà o ìgbẹ́lówó wà ló ń sọ̀rọ̀.
2: ìgbẹ́lówó wà
1: ìyá ìgbẹ́lówó wà ní ti kálukú bá ń ṣe tó ṣe bí sẹ́ǹtì inú chọ́ọ̀chì tó délé tán tàbí tó débi iṣẹ́ tàbí tó dẹni kíbikíbi tó dìdàkudà ó dìyín iṣẹ́ rẹ̀ ìkọ̀kọ̀ ló ti ń ṣe é nígbà tó bá yá á fi hàn ní gbangba á ń gbà sí kó bá tó á fi hàn ní gbangba n tó jẹ́ gan àmọ́ ẹlòmíì tó jẹ́ pa ìyá àjọ ni ẹ o gbẹ́ kànga síwájú ìta lé yín àti pọ́n ó ti ní táìmù tẹ́lòmíì ó sọ pé ó gbọ́dọ̀ pọnmi ń gbà báyìí ó gbọ́dọ̀ pọnmi ń gbà báyìí ó gbọ́dọ̀ pọnmi ń gbà báyìí ó wà múra kankan tàbí kò tiẹ̀ sọ fún ọ pé kò sáàyè fún ọ tí ó sì jẹ́ pé omi ń bẹnu bẹ̀ láti fi ṣe àánú fún èèyàn tó wà ládùúgbò ó jẹ́ ìnira fún ọ. oríṣiríṣi àwọn nǹkan là ní kálukú ń dánwò níta yàtọ̀ sínú ilé ìjọsìn inú ilé ìjọsìn náà ti mọ̀ sí pásọ̀ inú ilé ìjọsìn náà ti mọ̀ sí prọfẹ̀tì inú ilé ìjọsìn náà ti mọ̀ sí wòlíì inú ilé ìjọsìn náà ti mọ̀ nínú olùsọ bó o bá ti kú òun ilé ìjọsìn tán tó wàásù tó ṣe fáwọn èèyàn ó tún ti dìdàkudà.
2: o sì pọ́sibú kó rí àwọn olù àwọn pọlitíṣàn kan lọ sí ṣọ́ọ̀ṣì tí ò sí rú.
1: ibi tẹ́rọ bá
2: ń wọ́n lọ ń campaign so ibi tí ṣọ́ọ̀ṣì tí èrò bá wà ni àwọn politician ó lọ gómìnà ò lé òrí gómìnà kan kó lọ síbi tí ṣọ́ọ̀ṣì tí èrò sí ṣọ́ọ̀ṣì kó lé lọ́ọ̀bẹ̀ ọlọ́run á ràn wá lọ́wọ́ ní ọ̀la alágbára ọlọ́run mi kúrò lágìjù lágọ́ mẹ́sàn-án sí àgọ́ méjìlá ni yóò dára fún yín nọ́mbà mi lélẹ́yìí 0703323964 tàbí 0708875429 0708875429 gbogbo etí tó ti gbọ́ mi láàárọ̀ yóò dára fún mi lórúkọ jésù àtolùsọ àtolùgbọ́ lórúkọ jésù àníṣiṣẹ́ ẹ̀mí mọ́ yóò dì wá mú bẹ́ẹ̀ ni yóò dẹ̀rẹ̀ ọkàn wa yóò balẹ̀ ògùn ní forúkọ
1: wọn
2: lẹ́ẹ̀kan sí orúkọ mi náà látúnjẹ́ ọlápàdé God bless you.
1: ìjọ mẹjọ náà ní ká ẹjẹ ká tún fi pàdé sí láṣẹ létùrọ rẹ nígbà tí ẹ tún mọ láǹfààní àti pàdé wà lórí ètò yìí ètò wà ní àkókò yìí pẹlú ọmọ yín ọrọ ẹyin títí layọ àkẹsọlá títí wàá di ọjọ mẹjọ ọhún orin ìyìn orin alẹlúyà kò ní tán lẹnu ìyìn àti yìí God bless you.
4: lágelo fm jagaba gbogbo rétíò.

Vita. No!

0: bless my father of blessed memory. Omo e ko se kini ko sise omu iPhone wale won o ti ka mo awon biz girls adugo omo e o sise agbo nje to lerun pakiti pakiti lori e agbe wale won na meran je ai shema ko si pe ibo lo ti rowo to fi ra tori omo pe boda kan lo ra fun abi bi mo ni ka lo soju oja ta ba ti padade e fo kara yin be ani family meeting la se o aja o aja bi mo lo soju oja
1: Magili FM 96.7
2: Dr. Scrap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ tẹ́ tó fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipin yoo ki moto ọhun wa. Dr. Scrap o ra lọwọ yin. E kan si won 09083013333. 09083013333. 09083013333. Andu won lori Twitter.

bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Aposu Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá. Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn ìwá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, àbí o fẹ́ wọlé pẹ̀lú direct entry, tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Bí ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn, tàbí number 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni ìyìtáyé ń wárí fún láwùjọ.

bẹ́ẹ̀ náà ni àwọn bàbá kan ń bá ọmọ wọn obìnrin sùn. Ẹ̀fọ́ kàrà yín balẹ̀. Tí n bá lè play video bíi mẹ́ta tí bàbá ń bá ọmọ wọn sùn. Lẹ́nìí, máa play ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. A gbọ́dọ̀ dìde sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí.

0: awon eyan nlanla pataki pataki ma wa ba won soro se wa tun mo nkan won ma wo film omo to ba wo film yen asun sege ekun ade patan mo idire tin ba ti lo si gbogbo school ti ma ti lo nba won mo obirin soro mo ma fi won le pelu kini kan boys with boys will get you pregnant when you feel like giving up the shake it up man so for money book before boys because boys makes babies now the seven b's where they teach girls be that anytime I go any school to talk to girls or anytime I get opportunity to talk to girls at any seminar book before boys brings babies book before boys break I don't forget I'm again for my innocence. Oh, sometimes I wanna die. Mori pa won kan pe mi. Cares for me and it's evident. That's book before boys because boys makes babies. Seems to be the. It mo fe file fun mo obirin to joko ti eni. The seven B's. Why do I have to face these tragedies? E je mo pe eyan meji. Simeta 091 2 3 7 0 8 6 7 5 Ogbe n lori Facebook mo ri yun mi o foju tembele ni mumba. Hello.
1: Hello ma.
0: Pa.
1: O ku eto ma.
0: Oluwa ku eto e.
1: Se ri pe oro yi wa o ti to disu ni bayi.
0: Ko se kekere a foju si tele o ti di ti di.
1: Baba n bo mo sun. Omo awon mo kekeke awon mo were to ye ki o wa ni ile eko won tun ba awon so won ki awon mele. Hey, ijoba ni lati ni obi to wa nle yi o.
0: Ijoba ko emi ati ni ka jide ka mo nkan ta fe se. Se mo ijoba ko wa nbe ni bimbo.
2: Bo se wa ni ile iwe lo wa ni ile ki lo wa ni church so ti ye la so program te se la ro o ju pe yo se asun adua ojo meje ninu mosala se lo o ni ju pe yo lo church bro da ke mo be ojo meje lo wallahi
0: oda hello
2: ademola demiji lati gbona ni
0: okay
2: mo kan me mo to e so siki to ti so kan ẹ jẹ́ kí wọ́n introduce the expectation of it to kìí the expectation to introduce there inú ìdí mo lẹ́rọ ti sọ ni pé ẹlẹ́ẹ̀lọ lè wí káàkiri
0: bó
2: ṣe kìí jẹ́ pa àwọn tẹ́ wá mú yẹn wọ́n mọ̀ lọ sọ pé o kádẹ́gbọ́ rí pọ̀ sí pọ̀lọ́bọ̀.
0: 091 2 3 7 0 8 6 7 5 ṣé rí gbogbo nǹkan kan la máa sọ pé ìjọba saturday ìgbà mi wọn máa ń pè má lọ mọ́rẹ́jì àwọn ọmọ ìjọba wọ̀nyí but emi ati yin igbese wo la fe gbe ninu nbeere. Hello.
3: Ẹ káàárọ̀ ma kò sí nǹkan tó kàn jọba o.
0: Àbí ṣé ìjọba lónìí kí kọ́mọ 14 years máa bọ́ kọ́mọ 18 years máa bọ́mọ 14 years sùn.
3: Báwo ló ṣe fẹ́ bí báwo ló ṣe fẹ́ ṣe ni ẹ̀. Gbọ́dọ̀ Chineke na o.
0: Nẹ́rẹ̀ ti kí gbẹ́gọ́dọ̀. Ẹ̀yin mélòó lẹ fẹ́ jáde tẹ́ ẹ jẹ́ obìnrin bó tiẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ jẹ́ ọkùnrin tẹ́ rẹ́dì pé ká pawọ́ pọ̀ kápawọ́pọ̀ kí wọ́n wá jẹ́ pé chikito nìkan ló ń gbé ọ̀kadà ló ń gbé maruwa ńgbà gbogbo máa wọnú kínníkínní ìgbèríko kiri. Hello.
4: Hello ẹ káàárọ̀.
0: Pápápá.
4: Mọ́mí Shiketo. Mo gbọ́ nǹkan tẹ́ ẹ sọ yẹn.
0: Straight to the point.
4: Nǹkan tó yanilẹ́nu ni pé kí àwọn ọmọ kan máa bára wọn sùn but àwọn parents wọn kí ló ń ṣe ẹ tí wọ́n bí bàbá tó tún bọ́ ọmọ náà sùn.
0: Kékeré
4: kékeré náà. Bí mo program tẹ sọ yẹn mo wish láti wà ń bẹ̀ tẹ bá ti pe nọ́mbà yẹn.
0: ẹbí nbọ ti ń rò lè ọwọ́ ẹmọ kó tó bá ti ń yí ọwọ́ báyìí láìsí ọmọ ológun tó wà nínú ẹ̀bà gbígbóná ó máa ń sinmi jẹ́kí ọkẹ́ ó ní kí n má gbé ọ̀dà ẹ̀yìn ìyẹn wa martini ó ti dé ẹ̀yìn tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ darapọ̀ ẹ jẹ́ kájọ ṣiṣẹ́ èèyàn kan ò lè ṣe ṣe bí fídíò kékeré kan ni mo play nsìn táwọn tó pé ti bá wá play èyí tí máa play sunday tó ń bọ̀ ìyanu àṣẹlẹ̀ nọ́mbà tèmi chiquito 08081218145 ẹ̀dàkọ̀ ẹ̀ mọ̀ mọ̀ flashing mi tí bá ti pè nọ́mbà mi flashing is not allowed ẹ ṣe tẹ̀gbọ́n wa à ń padà bọ̀ martini ọmọ bá ti wọlé lẹ́yìn tó bá fún yín ní èdè tiwantia ní ìròyìn èmi náà wọ́n fún yín ní èdè wa ẹ̀mí wọ́n fún yín ní ìròyìn ní èdè fèrèfèrè ẹ ṣe tẹ̀gbọ́n wa 08121 8145 ẹ jẹ́ ká dìde lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa ó dàbọ̀.
5: Lágelo FM jàgàbá gbogbo rétíò.

kú ìyẹlẹ tí a bẹ lásìkò ìsinmi òní àkójọpọ ọrọ yìí ta àgbáyé lòdì sí ti gbọ yín láti ìkànnì ti lágbèlú 96.7 òkè tó ga ju àwọn òkè lọ martini salau lóníròyìn ṣùgbọn ṣáájú ẹgbọn ọkọkọ ilé ìtànbẹ nínú ìròyìn ọhún. Ilé-iṣẹ́ ààrẹ náà ni wọ́n ti rọ àtíkù láti tẹpẹlẹmọ àwọn ohun tó ní ṣe ní ẹ̀ka ètò ti ọrọ̀ ajé yálà láti máa nà kàlíbù sí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò òun náà ni wọ́n ti nà kàlíbù sí wa ilé ètò ṣẹlẹ̀ níbùbá ti ilé-iṣẹ́ aláàbò ti abrenilabolu ilé ètò jẹ́ pé àwọn afurasí òun náà ni wọ́n dágbére fún ayé ní àkàtà wọn. Kò dín ní àwọn èèyàn méjì ilé ètò tó dágbére fún ayé yìí níbi tí ọkọ̀ òfurufú abìjà tó orílẹ̀-èdè ti ukraine tó tún ti balẹ̀ bàgẹ́ sí ìlú moscow níbi tí àwọn èèyàn méjì tí wọ́n ti dágbére fún ayé yìí. Ọjọ́ ni agbábọ́ọ̀lù nígbà kan rí ọmọ orílẹ̀-èdè ti england lampard òun náà ni tún ti fọn rere kí ikọ̀ agbábọ́ọ̀lù ti coventry bí wọ́n ṣe jáwé olúborí nígbà tí wọ́n wàá kó pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti nottingham forest ní báyìí ẹgbọ́n ròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀.

iléeṣẹ́ ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀nà ni wọ́n ti kọ lẹ́tà kan sí ẹni tí ó jẹ́ olùdíje lábẹ́ fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ADC Alhaji Atiku Abubakar níbi tí wọ́n ti kọ lẹ́tà ọ̀hún tí ó sì ń ṣàlàyé ìpè kí ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ipò ààrẹ nígbà kan rí ìpè kí ó tẹ pẹlẹmọ àwọn iṣẹ́ ìwádìí àti ohun tó lè ṣe fún orílẹ̀-èdè wa Nàìjíríà yálà láti mọ ọ̀nà kan lébù sí ìṣàkóso ilé ìtì òǹbẹ̀ lóde ẹni tí ó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ ìtanijí àti ọ̀rọ̀ gbogbo ẹni tó jẹ́ ọ̀mọ̀wé Sunday Dare òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X ẹ̀ níbi tí ó ti ṣàlàyé wípé ní ọjọ́ etì eléyìí tó kọjá yìí òun náà ni Atiku Abubakar náà ni ó ń dárúkọ ààrẹ Bola Tinubu nínú gbogbo ọ̀rọ̀ eléyìí tí ó sọ níbẹ̀ náà ló jẹ́ pé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún eléyìí tó jẹ́ pé ó jẹ́ ti iléeṣẹ́ ìròyìn kan òun níbẹ̀ ló jẹ́ pé Atiku náà ni ó ṣàlàyé dárúkọ ààrẹ Bola Tinubu tó jẹ́ pé òun ṣàlàyé wípé òun yóò gbẹ́sẹ̀ lé ìyọgbó ìrànwọ́ kúrò lórí epo àti pàápàá jùlọ ní orí epo ti bẹtiró òun tó bá dé ìṣàkóso ọ̀hún lòun kò ní yọwó ìrànwọ́ ọ̀hún tó sì jẹ́ pé owó ìrànwọ́ ọ̀hún òun náà ni yóò jẹ́ eléyìí tí yóò lè jẹ́ kí ìgbàyé gbádùn orílẹ̀-èdè wa Nàìjíríà kí ó lè túbọ̀ tẹ̀wájú sí i ó ṣàlàyé wípé ìṣàkóso eléyìí tí ó ń bẹ lóde ló lè jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni ó ń kọjá tí wọ́n sì ń fojú wé là lórí.

agbarijọpọ ẹgbẹ àwọn agbẹjọrò náà ni wọn ti ṣàlàyé fún pípé fún iṣẹ ìwádìí eléyìí tó gbọngbọn nípa ikú eléyìí tí ó pa àwọn èèyàn eléyìí tó tóbi mẹtàdínlógójì eléyìí tí wọn ṣàlàyé pé wọn wa àwọn àlùmọ́nì láì ṣe pé wọn gba àṣẹ ní ìpínlẹ̀ ti Niger ní ìlú Mina kò ní bẹ́ẹ̀ ló jẹ́ pé wọ́n bẹ ní akata ti àjọ ti elétò ààbò ti NDC tó sì jẹ́ pé NSCDC tó sì jẹ́ pé àwọn mẹ́tàdínlógún ọ̀hún náà ni wọ́n dágbére fún ayé yìí níbẹ̀ náà ló jẹ́ pé àjọ ti ẹgbẹ́ ti NBA náà ni wọ́n ti pè fún iṣẹ́ ìwádìí tí wọ́n sì ṣàlàyé pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló nílò iṣẹ́ ìwádìí eléyìí tó gbọngbọ́n láti mọ àwọn tí wọ́n rán wọn àti iléeṣẹ́ eléyìí tí ó ń tì wọ́n lẹ́yìn láti máa wa ohun àlùmọ́nì ọ̀hún oníyálà láti fojú sun àwọn tí ó ń ṣiṣẹ́ nìkan níbi ibùdó ọ̀hún ẹgbẹ́ ọ̀hún tó ń sọ̀rọ̀ jáde láti ẹni tí ń ṣe ààrẹ fún ẹgbẹ́ ọ̀hún ẹni tí ń ṣe oyè oyekanisola badejo okusoya tó jẹ́ agbẹjọ́rò àgbà náà ni ó sọ̀rọ̀ di mímọ̀ ní ọjọ́bọ̀ eléyìí tí ó kọjá yìí níbẹ̀ náà ló wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ìpè iṣẹ́ ìwádìí ọ̀hún ó náà ni kí wọ́n rí pé kí wọ́n tanná wò kí wọ́n sì mọ àwọn tí ó ń bẹ lẹ́yìn àwọn òṣìṣẹ́ ọ̀hún

ẹ̀ka ti ìjọba ní ìpínlẹ̀ ti Benue ilé ètò ti ẹ̀ka ti ìlétò ìlera ọ̀nà ni wọ́n ti ṣàlàyé wípé ìpè pàjáwìrì nípa ti àìsàn ilé ètò níṣe pẹ̀lú èémí ènìyàn àti sẹ́mìí-sẹ́mìí níbẹ̀ náà ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé àìsàn ọ̀hún náà ni ti wá di tọrọfọkanlé báyìí tó sì jẹ́ pé ó ti gbogbo sí i àìsàn ọ̀hún náà ni wọ́n pè ní diphtheria tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta láti ẹni tí ń ṣe kọmíṣánná fún ètò ti ìlera àti ọ̀rọ̀ ọmọnìyàn ni tí ń ṣe dókítà Paul Onachu níbi tí ó ti báwọn oníròyìn sọ̀rọ̀ ní Makurdi nígbà tó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ó ní ogunlọ́gọ̀ àwọn tó ń wọlé láti ìpínlẹ̀ ti Nasarawa wá sí ìpínlẹ̀ ti Benue ọ̀nà jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ni wọ́n ń tan àrùn ọ̀hún tó ní àrùn ọ̀hún náà ló jẹ́ eléyìí tí ó tètè mọ́ràn tó sì jẹ́ pé láì tètè rí ìtọ́jú náà ni ó lè gbẹ̀mí wọn láìpẹ́ ọjọ́ nígbà tó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ó ní pé ẹnikẹ́ni tí wọ́n bá ti kẹ́ fi wípé ó ń wúkọ́ tàbí tí ó ń sí làbàdì òun náà ni kí wọ́n tètè taari rẹ̀ lọ sí ilé ìwòsàn eléyìí tí ó bá ń bẹ nítòsí wọn. ìròyìn ìta àgbáyé ló ti ṣe tí ìgbọ́yín láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè tó ga ju àwọn òkè lọ ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. òdì ní àwọn èèyàn méjì eléyìí tí àdó olóró eléyìí tí ó dún gbàwọ̀n ní moscow tó ti rán ní ọ̀run àṣàntì gẹ́gẹ́ bí ti ń ṣe gómìnà andre rovebe náà ló ṣàlàyé pé àdó olóró eléyìí tí ó tóbi ọ̀tà lẹ́ni ìgbà náà ni wọ́n yìn láyìnpa sí moscow ibi tó ti wá ṣàlàyé pé àwọn ìpẹ́ rẹ̀ méjì náà ni ó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn lẹ́yìn ikọ̀ ọmọ ogun torílẹ̀-èdè ukraine tí wọ́n ṣọṣẹ́ níbẹ̀. lákòótán ìròyìn ti eré ìdárayá

0: akọni mọgbà fún ikọ̀ bọ́ọ̀lù ti Coventry ní orílẹ̀-èdè ti England. Ọ̀nà ni ó ti fọ ìrìkì ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ látàrí bí wọ́n ṣe fakọyọ tó sì jẹ́ pé ó jẹ́ ìfẹsẹ̀múnsẹ̀ wọn àkọ́kọ́ eléyìí tí wọ́n mú borí nínú líìgì àgbà. Gẹ́gẹ́ bí ìṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé nínú ìfẹsẹ̀múnsẹ̀ ọ̀hún eléyìí tí àwọn borí pẹ̀lú àmì ayò kan sí òdo náà ni ohun orí òun tó sì jẹ́ pé àwọn agbábọ́ọ̀lù ọ̀hún náà ni wọ́n fakọyọ ju tí òun ṣe rò lọ. Pẹ̀lú àmì ayò mẹ́ta ọ̀hún òun náà ni ó ti ṣàlàyé pé eléyìí yóò jẹ́ kóríyá fún àwọn nínú líìgì eléyìí tó ń lọ lọ́wọ́. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn ta àgbáyé fún ti òwúrọ̀ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́ àwọn kókó eléyìí tí ó ṣe yọ lẹ́ẹ̀kan sí. Iléeṣẹ́ ààrẹ náà ni wọ́n ti rọ Atiku Abubakar láti fi àwọn tí yóò ṣe nígbà tó bá ń bẹ ní ìṣàkóso yálà láti máa nàka lébù sí ààrẹ Bọ́lá Tinubu. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò òun náà ni wọ́n ti nàka lébù sí àwọn tó jẹ́ tí wọ́n fi ẹ̀sùn kàn tí wọ́n sì kú sí àkàtà àjọ ti aláàbọ̀ ti NSCDC. Òde ní àwọn èèyàn méjì tí ó tún lọ sí ọ̀run àṣàǹtẹ lójijì látàrí ìkọlù alágbára ilé ìtàn wáyé ní Moscow. Akọni mọ̀gbà fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Coventry òun náà ni ó ti fẹ́rẹ̀ kí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ látàrí bí wọ́n ṣe fakọyọ ní àṣálẹ́ àná. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn ta àgbáyé fún ti ìyẹ́lẹ̀ta ti tòní fún ọ̀kọ̀jọ̀kan ìròyìn yẹn lẹ́ẹ̀kan sí wa lórí ìtàkùn ta àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagiluofm.com. Abike darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà lagiluofm 967. Bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà lagiluofm 96.7. Tunde Ọ̀làwọ̀ olóòtú ìròyìn pẹ̀lú ọ̀làwọ̀ ìbùkún olúwa Ọ̀làgúnjù Martini Salau ló ti ròyìn. A kú ìyálẹ̀ ta ò ẹṣẹ́ tẹ̀ ń gbọ́ wa.
1: Lagelu FM, gàgàbá gbogbo rédíò.

0: bàbá ìbàrùbá.
1: Ọba Ìsara.
0: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ntá fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn, ká máa mí gúlegúle, àbí ká máa ṣẹyọ́ àṣejù. Báyẹn èèyàn bá ń lu kìkìkì, àbí èèyàn wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ́ wọnú mọ́tò bí apẹ wà. Jara rẹ gbà lẹ́yìn ilé bàbá Adédìbú. Mímọ̀lété Nìbàdàn opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ń sẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ sọ tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara. 08033881008 tàbí 07018211111. Bàbá Ìbàrùbá ọba Ìsara àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ.
2: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 AM. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lájolú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lájolú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
3: Ajani si osi okada lo gbe ni oko reda oko ke bi ra koro ose meta sisin sosu kan ni ofun mi oko to jire lori ndi mi ti mo wa kaakiri bi ti bo emi ati di lock so to obo ti agree price mo si ti gboko mi nle fun owo ba nta oko to jire ni fi gbe pelu owo ti fi kun awon oko po nu ogba won looto o sugbo wo mi o ka ama wo to olo fe roko tutun yi odo di lock so to obo ni o ja ti lo ra o ko siru oko te wa de be te ni ri di lock so to obo e di lock so to obo ni awon won to disi risi oko ni be ba se fe si koda ti won ba ni nte fe le won ba yin oda latoke okun ti o si ni pe bo si je Nigerian use ka ki awon oba yin get e aye po repete ati kokko si pelu to abo to fo kan bale Nigerian use le yin fe ta ni abi to kun bo e ma gbe bo ni diloxo to won oba yin ta gbogbo eyin ile ise nla nla ile ise kekeke ile iwe ati ile ijosin diloxo to obu ti se ta ati ba yin se pe oda lodo won ni rufi oko te ba fe latoke okun ani o lo ba won ni diloxo to obu loluyole behind Esmall 7 up road ni kete ta ba koja mobi junction loluyole 08169828487 Dilok soto ho gbogbo to ni se pe loko irun ni
2: ojo waju pe o pelu West Midlands Open University ohun to le je leyin wa ola oni pekun eto igbaniwole n lo lowo lowo boyo sese pari ilewe girama abo fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU yan ninu eko bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting mass communication ati educational management bi igbese nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilápòyà wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyèmóyè. Kàn sí wa ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tàbí No. 1A Ọba Akran Avenue Ìkẹjà nílùú Èkó pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni yìí táyé ń wárí fún láwùjọ.
4: Cherish PL Eye Care Foundation ló ń lọgun tatata wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó luwá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lóra wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kẹ́ńságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò rojú lọ́ba ara ìdí pàtàkì rèé tí àjọ Cherish PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Cherish PL Eye Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání N1000 péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Cherish PL Eye Care Foundation nígbà tó tún wá gbàbí tó ti rà ánú gbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní No. 94 opposite Unity Bank Cherish Consult Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwéro ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
5: 07010152255
4: ojúlọ́ba ara òní dín dúró mọ́ wa lágbárí.
5: Country people, the embargo to them don't finally land. Time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all, make a light your

ìyẹn lórí ètò ta pè ní jẹ́ kán mọ̀ ibi tá a ti máa ń láǹfààní láti máa jájọ ọmọ gbogbo tó bá ṣe ń lọ ìyẹn lórí ìròyìn eré ìdárayá lọ́lọ́kan ọ̀jọ̀kan lápá bíbí ńlẹ̀ ti lè gbọ́ eléyìí tẹ́ ẹ ti lè mọ bó ṣe ń lọ ìkànnì lágelú ni 96.7 ìyáhìn ni ajá balẹ̀ breaking news èyí tó ṣàrà ọ̀tọ̀ ìròyìn ó jẹ́ pé bẹ́ẹ̀ bá gbọ́ ẹ mọ sáàṣì fún ni exclusive one lápá bíbí ilẹ̀ ti lè mọ bó ṣe ń lọ lónìí ogúnjọ́ nìyẹn ìyẹn nínú oṣù kẹsàn-án ọdún 2026 tó bọ́ sí ọjọ́ ìsinmi àánú ọlọ́run ọba mi Èdùmàrè yóò wọlé tọ gbogbo wa wá gbogbo wa pátá òun láàní ìsinmi ayọ̀ ìsinmi ìdùnnú ni yóò jẹ́ fún gbogbo wa àní wà nínú ìsinmi ká tún mọ wò nira lọ́ọ̀kan kò ní jẹ́ bẹ̀ pẹ̀lú èmi àtẹ̀yìn pẹ̀lú àṣẹ ọlọ́run ọba mi Èdùmàrè gbogbo àwọn tó ń bẹ nínú ìdè kan tàbí kejì lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ọba òun lọba tó ní ìtúsílẹ̀ lọ́dọ̀ àmúyín lára dá a fún yín ní òmìnira yóò wá ṣe àforíjì ẹ̀ṣẹ̀ gbogbo wa àmì bí nǹkan ṣe máa jẹ́ nìyẹn lórúkọ lóòótọ́ ètò yìí ọ̀túnba babátúndé ọmọ ọláwúwo alex ferguson ìyá gùntà sọ́ọ̀lù ọkùnrin ogun bákan náà abímbọ́lá sádì òrékè lẹ́wà òun lọ lọ́wọ́ bọ́tìnì mi tí ó jẹ́ kẹ́ máa gbádùn mi yẹn lápọ̀ ọ̀dọ̀ tí yín ń bẹ̀ yẹn

ìyẹn Abia Warriors bákan náà Warri Wolf àti Kọti Kwara United Mount Khalifa àti Kọti Enugu Rangers ikọ̀ ti Plateau United yóò máa gbàlejò ikọ̀ ti Shooting Stars ìyẹn bá a bá ń sọ nípa ikọ̀ ti 3SC kò sọ ọmọ náà di Olúyọ̀lé Warrior gbogbo òfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣẹ́ láago mẹ́rin lọ́sàn tòní ló máa láǹfààní láti wáyé Super Falconet bá a bá ń sọ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé tọ̀jẹ̀ wẹ́wẹ́ láàrin àwọn obìnrin eléyìí tí ọjọ́ orí wọn ń bẹ lábẹ́ ogún ọdún ikọ̀ ti Super Falconet eléyìí tó ń ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìdíje yẹn wọ́n ń ṣe dáadáa lọ́wọ́ ẹ̀ ìdúwẹ̀ rí i pé ní round of 16 lọ́lọ́run ti kẹ́ wọn wọ́n fi àjẹ ilẹ̀ gẹ̀ẹ́sì bá bá ń sọ nípa orílẹ̀-èdè England pẹ̀lú àmì ayò mẹ́ta sódò ìyẹn gangan kọ́ ní ìròyìn ibẹ̀ wọ́n ń tẹ̀sọ́wọ́ wájú lónìí àwọn ààtò orílẹ̀-èdè Colombia ni wọ́n á jọ máa wákò yẹn ní ìpele tó kángun sí àsíkágbá ìyẹn ní ìpele kẹta tó kángun sí àsíkágbá bá a bá ń sọ nípa quarter final orílẹ̀-èdè Colombia òun láàjọ máa wákò ìyẹn bá a bá ń sọ nípa Women Under 20 World Cup Poland 2026 wípé orílẹ̀-èdè Colombia ní round of 16 làwọn náà ti fìyà jẹ orílẹ̀-èdè tó gbàlejò òdíje yìí ìyẹn orílẹ̀-èdè Poland pẹ̀lú àmì ayò kan sódò àwa méjèèjì àjọmọ wákò bá aago méjì ọ̀sán bá ti ń rokogó wọ́n jẹ́ agbọ́kùn ò sí níbẹ̀ head to head orílẹ̀-èdè wa nàìjíríà láǹfààní láti ṣe dáadáa torí pé against Colombia ẹ̀ àtijọ́ pàdé lẹ́ẹ̀kan ìyẹn ní level yìí bá a bá ń sọ nípa under 20 ìyẹn female under 20 àwa àtòrílẹ̀-èdè Colombia àjọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ wa jù wọ́n lọ ìfẹsẹ̀wọnsẹ̀ ẹyọ kan tá a gbá àmì ayò kan sódò náà la fi borí wọn ẹni pé bá a bá ń sọ nípa àkọsílẹ̀ láàrin àwọn méjèèjì

0: 7000167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria West Midlands Open University kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni iyì táyé ń wárí fún láwùjọ.
1: Glory Prince.
0: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Mary Kay Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing.

0: sọ ke o ji before I ji mo mo ri he Mike Abdul ati Monique awon na se orin yen he mo awon mo rire ni won pe akole orin na 2013 won na ti se orin yen aleke ni boya traditional gospel iye oni afiwole losan toni to je ogujo osu kesan odun 2026 mo lero wipe en gbadun ojo simi mo si lero wipe alafia mo gbagbo mo ti gbagbo yen na wipe alafia oni mo bayin losan oni Folakemi Mighty loruko temi lagele 96.7 FM ibe leti n gbo wa Sunday oyoyo on si ni oruko eto yi leyin Sunday le otuku Sunday eyokan ta dijo lo ninu osu September ki atun to bo sinu osu October leyin Sunday yen bayi a wa lu bi ojo bi meta yan pe 30 days a September ni April June and November 30 days lo wa nu September leyin yen awa bo so October ti me te yen pupo awon lolufe lagelu 96.7 ati pupo awon lolufe ti yen patapata on lajo ma won osu October layo lodidi lalafia inshallah gele ona lo se mari atabi bola sadiki ola wa bi sadiki ogbon abi bola mo ti won yen ma fun mi ni o mere nke abi bola dey sabi my mood akoro pe kin kin fun omo obirin ile na kon ju ba ti ju fun bayi mi na de se kini mo de ma ran mo mere yen se da be npe orin to wu mi lati gbo so pa orin kan wa je pe ma wi lati gbo ninu emi sugbe ni le interpret yen le fun ma mo pe emi o ni olorun ba emi le mi atabi bola ta fun ma gbe yin de be lo so Tony Lori to Sunday Oyoye ti mo pe wakati kan pere na ni asijo ma gbadun ara wa bi Ibadan se gbadun amala ati abula lagbara ile ti wa fun gba won lolufe lagiri 96.7 FM makin o ade gbaladura pe ajo se wa kan ni baje olorun duwa ajo se wa ni baje lagbara olorun mi ki gbo ma wa kegbe mi na ta anti titi computer wo la titi le ni inu mi du se mo kinga mi radio lati guru ara won tete ni ba ti pari tite ni na tun gbe ni na tun gbe ni atuga o se toto jo meta ti mo ran titi nu mi dun lati ri won losan ni be na li se ma je la ri ra wa pe lagbara ile ti wa e be ti mo eto Sunday oyeye ni e ma ja so yen ti mo ko yo committee de benga ti ja ma ri ra wa so la ma so ye lo do we se sugbe leyi Sunday oyoye ni e wa nkan fi idile so le pe ara bele ngo ni se se dada ke fi pilo yi ke fi rori e ma gbadun eto ile nitori pe atijo ma se ni ki de sawa ki sawa ni kola jo ma se olorun ba gangan lo ma fi oro si wa lenu o ngogan ni oro ni atete ko se oro isi lo fi si wa lenu loni ta ma gbo bi mo ba se wa so ki mi ma dun kokan yin ma bale ke ma rerin gbogbo nkan to ba ta koko to da ben puri yin loju be se n gbon mi le ni ki ni yin ko ma dun ke de ma re ona bayo la se le de wa nitori pe ki ni emi Folakemi Mighty mo se mi si de nikan olorun ba ona lo je kuri be to e mo pe 1 week yen ba le se ri ara ye la fe so loso toni that first week of resumption ohun la ma so losan ti toni bo gangan lo se ri lara titi yin ani lati so bawo gangan ni that first week of resumption bo se ri lara ti to ba ti di iseju medoko koja lara ago kan bayi a ma lo si oju oja sugbon then eja gist ẹnu yin mo ti fẹ gbọ losan to yin awon ọmọléwé ti pada si iléèwé inú mi dun wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọléwé ló láǹfààní àti padà àwọn kò tí ì padà kílódé tí wọn tí ì padà ago ti ń lu àwọn timekeeper ti ń ṣe gbọngàn gbọngàn báwo ni ọ̀sẹ̀ kíni ilé ìta parí yẹn báwo ló ṣe lára yín ṣó yọ kùlùlù ni àbò yí ara yín lọ́tìkọ̀ bó ló ṣe rí yẹ mọ̀ pé àwọn ọmọdé pàápàá báwo gan làwọn ṣe ń gba ìwọlé wọn yẹ mọ̀ pọ́lídé tí wọ́n ṣe yẹn ogun rẹpẹtẹ èmi ò rẹ́dì èmi ò dẹ̀ ti ń gbé nínú bóyá látàrí pé wọ́n ra àwẹ̀ tuntun wọ́n ra báàgì tí wọ́n ra bọ́tà bọ́tù tuntun yìí nù àwọn òbí pàápàá àwọn mi ò lè ṣe wọ́n lè dúró láti jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n wọ ilé ìwé ẹ̀yin òbí báwo lẹ ṣe ṣe ní ọ̀sẹ̀ ta lò tán yìí se o n work dada lodo ti yin se atete sun atete jin yen so work lodo ti ti yin were you able to cope with it an gbo mo lo school an pack lunch an se homework so ti bere homework lodo awon bere ta tag of gist lo so to ni niyan so ti send homework yen sawon omo ba o le se yin lodo ti ti yin se tin pack lunch tin pack o injaro won ba o le se yin lodo ti yin pe tete nji ba wo ni first week bawo lo se ri ni odo titi yin would like to be bayi mo fe pe awon obi e pe yin daddies yin mommies e pe wa wole losan toni lati share experiences yin awon kan wo on le tin ro wi pe e ma se better awon kan wo le tin ro pe ku die ka to ewo le se daada teyin gan te mark ara yin gege bi obi wi pe e se daada se inu awon modun lati wole iwe pada ni abi won awon meji so pe gba o la tun ma gba lide ewo le wo lodo titi yin bawo gogo le se nse an tete ji laaro an tete prepare awon mo fun ile iwe je ka gbo je ka ko latodo ara wa se won pe nigba mi elomi aro ko sese pe mo ti yo le bayi se mo se parents lele sugbon teyin na te ba you know share experiences in ali mo wi pe bo se ri lodo eni be na lo se lodo abi boya titi mi temi yato teyin o yato you know lako do temi ge gbugba omo temi won ti pada si lewe so for some reason mo miss won dada mo miss won dada mo laugh ani ati sun ju normal because ni holiday na ati gbalẹ ko kokoko ele ariwi iyanriwi lodo titi mi bo se ri niyan but mo miss won dada nitori pe body nows only a lot of them talk about that ṣugbọn fun awon eyan to je pe day students ni won eje ngbo awon to de je boarding school na ba o lo seri lara yin wi pe won pada si school you can of course call us to share your experiences eje ka gbo latodo titi yin bo lo seri ni ele tawon mo ti wole ba 0912370867 fashion tan ku wa ele ka so
1: Agbọkọ kúrúkì.
0: Ọwọ́ yìí ni mo ti bá.
1: Gbàtó ti dé ni mo ti rí pé fọ́ṣẹ̀ change.
0: Ó tún ti change àbí? Ó ti change bó yẹ bó ṣe yẹ kó rí nìyẹn.
1: Fọ́ṣẹ̀ change. Bó ṣe wù rẹ̀.
0: Bó ṣe yẹ kó rí nìyẹn, yín náà lẹ́kọ̀ọ́ wa.
1: Ǹjẹ́ ká pọ̀ bẹ́ẹ̀ lálẹ́ fún ọmọ?
0: No.
1: Arákùnrin yẹn lílẹ̀ o.
0: Ó ga jù.
1: Sẹ̀rí ọ̀rọ̀ tàwọn ọmọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí wọ́n wọlé láyé àtàlàfíà. A sì tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé bàbá wa Gbẹ̀ngà ó yàtọ̀ náà dé láyé àtàlàfíà. Ìyàjọ́ balúkọ́kọ́ yọjú sí lọ́dọ̀ ìyá rẹ̀.
0: Àwọn
1: adájánà rẹ̀ gan kò tiẹ̀ mọ̀ bóyá tiẹ̀ wà nígbà kan.
0: Ó sì mú ti yín bọ̀ ẹ mọ̀ yí pé gégún lánà sọ pé ń kẹ́yìn ìgbàlẹ̀.
1: Yìí tó tóbi jù lọ gbé fún ìyẹn lẹ́gbùn
0: sí. Báwo lẹ̀ yìí ṣe mọ̀ ṣé ewé ẹ̀ ni? Lóòrò lánà.
1: Mo ta mọ́jọ bàbá ẹ níbi tó gbé sí ni. Bí tó jẹ́ kí n mọ̀ nìyẹn.
0: Ló bá ṣe ẹ̀yin náà ń kọ́.
1: Àánú ẹ̀ ṣe ní bọ́ǹbù ń bọ̀ wá fún ọ látọ̀dọ̀ yẹ
0: lẹ́gbẹ̀ẹ́. Ọlọ́run á sọ́pọ̀tì mi.
1: Ẹ kú ètò.
0: Ẹ ṣe sá.
1: Mr. Sunday ni.
0: Ti mọ̀ pé Mr. Sunday náà ni.
1: Ẹ mọ̀ mà ọ́ mà.
0: Ẹ ṣe sá. Ẹ ṣe gan ni sá. 0912370867 báwo ni ọ̀rọ̀ ìwọlé ṣe rí lọ́dọ̀ yín pẹ̀lú àwọn ọmọ bó lẹ ṣe ṣe tó ṣe dàbẹ́ po hello
2: ẹ̀ka
0: ọ̀sán o ọ̀sán làwọn Nàìjíríà o
2: ẹ̀kún aláya ọkọ rẹ o
0: ẹ ṣe gan ni
2: ara mi gbà
0: kẹ́mi
2: jami láti Màlúkẹ́
0: ẹ ṣe ma
2: ẹ kó èso ẹ máa bí sí lọ ẹ̀rín ìwọ pọ̀
0: ṣé mi ẹ̀rín òjọ kó nà mí.
2: Ẹ̀rín òjọ kó nà mí.
0: Ẹ̀rín òjọ kó nà
2: mí.
0: Ẹ ṣe. So mo mọ̀ pé gbogbo ala láìkì ọ̀rọ̀ ìfẹ́ mo mọ̀ pé gbogbo ala láìkì ọ̀rọ̀ ìfẹ́ ṣùgbọ́n lọ́sàn-án tó ní Sunday Oyoyo ni a fẹ́ sọ̀rọ̀ nípa bí a ṣe school runs lọ́sẹ̀ tó kọjá ọ̀sẹ̀ tó kọjá oní first week ọ̀sẹ̀ tó tún látún ti mú yìí you know báwo la ṣe ṣe báwo la ṣe run pẹ̀lú àwọn ọmọ ṣó ń bá wa lára mu àbò àbára wa lọ ti kọ̀ díẹ̀ ṣáwọn ọmọ late lọ school àmọ́ tètè dé school àwọn ọmọ pàápàá ṣé wọ́n wà cooperative lọ́sẹ̀ yìí òun kan wo lẹ ṣe tẹ́ ṣe dáadáa tẹ fẹ́ continue ní next week ewo lẹ lókùn díẹ̀ káàtó tẹ fẹ́ tún ṣe lọ́sẹ̀ ilé yìí ẹ jẹ́ ká gbọ́ hello hello
3: ẹ káàtó
0: ẹ káàtó ma
3: ètò ẹ̀kọ́ ètò
0: ẹ ṣeun
3: àwọn ọmọ ọ̀tọ̀ọ̀tọ̀ mi tó wọlé ó lè lára mi díẹ̀ pẹ̀lú àti máa jí kò mọ́ra mọ́ ó le gan
0: báwo lẹ ṣe wá cope
3: à ń ṣe ń mọ́ra wọn náà ni
0: báwo lẹ ṣe ń cope ṣe tètè ń jí mi àbí kò late okay okay okay okay okay okay
3: kò late ṣùgbọ́n àìsàn ó lè lára mi
0: ẹ tètè ń jí aago mélòó lẹ́yìn máa ń jí lọ́dọ̀ tiyín
3: ó ti ó ara ti tí mi
0: bẹ́ẹ̀ni aago mélòó lẹ máa ń jí nígbà táwọn ọmọ ti wọlé báyìí
3: bíi 5:30
0: oya ẹ gist mi báwo lẹ ṣe máa ń ṣe tẹ bá jí 4:30 kí làwọn nǹkan tẹ máa ṣe títí di time tó ń lọ school kí làwọn nǹkan tẹ máa ṣe títí di time tí wọ́n ń lọ sí school tẹ fi ń jí ní 4:30
3: mi kì í máa dáná fún wọn máa tọ́jú wọn máa wẹ̀ wọ́n máa tọ́nu fún wọn
0: ṣé wọ́n wọ́n ṣe ok grandma lẹ jẹ́ ṣé kò wá le jù ṣé kò mi gbọ́ yẹn ma mi gbọ́ lè tẹ something sin.
3: mo ní mọ́mí wọn kú ni wọ́n
0: kọ́ lọ́dọ̀. lẹ ṣe ń tọ́jú wọn ọlọ́ àkùkù báyìí wò wọn lágbára ọlọ́run. ìyá grandma sorry we lost that call wọ́n ní oríba kan lọ́dọ̀ àwọn grandma làwọn àwọn grandchildren àwọn afi wọ́n ní mọ́mí wọn ṣàìsí òun làwọn ṣe ń tọ́jú wọn a ṣì máa gbé ìpè sí o láti gbọ́ báwo lè ṣe cope for the first week of resumption bá láti lo ìjọjà padà bọ́.

0: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
1: Fún gbogbo ẹni tó ń jà nǹkan kan lọ́run kọ́lé ayọ̀ fóun. Ìjọ̀nú ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties. Ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn? Àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà nǹkan àti kọ́lé. Bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà. Ìjọ̀nú ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties fún one bedroom apartment. Ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex. Ìyẹn náà wà lóyún ọ̀ràn. Three bedroom ń bẹ̀. Báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex? Ó wà ní Navida Parks and Garden, òpópónà Másọ̀sẹ̀, Tollgate, Nìbàdàn. Footy Homes ló lè ṣe. O lè yẹ̀wò lórí www.footygroup.ng tàbí kó kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adéọyọ́. Tẹ bá fẹ́ rà lé ní Footy Homes and Properties, ìlànà sádìẹ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé. Footy Homes ló lè ṣe.
2: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣe ẹ̀yẹ lè dáná sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́gbà yìí, káàṣe tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 16 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan-an lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
3: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333. Ń dùn wọn lórí Twitter,

0: lẹ́yìn aṣọ ni wọ́n gbọ́ gist kan wọ́n lọ́wọ́ kékeré kan bí ọmọ ọdún márùn-ún ní ṣẹ̀ṣẹ̀ wọ kindergarten wọ́n máa bẹ̀rẹ̀ lọ́wọ́ kí á how are you preparing for school ni I'm prepared ẹdùn ẹdùn ó fi báàgì hàn ó fi bàtà hàn water bottle gbogbo ẹ kí á I'm going back to school àbí I'm starting school okay now wọ́n ní lẹ́yìn ọ̀sẹ̀ kan tọ́mọ yìí parí first week tí mò ń bèrè gist lọ́wọ́ yìí wọ́n ló bá bá mọ́mí ẹ pé mọ́mí do I have to go back to school this week? Mọ́mí ẹ̀ nìyẹn. Only 5 times ni ẹ̀ nìyẹn. Ah! Wọ́n ló bá tún kawẹ́ 1, 2, 3, 4, 5, 5 wọ́n ní yes. Ah! Kọ́bọ̀ ń wo ṣe ṣé ò lè máa lọ lẹ́ẹ̀mẹta lọ́sẹ̀ ní kọ́bọ̀ ọjọ́ méjì lẹ̀ fún mọ́mí ẹ̀ ní rárá o. You go to me 5. Ọ̀sẹ̀ kìíní dẹ̀rẹ̀ inú ẹ̀ dùn ó jíjà láti lọ sí kìíní nígbà tó fi ọ̀dọ̀ ọ̀sẹ̀ kejì bá wọn lò rò pé ọjọ́ àtún kìíní mú o ọjọ́ márùn-ún ti fẹ́ pọ̀ jù ó wọn ní bó ṣe máa lẹ́niyẹn lójoojúmọ́ ó máa rí bẹ̀ lára ọmọdé ó rí bẹ̀ lára àgbà pàápàá tó bá rò pé wá mo tún ti bẹ̀rẹ̀ ṣojoojúmọ́ náà ni màmá jí tí màmá ṣe school runs by báwo ló ṣe rí lọ́dọ̀ títí ṣe iṣẹ́ settling àbí ó fẹ́ rí bákan lọ́dọ̀ tí ṣẹ́yìn nìkan lẹ́ ń dá ṣe abẹ́rìn assistant ṣe school bus lẹ́yìn ń lò abẹ́yìn ń lo alternative means bóyá tricycle ni bóyá mọ́tò títí yín ló ń gbọmọ lọ léèwé ni bóyá ọmọ yín join neighbors ni àbí nǹkan kọ́ jẹ́ kájọ gbọ́ kájọ sọ ṣé àwọn kọ́ta bá jọ sọ àwọn èèyàn náà àwọn èèyàn yòókù wọn á rí wípé àwọn nìkan kọ́ làwọn wà nínú situation ti 0912-370-8675 báwo ni school runs ṣe rí lọ́dọ̀ yín ìyẹn ní first week of resumption how easy how are you coping báwo lọmọ ti yín ṣe ń lọ school ṣó máa fẹsẹ̀ rìn lọ school ni ṣé school ò jìnà sílé ṣẹ́yìn lè máa mú lọ ṣó máa gbọ́ kàdá ni ṣó ń gbé mọ́tò ni ṣó ń wọ taxi ni ṣó ń fúnra rẹ̀ ló ń lọ ní abibodi mouse tẹ lọmọ ti yín wà tẹ pé lẹ́yìn tẹ bá ti release ẹ̀ sí school báyìí ó ti ṣe kíni ó ti dóṣù mẹ́ta àbí bóyá first half of the term kó tó wá sí ilé gbogbo àwọn nǹkan yìí ó máa ń ran agbára wa lọ́wọ́ láti mọ̀ wípé you are not alone on this one kò ṣe yẹn ẹyọ kan pé náà ló máa ń ṣe wà láàyè bó lè ṣe ṣọ̀rọ̀ páàkì lunch báwo lè ṣe ń fi iyè sí àwọn oúnjẹ tẹ́ ń páàkì fún wọn sí tó ń ṣe iṣẹ́ oúnjẹ náà ló tún wà tó jẹ́ pé ó fẹ́ rí bákan fún àwọn ọmọdé ẹ lóun ẹ ká sá bá mi sókè ọ̀bí rédíò yẹn máa bá mi sókè ọ̀bí rédíò yẹn.
1: Hello.
0: Hello ma, e ba mi sukuro bi radio yin ma.
1: E ka
0: san ma.
1: Ati Fola Kemi.
0: Yes ma'am.
1: Lati Iliko yi mommy wale.
0: Ah mommy, shalafia le wa ma. Shalafia ni aku Sunday.
1: So, mama to pe ton si yin ni mo fe soro npa won.
0: Okay.
1: Kò yí sí láti tọmọ tán kí èèyàn tún tọmọ ọmọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Àmọ́ mo gbàdúrà pé iṣẹ́ wọn lórí àwọn ọmọ yẹn kò ní já sásọ.
0: Àmì.
1: Májèrè wọn.
0: Àmì.
1: Kò yí sí o.
0: Bẹ́ẹ̀ni.
1: Kò yí sí rárá. Ọmọlé ọmọ láti tọmọ lọ school.
0: Bẹ́ẹ̀ni.
1: Ah, nǹkan ńlá ni Ọlọ́run á kún gbogbo yín lọ́wọ́.
0: Àmì. Àmì. Ẹ ṣe mọ́ mi.
1: Ẹ ṣe
0: mọ́. Ẹ ṣe mọ́. Ẹ pẹ́ fún wa mọ́. Màmá Adéníjì láti ní kí oyè ṣeun ti ẹ pè wá mo láìkí ọ̀rọ̀ ìyànjú tí wọ́n fún girama yẹn kò ní sí kéèyàn tọmọ kéèyàn tún tọmọ mọ́ pàápàá nígbà tó bá dàbí ẹni pé màmá àwọn ọmọ yẹn ò tún sí mọ́ inú èèyàn á dùn láti tọ́jú ọmọ yẹn ṣùgbọ́n inú èèyàn tún dùn lọ́pá kejì pé kaníyàwó wà round ni àti pé egun táwọn ìyá wa tó fi tọ́jú àwọn ọmọ you know títí wọn yẹn kò sí agbára yẹn púpọ̀ mọ́ láti tọ́jú ọmọ ọmọ ló ṣe dàbí ẹni pé àwọn grandparents wọ́n máa ń bọmọ jẹ́ kì í ṣe títí ba ọmọ jẹ́ ṣùgbọ́n you know it's not easy á jọ panu pọ̀ pẹ̀lú mọ̀mí Adéníjì pé màmá wa tó pè yẹn ọ̀run àkùn wọn lọ́wọ́ hello.
2: Hello ma.
0: Ẹ ká sọ.
2: Ẹ ká sọ ma kí ṣe mi ìlú.
0: Yes ma. Yes ma.
2: Lẹ́nu táwọn ọmọ sùn wọlé níjọ Monday. Ó dàbí nǹkan lára wa o. Torí tó gbà fẹ́ jí aago mẹ́rin àbọ̀ máa ti jí. Torí omi gbóná gbogbo wọn fi máa ń wẹ̀.
0: Wow.
2: ká tó wá sọ ju wọn bó ṣe ń wẹ lọwọ oúnjẹ ti wà lórí iná wọn jẹ díẹ lọwọ tún gbé sínú fúláàsì
0: bẹẹni
2: kò rọrùn o
0: bẹẹni
2: ọlọ́run fún àlóko àti agbára
0: rẹ bẹẹni ẹ ṣe mo ṣàmì sádùúrà àtẹgbà okun àti agbára ni o kì í ṣe nǹkan tó easy àwọn oúnjẹ kan dẹ̀ wà tó jẹ́ pé èèyàn ò lè ṣe sílẹ̀ you know àwọn kan dẹ̀ wà téèyàn lè ṣe sílẹ̀ bíi èmi believe nínú kéèyàn gé iṣu sílẹ̀ you know mojumo wa fi yo si wa fo bi so mi ya cover you know it will save you a little bit of time also hello
3: ele ka so sita mi
0: e ka so sa
3: anti folake mi mo kin eku se mi na so pe o
0: ami olohun
3: o mi ne ka re su gbe mo se popo gogo mo gana
0: e ka so akusan
3: e so se mo ni kin kin eku se mi aso pe o
0: e seun mo lori
3: ẹ ma mọ sí lágbà ọlọrun
0: kò ní
3: ti bàjẹ fún yín
0: àmì
3: lágbà ọlọrun ẹ ní tẹ lágbà ọlọrun bí wọn ti fẹ yín
0: àmì ẹ ṣe mọ àmì
3: ṣe
0: ẹ ṣe mr kayode popo ẹ ṣe ẹ ṣe. Hello. Hello.
4: Ẹ̀yin ẹ̀kọ́ ètò.
0: Ẹ ṣeun màámi.
4: Ọláìdé Adébáyọ̀ yálà rédíò.
0: Yálà rédíò ṣàlàfíà lè wá kú Sunday.
4: Mo kí mọ́nì ẹ̀ kan, Ọlọ́run rọ̀ wọ́n lójú.
0: Àmì àmì.
4: Àwọn ọmọ yẹn wọ́n ó dirun ó dìgbà fún wọn, wọn ò ní ṣe wàhálà lásán.
0: Àmì Ọlọ́run.
4: Ṣé ẹ wá rí àwọn òsì lọ́wọ́ kò sọ́mọ ọmọ kankan lọ́dọ̀ wa, mo fọ́ ọmọ kankan sí wa. Ṣé ẹ wá rí àwọn táwa jọ wà ta wà nínú ilé àwọn ìyàwó tán lọ́mọ dání. Wọ́n ti wá ń wọlé sùúrù Ọlákẹ́mi eléyìí wá yàtọ̀ o. Àmì àwọn aláàrẹ kọjá gan mo ń sọ mo ẹ ti Fọlákẹ́mi ó mọ̀ máa wá já bá kò ní mọ bí tí wọ́n ti ń perí ìhun báyìí. Ní inú ilé ọ̀dọ̀ wa láti fọ́ ọ̀tẹ́lómi ti yí báyìí náà ti ń pariwo Fọlákẹ́mi. Fọlákẹ́mi ti lágbọ́dọ̀ pẹ́
0: wọ́n
4: ti ní àìpè fún yín lóúnjẹ wọ́n ti ní káyà ètè ṣe wọ́n ti. Mo rí èèyàn nínú wọn tó sọ pé ọ̀sẹ̀ kan tó máa kọ́ wọlé sùn wà láìwọ̀n ní lọ wọ́n ní wọ́n máa ṣe ẹ̀fàárọ̀ rẹ̀ ẹ̀fàárọ̀mẹ́ntì sùn ni wọ́n máa ṣe nǹkan nǹkan wọ̀n ní jẹ́ kán lọ ó rí ọ̀sẹ̀ tó tẹ̀lé kán tó bẹ̀rẹ̀ àmọ́ lélẹ́yìí kò rí bẹ́ẹ̀ o ọjọ́ tán ti wọlé gangan báyìí ni gbogbo wọn ti ń fi gbádùgbà tán ti ń bá owó làwo o ó rí àwọn tó bá dé bí alámọ dandan mí sùn sọ pé wọ́n sọ pé ká má jọ oúnjẹ tútù o mọ́mí inú rédíò sọ pé ká má jọ oúnjẹ tútù o ọlọ́run mo bá fún yín ṣe é mọ̀ mọ́ ṣe wẹ̀ ní ìdààmú
0: o
4: ọlọ́dẹ Adébáyọ̀ yálà rédíò látẹ̀yìndà
0: mọ́. Ẹ ṣe ìyá mi ẹ ṣeun thank you for the feedback irú àwọn feedback báyìí ó máa ń tún jẹ́ ìwúrí àti kóríyá fún wa ẹ ṣeun o. Hello.
5: Hello, ẹ kú ètò.
0: Ẹ ká sọ sá.
5: Ẹ ká sọ ẹ̀rọ màá kù sínú.
0: Yes sir.
5: Ó jà yín. Ọlọ́run bá yín tó.
0: Àmì.
5: Ó jà yín. Ọ̀rọ̀ yín à ń gbádùn yín o.
0: Ẹ ṣeun, ẹ ṣeun. Mo fẹ́ bèrè lọ́wọ́ yín dádì, ǹjẹ́ ó ní àwọn ipa tẹ̀yìn náà ń kó látàrí pé àwọn ọmọ wọlé ìwé ní àsìkò yìí?
5: Ipa kí àwọn ọkùnrin náà táyẹ̀yẹ̀ gbọ́lọ̀kù náà ni àwọn ọmọwúràwé ni múra báàgì báyà skul báàgì má jẹ̀rà ààyè
0: ìwé
5: láti ó máa sanwó ìwé fíìs náà nípa àwọn ọkùnrin kọ́lọ̀ ọkùn òpó àlọ́wọ́.
0: Àmì ẹ ṣe.
5: Orúkọ tèmi ni Leslie Mọ̀mọ́fọlárìn.
0: Ẹ ṣeun.
5: Ní ayé tó rò
0: lóṣù. Ẹ ṣeun pẹ̀pẹ̀ wá.
5: Ẹ̀yà. Bàjẹ́ o.
0: Àmì Ọlọ́run ẹ ṣeun. Ọ̀tọ̀ ní ká sọ̀rọ̀ ọ̀tọ̀ ní kí àwọn èèyàn gbọ́ ọ̀tọ̀ ní kán tún mú ṣe adúpẹ́ o ṣeun tẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run tẹ̀ nǹkan ọlọ́run dé lára wa gbogbo ọ̀rọ̀ ìta ń sọ yìí náà kó má ba bàjẹ́ ni àti pé léyìí tó dáa kó tún máa dà síwájú sí kí àwùjọ wa kó tún lè jẹ́ better place for our children and us as parents. Hello, ẹ ká sọ. Ẹ ká sọ sá.
6: Fọlákẹ́yìn Martin.
0: Ẹ ká sọ sá.
6: How are you, ma?
0: Very well, thank you.
6: I'm happy I greet you today.
0: Thank you, sir. What's your name and where are you calling us from?
6: Woman with different sweet voices.
0: Thank you, sir.
6: Fọlákẹ́yìn Martin.
0: Ami.
6: You are good here.
0: Ami.
6: ọwọ́ rẹ̀ náà ló ní agbègbè jẹ́ ẹ̀ máa ń tíra ìpòwọ́tò kí wọ́n inú mi dùn fún mi wọ ilé mi.
0: Great grandpa
6: ìyá gbogbo àwọn àdúrà ìṣúná fún àwọn èèyàn láti máa ṣíjú wọ́n máa mọ̀ ọ́ ṣe ọwọ́ rẹ̀ ló fi máa wẹ̀ tẹ́ ẹ̀ pẹ̀lú máa ìdíra àwọn ọkùnrin mo fún olórúkọ náà ló ní lónìí woman with sweet different voice.
0: Thank you, sir. Chief Yunus Adekunle, ẹ̀ṣẹ̀ Igbo lẹ́tí ń pè wá dáadé. Adúgbò wo lẹ ti ń pè wá sá?
6: Arapaja Estate,
0: okay.
6: Ibi òkun. Arapaja Estate, Jerry Estate, Arapaja Estate.
0: Thank you for calling us, sir. Ṣé gan ni, sir?
6: Thank you,
0: Grandpa. Alhaji Yusuf Yunus Adekunle, ẹ̀ṣẹ̀ ti ẹ̀ pé wá fún gbogbo àwọn èèyàn tó ń gbìyànjú àti pé wá náà àmọ́ lórí. Hello.
7: Màkà sàn pé ètò
0: lágbè
7: náà ti bàjẹ́ o.
0: Olúkọ
7: ti mi ni ọ̀kẹ́ olúwarú ti mi olúwa kọ̀ǹtín àríṣe ààrẹ alága àpáta Ìbàdàn. Dóò náà nígbà tí Ọlọ́run bá ti ṣe téèyàn ti gbìyànjú ń pa nǹkan tí agbára bá ká nípa tówó níná. So àti dáná fáwọn ọmọ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ọwọ́ obìnrin ló wà. Obìnrin ni ó máa ṣe gbogbo àjò yẹn. So ọ̀rọ̀ wí ni pé skul wà nítòsí. Kò sí pé bóyá wọ́n ṣẹ̀ máa máa wọ́kadà tàbí mọ́tò kan tí ó gbé wọn lọ. Kan tí wọ́n kàn mọ́ra máa fẹsẹ̀ rìn. Àti secondary school àti primary ìtòsí ni. So gbogbo yẹn náà tó ń jẹ́ kówó dínkù owó transportation. Ọmọ gbogbo ẹ̀ dáde yẹn á ti rò mọ́ra wọn. So bó ṣe rí nìyẹn bọ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àdáná àjẹ́ àmúyẹ o. Ìyàwó tó máa ń ṣe ètò yẹn láti lè jẹ́ pé wọ́n tètè dé oúnjẹ wọn lọ àti ilé tí wọ́n jẹ ńlé àti ilé tí wọ́n tún gbé sínú kúlà wọn lọ sí skul. So bó ṣe rí nìyẹn kọ́lọ́hún wo gbogbo ọmọ wa fún wa. Gbogbo wa kọ̀ ń tẹ àríṣe ààrẹ aláṣà. Apáta Ìbàdàn ẹkú ètò.
0: Ẹ ṣeun, sir. A dúpẹ́, Ọlọ́run ṣeun. Hello. Kásán, sir.
8: Kásán.
0: Ẹ jọ sá, ẹ bá mi sókè lórí rédíò. Ẹ bá mi sukuro bi radio tàbí kẹ pàṣà ẹṣẹ mò ń gbọ yín.
8: Hello, ẹ kú ètò.
0: Yes sir.
8: Ọlọ́run ni Jíwé Bàjẹ́.
0: Àmì.
8: Orúkọ mi ni Adès Babalọ́jà Kọlọ́kọ́.
0: Babalọ́jà Kọlọ́kọ́.
8: Ní Kọlọ́kọ́. Iṣẹ́ rí ipa tí àwọn ọkùnrin kó ó pọ̀. Àkọ́kọ́ náà àti ra gbogbo nǹkan léèwé. Ìrànlọ́wọ́ lé lójọ kú. Kájọ ní sùúrù ni ó dà. Sùúrù wo náà lásìí ni. Àkọ́kọ́ náà àádọ́ máa jí ní ìdájí ni. Bí ìwọ bá tètè jí ẹ ràn lọ́wọ́ pétó àsìkò ti tó láti dá àwọn ọmọ ìlú. Bàbá tí ó bá jẹ náà jáde ara ṣe fún obìnrin ni. Ṣùgbọ́n táwọn ọmọ lákọ̀ọ́kọ́ mú gbọ́ náà. So ta bá lè fi mú tí wọ́n gbọ́ àwa náà mọ ràn wọ́n lọ́wọ́ lápá kan. Pẹ̀lú àwọn ọmọ torí ìṣẹ̀lẹ̀ ò ṣe é dá sí.
0: Ìṣẹ̀lẹ̀ ò ṣe é dá sí.
8: Mo dẹ̀ rọmọ mọ́ tí wọ́n sọ̀rọ̀ yẹn. Nípa tọlọ́mọdé. Tí wọ́n kìtì àwọn ọmọ ọmọ. Ọlọ́run ọba mi yóò wà pẹ̀lú wọn.
0: Àmì.
8: Ìrànlọ́wọ́ ọ̀run yóò dìde.
0: Àmì.
8: Iṣẹ́ ńlá ni o. Iṣẹ́ ńlá ni Ọlọ́run fún wọn sí. Ọlọ́run ọba ni wọ́n mú. Ẹ̀yin gan náà tẹ̀ ń pèdè. Ẹni sì lu ẹni sì kọ.
0: Àmì Jésù.
8: Lábi ló ní dàrú.
0: Àmì.
8: Ọ̀yọ́ ṣètì ò ní bàjẹ́.
0: Àmì.
8: Nàìjíríà lápapọ̀ kò ní dàrú.
0: Àmì.
8: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. A ń padà bọ̀.

0: ọ̀rẹ́ nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tọ́lá ti gbàṣẹ nọ́mbà yìí ni ó pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
1: Scratch FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìlú rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà ẹ wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lóko wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Ìsàlẹ̀ òsì Real Born Community Development Association Born Photo Ìsàlẹ̀ òsì Ìbàdàn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ nínú wá dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ Ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Arusa 1. Ìsàlẹ̀ òsì Real Born Community Development Association ló ń kí kábíyèsí kú oríire ẹ̀ Lakeba Olúyọ̀lé olóyè àgbànúre ní Àkànbí Àrólé Ba Olúyọ̀lé Ìbàdàn kú múra o. Àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubril Dọ̀tun Sanusi Ọkọ́lọ́mọ Odua Sinetọ Sarafadin Abiodun Ali olóyè Adégbèyí Gata Òfíìkà Légòkè CEO O Solution FM Radio Ibadan Alhaji Olabi Bunmi Sarafa OBS USA America Engineer Aderemi Abbas Oseni Honorable Stanley Nikrulai Olajide Odidi Omo Awon Ogbuntarige Lere Chokalu Suwa Nibadire Peyo Rasheed Ayinde Merenge King Alhaji Tayololu Akade Currency Haji Fatai Di Safakus Ankara Tuwa Funtita ni Bon Photo Junction pe number yi 08032239103 ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ ń lètò gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo ọmọ bíbí sàn-án ìsàlẹ̀ òsì ń Born Photo àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní Born Photo.
7: Lagilu FM 96.7.

láàrin mọ́dé yìí àbọ̀lọ́rẹ́ ọmọ sàlámì lágìlú ẹfẹ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: Baba Ibaruba.
1: Ọba Isara.
0: Orúkọ tó lámi láka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tá a fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn, ká máa mí gúlegúle, àbí ká máa ṣe ayọ́ àṣejù. Báyé èèyàn bá ń lú kikiki, àbí èèyàn ń wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífá ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara àrégbà lẹ́yìn ilé bàbá Adédibú ní Mọ̀lété Nìbàdàn opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ńṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 08033881008 tàbí 07018211111. Bàbá Ìbàrùbá ọba Isara àgbà ìṣègùn tó ń bá ìṣàn wí táìsàn fẹsẹ̀ fẹ.
2: Lágẹ̀lú apata mọ̀jà pàtó ọjà mákùtà. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Adùn bá dò pọ̀ má kàmúso. Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìgbònú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ gúngún nìsọ̀ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ ti ń mì dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀. Síbẹ̀ yìí náà ń gbọ́. Ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro. Àfà ìbáwọn dòwò pọ̀ làìró gbùrùkà wò.
3: Owó nìkan ló lè ṣe o.
2: Má dáútẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Báwùjọ iléeṣẹ́ tó ń gbòn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlówó ọjà tí ó tà. Gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa. Gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wà láyìí àlùbáríkà. Olówó ọjà ń bẹ̀ kẹrin ọpẹ kẹ.
4: Lágẹ̀lú FM 96.7.

0: kan náà tẹ̀mí tẹ́lẹ̀ bá níbi 500 o lè sóńdò fún èèyàn méjì wá pẹ́ tó sóńdò fún bá fẹ́ gba bíi 300,000 tán ló 150 nínú owó tiẹ̀ tẹlómi mo wá gbèrú ìgbésẹ̀ náà mo sọ fún àwọn ìgbìmọ̀ wípé à ó ní 600 tó dára rẹ̀ ti lo 200 ìfẹ́nìkan tó dé 300,000 lẹ́nu yẹn gbà láti pé èèyàn méjì ni ó du 200 pẹ̀lú owó tiẹ̀ sì tó kù bíi 400.
1: Asset yẹ ti ṣì kú 400.
0: Bẹ́ẹ̀ni.
1: Which means pé ó sì lẹ́tọ̀ tẹ́bánsì times two ó sì lẹ́tọ̀ bí sí 800 àbí.
0: Ó lẹ́tọ̀ sí ẹ̀hẹ́. Àwọn alẹ́gbẹ́ tán bá fún ní ìtọ́jú ẹ̀dẹ̀ yẹ pé kò lè tó owó tó fẹ́ gbà. Ó sì lọ fẹ́ gbà bí 1.1.
1: Ok. Bẹ́ẹ̀ ẹni bá fẹ́ gba 1.1 náà tó bá rí 800 ó súnmọ́ náà.
0: Ó súnmọ́.
1: Ṣùgbọ́n nǹkan tó wà níwájú wa sì ni wípé ìdánilẹ́kọ̀ọ́ nínú ẹgbẹ́ yín kò tí ì dojú ẹ̀ nítorí kíni tí ìdánilẹ́kọ̀ọ́ bá dojú ẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ ó mọ̀ wípé tí n bá ṣe onídùúró exposure mi lele irú ẹni yẹn tó bá ti yé wípé tó má fi gbogbo owó ti tiẹ̀ ṣe onídùúró o kí wọn náà lè rí nǹkan gbà o irú ẹni bẹ́ẹ̀ tó bá ti yé kò ní sọ pé kílẹ̀ mí kílẹ̀ ń sọ mi ò ti ẹ̀ ṣẹgbẹ́ mọ́ ó yá bẹ́ẹ̀ bá mi kó gbogbo owó mi ṣe mọ̀ pé ẹgbẹ́ náà jẹ̀bi àbí ká sọ pé àwa adarí ẹgbẹ́ jẹ̀bi ńbẹ̀ yẹn ìdánilẹ́kọ̀ọ́ tó tọ́ òun ló ń jẹ́ kí àwọn ọmọ ẹgbẹ́ mọ ẹ̀tọ́ wọn àti ibi tí ẹ̀tọ́ wọn ibi tó dé mọ́ kò sí organization kò sí ẹgbẹ́ kò sí àwùjọ tí ò kí ń lófin ṣùgbọ́n a gbọ́dọ̀ fi òfin yé ara wa ká mọ̀ pé límìtì wa lélẹ̀ o gbogbo wa la ní ráìtì o ṣùgbọ́n límìtì ráìtì lélẹ̀ tí a bá fi yé àwọn ọmọ ẹgbẹ́ a lè sọ pé wọ́n jẹ̀bi pé kí ló dé tí wọ́n hùwà bọ́n ṣe hùwà.
0: Bẹ́ẹ̀ni.
1: So ẹ máa appeal sí irú ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ẹ bá sọ̀rọ̀ pẹ̀lú tùnú ẹ wà mọ́.
0: Ẹ̀yà mo bá sọ nígbà tí mi tẹ̀tọ̀ wá sọ fún ẹ tó jẹ́ alága wa wípé àǹfààní wà fún láti ẹ̀tì lo 400 yòókù fún kábà fi wá onídùúró alága wa yarí pé wọn ò kí ṣe bẹ́ẹ̀.
1: Alága yín ò gbọdọ̀ yarí alága yín gan-an ò bóyá ìmọ̀ títí wọn gan-an kò tó nǹkan kan alága yín gan-an ló yẹ kó mọ ìgbésẹ̀ tó yẹ kó gbé òun àti sẹ́kítírì láti lọ sí pé òkè báwo la ṣe mánèjì ọmọ ẹgbẹ́ yìí dáadáa òun lẹ̀yìn òun lẹ sọ jáde bí ìhùwàsí ọmọ ẹgbẹ́ yẹn bó ṣe rí nínú ẹgbẹ́ ó máa ń sọ̀rọ̀ dáadáa ó máa ń dá sí so kì í ṣe irú asset
0: yẹn gan ló jẹ́ kó dùn ìyẹn ló jẹ́ kó dùn nígbà tí ẹ fẹ́ yẹn jẹ nígbà tí ò fẹ́ ní ilé àǹfààní ẹgbẹ́ jẹ olórí lójú tiẹ̀
1: èmi
0: lẹ́ni kò rí bẹ̀mí púpọ̀ náà lèmi náà ti bá tán
1: bó ṣe máa rí nìyẹn ẹ̀yin adarí ẹgbẹ́ ni kẹ́ ẹ wá bá ara yín sọ̀rọ̀ kẹ́ ẹ wá wo ìgbésẹ̀ tí ẹ fẹ́ gbé láti mú inú irú ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ láti mú inú ẹ̀ dùn. Ẹ ṣeun gan. Hello.
2: Hello.
1: Ẹ káàsán.
2: Hello, ẹ káàsán sá.
1: Ẹ káàbọ̀ sórí ètò orúkọ yín àti ibi tí ẹ ti ń bá wa sọ̀rọ̀.
2: Orúkọ mi ni Yogide Sunday láti Ògbérí Asinu Ẹ̀sìn Nìbàdàn Bíga.
1: Ẹ tẹ̀síwájú, à ń gbọ́ yín.
2: Ẹ jọ̀mọ́ fẹ́bẹ̀ nípa cooperative yìí tàn tàn ẹni àwátá jẹ́ student CAC grammar school. A sọ kírètì cooperative group kan ni online tí wọ́n máa ń ṣe kọ̀ọ̀sán tó wà ní diaspora náà wà ń bẹ̀.
1: Ok.
2: Àwọn tó wà ní UK, Germany.
1: Very good. Ìjọba
2: kura jọ pé kọ́sí gbogbo ó ti pẹ́ ká secondary school pé ká lè máa rí nǹkan dé bá àti ń dàgbà. Wọ́n á kírètì group yẹn adẹ̀ ti ṣe cooperative àti rẹ́gísítà ní ẹ̀kẹ́rẹ́ àti yìí báyìí.
1: Ok, very good.
2: Àti ìdílé tó ń ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n wò pé ṣé ó pọ́síbù kí irú nǹkan ọdún àti ní plan fún òṣùbẹ̀ tó pọ́síbù kí irú nǹkan fẹ́ succeed. Àbí ó ní àwọn ìgbésẹ̀ kan tó yẹ ká gbé.
1: Ó pọ́síbù kó succeed. Ó pọ́síbù kó succeed. Ẹ kàn máa ní ìdí pé okay yes ẹ wà on top of what you are doing. Ẹ dẹ̀ ní àwọn tó ń fún yín nímọ̀ràn. Àwọn tó ń gáìdì yín. Tó ń gáìdì yín. Tó bá nílò àti máa sọ lórí ètò yìí pé ẹ lè join group. Ẹ lè join industrial cooperative group. Gẹ́gẹ́ bí ẹgbẹ́. Tó jẹ́ pé a lè mójútó a lè tọ́ yín sọ́nà. Pé bẹ́ẹ̀ ṣe ṣe ṣùgbọ́n autonomy yín ẹ sì máa maintain ẹ̀. Kì í ṣe pé wọ́n máa já ìjọba ẹgbẹ́ yín gbà lọ́wọ́ yín. No.
2: Okay.
1: So bó ṣe rí nìyẹn.
2: Okay sir. Ẹ jọ́ sà ṣé báwo ni màá yẹ adẹ́gẹ́.

aye igba ti iwaasu gidi wa ni awon ile ijosin aye igba ti awon ti won je olorin emi ti won ko orin hin rere ti won fi orin se ise iwaasu ni tara mo rántí aye igba táwa náà ń dàgbà bọ̀ bó tiẹ̀ jẹ́ pé kò pẹ́ tó gbà sí rẹ́kọ́ọ̀dù yìí jáde bàbá ti ní àjọ̀dún ní church bàbá yẹn bàbá gẹmọ wọn ní bàbá yẹn ò sí láyé mọ bàbá yẹn ni composer wa wọn máa compose orin fún wa já sí ó sọ ní ṣe kò ní gbọ́ fèrè ọlọ́dẹ bàbá yẹn composer ni wọ́n lẹ́bùn gan ṣùgbọ́n ogun wọn ò kọjá agbègbè tí wọ́n ti mọ̀ wọ́n tí wọ́n fi jáde láyé ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ olórin ẹ̀mí ni àwọn bàbá gẹmọ bàbá tí ó ń kọrin lọ́wọ́ yìí ẹ̀jẹ̀ rẹ́kọ̀ọ́ yẹ̀wò ni rẹ́kọ̀ọ́dù jáde náà mo ń bọ̀ mo déètì ẹ̀.

orin 1981 lẹ́ ń gbọ́ yìí gbẹ̀ngà ṣe calculation yẹn lọ́dún ẹ̀mí 1981 sí àsìkò yìí à ń sọ̀rọ̀ 45 years ago ní ìgbà tí ìwàásù tààràtàárá tó nítumọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ tó ní ìpìlẹ̀ tó dáa nínú bíbélì ayé ìgbà yẹn rèé àwọn ẹgbẹ́ olórin Lovers of Christ Revival Choral Group led by King Solomon agbèrè ń pani pani 1981 ló jáde. Orí àlàyé ìgbà yẹn kẹ tó gbọ́ orin ẹ̀mí tó ní í ṣe pẹ̀lú ogun kí ṣe pẹ́ ní gbọ́ but kò kọ́mọ̀ ń gbé tàsìkò yìí nípa economy ṣì dáńgbà yẹn táwọn èèyàn bá jáde wọ́n sì ń ríṣẹ́ ṣe wá ọ̀daràn títí páńlẹ̀ ò tí ì pọ̀ tó tàsìkò yìí ojú ò tí ì là tó tàsìkò yìí bí ojú ò ṣe là yẹn tí à ń pè ní ogun kò fi bẹ́ẹ̀ wò pọ̀ kó a lọ ibiṣẹ́ adé tó bá dẹ̀ dé lọ sí midweek service bóyá digging deep ní bible study ní whatever tẹ bá fẹ́ pé sunday a lọ sí church kálukú ń lọ bó ṣe yẹ kó lọ ojú dúdú gbà yẹn gbà wà là ń pè ní ojú dúdú wọ́n sì lè tó ìgbà yẹn náà dẹ̀ ní complain náà ṣe pọ̀ ìjọba ta ló wà níjọba ń gbà yẹn ìjọba ṣàgárí máa lágbára báyìí ìjọba kìnnìkan máa lágbára báyìí kọ́nà máa

kọ́nà mi ò tí ì tẹ́ríbù ní ìtàsìkò yìí nígbà tó máa fi di 1999 2000-2001 nǹkan ti bẹ̀rẹ̀ sí ní yíwọ́ but before 99 mi ò rò pé ó le tó báyìí gbogbo 84, 83, 84, 85, 86, 87 mo kí ẹ jẹ́ pé ó ti fẹ́ máa fọgbọ́n yíwọ́ díẹ̀ kò tí ì nira tó tàsìkò yìí ní ìsìn kò sólórin ẹ̀mí tó ń rántí sọ wípé kẹ má ṣàgbèrè mọ́ àbí ohun tí àgbèrè lè ṣe fún ni ogun tí mo fi jọba bàá mi o lórí rédíò ń gbà ṣe báwọn èèyàn máa ń wà sú àwọn bàbá fàkẹyẹ gabriel olúbùnmi fàkẹyẹ àwọn bàbá akínyẹmí bàbá òdúndún àwọn tí mo mọ̀ dárúkọ yẹn náà máa dárúkọ àwọn tẹ̀wọ̀n ìfọwọ́ bá mi jà mẹ́ta ni àwọn tẹ̀mí mọ̀ mọ̀ dárúkọ nígbà yẹn tẹ bá gbọ́ ìwàásù wọn tó máa ti dé orí rédíò ẹ máa wọ ẹjẹ ká gbàdúrà gbàdúrà náà kọ́kọ́ gbà tó máa ti gbàdúrà tán a ní ọ̀rọ̀ tí a fẹ́ wò nínú bíbélì lénìí a mú láti ìwé ìpéjọ́n ní ìwé ìwé wọ́tẹ́wà tó máa ti fẹ́ mú tó máa ti mú ohun tí wọ́n fẹ́ sọ lórí rédíò wọn á kà á tó máa ti wọ́n á kà á wọ́n á wá wàásù tààrà ìwọ kò gbọ́dọ̀ yan ọmọ nìkejì rẹ jẹ tí o bá yan ọmọ nìkejì rẹ jẹ nǹkan báyìí báyìí ni ọlọ́run wí tó wà ń bẹ̀ ń gbà yẹn nìyẹn má dẹ̀ ṣe wàá sùn wọn láàrin 10-15 minutes wọn ti kúrò lórí ẹ tí wọn bá tó máa máa káàdì gbogbo ẹ wọn ní ẹ lè darapọ̀ mọ́ wa fún ìsìn kìnnìkan kan ní wọn tún àdírẹ́sì church wọn má dẹ̀ gbàdúrà ó parí kò jù bẹ́ẹ̀ lọ lẹ́nìí ó ti yàtọ̀ zà ó ti yàtọ̀ mà ó ti yàtọ̀ dádì ìjọba ti wọrí ẹni tó wá sórí rédíò wọn ti ní ìsọjí kan tó ní agbára àbí orí òkè ọjọ́ méje kan ni níbi tí ogun ti máa ṣẹ́ tí èdè ti máa já káwa là ń sin ọlọ́run àbọ́lọ́run ló ń sin wa mi ò wá sí bíléèdì láti wá kìrìtíìkì ṣé mo tó láti kìrìtíìkì ni èmi kàn ń sọ bó ṣe rí ngbà kan àti bó ṣe rí ní ìsìn tẹ bá àgbẹ̀ pẹ̀lú mi ẹ̀ mọ̀ pé ìyàtọ̀ yẹn ó gùn gbọ̀nà lóòótọ́ irú orin tá à ń gbọ́ nígbà kan àti orin ẹ̀mí tá à ń gbọ́ ní ìsìn màá wá dé orin náà padà síbẹ̀rẹ̀ láì sọ̀rọ̀ sí tó lóhun pé fẹ́ gbọ́n tó lórin ẹjọ́ mi pọ̀ ẹjọ́ mi ò dẹ̀ pọ̀ lovers of christ revival choral led by king solomon agbèrè ń pani ọdún 1981 ló jáde délé adéyanjú lórúkọ tèmi benjamin bíi ọmọ ajayi

àwọn ìránṣẹ́ ọlọ́run kí n má sọ pé wòlíì àwọn ìránṣẹ́ ọlọ́run wo lẹ́yìn náà rántí pé wọ́n máa ń ṣe àwọn ìwàásù tó yàtọ̀ sí tàsìkò yìí bíi 30 sẹ́yìn wọ́n ká mú bẹ́ẹ̀ ní mẹ́sẹ̀jì kan ń bí láti ọ̀dọ̀ ọládélé sọ́nà mú ìwà wọn ní bàbá ọba dáre bàbá abíára àti bàbá timothy ọjọ́ tíṣà mo ti gbọ́ ìwàásù bàbá ọjọ́ tíṣà rí bí ọdún méjìlá kan sẹ́yìn bàbá ọba dáre àti ẹ̀sìn máa ń rìn yẹn wò dáadáa ní ọba lọ sí orí ayélujára àwọn ìwàásù bí àwọn ìwàásù bàbá adébóyè mi sọ pé kò dáa ké mi sọ pé kò dáa ké èèyàn gbàdúrà against ogun ẹ má ṣì mí gbọ́ ẹtí mo kàn ń sọ ni pé àwọn ìwàásù bíi ti kẹ́yìn ọkọ̀ ìṣẹ̀lẹ̀ kéèyàn ṣe dáadáa kó fẹ́ràn ọmọ ẹnì kéjẹ kó pọ̀ mọ́ ó ti gbọ́ ẹ ti change ọ̀rẹ́ wọn máa ń kọ́ àwọn àdúrà ipá wọn máa ń kọ́ mọ́ṣẹ́ ìránṣẹ́ ni wọn ti ẹ̀ máa lọ sí sẹ́mínárì wò gan-an káwọn bó ṣe rí

ni ile ijosin kan ti won lo ngba kan ile ijosin wa lo na ona bai ona bai ona bai e te wo mi Facebook e ti ri owo bi ona bai o wo nu wo nu bai ona bai lona o yo owo nu bai lona bai ni oga akorin ah mo ti o sele oga akorin sa lo murin kan an go loko lo compose orin o o le ku o na gborin bi kan ri poni na do ba ku awon choir ni baba to da church le baba ba bo da be ni won la igba yen baba da oga kan ju pe o ko ni bu awon iyen de kan ti generally ni pe iwo to je oga o ko ni iwo oga kan ni iwo kini kan ni jo iwo to je baba ni oluwa ki esa ko me ba subu ati be be lo ni baba church ba ni pe won lo ba ni ba ro lo ye gege bi oga kan ni ro lo ye mo ro diro diro diro okay she eyin ni won ba wi ni sa pelu ni ti won ko npe gbo awon obirin in church to ati married as on married ati ba se ase ma se tan wa ko ni pe ki kaluku yi pada e wa so wi pe won ko ni bu ni pe lu ko te je ah o dun so e ma ti pe bi 2014 2014 ẹni tó ń kọrin àgbèrè ń pa mo sọ́rọ̀ omi ìmọ̀ ń lò àwọn gan-an kó má yẹ pé nǹkan táwọn gan-an ṣe àwọn fi kọrin ẹbí ẹlẹ́run ara ni wọ́n ṣe bẹ́jẹ̀ ló ń fún ní ọpọlọ wọn àmì lára wọn ìdí èèyàn ni wọn ìbọ́lọ̀ ló dáhùn tó mí ìmí ìyèsí sí gbogbo ara wọn dẹ̀ nílé dáadáa àwọn olórin tí wọ́n bá ń ṣe tó kù díẹ̀ ká tó ló máa ń sábà fi kọrin omi ìmú bó ṣe rí bẹ́ẹ̀ bá rólórin tó kọrin wípé márùn ẹnì kejì jẹ òun gan bá ń tó máa ń yàn jẹ ni tó bá rólórin tó ń kọrin pé má ṣe kà ọmọ ó láìpẹ́ kọjá pé kàrin. ọ̀rọ̀ mi ti ń dùn yín ẹ wọ yín lẹ́mu tó bá dùn yín ó dùn yín ní ìyẹn èmi náà ṣe àtẹ̀mí lèmi náà má ṣe ń bí ilé

0: ta ni eyan olorun ta ni eyan olorun a Gbenga ta le eyan olorun. What's the definition of a young long? Who is a man of God? Who is the child of God? Who is a woman of God? Who is a woman of God? Okay, see what about you were a young long near Tawani near Satani. Who is the child of Lucifer? Think about it, there was a preacher, Shuni. Any pig, any conscience. A dialogue, Polo, or Jamon Parabo.
1: Lagilu FM 96.7.
2: Mo ni saje wa loni
3: Bodasola ti mo ti silekun laaro yi in ti itan kankan ki wa lawon mo je laaro la bayi
2: lai se pe sobu re bokoro aisi gbamona re ni o owo to ni tumo lo ba ma ngba lo sese bayi so gbopo lowo better life bakery ni ti won fe ibadowo popo lo awon to ni sobu ni gbangba e se ro ka kiri adugun yi ka ilu ibadan lati lo sobu won fun tita gbadun gbadan ilu mo ka bread ti gbogbo aye nbere fun kiri bayi iyen better life ibadan big bonus bread bread 2000 naira ti won ta ni 1000 naira fa won lara je in ta bread ri o ni se o tori bi eni bu sugar sa ni era ni bread ibadan big bonus bread gbogbo aye lo nwa lati ra ibi kibi to wo ko gbe siko ti mo ta laarin adugun bibo won obo be kere 40 lọ́wọ́ èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹ̀sẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta ìbàdàn big bonus bread fáwọn alárajẹ ládùúgbò rẹ kẹ́lòmíín tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́ nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni o pé 0902542751 lẹ́ẹ̀kan sí 0902542751.
4: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù o tun ya o eje ki n ja yin si ti independence day cash pot awon olubori 1966 ni yo ma je lose kokan gbogbo ojo friday ni double winning cash pot nibe ni cash e tin so opin eniyan di millionaire tutun eyi ki se akoko se iru e nje lo ro wi be iwo gan lo kan lati di millionaire wa september 30 ni special independence cash pot nitori na ma se fi akoko re sofo lori splash fm star 347 star 1004 star 1 hash lórí Lagilu FM star 347 star 1004 star 2 hash o sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta cashier ọjọ́ stage ní bọ̀dù ló fòǹtẹ̀ ló cashier cashier nínú oṣù ẹ̀ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti cashier mo ti cashier
5: Glory Prince!
6: Beto ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe printing àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Mary Kay Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing.

irọ́ ti dáyé ọjọ́ ti pẹ́, èké ti dáyé ọ̀nà jì, níjọ ọba oníṣẹ́ ńlá ti fọgbọ́n ńlá ṣiṣẹ́ ńlá sínú ayé ńlá, níjọ tẹ́dùmàrè ti dé nìyàn láwòrán ẹ̀ tó fẹ̀mí iyè fẹ́ èèyàn tán tó wá fìjọba lórí ohun rere gbogbo tó ti fọgbọ́n ńlá ṣe. Kò pẹ́ púpọ̀ lẹ́yìn èyí lè kété lẹ̀mí èké wá dohun tí ń gbé nìyàn gbé, ó ń báráyé gbé, ó ń faráyé lójú, ó ń daráyé létí sóhun rere gbogbo tí í ṣe tolúwa ọ̀dọ̀ ìyá wa àgbà tí ń gé fà ló kúkú gbà wá. Ó wọlé tán, ó tún dohun dídán, ohun yinrinyinrin lójú baba ńlá wa Ádámù ló gbé kéyẹ̀wò, ó gbé èkéjó títí, ó ronú títí, ó ń fẹ́ rí bí olúwa ọba, ó ń fẹ́ mọ rere, ó ń fẹ́ mọ ibi, ipò pàtàkì, ipò ńlá bíi tọba lókè ló fẹ́ wà. Ká tó ṣẹ́jú pé baba ti gbé kújẹ, ọ̀rọ̀ ìyè ìkìlọ̀ òtítọ́ tólúwa fi fádámù ni ò náání. Ádámù fínúfíndọ̀ ó gbèké gbọ́, gbèké wọnú Ádámù tán, ikú dọ́gbọ́n, ikú jọba lórí ayé. Ohun kedere gbogbo tólúwa ti ń bá wọn sọ, ọ̀rọ̀ pàtàkì, ọ̀rọ̀ ìyè tó ti múnú wọn dùn tẹ́lẹ̀ ni wọn ò lè gbà mọ́. Ẹ̀mí burúkú wọlé tán, ó ń ṣe gbogbo wọn kámikámi. Èké òde wọn ó gbádùn mọ́, gbogbo wọn ló ti dẹrú owó. Ó dá mi lójú, gbogbo wọn ló mọ ohun tó tọ́, gbogbo wọn ló mọ ohun tó yẹ. Jíjẹ mímu ni ò jẹ́ wọn ó gbọ́n, ọ̀rọ̀ òkèlè ni ò jẹ́ wọn ó le sòótọ́ ọ̀rọ̀. Wòlíì, èké ni ọ́, ìwọ ọ̀dàlẹ̀, súnmọ́ bí mo pè ọ́ níjà. Mo bí ọ́, ní gbogbo rẹ̀ mi dúdú tó o pè lómi mímọ́ fáráyé. Níbo ló wà nínú bíbélì pé ká mú kàǹkàn tuntun àtọ́sẹ́ àìlò ká fi wẹ̀ pẹ́lẹ́sẹ̀? Omi mímọ́ tólúwa fi fún wa, òun lọ̀rọ̀ ìlè. Ọ̀rọ̀ òtítọ́ inú bíbélì ní jẹ́ bẹ́ẹ̀. Ẹnikẹ́ni tí ẹ̀mí mímọ́ bá ti kọ́ ló lè gbà pé bẹ́ẹ̀ ni. Olúwa bá fẹ́ wẹni mọ́, omi mímọ́ ti ń wẹni mọ́ títí ayé ti ń bẹ lọ́wọ́ Olúwa, kìí ṣẹgbẹ́ omi dúdú, omi imajidun. Omi odò ògùn, omi ògùnpá ò lè ṣe, omi ọ̀sun ò tó bẹ́ẹ̀. Odò ọba ò lè wo ènìyàn mọ́, ó dá mi lójú, àgbàrá ni kúdẹ̀tì nìbàdàn. Àbẹ́là ńkọ́, níbo lẹ tún gbé rí àbẹ́là dúdú, àbẹ́là funfun, pupa, àtàyìnrín, onírúurú àbẹ́là. Lásán ló gbé bíbélì lọ́wọ́, ó dá mi lójú, òfin taráyé jẹni. Èèyàn tí ò mọ̀ títọ́, á rò pé gbogbo ohun tí wọ́n ń wí tolúwa ni. Aláìmọ̀kẹ́ ènìyàn, á rò pé inú bíbélì ló wà. Gbogbo àfọ́kò tí Jésù lò láyé mo bí ọ́. Ọjọ́ mélòó ló fi tàbẹ́là? Àwọn ọmọ ẹ̀yìn gbogbo tí Jésù fi sílẹ̀, mélòó ló tàbẹ́là? Ọjọ́ Pentecost ńkọ́, ọjọ́ ẹ̀mí mímọ́. Àbẹ́là mélòó ni wọ́n tàn ní yàrá òkè? Ó wá torí owó, ó ń parọ́ taráyé jẹ. Nítorí òkèlè ló ṣe dìránṣẹ́ Jésù. Wòlíì, èké, ó tó gẹ́ẹ́. Ẹ lọ síwọ́ nínú iṣẹ́ ibi, àṣírí yín ti tú, aráyé ti mọ̀ yín lájẹrù. Èmi ọmọ bí agbérí ẹ̀wà ọ̀sọ̀ọ̀sọ̀ nínú bíbélì. Ìrèké, àádùn, ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì, àtọ́nírúurú ìpèsè níjọ́ jímọ̀jímọ̀. Oyin ńkọ́, atare, orógbó, orí eku, orí ẹja, adé ńlá tí wọ́n ti fọwọ́ ara wọn ṣe, wọ́n kúkú ti gbàdé tiwọn láyé ń bí. Aṣọ funfun lórí, kaba ńlá, kaba funfun ní gbogbo ara, bẹ́ẹ̀ ni ìwà èké, èrò ẹ̀tàn ní bẹ láyà wòlíì. Ó tó gẹ́ẹ́, ẹ lọ síwọ́ nínú irọ́ pípa. Ṣé bí ọ̀rá ẹlẹ́dẹ̀ lásán pẹ̀lú èròjà pẹ́ẹ́pẹ̀ẹ́pẹ́ lọmọ aráyé fi ń ṣàbẹ́là? Aráyé ṣàbẹ́là tán, àbẹ́là wá dohun wòlíì ń wá ká. Wọ́n mú dúdú, wọ́n mú funfun, wọ́n pupa, wọ́n fi ń ṣe jẹun jẹun. Ọmọ ń jẹ, aya ń jẹ, àtìyàwó oníyàwó tí ń bẹ lábẹ́ wòlíì tí wọ́n ń pè lábẹ́ ààbò. Owó ń wọlé lóríṣiríṣi, owó igba,
owo ibole owo ajodun owo ikore e bo lo ma ko mata olomo to ye ka fun lowo e tu gowo owo won e jeun titi e tu yiran ma so wale oju aye re e wa wo gogoro labi aso woli woli eke woli sambaye gogo lo fin da tin be loja lora tan bo ba koja aja fikan mo ti tura ri ni sosi titi e fi na o jeun oriran ni bibeli mo o da mi loju ohun ti won fe ni won se nitori ko si turari ninu irere kristi to jona igbala woli bona turari tan fi ohun oluwa le fi tu loju ni abesu bi turari ti n ja kikan ni lo fi n darun rai won paro paraye araye n ki won ku ise oluwa lai mo pe iru won ni ranse esu otoke eye paro taraye jemo eye kabuku boruko nla jesu kristi be ba fe so sakala e so sakala be ba fe so sokolo e so sokolo o sakala nsokolo yi omo eniyan oju apo opo tan igani dale emi iro emi efe te npe lemi mimo mo fe ko ye yi kedere emi oluwa wa o yato semi itanije emi jesu emi mimo emi agbara fuse oluwa ni emi otito emi iye emi atubi emi igbala ise emi mimo ko yato be ni ko lodi soro mimo tin be ninu bibeli mimo bibeli temi o da mi loju gbangba eso igi la fi mogi woli eke ise yin o mo eye diban eye sise ibi eye gbeyawo oniyawo sabe abo eke ma oluwa o fe be

bí ó ti rí ilé ọjọ́ Noah. Atótó arére ẹsúmọ́ bí ẹ wá gbó ohun t'Olúwa ń wí. Ẹ fetí sí ìkìlọ̀ pàtàkì yìí, mo bẹ̀ yín, ẹ mọ́ ṣaláì náà ní ẹ̀. Kọba Adániwáyé tó rán mi níṣẹ́ kó jẹ́ gbogbo wa kó jogún rere. Kédùmàrè ó ràn yín lọ́wọ́ kí gbogbo wa lè rìn lọ́nà iyè. Olúwa tó dáyé ló bojú wáyé, ó rí páyé ti gbó, ohun aráyé fẹ́ l'aráyé ń ṣe. Òsùn ìdájọ́ ti fẹ́rẹ̀ fún ọmọ Ádámà, ẹ̀wẹ̀ ìwò. Tí mo bá ronú lórí ohun asán ayé tọ́mọ aráyé ń fi ojúmọ́ kú tété lé lórí. Tí mo tún ronú lórí ìwà ọ̀dàlẹ̀, ìwà àdọ̀nkíá tọ́mọ Ádámà ń hù sólúgbàlà. Ó jẹ́ ohun tó ń baráyé nínú jẹ́ fẹ́nikẹ́ni tó bá m'Olúwa, àfi èèyàn tí ò rántí pé ìdájọ́ ọba lókè ń bọ̀. Bí ó ti rí ní ọjọ́ Noah rèé, ẹ jẹ́ aronú kásíwọ́ nínú iṣẹ́ ibi. Ẹ jẹ́ àgbà Kristi, kí Kristi náà ó gbà wá, kí gbogbo wa ó gbara wa mọ́ra. Nítorí ọjọ́ ìdájọ́ ń bọ̀ wá, ọjọ́ àpámọ̀ ńlá, ọjọ́ ìdágìrì. Bí ó ti rí lọ́jọ́ Noah níjọ́sí, bó o bá bi mí, mo lè wí fún ọ. Nítorí mo ní fọ́tò ìgbà náà lọ́wọ́, mo láwòrán ẹ̀ lẹ́ẹ̀dẹ̀. Súnmọ́ bí o wá yàwòrán ọ̀hún wò. Wàá wo báyé wọ́n ti rí ṣáájú kómi kárí ayé tó gbé gbogbo wọn lọ. Ìgbéraga àyà ló gbé wọn sánlẹ̀ láìròtì. Wọ́n lówó lọ́wọ́, wọ́n ń jẹ, wọ́n ń mu. Wọ́n ń gbéyàwó, ọlọ́mọ ń fọmọ fọ́kọ. Wọ́n ń kọ́lé, wọ́n ń ralẹ̀, wọ́n ń ralé. Wọ́n ń so ohun gíga gíga. Ẹsẹ̀ dídá ò já wọn láyà mọ́, gbogbo wọn ló ṣiṣẹ́ ibi ní gbangba kedere. Ìwà àgbèrè pẹ̀lú ni wọ́n gbé wọ̀ bí ẹ̀wù. Olówó ayé ní kẹbí wọn ó máa dólówó títí láyé. Wọ́n ní kí gbogbo ẹbí tálíkà ó ya tálíkà jálẹ̀. Ohun gbogbo t'Olúwa fẹ́ ni wọ́n dijú sí, tí wọ́n kọtí dídi sí. Ohun tó ba òkè òfẹ́ ni wọ́n wá yàn láàyò. Wọ́n ní ohun t'Olúwa bá fẹ́ ni k'Olúwa ó fi wọ́n ṣe. Wọ́n ní ayé là á gbé, ayé la rí, ẹjẹ́ á sayé ná, àbí ta lẹ rí rí tó lọ sọ́run àlọ́bọ̀. Wọ́n wá jayé títí, ayé jíjẹ wá fọ́ wọn lójú, ó di wọ́n létí sóhun gbogbo tí í ṣe t'Olúwa. Èṣù, ìkà, ọkùnrin ẹni ẹ̀kọ́ ni, lóra wọ́n níyè bẹ́ẹ̀. Wọ́n ṣe títí títí ó fi tó gẹ́ẹ́ lójú ọba tó rán wọn wá sáyé. Olùgbàlà kúkú ti mú sùúrù tó. Iṣẹ́ ọwọ́ wa ní kó bá wa, èèyàn ló ya pò kí. Ibi ayé ọ̀hún burú dé. Ẹnìkan alárí gbọ́ t'Olúwa, ọ̀kan ṣoṣo èèyàn tó yára ẹ̀ sọ́tọ̀. Noah lorúkọ tọkùnrin ọ̀hún ń jẹ́. Ẹni tó dúró ṣinṣin níwájú Olúwa. Kò fi wàdùwàdù báwọn jìjàdù fóhun lásán tí kò lérè. Olúwa wa sọ fún Noah pé kó lọ kan ọkàn ńlá kan ṣoṣo nítorí ìgbàlà fún gbogbo ọkàn tó bá fẹ́ là. Nítorí alágbálúgbú omi ń bọ̀ wá, ọjọ́ ìbínú ò pẹ́ mọ́. Noah kéde ọ̀rọ̀ yìí títí, ó pè wọ́n wá wọnú ọkọ̀, wọ́n láwọn ò wọ̀. Ohun tó páráyé ṣubú rèé, ọgbọ́n orí aráyé ló bata aráyé jẹ́, ọgbọ́n orí aráyé ló ń paráyé lára. Ìtàn lásán, ẹ̀kọ́ ayé, ìmọ̀ ìjìnlẹ̀ sáá lọmọ aráyé wà mọ́yà. Ṣé látijọ́ aláyé ti dáyé títí ó fi dọjọ́ ọ̀hún, omi ò kán rí pinrin sórí ayé. Bẹ́ẹ̀ lòjò kan ò rọ̀ fún wọn látòkè wálẹ̀. Ẹni orí pápá, ẹni orí ewéko ni wọ́n wọ́n mu. Ìtàn yìí náà ló sọ ọmọ Ádámà níjàmbá. Wọ́n ní Noah gbọ́nà níjọ́ aláyé ti dáyé. Ó gbọ́ rí wípé omi t'ojú ọ̀run rọ̀ wá sáyé, àbí ó gbọ́ rí wípé òjò rọ̀ sílẹ̀ látòkè.

0: ti ri laye ejo si be lori lode oni ohun to gbaraye subu laye ejo si lo tun gbaraye subu ni samani ti wa oko kan soso ona igbala to luwa tu pese sile ni won ona ni je kin so fun oko da won loju bo ba fe bo lojo ina lori aye bo ba fe ye nijo ma satani ojiya yara wa gbo oluwa gbo tete wa gba kristi lo lugbala ko to peju papa aye ti gbe aye setan aye fe jona ọpọ ìgbàlà kan soso nísìnyí bẹ́ẹ̀ lẹ́fẹ̀ẹ́ èèyàn ọ̀kan soso ní láyé ẹjọ́ sí ọ̀kan soso ní láyé tiwa èèyàn tí ọba wọnú ẹ̀ yóò jìyà jésù olùgbàlà ń bọ̀ wá ẹjẹ́ amúra sílẹ̀ kó tóó dé ká ronú ká síwọ́ nínú iṣẹ́ ibi ká ní ronú pìwàdà òtítọ́ kó lè bá wa nínú ìmọ́lẹ̀ kí gbogbo ẹni tó ń gbọ́ mi kó lu ọba jẹ́ ajogún rere olùgbàlà mọ̀jì abáráyé sunkún lọ́jọ́ ìdágìrì.
1: Jésù Olúwa ń bọ̀ wá ẹ tara.
2: Evangelist Olarinre Iwájú.

0: orin náà dùn púpọ̀ ago sọ lọ́dọ̀ mi ago mẹ́rin kọjá ìṣẹ́jú mọ́kànlá láìpẹ́lá ìjìnà a lọ polówó ọjà èyí tí a ní ń bí nígbàtí a bá wá padà dé a tẹ̀síwájú fún bí ìṣẹ́jú bí mẹ́ẹ̀ẹ́dógún èyí tó kọ́kọ́ di pé a máa sọ pé yòókù di ọlá lórí ètò àgbà lẹ́tù.
1: ẹ̀yin ọba ògo òun lè ọlọ́run ní fúnṣe ìyanu rẹ̀ tí ó ti fi hàn ọ wá pẹ́ láwọn èrò mímọ́ lọ́nà ó sì jẹ́ ìmọ̀lẹ̀ wọn lọ́sàn-án lóru ẹ̀yin ángẹ́lì dídán lùdùrù wúra kí gbogbo yín jùbà tẹ́ ń wo ojú rẹ ní gbogbo jọba rẹ báyé ti yí lọ iṣẹ́ rẹ yóò máa yín iṣẹ́ rẹ yóò máa yín fi ibùkún fún olùwọ́n ọkàn mi.
2: Èmi evangelist Dr. Bolare ni mò ń kí yín pé ẹ kú dédé wọ̀nyí mò ń sọ fún yín pé ẹ máa gbọ́ orin ìgbàanì èyí tí arákùnrin Délé Adéyanjú tí wọ́n ń gbé jáde ní gbogbo ọjọ́ Sunday ẹ ní fẹ́ gbé kúrò bẹ́ẹ̀ mọ́ òbí pé kí Sunday mi kó tún ti dé ni o ẹ máa gbọ́ o ó yàtọ̀ sáwọn orin ìgbàlódé wọ̀nyí o orin ti ìgbàanì ẹ máa gbọ́ pẹ̀lú Délé Adéyanjú ó wà ń bẹ̀ fún yín àlàáfíà.

jẹ́ ká fi eléyìí ká fi sọ pé yòókù di alẹ́ ọ̀làlágún mẹ́wàá lórí ètò àgbálẹ̀tù fi orin yìí lẹ̀ fún yín láti gbọ́. Ọlọ́run kò tẹ bàbá Steve pé lé mọ́ bróbró sáfẹ́ rere àwọn orin tí wọ́n ti ṣe lẹ̀ rí àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe lẹ̀ rí tí ò ní parí mọ́ láyé. Ilé adéyanjú lórúkọ tèmi lórúkọ gbìyànjú àjọyí. Ẹni tí ẹ bá. Abimbola ló ti wà níbi tá a jọ ń ṣe.

0: ọ̀dẹ́kúnlé the great sars lórí ní kí ẹ máa gbọ́ lágẹ̀rú 96.7 fm torí pò ṣe dáadáa gan.
1: báyé bá ti ń gbé ká máa bá wọn yí.
2: Ìbàdàn kí ni so.
3: So so ani.
2: Kí lẹ fi jókòó.
3: Mo sì ń fi ẹ̀ ni.
2: Lagelu 96.7

0: ma fa wọn mo ni dan leko ati se olona ise owo ati eko vocational training so fa wọn mo ni gba ba na holiday a n sa won yen emi kan je nikan ti o mo je nikan to je a very low key person olohun da mi
1: inu mi do
0: so ma ro ti da mi to mi fara na ma awon yen wa kan emi ni grand patron so ka mi ko le si that the grand soccer the Farouk land e mi grand patron there can see to fun yan je grand patron
1: ah
0: o ni nkan tun yan ti gbese ilu yen
1: eyin emi ba ni fun le kan ni je dun te jeun
0: o no pelu ati le yan lohun ba ni ke se mi ma se wa
1: seun odun te di magaji
0: yes sir
1: bo ni yun ni se doto ngba ni Olubadan ya
0: ai inu mi dun no family mi dun lori pe emi o nigba ti an ko mi se dadi mo ni mi o fe e mo awon egbon mi to ba je ki n fun won ni support ni mo ready lati ma fun support ti won ati egbon ati ogbon ni rara emi la won fe so mo si na won fe atawon to wa nile atawon loke okun won ko letter won sayen gbogbo en kaluku sayen re akuso letter ko asi lo olorun si gba fun wa
1: eseun
0: mo se ni era
1: eya wo kini kan le ibadan loni kini ti le ibadan ye ko ni ti o ti ni to wa lokan yin
0: se ri pa se no lo lo yi ni project kan ti mo nse lowo
1: se lo
0: ko je ki o yori si mo se npe
1: ase o
0: a npe ni CNG program ni emi pe lawon lolufe mi ni le China la jo nse program yen
1: ah
0: asi bo much worse Nigeria ati wa sile badan a lo bi won lo bi ose meji badan ta n kiri lati lo location a de to wa ni location nka to de di ayun re ni location ye wa ibe la fe ko mega station won pe si mega station yen yo le safo awon gbogbo factory se nbe ni ayun re ayun
1: ah
0: to gas supply
1: ile se mo po di ayun re nga
0: be ni a fe kan ma lo ta lo mu wa lo ran kan mi nta o to wa ti le badan e da ka dan fa le badan omo ba no le rise se
1: be ni
0: to ta se ati se meeting pelu an NNPC offer non stream ati se meeting Abuja nbi ati se Leko kini pipeline to le wa be ni mo so yi kini pipeline tan le for fun gas lati Eko wa si Ibadan ko ti gbe Ibadan to ba ti de Ibadan tan go ahead ni ati n sawon preliminary won klo asi ti lo wo awon le epo nla nla ti won ti abandon ni Ibadan a fe fi awon e koko bere pe ka fi se duster station n pa won yen awon duster station yen ni pe awon le awon moto ni o won wo nu le won lo do gas won ma lo so ta ba ti se yi a de ti koko se study wa ati lo le awon to se gas kaakiri a ri pe won take 1 hour lati load ile epo mi lati load moto mi
1: bẹẹni
0: nta wo se o le pa 1 hour o pe ju pada 15 minutes iseju medogun won fi load moto kan technology ni pe se manual kọlọn ko fun wa se
1: ase o
0: pẹ̀lú bá mi nìyẹn kọ́lọ́n kó wa mú kó mú wa sí ìmúṣẹ àwa náà sì ní àdó lójú kan à ń tún máwọn ọmọ náà sí torí pé ibi tá a bá fi sí káwọn ọmọ náà lè ṣe kí ni kán lè kọ̀tínú níbẹ̀.
1: kí wọn lè ti bẹ kó.
0: bẹẹ ni
1: àwọn èèyàn tí wọn ti wà ní àwọn èèyàn tí wọn ti ní kún kékeré lóògùn ọlọrun àwọn èèyàn tí wọn ti wà ní facebook wọn ti kọ́mẹ̀ntì tó pọ̀ ẹnìkan ní òun ìsábàárí yín lẹ̀ Ìbàdàn pé ó jẹ́ gbà àkọ́kọ́ tó yẹ pé ó ní olẹ́nìkan tó máa ń gbègbè ayé private ni yín kí ló fà á.
0: ṣe rí ẹyin àwọn àbáwá náà ní
1: ó ní bó mo ti rí yín
0: àgbà tó ní omi inú kì í pariwo wọn ní wọn bí ọ wọn náà sì túnra rẹ bí
1: kábíyèsí lẹdùnmọ rẹ
0: lanlẹyìn lórúkọ mi ọlá mi lẹyìn ni ọlá òta.
1: ẹ ṣe ojú òní ti yín.
0: tó a bá lánlé àti ti kẹ́kùn ni ṣekún ti lé. tó bá fa ààrẹ pamọ́ ó bẹ́tà ju kó máa gbéra ẹ jẹ́lẹ̀ bí ọ̀pọ̀lọ́ rẹ.
1: kábíyèsí ọlọ́run bàbá wa ex imperial majesty olú tilẹ̀ ìbàdàn ọba dr senator gómìnà.

0: ti njoba ni bana ti je ti ati je ru ti won ri o
1: kabiyesi olohun
0: e je ki a mu egan kuro nbe ori pe eni tolohun ba fe won ni ta ba fe se nkan olohun ko je en tolohun ba ti si la se pe
1: ko
0: da wole ni
1: ni
0: ma ron olohun
1: be
0: ni wallahi olohun ti fi la se pe fun baba ki a ba to dori opo olohun wa lohun pe experience when you can't buy experience you have to pass through it
1: yes of course
0: gbogbo experience ba ti gba ko tan ti gbo lati ele business as a businessman ni as a
1: politician
0: le politician ni as a kinina olohun wa ko gbe ojo fun won fi won fi gbe le
1: ibadan lawo be won fi n tole ibadan bayi
0: be ni ta ba ni ka ma ka opo seri igba ti won wa se program kan ni Abuja nbi program yen o fun ni iwuri awon daily trust won pe won 2026 ni dialogue won 2026 balogun le badan kabiyesi o
1: kabiyesi o
0: oba tabi ni
1: ajibola
0: na se ajibola ati oba dai si ati baba wa
1: agba lawyer
0: ati agba lawyer ati oba dai si na tele baba le wa wa ta wa la buja bi alo pade won atawon to wa ni le ise ile igun agbo fun kekere ati agba atomo abadan gbugba lapade won iru ori mi wonjo yi mu ni ah ah olohun ko ba won le ni wa bayi
1: ase o
0: presentation ni e pe so ni everybody to wan be inu won dun kon ga ku pati wo kaluku re kaluku le pe ah mo le fi oba yen gan oba lu mi ni e ba se kabiso fo luwadan
1: kabiso akamu
0: ta ba n dawo le nkan ti baba ti se o lori security baba ti launch ibadan security guard
1: beni
0: won ti launch gari ibadan
1: beni
0: ati launch mi lo fe ka
1: beni
0: won si lo ipo won lati mu ibadan ibadan ajabo de road won ti launch e
1: beni
0: abe okuta ibadan road yo won launch e laipe
1: yi lagba lowo olohun ni osuko kan ni en ni yo
0: beni abo osun lori creation of Ibadan state
1: beni o beni
0: o wa lo kan ya baba
1: won ni nkan tin be lo kan ya won lo kan won to kan pe loju emi awon ni o se se
0: olohun de olohun je o se se
1: ase o
0: ase olohun je o se se
1: ase
0: wa ri papa n bari e ko ye kin tu ibet ma tu jade
1: ejawo ejawo yewo
0: te ba de pe te ba de oke odo te ba n lo kudeti
1: beni
0: te ba wole awon ni kudeti àwọn odò tó forí sọkú dẹ̀tì ó pọ̀
1: bẹ́ẹ̀ni
0: tẹ bá délé agbóyélu lọ́yọ̀ ní abọ́dẹ̀rìn
1: bẹ́ẹ̀ni
0: ilé bọ́tà tẹ bá débẹ̀ àwọn kòtò tí bẹ́ẹ̀ tẹ bá ju òpó ná méjì tí yóò gbé mi
1: yóò gbé mi o yóò gbé mi o
0: ọ̀pọ̀lọpọ̀ lé ló sì ti wú lọ́tún ló sì kábíyèsí tí kìkì ní yẹn bọ́ọ̀ bá sí responsibility wọn wọn pe kíni kan ní ecological fund
1: bẹ́ẹ̀ni
0: àjọṣepọ̀ bàbá àti presidency orí ọ̀fẹ́ rẹ̀ là ń jẹ́ yìí wọ́n ti mandate àwọn èèyàn ti wá wò.
1: nba má tẹ ọkọ olùbàdàn ilẹ̀ ìbàdàn ẹ ṣe kábíyèsí olùbàdàn ilẹ̀
0: ìbàdàn
1: kábíyèsí o.
0: tó gbogbo àwọn yìí pátápátá tí ó bá di sí ṣetán bí bàbá bá lọ lọ́la kọ́lọ́n kọjá mi ogun wọ́n ti fi ìtàn lélẹ̀ wọ́n ti foundation lélẹ̀ nigbati bola ahmed tinubu to fi foundation lele leko oun ni wọn tẹle disin foundation ti wa nile ibadan bayi oun na wọn ba kuna ma bili le lori.
1: bẹẹni ẹyin magaji
0: so ọpẹ ni fun ọlọrun ọba.
1: hello sir.
0: naam sir.
1: ni comment section alagba waheed adewale ọlawale wọn ni olupo nibolo ti ri magaji eleyi kii sara awọn magaji talẹtalẹ leleyi bẹẹni ara àwọn tí ń gbélé ìbàdàn lálùkẹ lókè òkun ni wọn wọn sọrọ orí gan wọn sọrọ orí gan ọsẹ kẹta rèé tí mo ti ń bá wọn fà á bọ pé àníṣe ìbàdàn fẹ gbóhùn yín ẹgbóhùn sókè sà.
0: ọpẹ ni fún ọlọrun ọba.
1: ẹ ṣeun o.
0: ṣe rí àṣòro láti rí
1: èmi náà rí
0: ṣùgbọ́n iṣẹ́ ìlú
1: ọ̀rọ̀ ní àdàbàkà èmi náà rí bẹ́ẹ̀ o.
0: níwọ̀n bá bi tí ọlọ́run fún mi ní orí ọ̀fẹ́ dé ẹni tó bá mọ̀ mi ó sọ fún yín ní gbogbo bí tí n bá dé ìbàdàn first.
1: bẹ́ẹ̀ni.
0: nílé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ gbogbo àfi tí n bá rí ibi tí yóò kí ọmọ ìbàdàn bọ̀ ló kù.
1: àfi tẹ́ ẹ̀ bá rí ibi tẹ́ ẹ̀ kí ọmọ ìbàdàn bọ̀ nìkan ló kù.
0: bẹ́ẹ̀ni mo wí ẹni bọ́n bá ẹ̀wọ̀n lè kántà mi o ṣùgbọ́n mo sọ ọmọdé
1: mọ́ pé tí mo ní e se o
0: e se lo niyan
1: ojo ni ti yin
0: Allah ma ni
1: ase ibadan yo denu ti yin na du ologo lodo Olorun oba
0: Allah ma ni Allah ma ni
1: eh ba n wepo aka kan kin fi ke ba o fi e lo re se mi mu ba n wepo aka kan ba n wepo aka kan mo ti so lori eto pe awon olorin to jo ma ibadan lo ku temi o ma lo lori eto yi eh so ti ya ya go son o ye eja jo laarin iseju meji na
0: ada be
1: eja jo laarin iseju meji

0: mo ti mi lapa bi eyin le mo da ye eyin le mo mi bi e bi e
1: o mi lo mi o.

0: sì ní ma sàárẹ̀ ọmọ ngbà kankan. Ẹ bá ń kó olóyè Ìbàdàn, olóyè Bọ̀dé àmọ́ o. Aṣíwájú gbogbo olè Ìbàdàn. Wọ́n sàárẹ̀ CCI, wọ́n sì ṣe dáadáa. Àmọ́ kí àwọn èèyàn kan, àtàwọn tó ti lọ àtàwọn tí ń bẹ, àmọ́ Yòǹbó wọn. Ìṣòṣèlú ni ìṣepẹ́ ṣèjọba ni ìṣepẹ́ darí ìlú ni àbí ẹ̀ ń dágbà ṣòwò. Torí bá méjì kọ́. Ó yẹ a máa kán tó ti lọ ká sì máa yan àwọn tí ń bẹ. Bó o bá ti jẹ́ mọ́gàjí tó ṣe dáadáa, èmi ó kí ọ. Tó o jẹ ajagun gbalẹ̀ o. Tó o jà múnibú ni bí ẹran bí yẹ.
1: Torí pọ́n lò ẹ bí ẹrú lẹ̀ ní òní ṣe lásán. Gómìnà máa bá máa bẹ̀ lọ́la, ìwọ máa
2: bọ̀. Ọmọ òkè láńtìláńtì.
0: Ó kọ́ yín àti ibi ẹ ti ń pè yìí.
2: Sọ ni o.
0: Olúgbilé láti ìlú Sẹ́yìn. Olórí wo ni fún yín?
2: Ẹ bá fún wálẹ̀ ń bàjẹ́ kí wá kọ́lé sí bàjẹ́.
0: Mo ti
2: iye tí ìlẹ̀kẹ́ ń fún mi láti jọ
0: yìí. Etí mo fún iṣẹ́ ẹ kọ́. Èti mo fún yín.
2: Mo kí mọ́gàjí o.
0: Mọ́gàjí ń gbọ́.
2: Mo ti gbádùn ara wọn ti balẹ̀ ọ̀rọ̀ wọn sì tù yẹn lára. Lágbára Ọlọ́run ó kéré òkò délé o.
0: Àṣẹ o. Mọ́gàjí náà àwọn náà ń gbọ́
2: yín o. Ẹ̀dá ń jẹ́ alájí ìjà lárúurú rẹ o.
0: Ó ń gbọ́ kàbírú ọmọ jẹ́ lárúurú. Àwọn tábí jẹ ló.
2: Ẹ fún mi ní barista ni ẹ fẹ́ mi.
0: Barista ni kí n fún yín.
2: Ọmọ ọ̀bàdàn yín náà sáré.
0: Ojúlówó ọmọ ni.
2: Ẹ fún mi barista kò ní bàjẹ́ fún yín o. Bàbá wọn sọ̀pọ̀ ọdún o.
0: Àṣẹ o. Àṣẹ o. Ìlú sẹ́yìn náà ẹ bá ń kásẹ́yìn ìlú sẹ́yìn.
2: Bàbá sẹ́yìn náà ń gbọ́ bàbá wa sẹ́yìn náà ń gbọ́
0: lọ́jà ìjọ. Wọ́n ti wọ́n ṣe pé o. Ẹ ṣe mo dúpẹ́. Bá ń wá bàrísì. Owó kílẹ̀ ni o, tẹ́nì kan ò sì ní rí. Mi ò rí ọmọ Ìbàdàn kan tó dáwọ́ lé nǹkan tí ó ṣàṣeyọrí láyé. Torí pé wọ́n jẹ́ olóòótọ́. Ìbàdàn ògbẹ́ àdàdà láàyè ni ẹ fi máa sọ pé a lé. Ìbàdàn máa gẹ̀ẹ́sì kó sínú ilé á mèsì ọ̀rọ̀ àgọ̀. Tí Ìbàdàn bá ń wù ọ́ pé ọba ń sìnkẹ́ tí Ìbàdàn bá ń wù ọ́ pé owó ẹ̀ tọ́lá ni à mo ti mú ọ ní gan-an ó gọdì ọ́ ni. One song. Kò pọ̀ mú lórí ètò. Samuel Abumori ní Facebook. Ọlọ́jà rárá pé wọ́n ń bẹ̀m̀bẹ̀ wọ́n ní kínkín mọ́gàjí dáadáa wọ́n ní so brilliant mọ́gàjí. Àwọn pọ̀ bá ń tẹ́ ṣe dáadáa àwọn ò kàn láìka ariwo bíi rédíò kan ni.

0: Hello.
1: Lanti Lanti o ko yin
2: Olupo Onibaje Aru Aruwa lo Aruwa lo wa me la dise
1: lati lu seyin
0: Aruwa
2: yemi mo ki gan yin
1: eja mo kolo nikan
2: seri ara mo gaji ma bale gidi mani seje ni mo de oko like mo fun kini e ri o ko awon ri be fu ari mo gaji ri ndora gba si lagbeta ngo
1: omo ko logun ma
2: mo like ara mo gaji ara mo seri olupo iru awon mo gaji toto ki omo yi toto ati yi to ye ni ni
1: be ni
2: ti ohun ti o je ajagbigbale igba ti ye ba mu owo se modaji ngo
1: ngbo
2: modaji e ma gboro mi e o igba ti eye ba wa ni oke okun ti e tun si omo obade o to wa ni ibade wu to wa fi ra ile keje keje to si gate si ti wo ke wa de ninu modaji le ni o se ni da o de agbo wa hu gate gbogbo gate ni o hu o wa tun so omo le o wa pale yen fun elomi o wa tun mu block pe niye o tun fi ran da gbogbo le o tun fi yin fun yin o si hu gate so e ko ri be
1: e ma wori
2: olupo e ma gbagbe oro ye da ku oro olowo abe bo bi to yori
1: ati muwe lo ati muwe lo abi oye ati
2: mo gbagbe yo da fun yin ke support wa
1: ese ati wa ri pe o n ton o se fowo ko se fowo kan mu ati be po n ton o se fowo ati mo gbogbo bi o gosi lati yewo ni e die abi oye yin
2: o ti wa olorun ti wa se dele lagba no
1: gbogbo e ni ofise abo ogun gbogbo won latadi won wo yebe yebe
2: se olorun ti wa se bogaji mo ti nbe
1: let's wait and see
2: okay sir e ku wa ro bogaji nbe o e dakun o e lati yori nbe arun wa lati seyin we pe
1: e se oju oni ti
3: oni se o ni gbe to nje e gbadun e ala nto wi fu
1: e ba n gbọ mo oke
0: lanti lanti
4: ki lanti
1: o ko yin e ti wole o ah e ba n gbọ mo oke
0: lanti lanti
4: ki lanti
1: o ko yin o e ti wole o hello
5: Eba n gbọ mo oke.
1: Lanti lanti.
5: Eba n gbọ mo oke.
1: Lanti lanti.
5: Ojú
1: òní ti yin.
5: Ọmọ alétété jọba.
1: Ẹja mọ kọlọ nìkan.
5: Ọjẹ́ ri ẹ.
1: O ni wo lẹ fẹ́? Ọjọ́ ti ń lọ.
5: Bàrísà ni mo fẹ́.
1: Bàrínà lẹ tó fẹ́.
5: Ibi tó ti kọ máa gbọ́.
1: Ọmọ ìyá ọmọ
5: ìyá. Ibi tó ti kọ pé ìbò ni wọ́n ń kó wa lọ nílẹ̀ yìí o. Ìyẹn bẹ́ẹ̀. Tọ́ wá rí bàbá tó gbé wá sórí ètò lónìí. Gbogbo gbòta fún wọn láì mọye ìgbà.
1: Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀.
5: Fún iṣẹ́ takuntakun tó ń ṣe àtẹ̀yìn tó ń ti ṣe. Mo gbé fún wọn. Lórúkọ Jésù Ọlọ́run máa wà pẹ̀lú wọn o. Wọn ní kò kún wọn ránṣẹ́ sí lọ. Màmá tì ní láti wẹ́ máa o.
1: Ẹ̀sẹ̀ wo ojú òní ti
5: yẹn. Ẹ̀
1: democracy
5: nù.
1: Ẹ̀lò.
5: Mo fẹ́ béèrè kan.
1: Ẹ béèrè kọ́ lọ
5: jẹ́. Wípé ní ilé wọn tí ń jẹ́ lanlẹ́yìn yẹn. Kí ni ìtumọ̀ rẹ̀ kí lè jí tí a fi pè ní lanlẹ́yìn?
1: Ọ̀dà ẹ̀lọ́ mọ́gàjì. Wọ́n ní kí ni ìtumọ̀ tí lè jẹ́ agbóhùn lẹ́yìn fi ń jẹ́ lé lanlẹ́yìn?
6: Gbogbo ilé lanlẹ́yìn, mo sọ lẹ́yìn kan ní ọlá mi kú lẹ́yìn ni, ọlá mi lẹ́yìn. Tán àfẹ́lẹ̀ fọmọ. Ṣẹ̀kún ti lé.
1: Ẹ̀ṣẹ̀ yóò dà fún yín ojú òní ti yín. Ṣé ẹ ti gbọ́ báwọn
6: àmàtì?
1: Ẹ jẹ́ ń lọ rèé tajà torí pé wọn ò lọ́rùn gbèsè láàrin ìṣẹ́jú mélòó kan máa ń padà bọ́ ẹ̀kú kalẹ̀ mẹ́wọ̀n.
7: Ọ̀làgẹ̀lẹ̀ FM 96.7.
8: Kárálẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá. Fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens. Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn. Ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plot kan báyìí. Ẹ sì ra odidi eka kan ni 6 million naira gbogbo document lo ti wa nle keri kera ni o abegbo edinwo yi nlo lowo lowo bayi ni le ise Footy Homes e ma fa koko sofo e tete wa jamfani e visit us today at Footy Homes top floor base 1 plaza Iyanu Adeoyo ring road Ibadan or call 091-1706-0593 at Dream Gardens phase 1 Moniya Ibadan and in Ready City Ibo Ibadan your dream will come true
0: Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratile faratile Adun badu upo makamuso Lagelu FM kakaki ile shagun safefetin farire idunu kugubo loja tunta imule gugu niso wanya wanya sekereti midumbe owo fun gbogbo en to loye to damo se beyin na ngbo se ben rise re ni gboro afa ibawon dowo ko lai ro buruka wo ni kon lo le se o ma doubt e Lagelu FM na 67 gbagbo gbaju gbaja gbagbe oko won ti gba yera bata nle yi bawujo le se to npun safefe to mo jase kulo oja ti o ta gbera nle darapo koja wa gbogbo ara Lagelu FM na 67 iki wala hi alubarika kulo oja nbe kerin ope kerin

0: waju pe o pelu West Midlands Open University ohun to le je leyin wa ola oni pekun eto igbani wole nlo lowo lowo bo yo sese pari ilewe girama abo fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU yan ninu eko bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting mass communication ati educational management bi igbese nipa afojusun re lori eko ati ise pelu West Midlands Open University owo wa ofani lapoya wa keko lodo awon oluko wa tan tin ni iriri odun modun gboye moye kan si wa ni White House Adewumi Street Fenele Ibadan tabi number 1A Oba Akran Avenue Ikeja nilu Eko pe 0704-700-0167 tabi ko kan si www.westmidlands.edu.ng tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University keko gboye giga ko deni yitaye n wari fun lawujo.
1: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé àìrórun sùn dédé bí etí bá ń wòye. Àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 0803381008 àbí 0701821111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Kan ni ṣànú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù Ẹ́bà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. O tun ya o eje ki ja yin si ti Independence Day cash pot awon olubori 1466 ni yo ma je lose kokan gbogbo ojo Friday ni double winning cash pot nibe ni cash e tin so opo eniyan di millionaire tutun eyi ki se akoko se iru e nje lo ro bi iwo gan lo kan lati di millionaire wa September 30 ni special Independence cash pot nitori na ma se fi akoko re sofo lori Splash FM *347*1004*1#. Lori Ladilu FM *347*1004*2#. O si tun le sabewo soju opo website pelu www.cashier.ng. Eni odun mejidinlogun nikan lo le kopa lati ta cashier. Ojo stage ni but lufun telu cashier. Cashier ninu oṣu Ẹ́mbà yìí akoko re lati jawe olubori niyi. So ti cashier. Mo ti cashier.
4: Ladilu FM 96.7. Ilu le bo

ẹ kúrò lẹ bẹ́ẹ̀ lásìkò ìsinmi àtọ́rọ̀ àkójọpọ̀ ìròyìn ìta àgbáyé ló lè ṣe tí ìgbọ̀yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè tó gajù àwọn òkè lọ martini salam lóníròyìn ṣùgbọ́n ṣáájú ẹgbẹ́ àwọn kòkó ilé ìtúnbẹ̀ nínú èrò

Àjọ Serapu ni o ti wo àjọ INEC rí ilé ẹjọ́ látàrí bí wọn kò ṣe fi gbèdéke ilé àwọn ìrànwọ́ ilé tí àwọn ẹgbẹ́ òṣèlú fẹ́ máa ṣe fún àjọ ọ̀hún. Àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ti da ọ̀rọ̀ kan nù nípa wíwọlé wọn tí wọ́n sì náà kan lébù sí ẹ̀ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Àdó olóró Notodugbamu ni Moscow níbi tí ikọ̀ ogun torílẹ̀-èdè ti Ukraine tí wọ́n ti ṣọṣẹ́ látàrí bí àdó olóró eléyìí tí wọ́n yìn ní sísẹ̀ntẹ̀lé.

lọ́kọ́ ni mo gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Niger Tornadoes náà ni ó ti di ẹ̀bẹ̀rù sísọ àǹfààní nù látàrí bí wọ́n ṣe ṣubú lulẹ̀ níwájú ọkọ̀ agbábọ́ọ̀lù ti Katsina United ní báyìí gbóríyìn lẹ́kùnrẹ́rẹ́.

àjọ tó ń rí sí ètò ọrọ̀ ajé àti àkóyawọ́ àjọ serap náà ni wọ́n ti ṣàlàyé nípa òfin kan eléyìí tí ó lòdì sí àjọ ti inec àjọ tó ń rí sí ètò ìdìbò lórílẹ̀-èdè wa nàìjíríà ṣáájú ti ètò ìdìbò ti gbogbogbò eléyìí tí ó ń bọ̀ lọ́dún 2027 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí wọ́n bọ̀wọ́ lù láti wọ́n ti jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún olùdarí fún àjọ ọ̀hún ẹni tí ń ṣe Kọ́láwọlé Olúwadáre níbi tí ó ti ṣàlàyé wípé ilé-ẹjọ́ gíga eléyìí tí ó ń bẹ̀ nílùú Àbújá òun náà ni wọ́n ti pa ní dandan báyìí fún àjọ inec láti ṣàlàyé gbèdéke eléyìí tí àwọn ẹgbẹ́ òṣèlú ṣe lè ṣe ìrànwọ́ fún àjọ ọ̀hún lábẹ́ òfin eléyìí tó jẹ́ ti ọdún 2026 tó jẹ́ ti ìpele kọkànléníàádọ́rùn-ún torílẹ̀-èdè wa nàìjíríà àjọ serap náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta nínú lẹ́tà àgbélẹ̀kọ eléyìí tí wọ́n kọ tí wọ́n sì ń ṣàlàyé wípé àwọn ìrànwọ́ òun náà ló yẹ kó ní gbèdéke àti owó eléyìí tí wọ́n lè fi ṣe ìrànwọ́ ọ̀hún oníyálà náà lè jẹ́ pé àjọ inec òun náà ni ó sùn kàkà tí ó sì ń gba àwọn ìrànwọ́ ọ̀hún eléyìí tí ó sì lè dì kí mọ̀kárùrù kí ó lè ṣẹlẹ̀ àti láti má ní gbàgbọ́ nínú àjọ ọ̀hún nígbà náà ni àjọ serap náà ni ó ṣàlàyé wípé ìwà àkóyawọ́ òun náà ni àwọn nílò lọ́wọ́ àjọ ọ̀hún pàápàá jùlọ bí ètò ìdìbò bí ó ṣe ń kọ̀kùn

àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC òun náà ni wọ́n ti dá ọ̀rọ̀ kan nù ilé tó ní ṣe pẹ̀lú gbígba àwọn èèyàn sí iṣẹ́ ilé tó sì jẹ́ pé àwọn àtẹ̀díṣẹ́ ọ̀hún náà ni wọ́n fi ń ṣọwọ́ sí àwọn tí wọ́n fẹ́ gba iṣẹ́ ìpè kí wọ́n lọ sí àwọn ibùdó ilé tó jẹ́ ti iléeṣẹ́ ọ̀hún ilé tí ó bá súnmọ́ wọn láti fi orúkọ sílẹ̀ ibẹ̀ náà ni àjọ ti FRSC ṣàlàyé pé irúfẹ́ àtẹ̀díṣẹ́ ọ̀hún òun náà ló jẹ́ òfegè tó jẹ́ pé kò wá láti iléeṣẹ́ ọ̀hún rárá ibẹ̀ náà ni àjọ ọ̀hún ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé kí wọ́n kọ sí ikún sí ẹnikẹ́ni eléyìí tí ó bá ń bèèrè owó lọ́wọ́ wọn láti gbà wọ́n sẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ lọ ti wá rọgùn lọ́gọ́ àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà láti tẹ́tí sí àwọn ìròyìn eléyìí tí ó bá ń wà láti ẹ̀ka iléeṣẹ́ ọ̀hún nìkan àti láti kọ sí ikún sí àwọn ìròyìn eléyìí tí ó lè máa lù jáde lórí ẹ̀rọ ayélujára. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àgbà lórílẹ̀-èdè wa ti Nàìjíríà, The Association of Senior Civil Servants of Nigeria, ASCNCN, ọ̀nà ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ kan nípa àṣẹ kan tí wọ́n ní ó jáde pé kí wọ́n ṣẹ̀wẹ̀lẹ̀ ìyanṣẹ́lódì eléyìí tí wọ́n gùnlé pẹ̀lú àwọn òṣìṣẹ́ eléyìí tí ó ń bẹ ní ilé ẹ̀kọ́ ti ìjọba eléyìí tí ń ṣe The Federal Unity College. Níbẹ̀ náà ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé ẹni kan ṣoṣo náà ni ó ní àṣẹ láti pa fún àwọn láti padà sẹ́nu iṣẹ́ òun náà ni àwọn adarí eléyìí tó jẹ́ ti ẹgbẹ́ ọ̀hún níbẹ̀ náà ni wọ́n ṣàlàyé pé tí wọ́n sì nàka lébù sí ẹ̀ka ìjọba eléyìí tó jẹ́ ti ètò ẹ̀kọ́ látàrí bí wọ́n ṣe kọ̀ láti dáhùn sí àwọn ìbéèrè wọn pàápàá jùlọ sí àwọn ìpàdé pàtàkì eléyìí tí wọ́n ti ní láti ẹ̀yìn wá tó jẹ́ bí wọ́n kọ̀ ti kún sí òní àdéhùn ilé tí àwọn ní pẹ̀lú mínísítà fún ètò ẹ̀kọ́ ẹni tí ṣe ọ̀mọ̀wé Tunji Alausa òun náà ni ó kọ̀ láti ṣíkà àwọn àdéhùn ọ̀hún níbẹ̀ ni ó ti wá ṣàlàyé wípé àwọn kò ní padà sí ẹnu iṣẹ́ àwọn lẹ́yìn ìgbà tí ó dìgbà tí àwọn bá gba àṣẹ láti ọ̀dọ̀ àwọn adarí àwọn.

dàgbà fún ikọ̀ ogun ti orílẹ̀-èdè ti Ukraine ti ṣe mayor Sergey Boyan. Ọ̀nà ló ti ṣàlàyé pé àwọn àdó olóró eléyìí tí ó burúkú jù eléyìí tó jẹ́ pé orílẹ̀-èdè ti Ukraine kò tí ì ta látapọ̀ láti ẹ̀yìn wá. Ọ̀nà ni wọ́n ti fi ojú rẹ̀ sún àwọn ibu ìfọpo àti àwọn ibùdó eléyìí tó ṣe kàn rìn ní ìlú Moscow. Níbẹ̀ náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé àwọn àdó olóró eléyìí tó tóbi 340 ọ̀nà ni wọ́n yìn sí ìlú Moscow ní orílẹ̀-èdè ti Russia. Níbẹ̀ ló jẹ́ pé àwọn èèyàn méjì ni wọ́n ti dágbére fún ayé yìí tó sì jẹ́ pé àwọn èèyàn tó tóbi 20 ọ̀nà ni wọ́n farapa tí wọ́n ti bẹ̀ ní ilé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú. Bákan náà náà lẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè ti Ukraine ẹni tí ń ṣe Vladimir Zelensky ló fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ ní Kiev níbi tí ó ti ń ṣàlàyé pé àfojúsùn àwọn gangan ọ̀nà ni àwọn ibu ìfọpo tó jẹ́ ti orílẹ̀-èdè ti Russia àti àwọn ibùdó eléyìí tí ó kàn rìn ní orílẹ̀-èdè ọ̀hún.

ko baba ilu ti Niger Tornadoes to je pe en to je loko ni won Kabiru Dogo ona ni o ti je biru awon agbabolu e latari bi won se so awon anfani lanlanu to je pe won fi de remi sawo ko baba ilu ti Katsina United ni ojo abameta le to je ti opin ose nibe na lo je pe ko baba ilu ti Tornadoes na ni won bere sa 2026 ati ta 2027 pelu awon igbese le to fa koyo pelu bi won se bori iko baba ilu ti Yimba pelu ami ayo meji si okan to je pe won fi dire ni sowo Canopilas pelu ami ayo meji meta si meji bakana na won won ta mi pelu ko baba ilu ti Plateau United o to pe won fi dire mi sowo ko baba ilu ti Katsina United lo pin ose ibe na ni dogo lo ba won iroyin soro ipe awon anfani lanla ile ti won sonu ona ni o fa ti won ti fi dire mi sowo ko baba ilu ti Katsina United wọ́n ní àkójọpọ̀ ìròyìn tàgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbẹ́ àwọn kòkòrò ilé ìtì oṣù yọ lẹ́ẹ̀kan sí i. àjọ serap ni ó ti wọ àjọ inec ìrẹ̀lẹ̀ ẹjọ́ látàrí àwọn ìrànwọ́ ilé ìtì ọmọ láti àwọn ọwọ́ ẹgbẹ́ òṣèlú. àbáyéjọpọ̀ àwọn òṣìṣẹ́ ọba ilé ìtì ó jẹ́ òṣìṣẹ́ àgbà náà ni wọ́n ti kọ̀ jálẹ̀ báyìí nípa ìpè ilé ìtì mínísítà fún ètò ẹ̀kọ́ tí ó pè láti padà sẹ́nuṣẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti wà ní ìyanṣẹ́lódì. àwọn àdólóró ilé ìtì olágbára náà ni ó ti balẹ̀ báyìí sí ìlú Moscow níbi tó jẹ́ pé àwọn ikọ̀ ogun orílẹ̀-èdè ti Ukraine náà ni wọ́n ti ń ta àwọn àdólóró Abuja látàpọ̀rọ̀ sí orílẹ̀-èdè Russia. Dogo náà ni ó ti di ẹ̀bi rubi kò bá bọ́ọ̀lù ti Niger Tornadoes bí wọ́n ṣe fìdí rẹmi pẹ̀lú bí wọ́n ṣe sọ àwọn àǹfààní ńláńlànà tó sì jẹ́ pé wọ́n padà fìdí rẹmi sọ́wọ́ kò bá bọ́ọ̀lù ti Katsina United. wọ́n ní àkójọpọ̀ ìròyìn tàgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn ilé tí ó lè ta kọ́sọ́ jáde ẹ kàn sí wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ ti X wa pẹ̀lú Tonolagelu FM 967 bákan náà lórí ti Facebook wa pẹ̀lú Tonolagelu FM 96.7 Tunde Ọ̀làwọ̀ lọ́lọ́tù ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Ìbùkúnlùwà Ọ̀làgúnjù Martini Salau ló ti ròyìn a kú ìsinmi òní o ẹ ṣe tí ń gbọ́ wa.

0: kan ni ṣànú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ ká ṣe ẹ̀yìn ẹlẹ́dàá rán sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí ká ṣe kẹ́ ẹ ti mọ̀ bí ẹni mọ̀ owó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káṣí ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347 *1004 *1# lórí ilágelu fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ stage gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ́ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: Ṣẹ́fẹ́ Mídíà Akẹ́kẹ́ Mídíà níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa ẹ wa.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba splash fm media academy kọjá báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ splash fm media academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ splash fm media academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́ wọ́n mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ nọ́mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkì fún ọ kúkú mọ́ nínú nírànlẹ̀ máa bọ̀ wá sí splash fm media academy níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní splash fm media academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 08071124000
1: splash fm media academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bonfoto ìsàlẹ̀ òsì ń bàdàn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ nínú wá dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rasidade Wọ̀lú Ládọjà Arusa 1 ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire ẹ̀ Lakeba Olúyọ̀lé olóyè àgbànúrẹ́lẹ̀ Àkànbí Àrólé Ba Olúyọ̀lé Ìbàdàn kú múra o àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubril Dọ̀tún Sanusi Ọkọ́lọ́mọ Odua Sinetọ Sarafadin Abiodun Ali olóyè Adégbèyíká Taofik Alégòkè CEO O Solution FM Radio Ibadan Alhaji Olabi Bunmi Sarafa OBS USA America Engineer Aderemi Abbas Oseni Honorable Stanley Dikrulai Olajide Odidi Omo Awon Ogbontarige Lereji Okalu Suwa Nibadire Peyo Rasida Inde Merenge King Alhaji Tayololu Akade Currency Haji Fatai Disafakus Ankara ti wa fun tita ni Bonfoto Junction pe number yi 08032239103 ọjọ́ kẹtàlélọ́gbọ̀n oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ ńlẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo ọmọ bíbí sàn-án ìsàlẹ̀ òsì ń bọ́ǹfọ́tò àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní bọ́ǹfọ́tò.

0: káàbọ̀ sórí ètò àkọ́kọ́ ìgbàlà pẹ̀lú apostle Paul Olúwadámiláre Ọláwọlé aláṣẹ àtolùdásílẹ̀ ìjọ Greater Works Revival Evangelical Church number 3 Alakija Street near Fountain Borehole behind Nigerian Tribune House Ìmọ̀lẹ́ Fàlàáfíà Ìbàdàn tàbí Omi Àdìo Ìfẹ́dàwápọ̀ Cooperative Building opposite Omi Àpàtà Local Government Development Area SCDA Omi Àpàtà Ìbàdàn. A ó ṣàwárí ohun tó ń dojú kọ, wàá sì rí ìgbàlà kúrò lọ́wọ́ ogun náà bí o ṣe fẹ́ gbọ́ ètò yìí.
1: Ọmọ ìgbàlà wálé o, wá o, ọmọ ìgbàlà wálé o, wá wọlé ayọ̀ ilé ayọ̀ tó.
2: Eku dede asiko ni gbogbo bi te tin gbo mi kaakiri agbaye oruko mi ni apostle Paul Olúwadámiláre Kọ́láwọlé lati ni ijo Greater Works Revival Evangelical Church lose yi akori oro mi ni the spirit of Lucifer emi Luciferi ose to koja mo ba wa soro yi mo tun fe yona na awon kankan loni mo de mo pe oro yi yo bukun yin ko tori ki mo tun wa tesiwaju ile ka sare gbo ekede
3: Ǹjẹ́ ìwọ ṣetán láti gbé ìgbésẹ̀ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́? Darapọ̀ mọ́ ìpàdé Sexual Purity Club. Eléyìí tí ìjọ Paul Kọ́láwọlé Global Ministry ṣàgbékalẹ̀. Ìpàdé eléyìí yóò fún ọ ní àǹfààní láti jọ sọ̀rọ̀ pọ̀, foríkorí pẹ̀lú àwọn ọ̀tọ̀kùnú èèyàn, kò sì túrúra rẹ lágbára. Tí ó máa wáyé ní gbogbo Sátidé kẹta nínú oṣù, bẹ̀rẹ̀ látago mẹ́wàá òwúrọ̀ nínú ìjọ Greater Work Revival Evangelical Church 3 Alakija Street, lẹ́yìn Nigerian Tribune, Ìmọ̀lẹ́ Fàlàáfíà Òkè Àdó Ìbàdàn. Fún ìbéèrè tàbí àlàyé, pè tàbí kó WhatsApp sórí 08064281250 tàbí 09078251311 ṣàbẹ̀wò lórí ojú òpó ayélujára wa www.pkgm.org. Rántí pé gbogbo wa pátá la ń gbìyànjú láti fọra wa mọ́ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́, láti jẹ́ kí àwọn èèyàn náà kúrò nínú ìbálòpọ̀ àìtọ́. We are making ourselves sexually pure to make others to be sexually pure.
2: Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù, ayérayé Ọlọ́run ìyanu, a tún ti fẹ́ lọ nínú ọ̀rọ̀ rẹ̀. Mo gbàdúrà pé gbogbo etí tí ò gbọ́rọ̀ yẹ kí wọ́n di alábùkún fún. Mo gbàdúrà fún ọkùnrin, obìnrin, ọmọdé àti àgbàlagbà tí wọ́n yóò gbọ́rọ̀ yìí. Mo gbàdúrà pé ọ̀rọ̀ tí wọ́n yóò gbọ́ kò ní takò wọ́n ní ọjọ́ ìdájọ́. Kí ọ̀rọ̀ yìí kó já èdè kó tú ìdè lẹ́yìn ọ̀rẹ́yìn, kí gbogbo ògo, kí gbogbo ọpẹ́, kí gbogbo lájẹ́ ti yín. Jésù Kristì Olúwa wa, àmín. Lọ́sẹ̀ tó kọjá mo bẹ̀rẹ̀ àkórí ọ̀rọ̀ kan tí mo pè ní The Spirit of Lucifer, ẹ̀mí Lúsíférì. Lọ́sẹ̀ yìí mo fẹ́ sáré sọ fún wa nípa àwọn èèyàn tó jẹ́ pé nínú Bíbélì nǹkan tí wọ́n ṣe ni pé wọ́n yan ẹ̀mí ìgbéraga láàyò, ẹ̀mí Lúsíférì wọ́n yan láàyò, ẹ̀mí sì ń darí wọn. Àpẹẹrẹ àwọn tí ẹ̀mí Lúsíférì ń darí nínú Bíbélì, bẹ́ẹ̀ ni Lúsíférì ṣe ń darí àwọn ọ̀pọ̀lọpọ̀, bó ṣe ti darí ọ̀pọ̀lọpọ̀ nínú Bíbélì, bẹ́ẹ̀ ló sì darí ọ̀pọ̀lọpọ̀ láyé òde òní. Ẹni àkọ́kọ́ tí ẹ̀mí Lúsíférì darí ẹ̀ nínú Bíbélì òní Fáráò. Fáráò jẹ́ ọba Egypt, ó ní ẹṣin tó pọ̀, àwọn ọmọ ogun ẹ̀ wọ́n lọ jàrá, ó ti wá gbẹ́kẹ̀lé gbogbo àwọn ọmọ ogun ẹ̀ yẹn, ó mú àwọn ọmọ Israẹl, ó mú wọn lẹ́rú, ó ń fìyà jẹ wọ́n, kò jẹ́ kí wọ́n ní ìsinmi, kò jẹ́ kán láyọ̀, kò jẹ́ kán ríná, kò jẹ́ kán rí lò, ó wá ń fìyà jẹ wọ́n bó ṣe wù ú. Ṣùgbọ́n ìgbà tí Ọlọ́run wá rán Mose wípé kó lọ jíṣẹ́ fún Fáráò, pé kó jẹ́ káwọn ọmọ Israẹl kan máa lọ, pé kán kúrò lọ, pé kó jẹ́ káwọn ọmọ Israẹl, pé kó release àwọn ọmọ Israẹl láti padà sí ilẹ̀ wọn, láti lọ sin Ọlọ́run ọ̀gá ògo. Nínú Exodus chapter 5 verse 2, ẹ gbọ́ nǹkan tí Fáráò fi dá Mose lóhùn. Fáráò sì wípé, ta ni Olúwa tí èmi ó fi gba ohun rẹ̀ gbọ́ láti jẹ́ kí Ísírẹ́lì kí ó lọ? Èmi kò mọ Olúwa náà, bẹ́ẹ̀ ni èmi kì yóò jẹ́ kí Ísírẹ́lì kí ó lọ. Ṣẹ́ni bọ́ báyìí, ó ní ta ni Olúwa náà tẹ̀tì ẹ̀ ń sọ? Mi ò mọ Ọlọ́run yẹn, mi ò dẹ̀ fẹ́ mọ̀ ọ́. Mi ì dẹ̀ nígbà kí Ísírẹ́lì lọ, wọ́n máa wà lákàtà mi. Ìyà tó fi ń jẹ wọ́n yẹn, ó fẹ́ kọ̀ntínú ẹ̀, kò fẹ́ kán lọ. Béṣù ṣe wà nìyẹn o, èṣù ò fẹ́ káwọn tó bá ti mú nípa pámọ́ra kò fẹ́ kán bọ́. Lórúkọ Jésù, ta bá rí agbára kágbára tó mú ẹ nípa pámọ́ra, lónìí wà bọ́, bí ẹ̀mí Lúsíférì ṣe ń ṣe nìyẹn. So ó ní pé ta lọ́lọ́run náà, Olóhùn fẹ́ mọ Ọlọ́run. Ìwà ìgbéraga ni Olóhùn fẹ́ mọ Ọlọ́run yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ìwà táwọn èèyàn hù àwọn adarí wa lónìí, nǹkan tó ń sọ ni pé ta lọ́lọ́run, ta ni Ọlọ́run. Gbogbo ẹ̀yin adarí orílẹ̀-èdè, gbogbo ẹ̀yin President of all the nations of the world, gbogbo ẹ̀yin adarí orílẹ̀-èdè gbogbo, mo rọ̀ yín, ẹ má ṣe ìgbéraga. Ipòkipò tẹ́ ẹ bá wà lónìí, Ọlọ́run ló fi yín síbẹ̀. Gbogbo ẹ̀yin Prime Minister all over the world, Member of the Parliament all over the world, ẹ má ṣe ìgbéraga. Ipò tẹ́ ẹ wà, Ọlọ́run ló fi yín síbẹ̀ o. Every member of the parliament all over the world, God put you in that position and you must humble yourself. Member of the Senate, Ọlọ́run ló fi yín síbẹ̀, ẹ gbọ́dọ̀ rẹra yín sílẹ̀. Member of the House of Rep, Ọlọ́run ló fi yín síbẹ̀, ẹ gbọ́dọ̀ rẹra yín sílẹ̀. Gbogbo ẹ̀yin Governors, Ọlọ́run ló fi yín síbẹ̀, ẹ gbọ́dọ̀ rẹra yín sílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní position kan tàbí mi, ẹ gbọ́dọ̀ rẹra yín sílẹ̀. Ẹ má gbéraga o. Ẹ̀yin Councilor, ẹ̀yin Governors, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń dipò òṣèlú mú, ẹ rẹra yín sílẹ̀. Ọlọ́run ló gbé yín síbẹ̀, ẹ má ṣe ìgbéraga. Torí ìgbéraga máa gbé ní ṣánlẹ̀. Fáráò sọ níbí, ó ní pé ta ni Ọlọ́run? Ọ̀rọ̀ ìgbéraga ni, ọ̀rọ̀ Lúsíférì ni. Gbogbo aládẹ mọ nǹkan tó ṣẹlẹ̀, Fáráò parun ni o, torí pé agberaga ni despite the fact pe olorun fi gbogbo orisirisi ise ami ati ise iyanu han pelu e na ko fi awon mo israel sile igba to fi won sile gan o tun lohun fe igberaga yen o ninu galigale o tun lohun fe tun ko won pada sinu egypt o tun ma sin o sugbon leyin oreyin o parun loruko jesu oni deni parun eni ekeji ti mo fe fi sapere fun wa ni Nebuchadnezzar oba babiloni Nebuchadnezzar o je oba to je pe o ni ipo o lagbara o ni gbogbo nkan sugbon kakaki o rere sile o ma rere sile se lo ma ngberaga agberaga oba ni ko fi ola fun olorun to da gbogbo nkan to ba nse o ma ro ko boya agbara lo nfi nse o ma ro ko boya gbogbo imo to n ni nipase agbara oni ko de mo pe olorun lo fun oni imo ko mo pe olorun lo fun lagbara o wa ma wo pe gbogbo nkan to n da nipase ogbon ori oni iru awon kan bayi ko dara rara e de ka sare wo Daniel chapter 4 verse 28 to 33 gbogbo yi deba Nebuchadnezzar oba leyin osu mejila o rin kiri lori afin ijoba Babiloni oba si dahun o wi pe ko se pe yi ni Babiloni nla ti emi fi lile agbara mi ko ni ile ijoba ati fun ogo ola nla mi verse 31 bi orun si ti wa lenu oba o kan fo lati orun wa pe Nebuchadnezzar oba iwo ni aso fun pe agba ijoba kuro lowo re a o si le o kuro laarin eniyan ibugbe re yo si wa pelu awon eranko igbe won o si mu je koriko bi malu igba meje yo si koja lori re titi won o fi mo pe ogago ni se olori ninu ijoba eniyan o won a si fi fun enikeni ti o wu se ti wa bayi gbogbo igberaga Nebuchadnezzar o wo pe ninu ola nla pe o lo se le o lo se ton bibe ni de so o ni ni pe nibi yi o lo nkan fo pe lati sin lo ati gba ijoba lowo wa a ma wa ran e lo sinu igbo a ma ran e lo sinu igbo wa ma je ko bi malu Olorun lati ran Nebuchadnezzar o ran lo si University of Humility pelu ipa opolopo awon eyan loni won dabi Nebuchadnezzar nkan ton lo ma se fun won a bere si ni le furu koko won a ma saya bi eyin won a ma seyin bi aya won a wo pa won lawon to tan bayi won o de mo pe nkan ton lo nse nu aye awon kekere mi compare to nkan to si fe se sugbon igberaga o ti gbe won sanle loruko Jesu igberaga o ni gbe sanle Nebuchadnezzar Olorun le sinu igbo o wa rin gege bi malu gbogbo ikanna egun o lo odun meje ninu igbo igba to jade ninu igbo ni pe o fi ogo fun olorun ogago pe o mo pe o ni o n se akoso gbogbo eyan gbogbo agbara ko si lowo enikeni bi ko se lowo e so ni gbogbo igba ma ma fi ogo fun ara e nkan ki nkan to ba se ma fi ogo e fun ara e pe iwo lo se olorun ni ko ma fi ogo fun ma wo pe wo ni agbara e ko lo fi wa laye na olorun lo ni ogo awa ko la logo o lo ye ko ma gba gbogbo ogo ni gbogbo nkan to ba se ni gbogbo nkan to ba je laye ma fi ogo fun ara e ma fi ogo fun pe ogun ori e lo gbe debe ori ofe lori gba anu lori gba ni gbogbo ona ma dupe lowo olorun ma fi ogo fun re Nebuchadnezzar o je ni ile tori pe kini ko fi ogo fun olorun olorun ran wa lowo mo gbadura pe loruko Jesu imo gbogbo agbara to nje ki eyan ma gberaga ko ni bale agbara to nje ki eyan ma dore loju ko ni bale to ba si gberaga mo fe ko rere sile loni eni keta ni ta tu le lo ta fe gege bi apere ti mo fe lo gege bi apere o ni oba Uzziah ito wa ni 2 Chronicles 26 16 to 21 mo fun gege bi ise mo ile ke lo ka 2 Chronicles 26 15 to 21 bibi ni so nipa Uzziah oba pe to dori ite o se takuntakun ko si nkan ti ko invent o da o se orisirisi nkan o se machine to je pe won ma awon machine yen won ma fi shoot stone sawon enemy o logbon lori o se gbogbo kan sugbon gba to ya o de gbogbo ilu to ko won ilu nla o wa wo pe ogun ori olu lo fi achieve awon achievement yen ko mo po lohun lo fun logbon yen debi pe o tun wa easter ko tun wa ko fi mo be o tun wa fe lo ma rubo si olorun o fe lo ma jo o tun wa wonu olorun lati ma jo turari ise to pa awon alufa lo nse o tun gba ise alufa oba ni awon omo eranin nikan na le se sugbon ohun wo pe won to ti joba ohun de ni gbogbo won le wonu temple lona ko lo jo turari ki lo kan bo se o wonu temple olorun lo o lo jo turari olorun de ko rira nkan bayen to ba ti ri eyan to je pe gbogbo nkan ti ki se tolorun pe si lo fe ma se ewu nla ni o ewu nla ni olorun ko rira ru nkan bayen so o gbodo se iwo to n bo mi o gbodo sora gbogbo nkan ti ki ba se ti to pe olorun oni ko se ma towo bo igberaga o ma wo pe I can do everything pe nkan ti won le ma se but I will do it no ma se igberaga pe se ba won eyan ni o de se nigba tebi ma se ewu anbe o e ma wo igba to gbe kurari wole olorun ninu 2 Chronicles 26 ye lati 17 o ni asari alufa si wole to lo ati 80 alufa oluwa pelu re awon alagbara won si tako Uzziah oba won si wi fun pe ki se ti re Uzziah lati sun turari fun oluwa bi ko se ti awon omo alufa awon omo Aroni ti a ya si mimo lati sun turari jade kuro ni ibi mimo nitori iwo ti bese be ki yo se fun ola re lati odo oluwa olorun nigba na ni Uzziah binu awo turari si nbe lowo re lati sun turari ati nigbati o binu si awon alufa eta yo ni iwaju re loju awon alufa ni ile oluwa leba pepe turari se ti bobai igba ti won so fun pe nkan to nse yi asaria o lun lati withstand atawon awon other people to wa nbe awon 80 alufa won ni kilo nse ko da won lohun o binu si won bibele le so ni pe ete yo lori e bo se dete niyan ko ti e ko wule igba to ti pete yo ninu lori ohun o kon ra ora fun re kuro nbe ni australia to ba tin dete won ni colony won gba won gbe arin awon eyan e wa ri idajo alaseju bayi alaseju baba ase te afi gba ti o da dete lori nkan ti o kan yo e de ka keko lara uzaya oba nkan yo ko je laye ma wo wi pe nkan to won e lo le se I can do anything, nobody can withstand me. E won nkan to lo se fun o da dete e de ka sora wa. Another person ti mo tun fe so nipa ni Jezebeli. Jezebel ko se ti o opolopo wa la mo itan ninu Bible 1 Kings chapter 19, you know, o wa nibe, you know. Jezebel o ma ru oko egalegale fun ise bi ni. O je ayaba to gboju to gboya. Toko e ba lohun o le se kan, a lohun ma se. O buru jai, o gbona, sugbon Olorun re sile. Jezebel ayaba okuku ni. Lawon woli bali to je pe won je oni ori tabili re. Sugbon Olorun da lejo ni gbogbo igba he abo ko e. Awon ara Israeli won bere si ni bo orisa bali. Olorun like ru mo bayi. Mo fe so nkan iwa arabirin to gbo mi. Iwa aya to gbo mi. Ma ru oko e lagbara lati se lodi si Olorun. Je ko se ife Olorun. Jezebeli o parun gbeyin ni o. Aja loje oku Jezebeli nu bilele. So nko buruko ni pe keyan se igberaga agbe ni sole loruko Jesu o ni deni ile. Loruko Jesu o ni dagberaga. Emi irele ko Olorun ko fun o. Be ni kori. O ti ri be. Jesu Kristi Oluwawa. Gbogbo eyin te fe gba Jesu Kristi ke bi Oluwa to Oluba layin. E ma wi tele ni. Jesu Oluwawa. Mo wa soro re loni. Dare ese mi jini. Fa iwe ese mi ya. Yo ruko mi kuro nu weku. Ki o si koruko mi sinu iwe yi. Ni ijoba re kamiye. Ami. Gbogbo eyin alaisan e gbowo yin le radio yin. Mo gbadura fun iwa arakunrin, iwa arabirin ti o gbowo le radio yin. Gbogbo aisan ara re ni ife mo ruko to nje. Mo palase pe gbogbo aisan ara re oya ki won ma jade loruko Jesu. Lati irun ori re si de kono ese. Lati awo ori re si de kono ese. Gbogbo emi aisan jade loruko Jesu. Oya ma ro lafia atu osile. Be ni kori. O ti ri be Jesu Oluwawa gbogbo eyin ti e ba mi bere eto yi loruko Jesu mo so tele sinu aye yin pe e tesi waju e o ni dero yin e ma rina e ma rilo e o ni tawona ise yin o ni dise be ni kori o ti ri be Jesu Kristi Oluwawa ami
0: mo gbagbọ pe akoko igbala re re o si ti ri itusile kuro ninu ide fun ide eyin o le darapo lose to nbo lori eto akoko igbala lori ikanni yi ni gbogbo ọjọ isinmi Sunday lati aago meje alẹ titi di aago meje kọja iṣẹju mẹẹdogun 7:00 to 7:15 p.m. ni gbogbo ọjọ isinmi Sunday every Sunday ẹ tun le darapọ mọ ẹsìn ọlọsọọsẹ wa Sunday akọkọ ninu oṣù Supernatural Sunday Service SSS bẹrẹ lati aago mẹta ọsán titi di aago marun irọlẹ ni gbogbo ọjọ isẹgun Tuesday ẹ le darapọ mọ wa fun ẹkọ bibili nile ijọsin wa Greater Works Revival Evangelical Church number 3 Alakija Street near Fountain Borehole behind Nigerian Tribune House Emale Falafia Ibadan nibi ti wa ti ma baba ba wa pade ti baba o si ma gbadura fun o lori isoro ti o fi olokan bale gbogbo ojo aje Monday ni ipade adura fun gbogbo onise owo ati fun gbogbo eniyan be lati ago mejo abo si ago mewa aro 8:30 to 10 a.m. Omi Adio Ifedawapo Cooperative Building opposite SCDA Omi Apata Ibadan ni o ti waye o to ba wa di gbogbo ojo isinmi Sunday be lati ago me aro ele darapo mo wa fun ijosin si oluwa fun ebi adura tabi igbani nimoran o le pe sori number yi 08064281250 egbo le kan si 08064281250 tabi ke whatsapp sori 090 78 25 13 11 090 78 25 13 11 lẹ́ẹ̀kan sí 090 78 25 13 11 website www.pkgm.org lórí Facebook Paul Kọ́láwọlé Global Ministry YouTube Paul Kọ́láwọlé Global Ministries lórí Spotify akoko ìgbàlà rẹ ti tó kúrò nínú ìdè Ọlọ́run á bùkún fún ẹ o.

0: fún gbogbo ẹni tó ń jà nǹkan kan lọ́run kọ́lé ayọ̀ fóun ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà nǹkan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rànràn three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànnà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Javis PL iCare Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgó ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL iCare Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání ₦1000 péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL iCare Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
2: 0701-022-55
1: ojúlọ bára òní dín dúró mọ́ wọn lágbárí.
3: Golden Chance Lotto
1: Golden Vogue Independence Promotion gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Golden Chance Lotto ẹ kú oríire Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú ko ọ̀pìyàn bí Nàìjíríà ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlutúlu tí ẹni kò kàn tán Golden Chance Lotto Morning Game Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọ́dún òmìnira independent gift o lè ta láìmọye ìgbà bó ti ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó ó yá gbéraṣọ má dọ́lu ara ẹ lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto stand kiosk tàbí ṣọ́ọ̀bù wa gbogbo o lè ta lórí online wa our website www.goldenchancelotto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o ta morning game ta mọ̀ sí Golden Vogue scan QR code lórí ticket tàbí sticker poster nọ́mbà drop kò drop o ẹ̀bùn òmìnira independent money gift dey grant for you òfin àtìlànà wa o ayò yìí yóò wà fẹ́ni ọdún 18 sókè ó yà látàsìkò yìí di September 27 you fit play ₦200,000 ₦100,000 ₦50,000 make you enter zone category Golden Chance Lotto lónìí àìrí náà ò ní bá wa lọ́dún òmìnira.
4: Kábíyèsí Àkànmú ọba ládọ́jà.
5: Ọba tó tóbi àró.
6: Ọba rẹ̀rẹ̀ bí oṣù.
5: Ẹ̀bì ti pé kú tíyetíye.
6: His Imperial Majesty.
5: Ọba Sẹ́nítọ̀ Rashidi Adéwọ̀lú ládọ́jà Rusa kínní.
6: Olúbàdàn tilẹ̀ Ìbàdàn.
5: Ẹ kú oríire ayẹyẹ oríkádún ọdún 82 lókè èpẹ̀. Tó ń ti ọdún kan àti ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún. Tẹ́ lò lórí àpèrè àwọn baba ńlá yín.
6: Ìdùnnú di méje lọ́dọ̀ tia.
5: Ọjọ́ 15 oṣù kẹsàn-án layẹyẹ ọjọ́bí ọba.
6: Ọjọ́ 16 oṣù kẹsàn-án ìkan náà layẹyẹ ọdún kan kábíyèsí Olúbàdàn lórí àpèrè.
5: Adúpẹ́ mi lọ́wọ́ Ọlọ́run ọba.
6: Adúpẹ́ ọgbọ́n ìmọ̀ àti ìrírí kíkún.
5: Pẹ̀lú òkọkàn farasin ilẹ̀ Ìbàdàn kábíyèsí ọba ládọjà.
6: Àwọn alálẹ̀ ilẹ̀ Ìbàdàn ó gbè yín o.
5: Olúbàdàn tilẹ̀ Ìbàdàn.
6: Ara pápá là bẹ́tu lóko ibi gìjà gìjà là bẹ́kùn.
5: Ibi gìlọ̀ là bá kòkò ara fi ń dà ti réfè ìta gbangba là bẹ́ wí ajílẹ̀ kege.
6: Òjòjò ní ṣòwò kó má lè nájà kókó là bógun lágbẹ̀dẹ kókó la rọ tá lé.
5: Ẹ máa bẹ ọ̀bẹ ní bẹsùn ìran àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà wò.
6: Mágàjá Ajẹ́nigi ẹ̀yẹ Yemẹtu Òjé Ìbàdàn.
5: Olóyè Wọlé Arísekọ́lá ló ní.
6: Gúnugókè Kúléwé
5: Àkàlàmọ̀gbò ní ṣaláìlẹ́gbẹ̀rún ọdún láyé.
6: Afẹ́fẹ́ ìtura tó ń fẹ́ lásìkò Olúbàdàn lẹ̀ Ìbàdàn.
5: Ọba Sẹ́nítọ̀ Rashidi Adéwọ̀lú Àkànmọ́ ládọjà Arusa kínní kò ní wọlẹ̀ lójijì.
6: Ìgbà ọdún kan ni o.
7: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
8: Ètò ìgbéyàwó láyé.
9: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì nǹkan ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ẹ ní 2026.
7: Ní tòótọ́.
9: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
7: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
11: Èwo ló tún jẹ́ CDK báyìí?
7: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
7: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
9: Olùṣọ́ àgùntàn ẹ̀sọ́ wa pọ̀.
7: Care. O le ra phone, television, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, aga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Ẹ pè CDK sórí 0707-454-3005.
12: Bàbá Ìbàrùbá.
13: Ó bá ìsanra.
12: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tàbí sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni. Kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle. Àbí ká máa ṣẹyọ́ àṣejù. Báyé èèyàn bá ń lu kìkìkì. Àbí èèyàn ń wọ̀ ọ́kọ́. Ó rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara rẹ gbà lẹ́yìn ilé bàbá Adédìbú. Nímọ̀lé tẹ́ Nìbàdàn. Opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ńṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara. 080-3388-1008 tàbí 070-18-21-1111. Bàbá Ìbàrùbá ọba iṣan ara àgbà ìṣègùn tó ń bá ìṣàn wí táìsàn fẹsẹ̀ fẹ́.

0: ara buruko re njo re ni
1: ani kilo mu
0: sori owo ti wo lo bana lek
1: se mi lo se le sin
0: ah ora owo to re wa lo bana lek
1: ah
0: to wa de ti wa ronu airi se lo fa to ba ri se ilu lona a ma kekeke to ba pade nbe se ko ri ba won se nawo ni kan ko mo ma na abi o ti lo le alamola eni da ko alamola ko lo be ne bodija yo li bien se njo bien te e ba mera e ba mera e ba mera ma tara si ti oju ekun owo kan ateja kan ma si ton fun better life to ye ko ma pe a ese o ese o
1: lori egberun marun naira ese
0: ku na wo
1: eyin dolapo ye kini oke
0: kini
1: kini oke
0: emi
1: dako fikun
0: orumo ah ko fikun kan mama da lohun o
1: fikun dako
0: ma da lohun o
1: nkan ni se o
0: ma da lohun o
1: eh jo baba
0: eh
1: sori oro ri odomo
0: ara e ma se tun na
1: a yen ko pe ko so si yen ko so si
0: oh
1: sori
0: na ma pe
1: eh olohun to da wa ti yo
0: ben
1: si ya wa le na
0: ben
1: ta mo mo la
0: emi na mo
1: mo ti da eh ki won to bi awa
0: eh
1: owo ta wa ona ni lo ti de
0: o ti wa nle
1: awa di owo mo wa wa yi
0: eyin won pe lowo la bi eh ke a lo de ta ton fi sese wo wa be ka kuku fe kan boju ka boju oro toro toro
1: wa mwa bu
0: ah mbo e ti lo je mbo e ti lo ranje
1: mi ranje
0: dek
1: mi gboje wa lati leni
0: je ki a pe yawura
1: ja pe
0: o e si so pe
1: je fi number letter o e to
0: e lo ba yin fe je yo kan si
1: be ni
0: ti an ko e je yo kan keke o
1: won ni gbogbo oya to kunu sasu won ni meta
0: ti ni eja kekeke o eja ti nbe yo kan ti nbe nbe o te ti won ma ko bi won ma ko gbogbo re nu receipt eh
1: isi ti wo wo lo won mi o mo ri ntiti mu mu
0: okay en sa paper ntiti
1: en sa
0: nbe o le beri
1: gba ti mo follow kada nu ko jo fun mi change ke owo change mi bole
0: e wa fe mo
1: ri paper lo bole
0: e wa mu papo
1: ma meje
0: e meja mere nu sori be ba meja mere e ja o ni se mu te ba mo be ba mo owo yin o ni se mu abi
1: gbona kilo fe fa yo ndun to sele bayi
0: eh
1: si ona si gbona
0: emi nso iko eye koja iya re
1: ewo nko gbona mo gbonje wa lati le
0: eh gbona de ti
1: aban fe ja kan si
0: je won wa bere ke lo de te wa so ke re nu
1: si mo fi gbonje a se tun di ke lo le ni
0: tora e ni ke yi
1: take away mi ke ti ya wura fun mi
0: ah
1: gbe lo le pada mo
0: oh eh wo ba n si oju opo nle
1: oju opo
0: ba n si oju opo nle
1: kilo fe si le fun
0: ba n si oju awon eyan fe soro
1: pe fun kini
0: se eh adupe ba n si oju opo le okunrin yi
1: n to wu mi mo fowo mi seun
0: kini o ko e
1: dolapo
0: dolapo ba ni si oju opo le
1: lo sele
0: boya ko kuku fe kan sun mo die daada awon eyan ti wa loju opo ta wa nbe
1: kilo sele kini o sele riga
0: eh hello
2: e kale o
0: e mo kale
1: o sele ri
2: ogurugba kan o
0: ara ye meja wa na nira o
2: a le sinu mi ara gba olodun e gbo mi olupo
1: e kale
2: olare waju mi ki omo ibile lati apata
1: nko ni
2: ogurugba ti lo se nda brother mi lamu
1: ko ti e de mi lamu
2: kadi ti won ra na ku papo pelu paper fun won
1: ah yo da fun o mo ti e gbonje wa lati
2: le o to fa ni
1: e mi o so pe
2: e ma tu sure sale ku
1: ko de mi o tu fun o ko o fe mo di abajo temi ni ko si le mo laye laye abi o yo eni ti nwa ti sun akan ibe ni o ibe lo nto o to gbe lo si to le alagan o ni so laye laye
2: o ko pe pa pelu card fun o to fa ni
1: ma gbo bo se se laaro yi gba ti mo jinu le mi laaro pelu ayo talafia ni o mi si dun mo gba mo gba pa o se gbe mo lanu mi o se soro ese mi se re
2: dada
1: mo wa pe yawura pe o be mi ewo lo to bi ju nu awon eja ti o nta ni isin ni odo awon eleja o si da ko e fun mi ki mo polo wo oja abi oyo
2: yeni
1: o si reja ide 12000 eyo kan nlara
2: o wa gbe si meta
1: ah meta ti e ko lo ge si wo do fara balẹ
0: awon eske ti ra re
1: abi oyo o si
0: pe aso lupo ton ma paro
1: yo paro fun wo o si geja isi merin abi oyo o se pe balẹ wa eh mi to ba sise I ma je ni eyin pepe eje eyan mu meji mo ni in le mu meji
0: ejo kan lo mu
1: ejo kan ina ti to ebo nje ni o je ni o da re mo ri singa na mo ni ko gbona nitori pe mo jo lori ko lojo mo ri iru ina ni ko fi si abi yo ba mi o yo mi ke mo bile abi o yo o si fun mi ni iru kan akase o si mu owe to to mi je in tin dele ijo re la kai in tin dore o mo wa gbo nje de abi oyo o ti ara bread atole abi oyo ma be si jeun owo pe iwe ja ti an fun mi ko gbanu ke
2: iwe ja man sori
0: won ti gbo ma bi le
1: bi se ka eja
0: ma bi le ti gbo
1: ilopo meta ni won ka eja sinu ke ifun mi
0: be ni mi o to bi
1: ni o fi rubber band ni o
0: fi nbi aja yo kan to bi
1: mo se ni yawura bo ni se run be o ni e mo wori o won fi ewedu ni won si pe mi o be ni o po nbe o ti wa wo alawe wa loju abi oyo mi ke ma bi le
0: eyan tan re
1: so n gbo mi oje ti lo ko ni de gin salaye mo ta ni
0: nbe awon nbe
1: hello
0: eni aban puro fun o ba
2: hello
0: e kale o
2: e kale sa o
1: e kale
2: eh eyin baba wa e ni baje
0: ami
1: agba kankan ri
2: ko mi ni sa e gba tan kan e se lati tagba ki awon yan
1: mi ri o
2: oga mi olupo
1: e ni dam lai lai
2: eja yin o e dakun won o ge ori kuro nbe ni to bi dogun ala nlo lona meta tori ko yi ni to
0: eja
1: ina obe ata kankan
2: sa
1: olohun je ki owo po lowo re so ti yo o ni salai ni
2: ami de ni
1: awon eja kan be loje abi oyo mo lo ni mo
2: je 12000 odidi
1: oro ni 14 to je pe won yo adaba yi atokuta ni won fi mo pin kankan yo ba isi wa ni kesa won pe awon eja
2: ale to ba di la da mo o wa mo fuku ta gba da un mo
1: mo ko le ba geni awon eja ti na black phone to me na gba do to phone to lu a mo sa mo ja to
0: oju mo ja ata gaga
2: yesa
0: ata gaga
2: be se wa lo le onje igbalode un
0: ata gaga
1: emi o lo le onje igbalode
0: sari
1: eleyi ni o mo ti se
0: sari nta ti ko ni
1: eleyi ni o mo ti se
0: oni e ti ben ta n kuro fun obama
2: obama
0: eni tun kuro lokan
1: ata kaka
0: o ti te lodun e
1: ata kaka
0: oba lagba
1: ata kaka
0: abo wo ra kara la di
1: so te mi lo gbo ni abi ta kini ni abi ta kini ni le
2: ti e to se pe se mo pe baba mi ni ogudugba ni oro yo
1: ata kaka so gbo to oro
2: tin gbo
1: keja won tun to de ni isin o ko tun ata ma we ni won to jaru eja won
0: olupo
2: mi ro ko ye ke le jeru eja e to lojo e le je le kan na to
1: o ya
2: bi ojo meta
1: iru ni e fun mi yoku nbe le
0: ani ma je
1: alo won te lo le la ro la
0: ma je pa sa mo ke te ke we ko mo lo ale ko fi ran ya awura
1: pe kini
2: ikeje
1: na mi to be si ni kin to mo lo ale mo fori e ko ti e pe ta lo wa bi oje hello
2: ogudugba lo gba kan
0: o aye ma je wa do ni ra o
2: olupa lelu
1: yo da fun alaba loju olomi oko ya
2: mi ma le tete joba
0: ta bo bo da
1: ele ti oro
0: wa se kan bi kan bo da re na
2: e ma gbo
0: o ya be la le
1: omo ju oro lari
0: o la so je te ta pa le gbese le ya
2: olupo kilo ku ejaun ejo kilo ku ejaun
1: oje le yin o ti bere omo ajimu ke saba wa gbese ko
2: ni e ma gbo eni e gbada e ma mo fi okuta
1: la be ni awon eja to ba eja laye re o le gele kan na
2: Àdúró ni máa ń lé epo tí a máa ń fàdà
1: ní àárín tó
2: máa ń túwà lé èyí. Àdúró ló ń jẹ́.
1: Alaba. Tí Ramadan bá kú bí ijọ́ mẹ́ta sí ijọ́ mẹ́rin kè sí ọ.
2: Olùpọ̀ ẹ máa kò bára yín. Aláhẹ̀gẹ̀ tí ìrà jẹ́jẹ́jẹ́ gbẹ̀rún méjìlá. Ẹgbẹ́ mi bí ó máa ń múlẹ̀ báyìí.
1: Èmi. Fún tó wá ṣe nǹkan ìwà pé ìyàwúrà wọlé ibi tó ti rẹ jáun àtọ̀dọ̀ kọ́sọ́mà tó ti rà àti nọ́mbà rẹ̀ á wà pè lálẹ́ yìí tó ti yọ
2: ìpojú
1: ẹ̀ jẹ́
2: ògùnúgbà olùpọ̀ múlẹ̀ ní
1: ẹ̀máṣẹ́
2: ìṣẹ̀lẹ̀ sani
3: nìkan ṣe lálẹ́ yìí o
2: kò ní ẹ̀jẹ̀ gbẹ̀rún méjìlá
3: ẹ̀ máa fọ́ mọ́ sí ìdúró lọ́dọ̀ lọ́dọ̀ ìyàwúrà ni
2: ògùnúgbà olùkọ màdí ìfàwọn oṣù ọmọ òfin jẹjẹ ìgbà ìlẹ́jìlá
1: máa gbọ́ bó ṣe rí nù ìtàbàjẹlẹ yóò gbè fò bó ṣe rí nù.
3: Hello.
1: ìtùwà sọ kí nìkan fún ọ lónìí tó ti yọ nígbà tí mo rẹ ja ntán àbí ò yọ owó tá a fi ra ntá a fi ṣe tó jẹ́ èlò hello owó tá a fi ra èlò àbí ò yọ òun náà tún súnmọ́ 10,000 níbi èlò ti pọ̀ lè ní ìsìn àtún àmọ́ mọ̀ síbẹ̀ ni èmi ẹ̀ máa sọ lọ sí.
3: Ẹ̀mi náà rí bẹ́ẹ̀.
1: A máa bá mi sọ ọ́ dáadáa.
2: Ọ̀rẹ́kùnrin ìṣẹ́jẹ̀.
1: Ìyá àbí jẹ lẹ́gbùsí.
2: Ọ̀rẹ́ kalẹ̀. Ẹ̀gbẹ́gbẹ́lé ayé.
1: Ṣé lọ́jà àbátẹ́yìn tẹ́ ẹ ti ní sọ̀hún? Ṣé àwọn ẹja kan wọ ìtàwọn bíi 14,000 yọ kan?
2: Èmi ò rí rí o, èmi ò gbọ́ rí o.
1: Ọmọ
2: ẹ̀gbọ́n lẹ́sìn kò sí.
3: Ìyá mi jẹ́ lẹ́gùn
1: sí. Ìyá
3: mi jẹ́ lẹ́gùn sí.
2: Ọ̀rọ̀ yín sí lẹ́bí.
3: Ọmọ ẹyẹ lòun náà fẹ́ jẹ́ ìgbẹ́ ìlòdé mọ̀ ní lálẹ́ yìí. Wọ́n já jọ jẹ́ búrẹ́dì àti mẹ́mẹ́ ó ní láyé. Ọlọ́lọ́wọ̀ ni ó lè lo wọ́n ń tà. Wọ́n wá gbé.
1: Bí mo ṣe wà.
3: Láìsí ń tún tọmọ ọdún mẹ́ta jẹ lọ. Wọ́n máa fẹ́ ja kéékèèkan sí. Wọ́n bá mọ 4,950.
1: Ìyá àbẹ̀jì.
3: Kọ̀ wá kú òun bí àwọn ọ̀hún àárí.
1: Bí mo ṣe wà.
3: Àwa wà lọ ní báyìí sọ pé kí a lè átà fún mi èló lélẹ̀ yìí ní ẹsẹ̀.
2: Àwọn ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ kánò.
3: Irú
2: yìí kí wọ́n wà yẹn. Wọ́n fi wọ́n wà. Ọkùnrin dà sí.
1: Ìyá àbẹ̀jì.
2: Ọ̀ kí lẹ wí.
1: Bí mo ṣe jẹun tán lẹ́yìn ní ìsìn pẹ̀lú ọjà tí mo fi jẹun àbí òye yín. Ó tún fẹ́ẹ̀ díjọ́ wọn ṣe báwọn. Tẹ́ bá ti jẹun tó dáa ebi ò lè pa yín. Mo máa ń sọ fún ọ owó máa ń wowó lójú owó máa ń jọ lójú owó owó kó mọ owó máa tówó jọ máa tówó jọ máa tówó jọ.
3: Sèbò òyò ọ̀sá yìí o.
1: Ṣé mo lè bí nǹkan mímọ́ ni?
3: Sèbò ọ̀sá yìí o. Hello.
2: Bàbá olùpọ̀ bàbá ògúnú wà.
1: Ẹ̀wẹ̀ sọ ọmọ
3: adára. Ẹ̀ka lẹ́ o.
1: Ọmọ awúrẹ́ fàṣẹ
3: bá mi. Ẹ̀sọ́ òdede wẹ́.
2: Ẹ̀sọ́ ọmọ alára.
1: Kí lè pé?
2: Olúlẹ̀ gan-an ẹja 12,000 lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Alóòfọ́tìn ti wà. Ibi ẹ̀yìn ń gbé
2: ní.
1: Alóòfọ́tìn ti wà. Ẹ̀mọ̀ gbọ́sẹ́ ibi tẹ́ yìí ò ti nígbàgbọ́ nù. Ebi gbà kan ebi pẹtrol gangan 1 liter ebi 50 naira ni. Ebi ló ti di 1.5 mọ́ yín lọ́wọ́ ní ìsìn ẹ̀ lé nígbàgbọ́ láyéláyé. Ó ti wà. Ibi ẹ̀yìn tẹ́ ẹ̀ jáde.
3: 1,500 kẹ́ ni. 1,480 ni.
1: Ok odemuri kan.
3: Olu wa ni 1,000.
1: Alopo olu ni ọsẹ.
3: 2,000.
1: Ayi alada ayi idako. Katikisi. Abi kilo kote.
3: Ama mi jo ọjà.
1: Abi. Hello.
2: Àbá olùkọ́ eré tirẹ́dì ló wà kíríà o kò kíríà ń bí ẹṣẹ́ rẹ̀.
1: Kí ló mú?
2: Kò kíríà náà lọ́wọ́.
1: Ẹ ṣe jìdà ẹ ṣe ọ̀dọ̀ tí yín. Ta ló wà mẹ́? Ẹ wo ẹja lọ rèé tajà. Ẹja alápadà
3: dé. Tá a bá padà dé.
1: Sotiye ibi tẹ́ ẹ ti ń rẹja ń ju ẹbòmíì fún yín.
4: Ó balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú Steve. Ìyá! Mr. Peter àti Jadula bí ọkùnrin ogun. Gentleman.
5: human on the body system ogbontarigi akanse bitters to ba orisirisi aisan bi adota ninu agbo ara wo ya ya 50 bitters be ti gbogbo bere to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david ta sise sise ki ati son ton wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby e tan nibi kibi nibi gbogbo ati nigba kuba 50 bitters is produced by the 50 waves limited esileri da kaakiri gbogbo bi ti won tin taja to dojulowo office address wa ni plus 3 light and craft building basoro iba

0: while our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos.
1: To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Nadaki Tolote.
2: Ajani si osi okada lo gbe ni oko reda oko oke bi rakoru ose meta sisin sosu kan ni ofun mi oko to jire lori ndi mi ti mo wa kaakiri bi ti bo emi ati di lock sort of bo ti agree price mo si ti gboko mi le fun mo wo ba nta oko to jire ni fi gbe pelu owo tin fi kun awon ko po nu ogba won looto o sugbon wo mi o ka ama wo to olo fe roko tutun yi odo di lock sort of ni o ja ti lo ra o ko si ru oko te wa de be te ni ri di lock sort of e di lock sort of ni awon won to ni siri si oko ni be ba se fe si koda ti won ba ni nte fe le won ba oda la toki okun ti o si ni pe bo si je Nigerian use ka ki awon oba yin get here aye po repete ati kokko si pelu to abo to fokan bale Nigerian use le yin fe ta ni abi to kun bo e ma gbe bo ni deluxe auto won oba yin ta gbogbo eyin ile ise la la ile ise kekeke ile iwe ati ile ijosin deluxe auto obu ti se tan ati ba yin se pre order lodo won ni rufi oko te ba fe la toki okun ani o lo ba won ni deluxe auto obu loluyole behind a small 7 up road ni kete ta ba koja mobi junction loluyole 0816982848 7 Deluxe Auto Hall gbogbo to ni se pelu oko irorun ni
3: Ṣànú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣe ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù Ẹ́bà yìí káàṣe ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù O tun ya o e je ki n ja yin si ti Independence Day Cashpot. Awon olubori 66 ni yo ma je lose kokan. Gbogbo ojo Friday ni double winning cashpot. Nibe ni cash e tin so opo eniyan di millionaire tutun. Eyi ki se akoko se iru e. Nje lo ro wi be iwo gan lo kan lati di millionaire wa. September 30 ni special Independence Cashpot. Ni tori na ma se fi akoko re sofo. Lori Splash FM *347 *1004 *1#. Lori Lagelu FM *347 *1004 *2#. O si tun le ṣabẹwo soju opo website pẹlu www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta Cashier. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú Cashier. Cashier nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti Cashier? Mo ti Cashier.
4: Dr. Scrap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipin yoo ki moto awon wa Dr. Scrap o ra lowo yin e kan si won 09083013333 09083013333 09083013333 and won lori

0: pọ̀sí.
1: Dọ́lápọ̀ kí tó máa ń lọ lọ́nà bíi tí tó lọ tààrà báyìí tó fa pólíbàgì lọ wọlé àṣẹǹtì àṣẹǹtì ẹ̀rọ àdó.
2: Dọ́lápọ̀
1: kẹ́ni.
2: Gbọ́ ìlú lẹ́ẹ̀ máa ra kẹ́ni.
1: Gbọ́ tẹ́ máa lọ náà bẹ̀rù.
2: Lọ́nà sọ̀rọ̀.
1: Oúnjẹ ìgbàlú tẹ́ máa lọ.
2: Hótẹ́ẹ̀lì.
1: 10,000
2: 12,000 O ro pe
1: awon eloda mi o da fun won.
2: Iwo ro pe awon bi a se ma gbe kekeke se. Ti a ma gbe wole o.
1: Ti awura ba gbo n to sele yi.
2: A ko le gbo bo ni o se a
1: gbo. Yo wa gbo.
2: Igbo ni bo ni o
1: ni o jewo.
2: Bo ni o ti a gba gbo. Sa mo teke wike.
1: Eyin mo lele o ati
2: ri. Ya ma ti o so nu.
1: Ah la ila.
2: O da.
1: Eh
2: eda kan ba lohun e jeun.
1: Ah
2: mo gba fun o.
1: Ah. Eda kun o jo bi ereke sere o jo bi araki sawada eyin te ma lo je lawon le itaja igbalode edekun kile se ife nu le ba debe ni abuwu yi je
2: ka pe 5000 oba ko fun yawura
1: ah ah
2: se ele
1: ojo twise lo bi o to te ma ah gba se gba ti se di
2: adupe adupe
1: eyin ja
2: eyin o ti lo
1: mi ani ye ja fun yan meji meta laaye so wo se tan fi tan awon ti ma lo
2: gbeya
1: awon ti ma lo je nbe un e dekun se ife enu ni won fi je nbe ni se iyawo ile godo
2: ko pe je ke mi o salaye nkan kan
1: fo ta mi nu
2: ngba ti oba e to bi odun mewa sisin popolopo awon omo benrin wa
1: wallahi
2: wo pe ni le mo be se ma
1: olohun ni jari ru e o
2: ah yo pada ni be
1: olohun ni jari
2: o tori pe awon ti se derun pe to ma wule se wahala ma wule lo ma lota ma lo nkan kan
1: kanko
2: wo re wa awa ti bo lota ati bo ra gasi ati pa elo o ni wahala kankan to se mo ka wo gbo nje fun o ko san wo nje to je ni
1: hello e ja wo hello
3: baba mi o
2: yo
3: olu pa lelu
2: etentenu o
1: bo le yin o se laso lorun bayi o
3: oruko temi ni ko fo si
1: la
3: ti de mada eh olo ma ja ma ri se ma ni omo ta ye bi la ye npo ibi ta ye da ni ola ji bi tola ju su wa de ni yen
1: oke iru wa ye o wo wule pe wa nbe
3: pata giji lo be olo se aja ma ri se
1: ani se ru mi na se ru pe ru mi na nbe
3: àwọn wáru yín olùpọ̀ ọlọ́run bá rọ̀ yín lọ́rọ̀ ni
1: ọlọ́run
3: bá ń ṣàánú yín ayé òní jẹ́ ìwà náà nira láì láti
2: ṣe ọ̀dà ẹ ṣeun o
1: ẹ ṣeun
2: èyí wọn máa ń bẹrun ọmọ wọn
1: bẹrun ẹ já fílẹ̀ báwọn
2: ẹ já fílẹ̀ bá
1: ojú òní tì yín ẹyìn bá wọn tẹ kọrẹsì bá wọn wá báwọn tayé wá
2: tayé tayé tayé kọrẹsì
1: kọrẹsì
2: kọrẹsì ní ìbàdàn ní
1: ìbàdàn ó ní mo fẹ hello ta ló wà ń bẹ. Ẹ̀rọ ẹ̀ka lẹ́ o.
4: Ẹ̀rọ ẹ̀ka lẹ́.
1: Ẹ̀ka lẹ́ sà.
4: Ẹ̀kúṣẹ́ o.
1: Yẹ́sà.
2: Dọ́kítọ̀.
4: Gbogbo ọ̀nà tẹ ń gbà tẹ fi múnú wa dùn tẹ fi jẹ́ kí iye wa sọ ọlọ́run àti ọlọ́run ọba dùn tẹ̀yìn náà.
2: Àmì sà.
4: Ilé yìí ò ní dàrú.
2: Àmì sà.
4: Ọ̀rọ̀ tẹ gbé kalẹ̀ lálẹ́ yìí. Ẹ wo owó ta fi ṣe bẹ̀ ní ṣe. Kéèyàn wá sọ pé lọ fi dé ní ìtì. Ẹlòmí ń jẹ ǹjẹ́ rọ́bí 200, 500, 1,000 ni wọ́n tó ti gba fẹ́sọ́ bẹ́ẹ̀.
1: Àbí?
4: Bẹ́ẹ̀ bá sì délé egungun lẹ́bọ̀ nínú ọbẹ̀ ìgbàmí ẹsẹ̀ ni mo bá nǹkan yẹn lọ ẹlọ́run ẹ̀fọ́ papọ̀ gẹ́gẹ́.
1: Àbí?
4: Ó ti yó láti jà. Ìwé abẹ́ kó ṣe. Ẹni tó bá mọ ibi tó ń lọ ní òmọ ibi tó pé ara ń kù sí. Gbéyàn gbé 5000 lóbìnrin lọ́wọ́ wọn ó dáná wọn ó ṣe oúnjẹ gbogbo ilé oúnjẹ.
1: Àbí?
4: Wọ́n á rún mọ gbogbo ilé oúnjẹ.
2: Bẹ́ẹ̀ni.
4: Àmọ́ kéèyàn lọ ná bí roughly 200 torí pé ó gbé girlfriend lọ tàbí gbé woman friend lọ.
1: Ǹjẹ́ ọmọ tó ṣẹlẹ̀ sá?
2: Ìgbà èmi tiẹ̀ ni kí olúpọ̀ ọmọ dá lọ pé kí ó mọ ọmọ tó wá kí kó mọ lọ wá ní ojú òkòtì.
1: Ọmọ rẹ wo ló wá kí ọ.
4: Ọmọ iléèwé yín ló yẹ kẹ́ mú dání.
1: Bàbá ìjọ́ ọmọ tó ṣẹlẹ̀.
4: Mo fẹ́ mọ̀.
1: Mo wò pé ilẹ̀ ìsú lọ ọba sì dẹ̀yìn ẹ̀yìn ètò ìlàgọ́ mẹ́wàá alẹ́mọ́rì tó wà jẹmọ́ alẹ́mọ́rì rà bí mo ṣe ayálẹ́ oúnjẹ ìgbàlódé kan nu bá sì ní ọdún ẹ̀bùn rẹ̀ ṣe eléyìí ẹ̀tún fi eléyìí náà sí ẹ̀ fi eléyìí náà sí ǹjẹ́ mọ̀ pé ǹjẹ́ tà fún mi ní ẹgbẹ̀rún márùn-ún ó dé better life tẹ́yìn bá gbérú ẹ̀ síwájú stella ọmọ mi ìpani ọkọ ta pé ṣe tálẹ́rẹ̀ ni àmì dàbọ̀.
4: bó ṣe rí nìyẹn àbí mo kó àwọn èèyàn lọ pé ká lọ jẹun àwọn adédè wọn ní kò sí oúnjẹ gbàtà máa ṣe ó ti ṣí table water ní wọn bá pe table water ní 5000. 5000.
1: ẹ̀yin mélòó.
4: nígbà tí mo máa ṣe mo ní wo oúnjẹ tẹ̀mí gbà wo oúnjẹ tó gbà ó sì rí pọ́ńjẹ tẹ̀mí jáfẹ́ jẹ gan mi ò rí jẹ́ wo oúnjẹ tó ń jẹ gẹ́gẹ́ bí driver bàbá ọlọ́run á gbà wá
1: àmì ò
2: ọlọ́run á
4: gbà wá èsì lónà sẹ̀dùkọ́ lọ́sẹ̀ lónà ta sùúrù.
1: ẹ ṣe adúpẹ́ o
2: ẹ ṣeun.
1: kò easy láti jọ́ ọmọ ọkùnrin
2: káyé
1: kẹyọ wọlé.

0: akin ori eto wa eto yan kejegbe ni le ise radio elara mo ijeje ile ise radio ti lagelu olaremi ki omo bile o wa nbe oladele sunday o wa nbe sunday mo iwa iya beji elegusi awon na wa nbe alaja fatima lasisi omo ni o wa nbe alaja afafi oluwa tosin eseun bákan náà ni alàgbà àti amiyu ọlálẹ́ka latif afa àti rímì sí yọ ọmọ ọlọ́lá ẹ̀ta lọ́mí àjẹ́ ó igẹ̀ lọ́rọ̀ àyàn ẹ̀sìn ṣe mọ́gàjì ilé ìmọ̀ ẹlẹ́kọ̀ọ́ alájìmọ̀ kò rí bàbá wa ni bàbá yìí ni
1: bàbá wa ni
0: tọ́ ẹ̀yọ̀
1: náà
0: ẹ̀ta ń wá ẹ̀rún fowó rẹ̀ bí káàkiri
1: kò ní ìdí afowó rẹ̀ bí yìí ngbo wi ni so ni mega yi ile eleko isa bro mi ni wa pe won
0: baba mega ji ni
1: baba wa na ni
0: won o pe baba mega ji na baba
1: agba lo to ro lo aba ni
0: olupo
1: ke to ni
0: so ni
1: ma da mi pe
0: bo won ni a se pe yin o
1: ma da mi pe
0: e bo le se fe
1: agba na ni tara
0: yi a ti gbo bo le se fe
1: agba na ni tara
0: won lo ko to wu ni la je leyin o
1: emi o ti
0: a je leyin o di
1: mi o wa si leyin ori lele mi wa ìbàdàn sì ni mílíọ̀nù olúyọ̀lẹ̀
0: ẹtìmọ̀ ò ní kí n bèrè ni pé bóun lẹ ṣe fẹ́ sí ṣé bó ọ̀dà lẹ fẹ́ àbí bàbá
1: mo ṣe ẹ ó dàda pé ibi wọn náà bó lọ bó ka mẹ́wàá
0: àbí àbá máa fọkọ ọmọ yín pè mí dáde wúra
1: bó bá pè bá náà kò sì sí tó bó dúró mo fẹ́ rí yín ọ̀rọ̀ wá o.
0: ṣoré tí mo fẹ́ sọ fún ẹ ìyá àtọ́lú ni o n se oun lowo ki n so fun pe ko won se lowo
1: tori kini kin ti e
0: o ni ohun to lawon adajo ajo isi ti pari olapo osa lo kajo
1: ajo ewo pa ajo e pari mo ni kajo iwo na gbo orun to so renu bo na sori a ti ma bo lori oro mi abi oyo ma fi pele kutu
0: se lo to lo dajo nbe oto
1: be ni
0: osù mélòó lẹ fi dájọ
1: osù méje
0: gbó làjọ tán
1: ìbẹ̀rẹ̀ osù kẹsàn-án làjọ ti tán ìbẹ̀rẹ̀ ìparí osù kẹjọ làjọ tán
0: ìparí osù kẹsàn-án
1: bẹ́ẹ̀ ni làjọ tán
0: kásápè nẹ́sẹ̀ o ti lo ko osù
1: ọ̀sẹ̀ kẹtàrí
0: ọ̀sẹ̀ kẹrìnlawọ
1: ọ̀sẹ̀ kẹrìnlawọ inú ẹ̀ báyìí
0: ṣé akálukú ti gbàjọ
1: mi náà ló kú
0: kẹ́ni wá ń wí
1: mo mọ̀ pé yóò ti wá bọ̀ so ti yọ
0: kẹ́ ló wí
1: ẹgẹ́ mi ò ní sùúrù kò sóò fi parí
0: sórí sọ gbọ́ òótọ́ ọ̀rọ̀ lẹ́nu tèmi àbọ̀ ò lè gbọ́ sórí oṣù tó ń pé
1: kọ́ ṣé máa gbọ́ òótọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀
0: àbọ̀ ò fẹ́ gbọ́
1: ṣé gbà fẹ́ dájọ́ sáà pé ọ́ òótọ́ ọ̀rọ̀ wo ló
0: tọ́ sọ ite mi n sọ fun o ri pe wa ti atolu nisin kee sọdun marun kee sọdun mẹwa kee se mẹẹdogun
1: laye
0: ti mayin papọ
1: bẹẹni atijọ n bọ ti pẹ
0: kódà mo fẹ le pe ki iyawuro to wọle ilẹ tijọ n bọrọ bọ ọwọ n sọ fun mi wipe owo ti wọn beere tọ ọba wádọ ọhún sọ jẹun ó ní sọ jẹun tọ wa n bèrè pé owó àjọ rẹ
1: mo
0: á bèrè pé èlò ni àjọ tẹ n dá ó ní 250 ni
1: mo ṣe rí nù
0: mo á bèrè lọ sí mọ àyòkù ti kó kí ló dé tẹ ẹ folú pọnte ọwọ ní ògùdùgbà sọ ẹ káyìí náà máa sọ ọdún tẹ n sọ ohun gangan fúnra rẹ ọjẹ n lówó mo ní owó kí lọ jí ọ ó ní bẹ́ẹ̀ sí àṣẹ ibi nínú ọlọjẹ olólùpọ̀ jẹ n lówó èlò lọ́jì ọ́ ó ní 300
1: èmi
0: ó lóun wá gbàjọ 250 ìwà tó ń pẹ́ kó ń gómú wá ṣé kèé jẹun tó bá wálé ehun ọwọ́ ni mo à ń bi léèrè pé ṣé yóò san tàbí olùpọ̀
1: bó
0: o ṣẹ́jú wó kéèkó kó ti ń lọ.
1: àjọ ni ọ̀tọ̀ ni pé bò ń láṣì rí lóòótọ́ ọmọ yìnyẹn lọ́rẹ̀ so ti yọ n tó sì fà á ńlọ wà nbẹ má a ní o farabalẹ̀
0: o ti da
1: o ìjà wí
0: ẹ máa wí
1: bó fi lọ ju bẹ́ẹ̀ lọ so si yo ari ori ti dasi o si ri yo san
0: awon ti won bo an ti o bo san nu
1: eh
0: ti o ka jo fun
1: ma gbo eh no to mo joko lodo re abi oyo ni jo ba gbe le femi na emi na gbe le phone na eh eja kika kan ati pon mo tin fi leri eh amola wa lafun wa ni oun dana
0: jin bi olere
1: ngbo se ngba ti ya re ti ya re sai si emi duo bi oni nkan ti
0: se lo se lo to lo ma sun be leko kan to ni nbere pe se sun odo run leko
1: mo ngba soru lo be ni iyin o sinu oro alajode
0: o wa ni
1: ngba soru lo be ni iyin o sinu alajode
0: o wa ni
1: oto lajo oto ni pe mo sun be leko kan
0: se bo ti da pari osu
1: hello
0: hello
2: hello endo lu olupo olupo
1: mo ngbo yin
2: o ti sara ni o owo ngade kanga
1: ele
2: o yin se gba ko
1: bo ti o mo gba bo si se ri gbe nte ri gbe nte
2: o so lo re no pare
1: o gbo ti o ri e ma gbo
2: o gbo na o gbo
1: ti o la aro yi
2: te
1: ti
2: gbe
1: egbe ti pe
2: e mo sun be e mo sun be
1: Owo
3: Semi omo nko ja ye o
1: kilode
3: iya yen se ronu to ninu ile o tun lo yin ale oniranu ni o
1: mi o yin ale ore ni mo pe
0: o da o te wo ti wa ore ni awon ti awon o wa ndajo lodo re
3: o le jani mo pelu
1: oko e si ku mo fi duo ti
3: eh iya beji mo mu iya beji mo mu
1: kilo nda si fun Ben ya beji wa pe anti e lo wa pe laaro nta merin pe alajo won o mo de mi lohun o ko ni sanwo
3: asewo ni olupo
0: beji kon ni o pe omo sanwo
3: asewo ni
1: o ti nda si fun
3: o ti lo sewo 250
0: ah
3: o ti lo sewo 250
0: asewo
1: ewo se du won de sanwo Come here, come here,
0: come
1: here, come here, come here, come here, come here,
2: hello
0: here,
2: come
0: here, come here,
2: come
0: here, come
2: here,
1: come here, come here,
2: come here, come here, come
1: here,
2: come
0: here,
2: come
1: here, come
2: here, come here, come here, come here, come here, come
1: Mi loju si.
2: Ba.
1: Eh ja mo jo wo bo. E wo ti o sele.
0: Wa ma doju fe mi o. O beta ko gbon ni won
1: mi le gbagbe e
0: dakun ba n yo oju fonu wo
1: mi le gbagbe e laye laye
0: o le gbagbe kan
1: gbogbo ti mo se fun ko gba mo n gbo ti awon mo re daddy ni won pe
0: ni se
1: lo wo pe won ri bi mo won ri bi pe daddy ni ko se ko ke se yi
0: se o nde be o je
1: hello
4: e ma kale o
1: e kale sa
4: e ma ku eto
1: eto ni sa wa dajo wa ni idije
4: ah olupo
1: e kale
4: mo like e
0: Emi na pa tewo fun.
4: Omode na so gbo se.
1: Se le gbaru e.
0: Omo daada ni.
4: O ti lo ni, o ti lo. To ba gbo eye fo.
0: Ah.
4: O ti lo.
0: Isi ma gba maran.
4: 50 ki ejo se.
0: Hmm?
4: 50 ni.
1: Bi bo.
0: Wa ni 50
4: fi. Ah, bi.
1: Oto oto lajo, oto ni pa ajo yan re. Oto oto ni.
4: Ipa osu fe pari ton ni isin yi na
1: yo che yo fe mi lowo temi
0: se wo yawo lowo
4: iro ibi te lo
0: tori lo to so ni pe ti lo ni se to ga ya lo
1: 300 bo emi o yawo lowo re bo se le re a je ni so so po gan ni jo mo ni mi je lori oro yi
0: a jo 250 dollar
2: baba baba mi olu pe de gbon ju ba yi le mo gire wa de be ile wa de be
1: o lo e ma gbo e ma ojo fun yin jeje mi ni mo to ojo kan o si fo
2: oro jeje mi
1: o se wa yo po lohun o
2: oro yi bi oro yi bi bi ita baba je kanga se lo gbe kanga o gbowo ise kaka je pe mu ya wura e lo ko mo lo bi e
1: jo gba ri owo mo po ni e yo
2: o fe ju ru la to mi de o jo be bi lo o bi lo o bi lo olupo o bi lo o
1: ti lo
2: o ti wo ji o ti wo ji
1: e da e gbe e wo eyin e mo wori e guro gbo ta da kun ta lo wa
0: ta lo to wa
1: be ma gba be ma
0: olupo
1: o kan
0: elo
1: Ogbo
0: ya tiri ma gbo.
1: Nigbo osoku lele ko.
0: Se bi won ya 300 lowo re. 250 ti lajo. O to ku 50 to da pada fun. Hello.
1: Hello. E ka le o.
0: Eto ni o.
3: Eh le da mo.
0: Ami o.
3: Awa ti o.
0: Ami.
3: Eh oruko mi ni Olore Ken Kamalu Jalam lati ni garage.
0: E ka le sa.
3: Sari ẹni ìyàwó mi lọ yàn lálé ètè kankan mo ní ọmọ kúrò rẹ fún.
1: Ìyàwó yín ẹni olóko ọ̀hún ti kú tipẹ́ tí ń dágbé.
0: Sari tiri ti o ni 300 lolupo ya lọwọ ohun 300,000 o pe àjọ 250 làwọn sì dá
1: ìyàwó lọwọ rẹ gbọ ọmọ mi ń lọ sukúlù lófìràn mi lọwọ
0: ọtọ
1: ni yíyí ìyàwó lọwọ rẹ
0: ọwọ alọ tó kú 50,000
1: owó kíni
0: wípé tó ọba tó wá bọ̀ mọ 50,000 wá wípé yóò dẹ̀bù mọ́ ọ lọ.
3: Ìyàwó mi lọ́yà lálé
0: ẹ lóòótọ́
1: àwọn èèyàn mọ̀ lẹ́rìí ọkàn o
0: bí wọ́n gbọ́n jẹ́ sọ ìyàwó àwọn èèyàn pọ̀ lójú òpó bèbà àti àmìyù ọlálẹ́kan láti ìyàwó ara ẹ̀fù táwà kálẹ́tọ̀ abiodun
1: àbáàbá ní sí
0: ayọ̀mídé onímọ́tò láti làlátẹ̀
1: adébọ́jọ́ yusuf ọládiméjì
0: adékúnlé kabiru bákan náà adédayọ adéyínká ọmọ ẹrí
1: àfíù táwà kálẹtọ abiodun
0: musa ọdẹrìn lọ àfọ àbániṣe adéoyè ọjẹnìkẹ fúnláyọ
1: láti
0: ṣe táwà kálẹtọ abiodun ẹ ṣeun.
1: Hello.
0: Bowo lo se da 50,000.
1: Emi o je lowo. Ajo e para wa igba ti igba to soku lelepo o. So ti yo mo de lele pe fun ni. Isi bere ye mo ne lowo re disin. Hello.
0: Ya wa da ta ka le ta bi odun.
3: Opo aleluya.
1: E ka lo.
0: Mo lo ti fu oju gele de.
3: Ama le te je ba le bi po falala ko ru.
1: Ah, o gbagbo yawo. Fajọ bi wo lola dakun. Àwọn tó bá mọ̀ ta yọ lọ ta jọ lọ bẹ̀ láàárọ̀ la tètè dákun.
3: Ẹ máa ń tọ́sẹ̀lẹ̀ kí èso bẹ̀rẹ̀ fẹ́ ní ẹ bá sòkù.
1: Ìní tí mo pelére fún.
0: Ó tó kó 50,000 tí ó dá padà fún bẹ́ẹ̀ ni.
1: Kí ló pé.
3: Fẹ́ gba màálù fún fẹ́ tí àlájì àti gáìndé fún.
1: Ìní yóò mọ̀ dá fún
0: ọ. Èyàn ọ̀sánwó ń tọ́jà lèyàn o.
3: Ogun gbígbà. Ẹ wà
0: lè dúró tọrẹ ẹyin tẹ ti ẹ wà fẹ. Èmi ò kú lẹ́yìn rẹ o. Èmi ò fẹ kọ́ yẹ̀yẹ́ rẹ ni o. Kọ́sọ́mù 50,000. Owó ọmọbìnrin tó kù lọ ẹ̀.
1: Mi ò jẹ́ lówó
0: ká lọ kó fún o.
1: Parí oṣù ló dá. Parí oṣù ló dá.
0: Oṣù parí tán.
3: Bẹ́ẹ̀
0: bá ti ra
3: wọn
0: lọ́rẹ̀.
3: Onírànlọ́wọ́
0: lè yàn jọjọ́ fúnra wọn.
1: A bí.
0: Kẹ́kẹ́ lọ wà burú jù pé. Ẹn sùn níbẹ̀ lọ́fẹ̀ẹ́.
1: Ìtí mò ń ṣe fún kọ́.
0: Ọmọ ọgbẹ́ lọ máa ń sùn.
1: Bí ló mọ̀ kú ní ẹbí náà mo gbọ́ ẹbí náà mo sì ní gbẹ̀gbẹ̀ kẹ̀kẹ́ bí ló mọ̀ kú. Bàbá mi sọ yẹn náà ẹ̀ńdẹ̀kẹ̀ tó. Ọgá o. Bàbá mi sọ yẹn. Mi ó gbowó tèmi ẹsẹ̀ oje ẹsẹ̀ mi ó gbowó tèmi.
0: Kódà àwọn tí ọba ọlọ gbà
1: náà nù. Tí lọ́dẹ̀ ìyẹn yẹn lọ́wọ́ fẹ́.

0: Akara. Hello.
1: Hello, Akiyomaki.
0: Akara.
1: Ekweto.
0: Akiyomaki o sin le o.
2: Sa n gbe to bo.
1: Baba le baba le soro.
2: Ani.
1: Baba le lo jamo le soro.
2: E se wa n ba eto wa bo tele abe babo.
1: Mo n ba bo.
2: Ta wa lo wa lori eto.
1: Ogurugba ni o.
0: Lagelu le ngbo 96.7 agbala oba baba wa murita lade bayi wa kan de MFR e kenin gbogbo le ibadan olupo atogudugba le ogun o kejegbe le to ayin mo ti pe number ari ori
3: alaji kabiru jala roro ko
0: won ti kin de kawon ode
2: ero ta wa be
0: hello
1: alaji na ni ayin ore ti gba
0: e ka lesa
1: o wa wa nu
0: hello sir
1: o gudu awon do ba se
2: ke la wi
1: gudu
2: yes sir
1: o mo do ba se
2: if
1: you catch on yo so pa mi si e ba be e ba be gbe yun
2: yo yawo e ba ya ke yo wa do yin lola ko ya lowo yin to mo be ne n ba ti a da pada yo wa ko fun yin owo to gba kan ti ope mo to gba to tun ba ti pari lo ti gba
0: ko si wa la
2: so ese baba mi ojo ni ti yepe mo ile ise radio ti lagelu onlele ikanni merin deni ogorun to ndo to le meje oke to ga joke ta wa kale si le funfun balao òpópónà fẹlẹlẹ ti ń bẹ ní ìlú ìbàdàn adúpẹ lọwọ gbogbo ẹyin olólùfẹ wa àbí òrí báwọn èèyàn ṣe ń wọlé kẹtíkẹtí
0: olóyè olùṣègùn àyànkọlá akínyẹun
2: àwọn èèyàn wà lójú òpó kẹlódé sí òsì o
0: níbomu tí ọ ti ń pa kúkú ara rẹ náà ni
2: olóyè jagunjagun
0: bẹẹni
2: aje kawo wa oloye olusegun ayekola gbogbo oye la ki o ojo ni ti
0: hello
2: ori beti
0: ori odo yin be ni o
2: won ni won yin satan kayode ni ofisha
0: hello
2: won ni won yin satan abi oyo ni sin
0: hello Eka le sa.
1: Eka le.
0: Sa.
1: Ta ba so fun ni pe eyin o pe ma ba oro la ni bi oju re. Ogun ti ki olugbo e ti to bi kuro la ka. Wa ko are ti ti re. Baba me na ngbo.
0: Ah. Se ngba ti mo
2: ba. Se ta ni soro yi.
1: Ah, baba mi.
2: Eh?
1: Ẹti
2: mẹ́tí ń sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀yẹ́ lé ẹ̀ àlíù kọ́ yìí ni ó ní nǹkan ní ti jèrè tí ẹ ó ní nǹkan ti jèrè nǹkan ẹ ẹ̀ ń tí ó sórí ike ní òkù ti ń wá kì
0: í owó tí ń gbà tí ń bomisẹ̀ lọ́rọ̀
2: ojú ẹ̀ ní tí ọ
0: abánidá ìbánitan abánitan gbogbo ń tẹ̀yìn dá sí yóò fẹ́ mi lówó tèmi.
2: Adérètọ́ ní mọ
0: jẹ́ntún já ọtán
2: sọ́ọ̀lì olùgbìlé
0: wọn
2: ní kí ákí
0: mọ̀ gbọ́ jẹ́ntún já ọtán ìrànwọ́n fi ṣe pàtí bàbá olùbàdàn
2: òótọ́ mọ̀ tí ẹ ní.
0: Bí àlàrú bàtàbàrà mi sí ni ó ti fún lówó òun kò ní fún mi
2: tèmi. Ẹ oṣù ọ̀wà àti ìparí.
0: ayo yodun kan ba mi nko
2: ayo ju e ti o iwa lo yo jo da fun omo sare je ta wa nbe
0: na mura re sie
2: ah o so pari
0: e ka le
2: o so pari o
1: e ka le
0: o jare
1: ori ni o ni nte ru
0: ase o
2: ase
1: alagbo gudugbe
2: ha
1: emi ti mo gba yin soro
2: ha
1: lati duro ka go lati duro ka government ni
0: lati do
2: oruko yin
1: ido emo ati oruko temi ni eni olodum mo
2: eni olodum mo
1: emo ati mo emo ati mo fe fun olupo ni pe e so fun mi ti won fajo mi ni le ko ruko tun ma da n baba pari ko yin 50000 fun pada ni baba ri ti
2: okay okay emo ati baba wa mo wa da won ni e bere ajo mi bo benrin se so pe ton ba lohun dajo mo pe ko pe o won ni ke dajo mi te ba wa da ajo mi ton ba wa pe won yo 250
1: won yo 50000 be bi se ni ba gugu
2: ko so ti yo ni se abi be ko ni baba mi
1: na na sa jumo to
2: ha
1: be
2: so ti da ba e seun
0: we go la gbole ti
2: e seun so ni
0: baba mi
2: so ni dajo
0: o grandpa Christopher lati awe
2: o ni dajo mi
0: e da ko ba n wa lawyer meji to ba da
2: so ni
0: gbogbo n se
2: o fi pa lupin o
0: eni mo ba soku eni mo ba soku
2: o wa se ni kaniki tori o kan wo gbe
1: awon
2: ni bi owo ba si hello
0: akoko na
1: ajo simo ojo bi o so jo bi re na
2: hello
1: o tun ba so jo bi na o so jo bi leyin oku
0: emi o se ri ajo simo lẹyìn kí n gbàjọ kémi náà pẹ́yì dà àbí òyìn tẹ́mi náà ṣe fún mo ń lọlé fẹsẹ̀ rí wálé padà fẹsẹ̀ rí wálé a mọ́ fẹ́ lọlé ìwé owó ní í sì ná.
1: èyí ò ní ti kò ní ìgbà ní kó tó lọ tó dájọ mi jákejì.
2: kò ní gbàmọ̀ràn
0: mọ̀ràn kí ni a fẹ́ fún
2: mi. wọ́n àwọn ní ká ẹ̀bẹ̀rẹ̀ ká àjọ mi ìlélẹ̀.
0: àjọ wo ní òdòdó rẹ̀ mọ̀ sẹ́ mo ń lọ de owó ijó ìparí oṣù tó dá fún mi mo ń lọ de gbà mo ń lọ de gbowó mi kálukú mo lọ́lọ́ rẹ̀ ní ibi abájọ náà tó.
2: gbogbo etí ti ń gbọ́ wa ojú òní ti ta ló tún wà mẹ́.
0: n tó ẹ kó o sọ gan o sọ. hello.
1: hello ẹ kalẹ.
2: ẹ kalẹ o.
0: ẹ kalẹ o.
1: ẹ kú ètò.
0: yes sir.
1: kí wàá di ẹkọ wọlé gbàdájì ń gbà mọ ẹrẹ gbọ mọràn.
0: kílẹ̀ pé
1: sọ kẹ́yìn ìtì gáàtò sọ kẹyìn sí wọn tún gbà yín wọn tún gbà yín mọ̀rọ̀ pé ẹ tún kọ̀tínú àjọ míì.
0: mo fẹ́ lowó ilé iná ẹgbẹ́yìn náà gbọ́n tí mo fi bẹ̀rẹ̀ mọ́ mo fẹ́ sanwó sùkú àwọn ọmọ ọmọ ti wọlé.
2: ètí ò mọ̀ owó ya tí wọ́n ní kó o ṣe.
1: ojúkòkòrò
0: ṣẹlẹ̀ etí mo dá yín tí ìgbẹ́ ni kí n tún bẹ̀rẹ̀ nígbà
1: fífẹ́
2: ẹ jẹ wọn fà tẹ ẹ bá fẹ ràn olùpọ lọwọ ẹ jẹ wọn fà jọ mí lélẹ tẹ ẹ bá wá dá tán
0: àwọn ọmọ tó fẹ lọ sùkú kan
2: ònkà lè kọkọ kú àríwọ
0: àwọn ọmọ tó fẹ lọ sùkú
2: kan kò tiẹ lè kọkọ kó ná
0: ọrọ tiẹ
2: o olùpọ lè kọkọ ó ní ọkọ àkọ kan náà wọn ó kó fún un.
0: hello.
1: ẹnu ẹka lọ.
0: mọ́gàjì ilan lẹ́yìn rí jábòmílà.
2: Ja.

0: ẹ̀rí máa lálẹ́ yìí òun náà ni ilé yìí adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun adúpẹ́ adúpẹ́ pẹ́ ọ̀sà adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tí ẹ̀tọ́ bá wà jẹ́ lálẹ́ yìí ibi tí a fẹ́ fi àdàgbà ètò rírọ̀ sí òní ẹ̀yìn òun tó bá di ọjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ ti ọlọ́run ọba
1: a
0: tó pàdé ṣùgbọ́n ẹ má gbàgbé o tó bá di ọ̀la láago mẹ́sàn-án lálẹ́ ẹ pàdé ògúdúgbà kan olórí ètò wa ètò yín ètò láwùjọ àgbà ní ọjọ́ ìṣẹ́gun lẹ́ pàdé mi lórí ètò wa ètò yín ètò akọni tìgbà wáṣẹ orun ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan láàjì àní dìwọ̀n ayébí.
1: Oní Adébíyí ló kọ́ mi olúpa ìlú ọmọdéjọ lórí ìtìpó farajọ yìí mọ̀ jẹ́ mọ̀jẹ̀mọ̀sọ lóyè náà kò sí títí ọjọ́ mẹ́jọ ṣùgbọ́n lóru ọ̀la mọ́júmọ́ tọ̀tún lẹ tó pàdé mi ló ti bá yí ṣe dà títí gbà náà n kò ní ṣe wá ẹ̀lẹ́bẹ̀ ọ̀hún.
2: Lágílú FM 96.7.
3: Mo kí gbogbo ọmọ kóòtù òjìrè tí ń gbọ́ mi ẹni fàìsàn ló gbà ọ́ ìwé ń jáde lórúkọ tèmi ààrẹ àtúrò ògúndá world wide láti ibi kíbi ẹwọ́kọ tí ń bọ̀ wá sí géètì òjé ẹsọ̀ lójú èdè ayùn rẹ̀ ẹrìn sáàrin ọjà òjé ẹlẹ́ni ẹgbẹ́ ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣàlẹ̀ òpó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tọ́ga gogoro lápá àlàáfíà yín ẹsọ̀ kalẹ̀ ńbẹ̀ ẹ wá wo apá ọ̀tún yín ẹ bí àkọmọ̀nà wa nídìí ẹ̀rọ omi ẹ béèrè ilé olóyè ìwé ń jáde bí egbòogi sànkò sànkò méjì kan tó sara lóore ni mo gbé wá fún yín àkọ́kọ́ òun náà ni OGD Herbal Formula tó wà fún gbogbo kòkòrò ara tí kòkòrò bá ń yọ ọmọdé lẹ́nu olú ọmọ bí ọmọ yóò bí ẹ̀ lẹ́nu ní gbogbo ìgbà tí kòkòrò bá ń yọ àgbàlagbà lẹ́nu ojú ọmọ sú ojú ọmọ wù bàìbàì ojú ọmọ gó ní pìpìpì èèyàn kọ́ ọmọ di méjì lójú ẹni tàbí kójú ẹni máa sókun bàtàkùn tàbí kójú ẹni máa taná yẹnyẹnyẹn ìdí nìyí táwọn bàbá wa fi ń gbé kòkòrò ní iná ọ̀run àjàká òkò gbogbo ibi tí ẹ̀jẹ̀ bá ń gbé kòkòrò dé nínú ara ẹ mọ dábẹ́ mọ̀ ìdí nìyí táwọn ọmọ wa fi ń pèlé àwọ̀ káà tó bá bọ́ sápò ọ̀tún lónìí apá òsì ní ọ̀bọ̀ sí lọ́la oríkèríkè arọ́ ọmọ kan ni yọ́mọ ru ni arọ́ ọmọ yún ni yọ́mọ já ni jẹ kẹsẹ̀ ni ó dìde ńlẹ̀ jàkìtì ilé náà bàbá wa ń pè ní jẹ́ǹjẹ̀ tàbí àtẹsẹ̀kù kígbàdí ọ̀fani so papọ̀ mọ́ ọ̀pẹ́ ẹ̀yìn láti ibi abala kan nítan wa báyìí mọ ibi ìṣẹ́po onúkún sí àtẹlẹsẹ ẹni yóò kúta ìta ibi ìgbà tí kò sí ẹ̀jẹ̀ ńbẹ̀ tàbí káwẹ̀ tán léèwẹ̀ kí nǹkan máa rìn káàkiri ara tàbí kára máa ta ni ṣayé a lè máa làágùn lóòrèkóòrè tàbí ká jẹun díẹ̀ ká ti sáré yó kójú ẹni máa sókun bàtàkùn inú ara ọmọ gbóná ní gbogbo ìgbà egbòogi OGD Herbal Formula egbòogi náà bàbá wa máa ń lò tẹ́mi wọn fi máa ń gùn mo ṣe sí lánà ọmọ tó tó àṣe olómi rẹ eléyìí ló ń fọ kòkòrò tinú san ara àṣe oníyẹ̀fun rẹ tó ń fọ kòkòrò tinú ẹ̀jẹ̀ egbòogi OGD Herbal Formula tá a fi ń ṣe ìtọ́jú gbogbo ohun tí ń jẹ́ kòkòrò ara bákan náà ni egbòogi double barrel herbal formula eléyìí ló wà fún àwa tá a jẹ́ ọkùnrin èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ọmọ àfi wú orí bí ni mí oníyàwó púpọ̀ ni bàbá mi nígbà tí àgbà ń dé kò sí okun àti agbára fún wọn láti lè máa ṣe ojúṣe lọ́dọ̀ àwọn mọ̀mọ́ wa gẹ́gẹ́ bí ìtàtẹ̀yìnwá ìdí nìyí tí a fi kó àwọn egbòogi tá a fi ń dènà àwọn àìsàn tí sọ ní di arúgbó ọ̀sán gan lọ́dọ̀ obìnrin ìjọ ọjọ́ orí lè gbin agbára kù n tó dùn tá ń jẹ ó lè fa àìsàn tápà tàbí jẹ̀dí-jẹ̀dí àtọ̀ sí oríṣi mẹ́ta lọ́wọ́ báyìí ṣe ń se ọkùnrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe ń se obìnrin inú ọmọ ọkùnrin inú ọmọ gbóná inú ọmọ dìde pàlè ká jẹun díẹ̀ ká ti sáré yókọ́ dàbí ká ṣe ọkà pọ̀ nǹkan tó náà mọ́ ni lọ́fun ká rọ ọkùnrin ọ̀ya gágágá ká fẹ́ sírí ogi ká rọ wá lẹ́wẹ̀ sí kọ́dọ̀lẹ́ ká máa làágùn wọ́wọ́wọ́ ká máa mí gúlegúle ọjọ́ orí lè di agbára kù bákan náà obìnrin tí ò ṣe nǹkan àlejò mọ́ ó lè di agbára kù àní ká pa irú obìnrin bẹ́ẹ̀ tì àkànṣe egbòogi tá ń pè ní double barrel egbòogi àjogúnbá ni ẹ bá mi lò làjì lálẹ́ ẹ lò làjì láàárọ̀ ọjọ́ kejì tẹ́ ẹ bá ṣe gánọ́mà ni ara ó wà gẹ́gẹ́ bó ṣe yẹ kọ́ wà oríṣi mẹ́rin ni egbòogi wa ìn tí ó ṣe fún mi ara ìn tí ó ṣe fẹ́ jẹ́ ara ẹ kàn sí mi olóyè ìwé ń jáde bí ààrẹ àtúrò ògúndá world wide ẹ bèrè fákànṣe egbòogi tí ń jẹ́ double barrel tó wà fún àìlera ọkùnrin oríṣi mẹ́ta ni egbòogi yìí o torí pé bọ́kùnrin ọba lálàáfíà oúnjẹ ọ̀tá ẹ̀ ní ọmọ jẹ òdùmarèmásí ánfẹ́ buhari oṣù tí ò pé ọlọ́mọjà jẹ́ǹjẹ ọ̀tá wa gbogbo ẹ̀yìn ọ̀tọ̀gbúrú onífàájì ènìyàn ìdílé aláyọ̀ yín kò ní di ìdílé kíkan o ẹ bèrè olóyè ìwé ń jáde bí láti ibi kíbi ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé ẹsọ̀ lójú èdè ayùn rẹ ẹrìn sáàrin ọjà òjé ẹlẹ́ni ẹgbẹ́ ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣàlẹ̀ òpó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tọ́ga gogoro lápá àlàáfíà yín ẹsọ̀ kalẹ̀ ńbẹ̀ ẹ wá wo apá ọ̀tún yín ẹ rí àkọmọ̀nà wa nídìí ẹ̀rọ omi ẹ bèrè ilé olóyè ìwé ń jáde bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè mí sí òun náà ni 08033260141 tàbí 08053459223 08053459223 9223 egbogi te ba lo laarin ojo keji si ojo keta e gbodo bere si ma ri ayipada re ni tori pe ti ro ba lo logun odun ojo kan solo toro ba obeyan ba de ta fasuke to ba yi dogori baba yo ba ri torun wo e da ko ni gbowo ekun ku fira je rin o a ni faisan lo gba
4: mo ni o fi mi sile
5: n wa jo lo bi kankan loni
4: ibo a lo re mi
5: ore yin na
4: ore wa kilo de laaro kutu
6: fogun si nkan kan jare
5: e gbo kuro de leyi nkan be o ogi ire leyi koju di sitile mo e wo ibi ya jeri
4: ibo ti o si nkan
6: nkan se mi
4: a je ko ti gbo nipa dogu bare
6: ki won fi se
4: alewe ategbo ti won fi mo ejele gbe kale fun gbogbo okunrin dogu bare aba powder o le mi na nlo
6: dakun ni bu lo ti nra ni mi na lo
4: a de be
5: ko ya wa dogu bare ri ni o bi be ko mo je ri onle lale
4: ewi jadu Charu Medical Clinic lo se olule ise won wa ni E7/204 Oke Ofa Baba Sale Bus Stop Ibadan telephone 0803-326-0141 tabi 0805-345-9223 double barrel aba powder ogun kribi oko aifaifai
2: Wagilu FM 96.7
7: Ilera loro
5: Ọ̀pẹ́dára Aba Home olóòtú iṣẹ́ ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣẹ́ ara ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ káàrin òkú ná méjì kò ti mọ rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara ẹ ti wálẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọ̀pẹ́dára fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ ìyá àjà láàgọ́ ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kúmọ́nkú ká máa tẹ̀ gòlùbà gòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wọn ò bá ní nínú egun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ́nà sí i kà sí wa lónìí ní Ọ̀pẹ́dára Aba Home.
8: A wà ní ìta Akínlóye ní Ìtútàbà òjẹ́ Ìbàdàn.
5: Bàbá Ọ̀pẹ́dára ló ní àlàáfíà ló ń wú.
9: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ó gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnì kọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọ̀pẹ́dára. Tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀ iléeṣẹ́ wa ti wà ní ìta Akínlóye òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn a fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà ẹwà torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi tá a rójú dé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀ mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú nìmọ́lé ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sílé iṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 090-488-6853 bàbá ojú ni ìmọ́lẹ̀ ara tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn ọ̀hún wìnìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orí nẹ́rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́tọ̀ dáyàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí nẹ́rí orí nǹkan tó súnmọ́ ẹ o ò dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nà kọ́nà táìsàn ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi oríṣiríṣi nǹkan o ló máa ń fa àìsàn kéèyàn má rí nà dédé tá ń pè ní àìsàn ojú alákọ̀ọ́kọ́ èèyàn lè ní nẹ́rùn àjàká pẹ̀lẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dá mi kọ́ máa yọpin ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn tó bá ti wá gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ó ti nípèníjà ojú nìyẹn bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédé títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó ti ẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́ bákan náà tí ẹkún bá pọ̀ lápọ̀ jù àwọn náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ló ń dà wọ́n láàmú àbí kí nǹkan funfun kọ́ tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀ Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa tó bá mọ̀ pé nípèníjà àìrìnà déédé yìí o lè dáka kùránì o lè dáka bíbélì o ti ẹ̀rìnà rí ohun tó súnmọ́ ẹlòmíì ò rìnà rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀ tẹlòmíì bá ń dráìfù lálẹ́ báyìí bí ṣe ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele o ti ní ìpèníjà àìsàn àìrìnà déédé nìyẹn kàn sí mi iléeṣẹ́ wa ti wà ní ìta Kinloye Òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ ilé epo tóta òjé ìtútábà lẹ́gbẹ̀ ilé bàbá Kinloye gangan Ìbàdàn. Ìwọ tó bá mọ̀ pọ̀ nípèníjà ojú mú àjùmọ̀ ẹyọ kan ètò olómìnì dáadáa kò mú dákin bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé òun bẹ ní iléeṣẹ́ wa àwa kì í kàn kankan sínú ojú gbogbo ògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó bóyá wọ́n ti sí abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà ò fi rìnà déédéé wá àjùmọ̀ ẹyọ kan ètò olómìnì dáadáa kò mú dání ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè mí sí òun náà ni 090-488-688-53 ní iléeṣẹ́ ti wa àwa kì í fara níyẹn pẹ̀lúpàá náà ọ̀bẹ lọ́rùn kọlọ́rùn fara ni wa bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí iléeṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ elédùmarè yóò jẹ́ kí wọ́n ní ò lẹ́nu ọpẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́yìn máa pè mí sí ni 090-488-688-53 àlàáfíà lójú o.
2: Lágelú FM jàgàbá àgbògbò rédíò máa rún wọn jù.
10: Tán ẹ̀yára ilé wa mo kí yín níbikíbi tẹ́ bá wà lálẹ́ ìyá dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba àjíkí pé àwa láwa a sì dúpẹ́ pé ẹ̀yìn la bá a ti tẹ́ bá ṣe ń dé ìyá Chikito àti ìyá Togo a ti ti dé lálẹ́ yìí a dẹ̀ dúpẹ́ pé àwa láwa ẹ̀yìn la bá mo fẹ́ fọ̀ kókó yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ń pè tẹ́ ní ogun ìyá Togo ó ṣe gbidigbidi lára yín o pé ẹ dúpẹ́ lọ́wọ́ wọn olúwa ṣeun ìyá Togo tó ti wà nínú kulu wa lálẹ́ ìyá Togo ẹ jẹ́ kí àwọn èèyàn mọ ẹni tó wà nínú bí
11: lẹ́kọ̀ọ́ nífẹ́ àìsàn ló gba àìsàn nífẹ́ ara wa ṣe bùgbé o.
10: Bẹ́ẹ̀ ti kí wọn.
11: Ẹ ṣe orúkọ mi ni Màmá Togo. Odún ni mímì kìí ṣe àìmọ̀ fún olóko. Ẹ máa ń gbọ́rọ̀ mi dáadáa lórí ètò Sikito ní every Wednesday. Àti tún délé ni.
10: Ìyá Togo, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin lọ́pẹ̀ lórí ọ̀rọ̀ toko tó kéré, oko tí ó sá wọlé, oko tí ò ṣiṣẹ́, igbá kan àwo kan. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn tó mú oko wọn lọ́gán, oko wọn ti padà sí wọn lọ́wọ́. Ó dá kílẹ̀ gbé wa fún wa lálẹ́ yìí.
11: Ẹ ṣe olóòtú. Léni báyìí nísìnyí àkọ́kọ́ sọ̀rọ̀ nípa àrùn kan tí wọ́n ń pè ní sangun-sangun tàbí romatisin tàbí àwọ̀ká ọ̀pọ̀lọpọ̀ àrùn tá à ń sọ máa ń dààmú àwọn bàbá wa bàbá àwọn ọmọ wa àwọn àgbàlagbà ló máa ń ṣe láti bí 50 years lọ ló máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn.
10: Ní arthritis
11: bẹ́ẹ̀ni romatisin arthritis. Báwo ló ṣe máa ń ṣèyẹn ni mo fẹ́ ṣàlàyé fún yín fún ẹ̀ tẹ bá wà lé tẹ bá ń gbọ́ mi nísìnyí. Nǹkan tó bá pọ̀ ní àìsàn tá à ń pè ní romatisin yìí wà á rí pé orúkọ ẹsẹ̀ méjèèjì a máa ru ẹ́ wà á máa kọ̀pílẹ̀tì pé orúkọ yẹn ń ru ẹ́ o lè rìn láti ibìkan síbì kan tó máa rìn láti òpó náà kan sí kan wà á máa jókòó torí pé egungun ẹsẹ̀ yẹn ń ru ẹ́ tẹlẹ̀mí tí ẹ̀ máa bẹ̀ láti ẹ̀yìn
10: báyìí
11: tẹlẹ̀mí tí máa ń bẹ̀rẹ̀ ẹlòmíì ò lè gbé ẹsẹ̀ yẹn mọ́ rárá tí kì í ṣe pé ó last dent tí kì í ṣe pé ó ní àìsàn kan tá à ń pè ní rọpárọ lẹ́sẹ̀ ṣùgbọ́n kò lè gbé ẹsẹ̀ yẹn mọ́ tàbí ẹlòmíì wà tó ní arthritis a rí pé iṣan ẹsẹ̀ yẹn máa ń fa òun a máa complain iṣan ẹsẹ̀ yẹn ó máa ń fa òun ní gbogbo ìgbà ẹ̀yin tẹ bá rìn pé ní àwọn àìsàn yìí torí pé àrùn sọ pé tí mi síta kí n fi ẹ sílẹ̀ bó mọ́ra kí n pa ẹ́ láìsàn sọ o tẹ bá pẹ́ ní àwọn àìsàn yìí ẹ kàn sí wa ní iléeṣẹ́ wa mo ní iléeṣẹ́ ọ́fíìsì Màmá Togo wà ní Academy Olómi tí ẹ bá ti dé Academy Olómi bí ẹ bá ń bọ̀ láti Iwo Road tẹ bá dé Academy Olómi ẹ bọ́lẹ̀ ẹ má sọ da express o ẹgun bridge kékeré yẹn sọ kalẹ̀ padà ni o kí ẹ wá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Màmá Togo 080-350-88-10-30 kẹ́ mo ṣe ń ṣe àlàyé lọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tún wà tá à ń pe àìsàn kan ní àìsàn ìtọ̀ àtọ́jú o láàrin alẹ́ sí àárọ̀ ẹlòmíì lè tọ̀ ní 7 times. Five times omi tẹ́ ẹ̀ mu gan ò ní dúró sára yín irú ẹni bí wàá máa complain pé ó ń rù ó ń gbẹ tírò kan báyìí bá ti ń ṣẹlẹ̀ mo sọ pé ìtọ̀ àtọ́jú tó ń tọ̀ yìí o òun ló fa bó ṣe ń rù bó ṣe ń gbẹ kì í ṣe pé o ti lọ kó àìsàn kò gbóògùn o ṣùgbọ́n nígbà tó yẹ pé omi tó mu kò dúró sára ẹ ẹlòmíì dẹ̀ ni ó ti ní àìsàn kan tá à ń pè ní àìsàn ìtọ̀ ṣúgà ẹ elomi de ni o ti ni aisan kan te a pe ni prostate enlargement
10: elomi
11: ni prostate cancer to je pe to ba fe to ba ito yo ni jade to ba fe to ito yo ni jade a try ito yo ni jade opolopo agba ta tin polowo yin na pawon awon opolopo awon yan ti won believe won ti wa won si tin dupe won ti ditu sile eyin te ba pe ni awon aisan ye kan sile se momo togo pelu ogo olohun e de dupe fun olohun ba de ile to tutele ni eyin okunrin te le se dede se kan sun lo
10: 1 minute no do
11: ti okunrin ba kole fun obinrin ti okunrin ba ra so fun obinrin to ba ra moto fun obinrin ti o ba si eto e dede obinrin oni like
10: to ba fun nipo kipoki to se pataki
11: okunrin oni like iru eni be o nitori pe e so pe awon obinrin ma so pe ajoko teru wa pataki eru ta ajoko ti na niyan ti o ba ti si eru yen be mo ko soro
10: okay
11: won to ba pe o le se dede ati dada o le se eto e fun yawo e nile kan si mama togo mo ti ni ewe ati bo te ma lo te de ma dupe fun
10: olorun oba o da mama togo sheri oro pe won to atogbe yi ki le ropo nfa
11: e se olotu sheri nkan to ma nfa ito yi o po akoko na aisan kan ma npe ni atosi iyen ni o ma dikeyan to sere laarin 5 minutes atun lo to mi ti oloyibo npe ni infection o le fa imu gan iseto yi na to yin ori toto yi gan infection le fa staphylococcus le fa awon arun ta le ko latara te ma ko latara ibalopo okunrin atobirin o ma nfa ke ma ri toto dede mo elomi de ya
10: syphilis
11: staphylococcus infection ben bacterial infection lori sirisi ben o le fa ki ibi ti to tin jade ki to yin ma le okunrin de ni prostate enlargement yen ma nse
10: okay
11: ni kan lo ma nse to ba tin sele a di pe kuro ni be ma ma ri toto dede tabi okunrin to ti e wa je pe yala boya yawo e ku ni o be an kan sele ni o wa ni anfani laarin bi odun 5 odun mefa lati mi to obirin mo pe o tin ko letter si prostate o
10: so o se pataki okunrin ma dogo
11: o se pataki
10: so that nkan to jo mo pe o prostate de o kini ko kini
11: ko ni le sele si okunrin be
10: ni le sele si
11: so olorun ran wa lowo nkan to le fa niyan olotu
10: o da awon to ba wa ni kini ton to le mewa yi to ba ti kan si mama togo en so pe olorun a gbogbo
11: be ni olotu
10: awon na a le ri
11: be ni
10: o da e je ka wa wo eleyi te kokko so ngba te wole nipa yi ti ti egun mama son won egun mama ro won to ma wa lati ibadi eyin lo si sale je ko n se je ku je lo n fa kini abi je di
11: be ni olotu se ri elomi like nkan to dun gidi gan te ba de ti like nkan to dun iwo lori minerals lo mu iwo lori pa lo je iwo lori awon kan to dun todun elomi like e gan to ba de ti mu nkan todun pupo ju o di pe kiro eni be ni aisan kan ta npe ni jedi elomi de ni ko ti e mu nkan todun sugbon ni kaluku ni aisan ti olorun ko mo latoju orun to ma baja elomi o mu todun be to ni aisan jedi ti enu die gan ti yo to je pe o ti to ba ti lo toilet ba ya ma fowo ti sinu ni
10: uru awon ni eya togo se ona abayo wa lodo yin
11: ona abayo wa
10: mo ran tini si pe o ni enikan eko si meji to ti so pe ka awon ba se ga bayi kini to wa ni enu ibi ta awon tin yagbe ako jade sita ta awon ba wa se tan awon ese wa fowo ti wo iwosan wa fun uru awon ni be yen lodo yin
11: olotu iwosan wa fun se ri ewe ati ko ta awon baba an lo yi ti won lo lati jo si wa bakan na olóòtú ẹyin lẹmú mi rántí iṣẹ kan tí bàbá mi ti fún mi tipẹtipẹ wípé tí ẹ bá ní ẹnu òdì tó yọ ṣe rí ọgá o ọpọlọpọ yẹn ti sọ ogun nu ni ogun wà tá bá jó iṣẹ ìtàn àwọn akọni kẹkọọ wọn lọ bù sí ìgá tẹbá su ẹ bù sí ìgá ìfún ọjọ mẹta àbí ẹlòmídẹ lè ṣe ó lè sùn ga lẹẹmẹta lójúmọ trek ó bù sí inú ga fún ẹmẹta lẹyìn ẹwà bẹrẹ sí ni máa fi fọkọ mu kíní ìyá wọlé bẹ́ẹ̀ ni mo sọ fún yín olóòtú
10: ìyá togo
11: a wọlé
10: wọn kọ bù kí ni ẹ
11: iṣẹ bàbá mi ni
10: wọn á dà sí i bọ́ tún ṣe gá wọn á dà sí
11: i wọn á bù sí i wọn á flọ́ọ̀ṣì ẹ
10: bẹ́ẹ̀ ni wọn á flọ́ọ̀ṣì ẹ
11: lẹ́yìn tó bá ti pọ́jọ́ mẹ́ta
10: tó bá ti pọ́jọ́ mẹ́ta yẹn
11: tó ń kọ́ wọn
10: á máa bù kí ni ẹ sínú ẹ̀kọ́
11: bẹ́ẹ̀ ni
10: wọn á máa mú ẹ̀kọ́ yẹn
11: nǹkan
10: tá à ń sọ yìí tó jáde a wọlé padà ẹ rí pé a ti sọ nǹkan nù láyé yìí gbogbo àwọn nǹkan báyìí táwọn bàbá wa gbé lé ẹ̀yìn ìyá wa lọ́wọ́ kọlọ jẹ kó kan àwa náà
11: àmì
10: ó dà ìyá togo mo tiẹ̀ gbọ́ pé kíní yẹn tó máa ń yọ yẹn ó máa ń jẹ́ kí kíní ọmọkùnrin ṣáìdà kó súkì àbí kó má lè gbé rí dáadáa àbí kọkùnrin yẹn máa ṣe kó tó gun orí obìnrin ó máa da tọwọ́ ẹ̀ lẹ̀.
11: bẹ́ẹ̀ ni olóòtú
10: ọ̀nà wo ló
11: lè rí àwọn àìsàn ọ̀pọ̀lọpọ̀ àìsàn míì máa ń fa ìsókè fún ọkùnrin gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ ta ti sọ síwájú pé àwọn àìsàn t ta le ko latara balopo to ba ti pe lara eyan ti o tete ri nkan to ma fi flush e danu o ma fa kikini ma sunki tabi jeri je na o le fa ko ma sunki to ba de ti sunki e ti mo pe kini yen o ba ti kere ju obini oni like e
10: ah ko le kan le gan
11: so ani awon kan te ma lo fun yen na to sunki yen a jade pada tori pe ko si nkan ti ologun afi ti eda ba mo ogun e loku ogun iku nikan ni o si
10: ogun pe
11: go be ni ko so ogun iku gbogbo apata
10: ajulo olorun ni
11: gbogbo nkan ti olorun da o da to je pe o da ko dogba elomi a lowo elomi a bimo elomi a kole elomi oni ni kankan sugbon iku yi
10: o pin dogba atolowo ati talaka
11: o la fini eje ka se daada
10: ka ma ja bi si ti
11: ko won le ma so ti wa na ni daada
10: so apart from pe o ko nsuki opolopo awon okunrin lo npe mi anti chikito oko mi kere kini ma se iyawo mi o gbadun e girlfriend mi complain kini ko awon to ko won ba kere ati awon to je pe to ba de ode eyan kan soso ni oko won le dide to ba de odo elomi oko a ma sere kidi ni
11: e se olotu awon ti oko won kere elomi ba se bi niyan oko eke laton sugba nkan to mu wa to je pe ta ba bi omo to won ba kere ju ani awon ago ta le ma lo fomo yin to ma fun ma sanra ko si nkan to ba ri lati lo fun kini na fi sanra be ni ani awon ago to ma ni e ma fi kan ori o e ma fi kan ori o ta ba nto omo to ma ba kere ta ba se bi mo baby wa ni eya e ma lo awon ago ifun to ma to 2 months omo ya ati put on weight gan so ani awon kan te ma lo fun kini
10: se kini na le se o le je ko ko na put on weight
11: be ni o
10: ko na tobi
11: be ni
10: that means ireti nbe ati pe ona nbe fun awon okunrin to je pe oko won kere
11: be ni
10: ti won ba kan si odo mama togo
11: be ni olotu
10: so ru nkan yen te ba lo fun won oko won a se kini
11: a dupe fun lo
10: e to ku e de nsuki nkan
11: ikan na ni atotsuki to wole ko le jade yi to kere ko na le sanra si ni to ba ti to size ti won fe won ni lo kini yen mo because so ba tun lo kini yen atun ma tobi si to ba ti tun tobi ju problem ni ko benin
10: eh ko ti sele inu mo mo pe gbogbo awon okunrin to ko won kere lale yi o inu won adun gan won a de se kini won ma ko si mama togo e je ka pe number yin ka to kin to tun bere awon ibere kankan si
11: e se olotu ero ba ni soro mi ni 080 35 88 1030
10: lekan si
11: 080 080 35 88 88 1030
10: ya togo awon to wa ni ilu oyinbo nko sa anfani wa fun won lori gbogbo nkan te n se fawon to wa ni Nigeria mi
11: be ni olotu awon to ba pe wa ma ba won send ogun won e to ba fe pe mi lati do ibo
10: okay e ma ba won send you
11: beni beni
10: to ba ti so bo se nse won e ma wa we bill ogun won fun abi e ma ship e fun won
11: no a ma we bill e
10: e ma we bill e okay to ba fe pe yin nko
11: te ba fe pe mi lati do ibo +234
10: okay
11: 80
10: +234 80 80 35 35 88 88 1010 1030 okay number ta ma fi get iya togo niye eyin yo wa ti gbogbo nkan ti iya togo nso won ni ko si arun ti o ni ogun ninu aye ta wa ninu eyi afi ti eyan o ba mo to ku e ba kere oku e kere ni yoju si mama togo iwo to fe koko e to langbalangba yoju si mama togo wa ri pe oku a se kini atobi adeto wa de raye lati te kole fobirin yen gbogbon iwo to ku e ba nsuki se kini yoju si mama togo iwo to ba de ni eyi ta awon ibo npe ni arthritis abi rheumatism egungun mama san e gbogbo ara mama ru e yoju si mama togo iwo to ba tu wa se kini awon to nwa omo npe mi iya togo pe se le eto fun awon ta won woju oluwa fun mo ni
11: a ni eto fun awon to woju oluwa a ma so pe yala awo obirin to ti mari lojo to ti pe to sun kun airigbejo to ba kan si awon arun kan lo le fa idaduro to lohun ki se ka awon aisan kan do ma fa idaduro ta ba toju yin lagbara olohun si finu so yin e fe yin gbomopon opolopo okunrin mi na do ewa to je pe agan lo fun ra e idi ni pe nigbati nkan omo nkan to ma ndo to ma produce omo
10: lataro
11: okunrin ato si obirin eleyi o ti dabi omi tabi ki eyin yen ko ma pe ti o le ba sele iru okunrin be ko le pregnancy obirin
10: okay
11: bo te ba npo eyin okunrin te ba npo ni run kan bayi boyo ni watery sperm low sperm count e kan si lese mama togo pelu ogun olohun e dupe folo a de ma tojo ko ati yawo ni lese wa to ra ma bere be lowo oko abe lowo yawo ka le meni ti o ni po ta ma toju ti everything ma wa okay
10: oda oda iya togo so ba wa sodo nse le sayewo fun won
11: be ni an sayewo
10: oda e tu wa pe number ile ko si ka to dide nle tori arojo musolokun
11: 080
10: 080
11: 35
12: 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800
10: pẹ̀lú wa àlàáfíà ara wa kò ní mọ̀ nù dànù ní ara wa àlàáfíà tó péye la máa fi máa lo ọjọ́ ẹ ṣe ó dáa.

ọlọ́run ti ń ṣe ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Kí n káàbọ̀ sórí ètò ní tèmi. Eléyìí tẹ́ ẹ ti ń dúró dè. Ẹ mọ̀ pé tí aago mẹ́wàá tó bá ti kọjá ìṣẹ́jú díẹ̀ báyìí. Ètò ní tèmi ti gorí agbágbé nìyí, ó ti gorí ètò. Ní ìkànnì ti Lágélú FM 96.7 ilé funfun báláwo tó wà ní Fẹ́lẹ́lẹ̀ nílùú.

0: olólùfẹ́ gbọ́ tèmi ètò ta lẹ́yìn ẹ ti mọ̀ pé tẹ́ ẹ ṣe máa ń gbádùn ẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ náà nìyẹn ẹ tún máa gbádùn ẹ̀ lálẹ́ yìí ìjẹ́jọ́ lásọ ẹ̀rọ wípé wà conversational ìwọ́n tóbi tá a ti ń gbé fúnra wa give and take ni ẹ ti mọ̀ pé lórí ètò yìí ẹ kò síbi tá a lè gbà yan a ní pé ẹ wà dynamic ẹ wà versatile so lálẹ́ yìí mi àti yín àtúrò ìrìn àjò wọ́n dẹ̀ máa ń sọ fún wa lórí ètò wípé àwọn tí wọ́n bá láǹfààní láti sọ tiwọn jáde ti ń ráwọn tèmi lórí facebook wọ́n ti ń wọlé délé ẹ̀kọ̀ọ̀kan ẹ kò sẹ́ni tó perfect lọ wá rẹ́ nìkan tó bá wá pè wọlé tó bá nílò advice wa má jẹ́ ká bú ẹni bẹ́ẹ̀ ẹ fún lá advice yín ẹ̀kan fún ní peace of scent yín kẹjọ́ kó máa bá títí ẹ̀ lọ lóòótọ́ nígbà mi ò lè tàyàn lára lóòótọ́ pé àwọn èèyàn ṣe gọ báyìí kò ní ṣe pé rẹ níbẹ̀ gọ ẹlòmí nǹkan lójú ẹ rí kó tó rí ẹni tó ti ẹ rí gan ó ti lọ gbá ó ti lọ àwo ọwọ́ àjàjà rí ẹnìkan wọ́n á sọ pé ó gọ̀ kò ṣe pé ó gọ̀ kò ṣe pé ó gọ̀ àwọn gọ̀ wò pé SP of Naija ó gbórí wọlé lórí TikTok fún rẹ̀ lè promoter ayé àwọn celeb ọwọ́ wọn ló wà wọ́n dúró tán sọ́wọ́ wọn ni thank you very much SP of Naija ọmọ SP of Naija ò dáyẹn mọ̀ Martini Salah Mobalorúkọ tèmi èmi náà ni commissioner àfẹ́yẹmọ nílé ajé in the Don Prion on the radio. Ẹ ti mọ̀ pé abala mẹ́ta lètò yìí náà ló pín sí. Abala alákọ̀ọ́kọ́ ni abala let's celebrate ourselves. Ibi tí àwọn kọ́pù àti celebrate ara wọn lálẹ́ yìí. Mo ti fẹ́ gbé yín díẹ̀ lálẹ́ yìí. Ọjọ́ wo lẹ́yìn tí ẹ ti appreciate olólùfẹ́ yín last tí ẹ ṣe kó bí olólùfẹ́ yín ti ẹ ṣe nǹkan kan fún yín ṣe pé ó send owó sí yín àbò wáyà owó sí yín ṣùgbọ́n tẹ́ẹ̀kan tí ẹ appreciate tí ẹ pé ológun kan tó ti ṣe fún mi ẹ máa lọ sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook yẹn lágélú fm 96.7 ẹ lọ sórí facebook mi náà martini ọjọ́ wo ẹlòmíì máa ń bìlífì pé tóun bá ti fún olólùfẹ́ ẹ lówó ìbówó náà ni ojúgbò bẹ̀yẹn lọ ojú bẹ́ẹ̀ lọ o at least you are okay send omu ti wáyà owó sí yín kílẹ̀ tún fẹ́ náà ojú ogbò yẹn lọ ojú bẹ́ẹ̀ lọ ọjọ́ wo lẹ ti wo around báyìí tẹ́ẹ̀kan tí ẹ pè é bóyá baby mo appreciate ọmọ nǹkan tó ń ṣe fẹ́mi àtàwọn ọmọ thank you very much ẹ pé ìyàwó náà ló wò ọkọ náà ló kàn wò ìyàwó ẹ pé baby o ṣeun gan ni gbogbo rise gbogbo àmàlà gbogbo sẹmú nǹkan tó máa ń dín sí mi lẹ́nu yẹn gbogbo ìfẹ́ tó máa ń fi hàn fún mi yẹn thank you very much ìbéèrè tèmi lálẹ́ lélẹ́yìí ẹ máa pè wọlé lálẹ́ yìí ọjọ́ wo Naija bínú tán ń bo sí àsíá ọjọ́ wo lẹ ti wo olólùfẹ́ yín báyìí lẹ ti wo lójú báyìí pé baby thank you lẹ ti wojú ẹ̀ tẹ́tí thank you ọjọ́ wo lẹ́yìn tẹ́tí ṣe yẹn last òbí ṣe kó bí ó ṣe nǹkan fún yín o ṣùgbọ́n tẹ́kàn tí ẹ wo sùnsùnsùn pé bí náà try bò bọ́ iná try life mi o ṣé mọ̀ yín tó wá jẹ́ pé ẹ ní olólùfẹ́ tó ń support yín àjà tẹ́ bá jẹ́ obìnrin tẹ́ bá ní olólùfẹ́ tó ń support yín ẹ mọ̀ nǹkan tó lọ ń ṣe fún yín ẹ mọ̀ yìí ẹ má gbàgbé lálẹ́ pé 50,000 naira ₦50,000 lori eto yin that's a war cash here tell me ji ti ma ba 25,000 25 eyan mi ji o je wa so lori eto yin eran ti last week yen mo so fin pe ma tete wo be so lale ina ma tete wo nu e lowo kan ni bawo le se ma ta lo ta pelu *347 *1004*2#. Tablet na wole. That's a really the United Kingdom alone. Akorin la. Akorin agbaye tablet. Awon couple ni mo fe ko pe lale yi. Baby chole ta putu. So fin lale pe awon couple kan wa ti ma to fun lebun lale lori eto. E ti mo ta se man se na. E mo ta se man se lori eto yi. Courtesy of Madam Folake Fadugbagbe lorilede America. Se man se ni e ta se man te ni e. Oluwa Jude. Ati mi tan wole de. Or up my you. Say ban your lulu fet don't support him man you in time that while Emma for one stress though you already got stress you wall around one. Stress you wall around one. Or jo wo let you wolulu fey by take on rap. There will buy a be a test message ni. Abi te kan ti e wo te woju e bayi pe akanke abi ke ajoke. Thank you very much o seun go ni o ku toju mi abi bi e kan wo bayi pe ajawo boya bi a kan gbe de ni amadi gun de ni badi o lulufe mi thank you very much. Ede ki mo couple ala koko fun ta le yi lori 0912370865 to wa nbe couple ala koko fun ta le yi. Hello. Eh, o ko ti o. E je ka tun mo elomi. Oni Marina, ku Marina ko ni nka lo. Kile yo, aladu. Te ko si e so pe ya baby meet me at this restaurant. Mo ta pade ni lounge yi. Kile yo, aladu. Ko pe mi so te. Hello.
1: Hello.
0: Hello. E so kuro mi radio yin e so kuro mi radio yin e awon ma court e e mo paranti o man je ki relationship ko last long e ma gbagbe lale yin pe abalagba mi fe na ni gbeyin o ati Romeo and Juliet bi te ti lanfani lati pade oni tin lale oni temi bi te ti ma lanfani ati pade. Hello.
1: Hello,
0: sir. Ekalema, esukro mi radio yin.
1: Ekuse na sir.
0: Olorun ku ise, Olorun ku ise. Eka bo sori eto yi, bo le tin pe ki loruko yin.
1: Lati Gboya.
0: Lati Gboya.
1: Beyin ni sir.
0: Ki loruko yin lati Gboya.
1: Adewumi.
0: Adewumi lati Gboya.
1: Beyin ni sir.
0: Ojo wo le ti wo lolufe esukro mi radio yin ma court e, ma court e o. Esukun bi rejo eh kuro nbe e kuro nbe ojo wo le ti wo lolufe yin loju bayi te kan wo pe bo boy yi o ti try gan o te kan wo bayi te kan appreciate e la ye se pe bere nkankan abi won se kankan fun yin
1: mo ma n se sta mi se se ni jeta mi se ki won ni jeta
0: e se ki won ni jeta wow so won legbe yin bayi ka confirm.
1: Won ti jade.
0: Won ti jade. Wow. Kini nkan te ro ngba yen te fi se be? Kini nkan te ro lokan ngba yen te fi se be?
1: Mo se gbogbo nkan to sele, mo se se ti ore na ni pe.
0: E kan ro na ni.
1: Dije, mo mo everything
0: for se wa. Labo Olorun ife yin o to wo da. Labo Olorun. ife yin eleyi to de pe wa important si yin labo olohun ko ni daru labo olohun my regards to your husband my regards to your husband my regards to your husband arabirin ni awon sise ni jeta o dun ni fe confirm lenu lulufe won edekin tun mo lapa bibi mi ni pe lori e papapa ni hello Olorun ko eto e ki loruko yin bele tin pe isa.
2: Eni wale oruko mi ni Ayinrin Moses Latoyo.
0: Ayinrin De Moses o se onja re.
2: Bẹẹni ma se fun ni owo ti o fi ko ire njo yin.
0: Oh, Olorun lo se, Olorun lo se, Olorun lo se mi ko, Olorun lo se.
2: Eni wale.
0: Ami Olorun, ami Olorun. Ami.
2: Eni na ma dupe lowo yawo mi.
0: E ma dupe lowo yawo yin.
2: Bẹẹni ko mo tori condition ti mo wa.
0: Tori condition. Tori condition te wa.
2: Bẹ́ẹ̀
0: ni. Ìyá wọ́n dẹ̀ tún gbà yín bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń tọ́jú yín bẹ́ẹ̀.
2: Bẹ́ẹ̀
0: ni. Ṣé wọ́n lẹ́gbẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ yẹn?
2: Bẹ́ẹ̀ ni ó wà lẹ́gbẹ̀ẹ́ mi náà.
0: Ẹ bá mi gbé fóun fún wọn, bá mi gbé fóun fún wọn.
2: Àwọn
0: ti sùn. Ó dẹ̀ dùn.
2: Lẹ́ẹ̀mejì.
0: Ní mi ẹ̀rẹ́ dùn tí bá lè bá wọn sọ̀rọ̀ o. Inú mi á dùn torí tá a ṣe wà báyìí káàkiri àgbàdo ayé wọn ti ń gbọ́ wa. Hello. Wọ́n ti sùn àbí?
2: Ẹ
0: bá mi kí wọn, ẹ bá mi kí wọn. Ẹ sọ pé mo kí wọn pé wọ́n kù tọ́jú yín, wọ́n kù tọ́jú yín.
2: Yàbí.
0: Tó bá jẹ́ pọ́n ti sùn, ẹ fi wọ́n lẹ̀. Tó bá jẹ́ pọ́n ti sùn, ẹ fi wọ́n lẹ̀. Ẹ fi wọ́n lẹ̀. Ẹ fi wọ́n lẹ̀. Báwo ni rédíò yín ṣe ń gbádùn ẹ̀?
2: Náà mò ń gbọ́ yìí.
0: Ah, ọ̀nà lẹ fi ń gbé tó. O ti da, o ti da, o ti da. Ẹ ṣeun, thank you. Bá tún wá rí ẹni tó bá tún wá lọ ń fi àwọn àkàndá ń táìmù tá a wà yìí. Hello, sir.
3: Hello, ẹ ká lọ, ẹ kú ètò.
0: Ọlọ́run kú ètò ẹ. Ẹ káàbọ̀ sórí ètò ní tèmi.
3: Ẹlẹ́wà
0: láti gbó ọ̀rá. Oṣòwò ẹ̀yìn gbó ọ̀rá lẹ́yìn o. Ọjọ́ wo lẹ́yìn ti appreciate olólùfẹ́ yín last? Ọjọ́ wo lẹ́yìn ti appreciate olólùfẹ́ yín last?
3: Mo ti ṣe lálẹ́ nígbà tí mo wọlé bọ̀ tí mo bá níwájú ìta.
0: Ẹ́.
3: Mo ṣe fún lálẹ́ nígbà tí mo ń bọ̀ láti gbòòrò. Báyà o mi níwájú ìta.
0: Ẹ sì ṣe bẹ́ẹ̀ lálẹ́. Ẹ
3: ṣe tó wọlé wá bẹ́ẹ̀ nìkan.
0: Wow wow wow wow wow wow wow wow wow wow. Kí ni nǹkan kí ni ìdí tẹ́ fi ṣe bẹ́ẹ̀ abẹ́ kan ò pé kẹ̀kan ṣe bẹ́ẹ̀ ti yín ni kí ni ìdí tẹ́ fi ṣe bẹ́ẹ̀.
3: Mo tọ́jú àwọn ọmọ mi tó ń bá mi tọ́jú wọn.
0: Wọ́n gba yín tọ́jú àwọn ọmọ yẹn. Ṣé
3: oúnjẹ sínú ilé.
0: Wà òkè.
3: Bẹ́ẹ̀ sọ nírìn fún
0: rìn. Ṣọ́wọ́n ẹlẹ́gbẹ̀ẹ́ yín bẹ̀yẹn.
3: Ó wà lẹ́gbẹ̀ẹ́ nílé.
0: Ẹ bá mi gbé fóun fún wọn.
3: Ẹ ló
4: máa mi sọ.
0: Hello. Ẹ yes ma ẹ káàbọ̀ ètò ni ẹ káàbọ̀ sórí ètò yìí alólùfẹ́ yín àwọn làwọn ọmọ rírì yín gan o pé àwọn sì sọ
4: fún
0: ọlọ́run
4: ni ká dúpẹ́
0: fún ọ tún dá ká mọ rírì ara wa òun ni ó dá ká mọ rírì ara wa àwọn ni pé ẹ ń fi ìfẹ́ hàn sáwọn àwọn dẹ̀ mọ rírì ẹ̀ gan ni lábọ̀ ọlọ́run ìfẹ́ yẹn á túbọ̀ dá lábọ̀ ọlọ́run.
4: Ẹ
0: ti jẹ́ wàá tóbi ọdún mélòó báyìí. Ẹ ti wà tóbi ọdún mélòó báyìí?
4: Ṣá.
0: Ẹ ti jọ wà ó tóbi ọdún mélòó báyìí? Tẹ ti jọ wà.
4: Ó ti tóbi 10 years báyìí.
0: 10 good years. Wow. Wow. Kí lẹ porúkọ yín lẹ́ẹ̀kan sí? Kí lẹ porúkọ yín?
4: Ṣá.
0: Kí lẹ porúkọ yín?
4: Orúkọ tèmi ni Mariam Adégòkè láti Gbọ̀ọ́ra.
0: Láti Gbọ̀ọ́ra, ẹ ṣeun gan ni. Bẹ́ẹ̀ kí n fún yín lórin, ẹ dé kí n fún yín lórin kan, bá ń fún wọn lórin. Tí máa ti wá fún yín lórin, mo fẹ́ tó ṣe appreciate yín yẹn, mo fẹ́ kẹ́yìn náà appreciate wọn, ẹ gbé orí wọn, ẹ gbé lébi tó yẹ kó wà. Ṣé o yẹ yín? Bí wàá téèyàn fẹ́ fún téèyàn bá mọ́mọ́ kékeré téèyàn fẹ́ ẹ ti gẹ́ẹ̀tì, ẹ ti mọ tẹ́ ṣe máa ń ṣe yẹn.
4: Bẹ́ẹ̀ ni.
0: Tẹ́ gbórí wọn lébẹ̀ tẹ́ àmọ́ ẹ mọ̀ fọwọ́ ra orí
4: yẹn.
0: Ó yá bá ń fún wọn lórin, bá ń fún wọn.
4: Ẹ ti ń ṣe. Bẹ́ẹ̀ni.
0: Àgbóhùn bàbá mọ́ o.
4: Bàbá
0: láti gbọ́ ọ̀rá àgbọ̀ nǹkan kan mọ́.
5: Ó ti rẹ̀ mí tẹ́. Ayò ní Àfíríkà.
0: Bàbá ló ti rí àwọn tẹ́. Lọ ṣàánú àwọn síngù báyìí. Bula is saying, you know, I'm Bula Lane. But any case, you only tell me, I'm from you. So, but in the 11, my 25,000 naira lack of color lay. Hello, tap a star 347 star 1004 star 2 hash. O so fin pe te ba ti ta meta e ma lanfani ati gba 30 tickets. Meta 30. Ti o ba ti wo meta ko le wo 30 o. Te se wa ta 30 yen, 30 yen ma wa duro bayi, a duro kori. O ti ba tun wa di ojo Friday. Lati yen ma yoju bayi. Jackpot ni. A se se ni ojo Sunday. My waste Sunday. My waste Sunday. We have 200,000. We have 500. I have decided to love you in my life. One loss of Georgia. I know what I am. Timba ti pada de la to Georgia. Igbo show possible ni time ta wa yi. Being a one relationship. Ko fe lead this marriage ka mo de yera wa wo. Ti jojo gbeyawo. Ori un ko sun mi sun mo bi. Show possible. Seyin le se. Eyin te de se. Work fun yin bawo le se se. Only reason ti mo fi more wa mo ti ni awon question yin. Ko ti pile up bi meta. Wa o pe okay. Awon to young ma le. Awon to je pe won fe se igbeyawo.

0: àwọn tó jẹ pé wọ́n ṣe ń rò ẹlòmíì ti pèsè pé bí ó yọ nǹkan wọ́n ṣe ń rò pé ò ní ìdèyàn ni láti pé bí a economy àti bí a wọ́n ṣe ń settle down ó ṣà ti ń rò láti settle down bó ṣe possible láàrin ọkùnrin àti obìnrin tán jọ rìnrìn àjò fẹ́ mo sọ fún ẹ pé àbí kíni ìsìn ọ̀nà méjì ni àwọn ọkùnrin kan náà ti ń ṣe bẹ́ẹ̀ tó ṣe bíbí mo nífẹ̀ẹ́ ṣùgbọ́n má jẹ́ ká ṣe nǹkan kan ṣùgbọ́n ó pọ̀ jù lọ́dọ̀ àwọn obìnrin ọkùnrin mélòó ló rẹ̀ àwọn èèyàn pọ̀ so let's talk it out ṣé time ta wà it show possible ma fi letter to back it up letter kan message kan ló back ọ̀rọ̀ ẹ̀ tó fi mú fi mọ́rọ̀ ẹ̀ jáde lálẹ́ yìí ṣé ó morally ṣó wà okay spiritually ṣó wà okay ká yẹra wa wò ṣé on a normal base sakula ká yọ ti ẹ̀sìn kúrò ń bẹ́ sẹ́yìn lè ra no testing ro ń bọ̀ lórí ètò lálẹ́ yìí bàbá nǹkan no testing bá ṣe rí náà ló ṣe gbà yàrá gbedele ó lè ṣiṣẹ́ ìwádẹ ìyẹ̀wò lè mọ̀ sẹ́ńjì nǹkan bẹ́ẹ̀ mo ra no testing kan dvd rántí mo rà ní 2-5 mo rà àdúgbò kan ní olómi ìbàdàn wọ́n yẹn gbé ni kárankárankárán ó dẹ̀ fine dáadáa nígbà tí mo gbé dọ́dọ̀ àwọn pọ́kọ́ àbídélé kò tán ná bẹ́ẹ̀ tiẹ̀ tán ná yìí kò tán ná mo kò tán sọ pé no testing náà ní bí àkàkàn kékeré ni nígbà tí bọ́bá yẹn ó tu wáyé magnẹ́ẹ̀tì kan ni ó wá magnẹ́ẹ̀tì nìkan ló kàn jókòó sí mẹ́ ní ẹ̀gbọ́n ṣé kò ṣeé ṣe ìwọ níbo ló ti rí àlùkùn kìnìún orí àtànà ti kàkà ó ṣe kò ṣe é túnṣe ni ó ní wàá wò kò sí kankan nú ẹ̀ no testing ẹ wo mo ń bọ̀ láti padà dé ààyè káàṣì ẹ̀ 25,000 naira lákọ̀ọ́kọ́ má tún mú kọ̀ láti ọ̀dọ̀ ìyára ilé mo ń bọ̀ ọ̀hún ti dé.
1: Ilu FM 96.7.
2: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
3: It's about to go down.
4: Wait!
5: Aww. My love, what happened?
4: Before I marry you, the TV where you promise, the fridge in car, where you dey? Washing machine in car, will you be using my hands to wash clothes in 2026?
5: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CD Care. CD Care? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. Now CD Care.
4: So all those things don't already dey house?
5: Abba, since last month.
4: Pastor, continue the wedding.
6: Walk on that, talk together.
5: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small. Zero interest, normal market price. Download CD Care today. Telephone 0707-454-3005.
6: CD Care. Pay small. Live BB.
7: Obale Bage. Obale Bage. Jatulabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters ètò bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀sí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Webs Limited, S.L.A. Kakiri Gbogbo Biti Wantin Taja Tojojulowo Office Address Iwani, Lot 3, Light and Craft Building, Bashorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters.

0: ìyá lẹ́kan bó ni ṣáájú wá lónìí.
1: Bọ̀dáṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí n tí ìtàn kankan kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyé.
0: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ra rẹ ní owó tó ní ìtumọ̀ lóò bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí so gbọ́pọ̀lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwòpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ ìta búrẹ́dì rí òní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó ti mọ́ ta láàrin àdúgbò bíbò ń wó bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyépọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́ nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni o pé 0902542751 lẹ́ẹ̀kan sí 0902542751
2: Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bond Photo Ìsàlẹ̀ òsì Ìbàdàn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ nínú wádùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wọ́n bá rà sí ìdálé wọ̀lú ládọjà Arusa 1 Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire ẹ̀ lákébà Olúyọ̀lé olóyè àgbà Nurelé Àkànbí àrólé bá Olúyọ̀lé Ìbàdàn kú múra o àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubri dọ̀tún sànú sí ọ̀kánlọ́mọ́ Odua Sẹ́nẹ̀tọ̀ Sàràfàdín Abiodun Ali olóyè Adégbèyíká Taofeek Alégbòkè CEO Solution FM Radio Ìbàdàn Alájò Olabi Bunmi Sàràfà OBS USA America Engineer Adéremi Abbas Oseni Honorable Stanley Dikrulai Olajide Odidi Ọmọ àwọn ògbóǹtarìgì eléré tọ́kẹ̀lùsúwa níbàdílé Mayor Rasheed Ayinde Merenge King Alhaji Tayololu Akande Currency Haji Fatai Adisa Fakus Ankara ti wà fún títà ní Bon Photo Junction pé nọ́mbà yìí 08032239103 ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ ńlẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo ọmọ bíbí sàn-án ìsàlẹ̀ òsì ń Bon Photo àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní Bon Photo.
0: Ajani si osi okada lo gbe ni oko reda oko ke bi rakoro ose meta sisin sosu kan ni o fun mi oko to jire lori ndi mi ti mo wa kaakiri bi ti bo emi ati di lock sort of buti agree price mo si ti gboko mi le fun mo wo ba nta oko to jire ni fi gbe pelu owo tin fi kun awon ko po nu ogba won looto o sugbowo mi o ka ama wo to olofe roko tutun yi odo di lock sort of ni o ja ti lo ra o ko siru oko te wa de be te ni ri di lock sort of e di lock sort of ni awon won to ni sirisi oko ni be ba se fe si koda ti won ba ni nte fe le won yin order la toke okun ti o si ni pe bo si je Nigerian use ka ki awon oba yin get here aye po repete ati kokko si pelu to abo to fokan bale Nigerian use le yin fe ta ni abi to kun bo e ma gbe bo ni deluxe auto won oba yin ta gbogbo eyin ile ise la la ile ise kekeke ile iwe ati ile ijosin deluxe auto obu ti se tan ati ba yin se pre order lodo won ni rufi oko te ba fe la toke okun ani o lo ba won ni deluxe auto obu loluyole behind Esmall 7 up road ni kete ta ba koja mobi junction loluyole 08169828487 Deluxe Auto Hall gbogbo to ni se pelu oko irorun ni
3: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lájolú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lájolú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ni ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
4: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ ti kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé àìrórun sùn dédé bí etí bá ń wòye. Àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba Iṣanara ìyànà UBA Bank ní Mọ̀lẹ́tẹ́ Ìbàdàn lẹ́yìn ilé

0: 0803381008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
1: Lágínlówó FM 96.7.
2: Onítèmi lẹ̀tọ̀. Onítèmi pẹ̀lú Màtẹ́mi.

0: pẹ̀lú 5,000 naira lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n mú káàṣì ẹ̀ náà mọ̀ ń bọ̀. Nọ́mbà àti ilé òkèrè ni +234. Reason tí mo fi mọ́rẹ̀ wá kò ṣe pé I just want us to, you know, kind of fojú wò ó. Because from the angles of the lady also, ó ti di pé ọ̀pọ̀lọpọ̀ náà wà tó jẹ́ pé nǹkan tó fẹ́ jẹ́ nǹkan náà ló náà wà áfta. Hello, sir.
1: Hello.
0: Orúkọ mi ni Martini Salau láti Lágbélú FM, sir. Báyìí kọ́ tiẹ̀. Bá ti pè yín lélẹ̀ tí bá ti kọ́ tiẹ̀ 25,000 naira lọ nìyẹn o. Bá sì ti pè yín tí bá ti kọ́ tiẹ̀ 25 lọ nìyẹn. Bọ̀dá ẹ jẹ́ farabalẹ̀, kẹ́ farabalẹ̀ dáadáa, kẹ́ farabalẹ̀ tẹ́ ń kọ́ ti fóònù. Ṣẹ́yìn lẹ pè mí ni àbí mo pè yín? Ẹ farabalẹ̀ náà. Wọ́n ní òpè ni ní Ṣọlá. Láti Lágbélú FM mo ti ń pè yín. Ṣé ta káàṣẹ?
1: Bẹ́ẹ̀ni
0: sọ. Ló tẹ wá kọ́kọ́ kọ́ ti nígbà tí mo pè yín.
1: Ìgbà kẹ́kẹ́ sọ ni sọ.
0: Ok. Kí lorúkọ yín ìbẹ̀rẹ̀ tí ń sọ̀rọ̀ yìí? Mubarak láti bo lẹ ti ń sọ̀rọ̀ báyìí. Odù ọba Nìbàdàn. Ẹ máa ti jẹ 25,000 naira lálẹ́ yìí.
1: Yẹ́sà.
0: Ṣé ẹ gbọ́ nǹkan tí mò ń sọ ṣá?
1: Mi ì gba
0: ríṣà. Nẹ́tíwọ̀kì yín ò dáa. Àwọn fẹ́rẹ́ jẹ owó yẹn ni. Wọ́n wá pè yín láti káàṣì ẹ̀ tẹ́ ṣe máa gba owó yín. Ẹbí kí n fún ẹlòmíì, kí n tún mú ẹlòmíì. Ẹlòmíì tún máa jẹ 25,000 naira báyìí. Ẹlòmíì tún máa jẹ 25,000 naira. Ọlá tún ti di 11:30, màá tún mú ànádá wọn. Ó lè jẹ́ ìyín o. Pam-pam-pam-pam-pam-pam. Hello?
2: Hello,
0: sir.
2: Hello?
0: Ẹ̀sùn kúrò mi rédíò yín, ẹ̀sùn kúrò mi rédíò yín, ẹ̀kẹ́ ti mọ̀ yín ṣáájú, ẹ̀sùn kúrò mi rédíò yín.
2: Ẹ̀ka lẹ́.
0: Ẹ̀lú ẹ̀ka lẹ́sà.
2: Lẹ́sà.
0: Ẹ yà mọ̀ gbọ́ yín. Hello.

Ẹjọ́ mo fẹ́ fi àkókò yìí mo fẹ́ fi bẹ gbogbo ọkùnrin pátápátá mo fẹ́ jẹ́ súnmọ́ mi lálẹ́ yìí.

mo soro kan lekan ki ma tun gbagbe bi pe eyin ti e ba ni anfani awo okunrin mo ni ka somo bebe aro iwa very important awa very important iru okunrin wo leyin mo discover recently but yeah, ni conversation wa ni bi kan ti won ni conversation gathering of men mo wa discover pe awon okunrin yen won so awon oro kan bo ojo yen mo try lati it's coming but apolopo won jo yen won fi oju kan wo mi ya nitori pe oni bo ni a lo nseto lagelu tori e lo fi n soro be si olohun ba te ba ni iyawo ya ti ni iyawo to wa je pe boya o n try lati build up career ati ti e o n try lati build up business e o n ta oja abi career lo n se o n build e professionally abi oja kan lo n ta ejo as okunrin she's trying to do well ọjọ́ yẹn mo rí pé àwọn ọkùnrin yẹn sọ̀rọ̀ kan orin yẹn mú mi lọ sínú orin wàsíù àyíndé kan the k one the ultimate mayegun tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa pé irú ọkùnrin wo irú ọkùnrin bẹ́ẹ̀ ṣọkùnrin gidi ṣé mọ̀ pé téèyàn bá ní obìnrin tó jẹ́ obìnrin tẹ́ ẹ fẹ́ bóyá ẹ fẹ́ ní ṣùgbọ́ ká bóyá ẹ ṣáà fẹ́ bí mo wí ọ̀dẹ ọ̀dà tó oríṣiríṣi fífẹ́ ló wà bóyá ti wà lọ́dọ̀ yín tó wá ń gbìyànjú láti pé kò náà sapá láti jẹ́ èèyàn àwọn ọkùnrin kan wà tẹ́lẹ̀ pé lóòótọ́ ọlọ́run bless wọn láti ní owó lọ́wọ́ ṣùgbọ́n tán ṣe pattern àwọn tí wọ́n ń fẹ́ wọ́n pattern àwọn tó yẹ pé tí kò bá rí wọn kò lè ṣe nǹkan kan wọ́n ṣe ń pè bí wọ́n mì sára wọn o wọ́n ti pattern tẹ́lẹ̀ pé wọ́n ní owó yẹn lọ́wọ́ bọ̀ nǹkan tán kàn ń fún tí wọ́n sort become a sort family àwọn bàtà wọn máa jẹ́nu lé wọ́n gan fún rẹ̀ wọ́n jẹ́ kó wà independent ẹ dẹ̀ má gbàgbé wípé irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ o náà ní bàbá ó níyà káwọn náà expect bí káwọn náà jèrè ẹ̀ òun náà as obìnrin fúnra ẹ̀ òun náà mọ nǹkan tó náà bẹ́lẹ́dà tiẹ̀ náà sọ pé ọlọ́run ṣàánú mi jẹ́ kémi náà jẹ́ lórí rẹ láyé ṣùgbọ́n some men are so selfish wọn ni narcissist pé they want everything around them wọn nìkan ló máa ṣílé wọn nìkan ló máa ra mọ́tò bó o lè ra fún un ṣùgbọ́n you want everything around you ẹjọ́ ẹ jẹ́ ká stop ṣe bẹ́ẹ̀ mo kàn sọ ilé yìí kí n kò sáré yàwó bẹ̀ yẹn ni ẹ bá ní ìyàwó mo máa advocate pé tó bá dẹ́ pé ẹ ní fíẹ́ǹsì àbí fíẹ́ǹsì tó dẹ́ pé ọ̀rọ̀ yín ti jọ wọ̀ dáadáa support her dream support her business mo fi lè ṣe àpẹẹrẹ ẹ wo òǹkọrin yìí àti wọn jẹ gbajúgbajà tọpẹ alábí evangelist tọpẹ alábí mo wo wípé dóòbí téèyàn máa dé èèyàn máa débẹ ṣùgbọ́n tó bá jẹ́ pé ọlọ́run ò firú a máa pè wọ́n ní bishop àbí pope dẹni sọjí alábí láti fi kí wọn lẹ́gbẹ̀ẹ́ láti wò pé òkè arábìnrin nǹkan dé kí n máa bẹ tẹ jòrò tó máa ń lọ ṣó gbà yẹn ó jẹ pé ń sìn tí ń tẹ̀ tí ń yàtọ̀ nígbà yẹn àwọn máa tẹ keyboard wọ́n máa tẹ keyboard yẹn wọ́n bá jọ ń lọ àwọn máa make arrangement everything to support bẹ́ẹ̀ adẹ̀ ráwọn ọkùnrin bẹ́ẹ̀ ráwọn ọkùnrin míì tí mo ti interview àwọn ọkùnrin rí báyẹn tẹ́ pé ọkọ wọn ni manager wọn ó rí pé ó ní vision ó ní mission ẹlòmíì vision láìfẹ́ ọlọ́run ti fi fún ẹni tó fẹ́ wọkàn support ẹ kí wọn náà gòkè ni ṣùgbọ́n torí pé ìmọ̀ta ẹ nìkan á dẹ̀ make sure kóun dẹ̀ pa dream yẹn ẹjọ́ ibẹ̀ wá ni ẹ̀yẹ ká yà kúrò rú bẹ́ẹ̀ ẹ̀yin tí ẹ bá wá nírú ọkùnrin tó ń support yín ẹjọ́ má take wọn for granted o bẹ́ẹ̀ lọ́kùnrin tó ń support dream yín tó ń support business yín tó ń support career yín reason jọ yẹn tí mo ṣe táwọn ọkùnrin tóbìnrin tó bá ti pò náà ti ń wà òkè ní ìsìn kò ní respect ẹ mọ́
mo wa rẹrin mo ni so ki iyawo ti yin ko mo

0: láti mí o. Àwọn á pè láti ọ̀hún. Láwọn pè pé àwọn lè dé o pé kó má bínú pé torí birthday ẹ̀ yẹn pé táwọn bá ti dé àwọn ọ̀dọ́ máa ṣe papọ̀ pé wọ́n extend ẹ̀. Olùkọ́ ọkọ ṣe bẹ́ẹ̀ kó bínú. Wọ́n ní bàbá mọ̀ pé kó bínú. Pé a lè ní time fún òun àti lady yẹn ni. Wọ́n ní bẹ́ẹ̀ làwọn organize pẹ̀lú àwọn dádì àti mọ́mí ẹ̀ àti sìstá ẹ̀ kan tó wà ní Nàìjíríà. Àti kọ̀líìgì ẹ̀ kan níbi iṣẹ́ pé kó jọ kí ó mọ̀ sọ fún ọkọ̀ àpáwọn òun fẹ́ ṣe surprise fún. Wọ́n láwọn dẹ̀ go to the extreme pé àwọn ra cake, àwọn ra champagne, àwọn ra candle. Wọ́n ní so àwọn ti ní kọ́ mọ̀ sọ fún so kò sẹ́ni tó fún lára. Wọ́n ní bó àwọn yẹn ti sọ ó ti message àwọn pé arábìnrin yẹn tún ti wọlé dé o. Which is a day to the birthday. Lálẹ́ ni wọ́n ní lady yẹn tún wọlé dé tó ti máa wọlé ṣókọ́.
1: Gẹ́gẹ́ olólùfẹ́ á tún ríra.
0: Ẹni ó sì di àárọ̀ àwọn wálé. Àwọn sì ṣíbàjẹ́ pé àwọn fẹ́ wáyé surprise fún. Nígbà tó pé ní tó sọ kíní fún mi, I was forced to call her. Wọ́n ní ẹjọ́ please, is this a movie? Wọ́n ní Mr. Martin kì í ṣe movie. Many because I come gan láti fi arrange room kan báyìí. Oríṣiríṣi àwọn èèyàn ló wà o. Àwọn kan wà jẹ́ pé wọ́n calm ọmọ tó ṣe ń handle kan. Ìgbà fẹ́ kẹ́ ẹ ti jọ ti dé ẹ kẹ́ ẹ jọ tètè jọ wá kíní kẹ́ ẹ ti jọ tètè wá. Ok. On getting to that place, what neighbor ti fún àǹtí ní update. Dádì àti mọ́mí àwọn sáré jí pé káwọn surprise fún pé ó fẹ́ pé 50. Sìstá náà ti wá. Wọ́n ti pe àwọn tó máa ń ṣe àtàwọn onílùú gángan. Wọ́n láwọn fún wọn lára. Wọ́n ní ilé táwọn ń gbé pé òkè. That means duplex ní ẹ̀ máa jẹ́ nìyẹn. Òkè ní rúùmù wà. Wọ́n táwọn dẹ́ ṣe àwọn kúkú ní kí lọ́wọ́. Wọ́n láwọn ṣí kí yẹn. Wọ́n táwọn dẹ́ ṣe wọlé. Àwọn inú pariwo pé inú rúùmù ló wà kan ṣe surprise fún.
1: Kòkòrò mi mọ rí ya ìmúlẹ̀.
0: Wọ́n dáde àti mọ́mí ẹ̀ àti onílù. Onílù kan wọlé. Wọ́n ní oní chanta tó ń bọ̀ lẹ́yìn. Rọ́jọ́ ní ìláyọ̀. Wọ́n ní tí wọ́n ṣe sílẹ̀kùn báyìí.
1: Omi mọ rí ya ìmúlẹ̀ rẹ̀. Mo rọ́ tó dùn.
0: Wọ́n ní ó tẹ̀lé pé wọ́n ti ṣé wọ́n sùn ni. Bọ̀ wọ́n ti ṣé wọ́n dajú vèbòrò ara.
1: Wọ́n
0: ló ṣe wọlé báyìí. Balabalabalabalabala. Wọ́n ní ìyá ẹ̀ k wọ́n ní nǹkan tó dún àwọn jù ní pé orí bẹ́ẹ̀dì àwọn gangan náà ni ara ó tún gbé arábìnrin wá. Wọ́n ní dádì yẹn gan-an wọ́n ní bàbá bẹ́ẹ̀ fi ìbínú jan kíní pákó kéèkì wọn lórí. Wọ́n ní ìyá yẹn tiẹ̀ sunkún ni. Wọ́n ní àwọn onílù àti àwọn kíní wọ́n ní ká máa lọ ìkìlọ̀ family matter. Wọ́n níbẹ̀ làwọn ti kó ẹrù àwọn táwọn dẹ̀ ti file divorce táwọn ṣe ń bá mi sọ̀rọ̀ yìí. Wọ́n ní but on another way wọ́n ní kèṣe pé nǹkan tó ṣe dùn àwọn nínú. Wọ́n ní ṣùgbọ́n àwọn regret ní táwọn ṣe. Torí pé ká ní pé mátà yìí ò tí ì bọ̀ sọ́wọ́ àwọn family ni. Wípé ó ṣeé ṣe kí àwọn jọ settle mátà yìí. Wọ́n ní but it has been exposed. The shame was so much for him. Wọ́n ní àwọn gan-an tún ní gan àwọn regret wípé neighbor yẹn ó tiẹ̀ sọ fún àwọn. Wọ́n ní the deed has been done. But Mr. Martini, please help me advise your listeners that they should not always poke nose into another person's affairs. Thank you. Létà tálẹ̀ tí mo mú wá. O kì í ṣe pé advice ni. Advice ni àwọn fún àwọn èèyàn lá advice ni. Àwọn èèyàn ló advice mọ̀ tó ti ṣẹlẹ̀. Ẹ ti gbọ́ báyìí. Ẹ̀yin tó yẹ pé nǹkan tí kò kàn yín. Ẹ máa ń dá sí. Lóòótọ́ mi ò support arákùnrin yìí o. Mo ẹ̀yin rẹ nìkan tó ń wọnú mọ́tò ẹnìkan rẹ nìkan tó ń jáde. Please face your life. Face a life yín. Wọ́n ní kò sí mi tí wọ́n ti kí ń kádìí alẹ́.
1: Bó ṣe ń ṣe ẹbẹ̀ rẹ̀. Àtẹ̀kùn. Bó ṣe ń ṣe aya ẹbẹ̀ rẹ̀.
0: Àbí náà FBI sọnù.
1: Bó ṣe mọ rí ààyè.
0: Bẹ́ẹ̀ dùn mí ṣá. Ààyè tó ti ń dùn. Lọ́mọ yìí ló rò pé ọmọ tí ì wọ̀. Alọ́mọ tí wọ̀ ni.
1: Bí aya ẹbẹ̀ rẹ̀.
0: Olè mọ́ tètè yà báyìí. Ẹ jẹ́ kí lọ mú káàṣì ẹ̀ ẹlẹ́ẹ̀kejì lálẹ́ yìí.
1: Gbogbo mi mo rí ẹ irun rẹ lérè o jàre.
0: Kí ni àwọn nǹkan ilé tó jẹ́ pé àwọn kan làwọn fẹ́ ta lórí website www.cashier.ng.

ó yẹ kẹ́ ẹ mọ̀ lálẹ́ yìí kẹ́ ẹ tó wọlé lálẹ́ fún Romeo and Juliet. Àwọn kan wà tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lálẹ́ yìí kẹ́ ẹ tó wọlé fún Romeo and Juliet. Tí current relationship yín tó bá ti ń wà complicated ẹ̀mọ́ pè wọlé. Kí ni mo sọ? Tí ẹ lè sọ pé bóyá single ni ẹ lè sọ pé bóyá ẹ single ẹ lè sọ pé bóyá okay o. Divorced ni tó bá ti ń wà complicated yẹn. Tó bá ti wáyá tó bá ti wá wà ní relationship ẹ lọ́mọ lọ́mọ. Àbí bọ̀dà oníbọ̀dà tẹ ti gba tọwọ́ ẹ̀ àbí tí bọ̀dà náà tẹ́yìn náà ti gbádùn ọmọ lọ́mọ láwọn àfẹ́pẹ́ relationship yín ẹ ti wà sorted tó bá ti wà complicated wọ́n pè lálẹ́ yìí. Last relationship yín ẹ tí ò work tẹ fi ń wá ẹlòmíì ẹ jẹ́ kó remain in the past. I understand tí mo sọ relationship yẹn tí kò work ẹ jẹ́ kó remain in the past. Ẹ má gbé relationship yẹn wọ new one. Àwọn kan mo jẹ́rìí John John. Ẹ má gbé yẹn wá síbi bí ẹ má gbé yẹn wá. Kò lè help torí pé akọ̀dà bẹ́ẹ̀ pé yẹn kàn waste energy yẹn waste resources ni. Ṣé ẹ yíra ẹ̀? Tó bá ti di 12 o'clock máa wọnú Romeo and Juliet lọ matchmaking yẹn. Ibi tí àwọn olólùfẹ́ àti láǹfààní àti pàdé. Tí máa ṣe wá ń mú lórí Facebook tí mò ń mú lórí call náà ni màá láǹfààní láti mú call màá mú call yẹn. Látòrí TikTok sọ ẹni tí ó bá ti wọlé tí bá ti pick tí bá ti gbé wá sókè connect ẹ live ìmọ̀ rédíò ẹ máa make a request yín. Anybody tó bá fẹ́ wọnú relationship bóyá courtship ni bóyá companionship ni àbí soulmate ẹlẹ́n láti ṣe nkankan láti máa ní sùúrù. So àìní sùúrù yẹn ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó ti ríyàn gidi láti jọ ẹlẹ́n láti máa ní sùúrù so that ẹ máa lè rójú ọ̀rọ̀ náà.

ẹnì kan send message sí mi lórí Facebook ó ń sìn ọ̀rìn good evening Mr. Martini, when I'm enjoying your beautiful program, only the program you are on is applicable to me. And before I left Nigeria in 1971, and my wife refused sex with me until she joined me 2 years later. And thank God she remained virgin until she got here. And this is our 54th years of our marriage. God being good. God is good all the time. 54 years ago. What? Pattern to change in time with our wife. Only thing to change. Well, I'm not saying that Kusan won't get the machine, but your time you have to shine your eyes well. You have to shine your eyes well. And nipa conclusion program nipa segment yeah. Because we need to conclude nipa. Fun to jepe most of the life we you need to be intentional with your life. But woman to share experience until you worry. Wọ́n ní àwọn ní láti fi marriage yẹn sílẹ̀ torí èyí tó ṣẹlẹ̀ torí pé ẹni táwọn fẹ́ yẹn wípé àṣekò lè ṣe so tẹ bá ń fẹ́ yàn mi ò lè sọ fún yín wípé ṣùgbọ́n ẹ wò ó number one ṣé rẹ ni ṣé kò ṣe rí ṣùgbọ́n tó bá jẹ́ pé rú ẹni bẹ́ẹ̀ ó náà ó lẹ̀ experience ẹ̀ dáadáa mojú ajé kò ní sọ ẹ ṣeun bóyá ní báyìí a ti fẹ́ wọnú Romeo and Juliet lọ báyìí ibi tí àwọn olólùfẹ́ ti máa láǹfààní láti pàdé ara wọn lórí ètò yìí lọ́sẹ̀ yìí àwọn kan pàdé ara wọn lónìí àwọn sọ fún yín pé àwọn èyí tẹ́ jẹ́ ilé iṣẹ́ lè tó jẹ́ pé ó jẹ́ restaurant or eatery tẹ́ bá ń gbọ́ mi a fẹ́ wá ìkan tó máa jẹ́ official tó jẹ́ pé ibẹ̀ làwọn tó jẹ́ ajẹ́ official point tó jẹ́ pé weekly wọ́n máa wá síbẹ̀ láti wá pàdé ara wọn láti wá at least tó máa wá ó jẹ́ sẹ́ẹ̀tì méjì mẹ́ta ló wá tí wọ́n bá wá bẹ́ẹ̀ tí wọ́n ra nǹkan tí wọ́n mú nǹkan still a plus for you so and mo fẹ́ ilé iṣẹ́ tó máa lè partner pẹ̀lú ètò yìí tó jẹ́ pé a jẹ́ official a kàn máa ń pick randomly ni so I want an official spot by torí rate tí turnover yẹn fi ń wà nísìnyí àmì ìfẹ́ kọ́ máa pàdé ara wọn just anyway a jẹ́ official spot so a jẹ́ weekend most of the time weekend ló máa ń sábà jẹ́jù from Friday to Sunday so date tán bá ti pick tó ti wà convenient fún àwọn méjèèjì a máa communicate ẹ̀ lórí ètò yìí so báyìí wọ́n yìí tẹ̀ wà lórí TikTok mi Martini ọmọba tẹ wà lórí TikTok mi bẹ́ẹ̀ tí ẹ bá fẹ́ worí ètò yìí mo máa connect yín lórí ètò yìí tẹ bá ní Romeo lórí ètò yìí Romeo is ọkùnrin tó wọn olólùfẹ́ tá a bá ní Juliet is obìnrin tó náà wọn olólùfẹ́ wá ní companionship a dẹ̀ ní soulmate fún ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lálẹ́ yìí tẹ́ jọ pé ìlú òkèèrè lẹ ti ń gbọ́ mi pàápàá jùlọ orílẹ̀-èdè amẹ́ríkà àti united kingdom orílẹ̀-èdè méjèèjì yẹn mo sì ní mo ní Juliet méjì mo dẹ̀ ní Romeo méjì lórílẹ̀-èdè méjèèjì yẹn so it's the plus tó bá jẹ́ pé ẹ̀yin náà wà lórílẹ̀-èdè ibẹ̀ yẹn tó bá jẹ́ pé ẹ̀ dẹ̀ force category nǹkan tí àwọn èèyàn yìí tó ń wá wọ́n máa kà jáde láìpẹ́ yìí

0: oúnjẹ torí àwọn oúnjẹ ni bàbá yẹn ń darúkọ bọ̀. Studio line leléyìí 0912370 8675 0912370 8675. Number ti àwọn ti Romeo nìyẹn. Number ti àwọn Juliet ni 08142491006. Ṣé ti gbọ́rù talẹ̀ yìí? Ẹjọ́ yín tẹ bá ti fẹ́ pè wọlé, àwọn tó wà intentional ni mo fẹ́ lálẹ́ yìí. Hello, first caller. Hello. Hello. Ẹ tọ́kì yóò dá wọn kọ́ ẹ pè padà. Hello.
1: Hello.
0: Ojú òpó àwọn Juliet lẹ pè sí. Kí Juliet má pè sọ́dọ̀ àwọn Romeo. Kí Romeo má dẹ̀ pè sọ́dọ̀ àwọn Juliet ẹ jọ. Hello.
1: Hello.
0: Orílẹ̀-èdè mọ́kọ́ ti yànjú báyìí. Hello.
1: Ẹ̀kálẹ́
0: o. Ẹ̀lọ́ ẹ̀kálẹ́ sà.
1: Ọmọ òǹdó ni mo kàn fẹ́ sọ ìbéègbè fún yín ni.
0: Ok, kí lẹ porúkọ ẹ̀ náà?
1: Ogúnfẹ́tẹ́ máa ń jẹ́ Mbàdàn là ń pé ìdéègbè lọ́dọ̀ wa lọ́hùn.
0: Ìdéègbè ogúnfẹ́tẹ́ máa ń jẹ yẹn ni ìdéègbè.
1: Ogúnfẹ́
0: ogúnfẹ́ mẹ́ẹ̀ẹ́ ni ìdéègbè.
1: Olóúnjẹ ìdéègbè.
0: Ìdéègbè ẹṣẹ̀hùn jàre ẹṣẹ̀hùn. Thank you very much. Ẹṣẹ̀hùn jàre ogúnfẹ́ ni ìdéègbè. Culture àti language. Hello. Ẹ bá wa gbóhùn sókè o, tẹ bá fẹ́ worí ètò yìí, ẹ máa gbé ohùn sókè. Ẹ káàárọ̀.
2: Èmi ni Juliet.
0: Kí lorúkọ yín?
2: Celestina Okolo.
0: Celestina.
2: Okolo. Bẹ́ẹ̀ni.
0: Àmì ìgbókòó lórí okoro, mo máa ń gbọ́ mi tí wọ́n kò kòló tún wà.
2: Okolo.
0: Companionship àbí soulmate.
2: Soulmate.
0: Tẹ́ ẹ ṣe wà yìí, ẹ fẹ́ lọ ilé ọkọ, ẹ fẹ́ ṣe ìgbéyàwó. Age wo ni èèyàn kọ́ tó mọ̀nà?
2: Mo ti máa rí ọkọ mi kù.
0: Ìyá, kí ni age yín?
2: 51.
0: Ọmọ mélòó?
2: Mẹ́ta.
0: Mi ń gbọ́?
2: Mẹ́ta.
0: Ẹ fẹ́ lọ fún soulmate. Iṣẹ́ wo lẹ ń ṣe?
2: Èso.
0: Fruit. Àwọn ọmọ yín yẹn sọ́dọ̀ yín náà wà bọ́ ti dàgbà.
2: Wọ́n ti dàgbà
0: last born ni 2 times. Ẹ̀wà ọdíbù dáadáa. Last born yìnyẹn kí ló lè sọ pé ó ṣẹlẹ̀?
2: 15 years. Ó ṣẹ̀fẹ̀ pé 16.
0: Ọmọ ìlú wo ni?
2: Anambra.
0: Fruit.
2: Anambra.
0: Mi ń gbọ́?
2: Anambra.
0: Ìbúlẹ̀ tí ń kọ̀ yìí?
2: Ẹlẹ́bù
0: ní Ìbàdàn. Alright. Ẹlẹ́sìn wo ni?
2: Christian.
0: Ṣé Christian náà lè ń wá abẹ mind religion?
2: Dàdí
0: Christian náà lè ń wá. Ok. 51. Christiana.
2: Celestina.
0: A Christian from Anambra. I need the soulmate. Ok. Ẹ describe ara yín tẹ ṣe rí fún wa gangan. Kẹ́ ẹ sọ àwọn attribute tẹ ní. Ó tán.
2: Mo ga 6 feet.
0: Ẹ wọ 6 feet tẹ ṣe wà. e ti se measurement ara yin ri abi 6 feet e ga ni yan okay platribut te tun ni all right what to pick so ru okunrin wo le nfe le expect lati meet ruru mi wo le expect lati meet bye
2: responsible man
0: to mo ju se
2: se
0: ke
2: yan ma ma direct e ko
0: se soro wo la nso yin
2: isoro wo
0: okay but am duty as okunrin all right are no le wo ti e wa na sugbon mo ti si yan bo da ko wo ni but yin ko ke ye mi all right ati pick number and share wa WhatsApp
2: mo se fe join mi so mo so phone
0: mi yeah e ma need lati join you to e ma need lati re picture yin o so and that I send this yin na amo to ba ni interest am send picture won si first of all ko to di pe arrange meeting se gbo all right next caller hello
3: Ekaro. Eza.
0: Yes, sir.
3: Ego na ni guy, mo ti pin tele. Guy lati Odeja.
0: Ibrahim lati Odeja yi. Kini Mr. Ibrahim? Kini Mr. Ibrahim fe?
3: Emi mo ni ile bi company.
0: Ise wo le nse?
3: Kapinta Sanicho. Mo le ti send di case ni le ni ale. Pelu tiri
0: alele se send there your time that was busy le send there so alele se send there niyan eran ti pe to wa lale e wa sare send there
3: hello mi pe set ni o ti ni payment pele mo se kina
0: so routines that you send there se tun fe try luck yin ni abi ki kon ba yin soro lori mi te send there si
3: Kẹ́lọ́n sọ lórí ìtumọ̀ sẹ́ǹdì òkè.
0: Wọ́n á rí chaàtù sí yín. Ṣé forúkọ yín sí ṣá?
3: Àwọn orúkọ mú wa mẹ́.
0: All right.

0: fẹ́ kí mo fẹ́ fix ẹni up ní òní ọlọ́run náà mi lọ́wọ́ ṣe mọ ẹ̀yin tí ẹ bá máa pè wọlé tẹ máa send message sí mi bye bye bye bye bye bye Juliet yìí orúkọ ẹ̀ Adenike 48 years ni ẹni kò ń ṣe pé mi ò rí àwọn tí wọ́n ní interest ṣùgbọ́n mi ò tí ì rí ẹni tí ó má jẹ ni tí ẹ bá wà ní from the age of 48 will be 55 tí ẹ jẹ́ nǹkan tó neat tẹ̀lé iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ̀lé wà trustworthy tẹ̀lé wà active both physically and the other room tẹ̀jẹ́ lesson christiani ẹ máa send message pé ní interest ní ẹni pé ẹ kí n mọ́ bá sọ̀rọ̀ wò bóyá ó lè gbà now this thing is ó máa wà tayarin gbà mí ẹni ẹlẹ́sìn christiani ló ń fẹ́ christian ẹ send message yín sí mi bye bye bye bye bye bye lórí nọ́mbà yìí fẹ́ nílò companionship lórí 090-1489-8208 lórí nọ́mbà yẹn ẹ mẹ́sẹ̀jì mi bye bye 48 years to 55 for a companionship.
1: I want you to take this for real.
0: Ejekin tumo eni. Hello? Hello? Yes, talon soro. Samuel ko. Boda Samuel. Eja mo npe wole dojumo. Ti ìyàwó ni bra Samuel. Mo mọ̀ pé lórí ètò yìí a ti fún yín léèyàn kan rí.
2: Tọ́rọ̀ bẹ́ẹ̀ ni mo lọ fi mú ṣàlàyé fún yín.
0: Bó tẹ pẹ́ ni ẹ ti padà rí ẹlòmíì tọ́rọ̀ yín ò wọ̀.
2: Mo ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ni.
0: Mo mọ̀ kẹ́ ṣàlàyé fún mi. Ẹ tún wá fẹ́ ká fún yín chance mi báyìí. Àwọn kò tiẹ̀ tí ì rẹ́ ẹ kan. Ó yá, màá fún yín chance lálẹ́. Mo nígbàgbọ́ wípé ẹ máa ilé ìta fẹ́ fún yín tí mi ń fẹ́ kó dàbí last one. Mi ń fẹ́ kó dàbí last one. Oya orúkọ yín. Mi ń gbọ́ ẹ farabalẹ̀. Oya.
2: Samuel láti Ibadan.
0: Ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni iṣẹ́ wo lẹ ń ṣe Mr. Samuel?
2: Oníṣẹ́ ọwọ́ ni yín.
0: Ok. Kí ni wá ń wá gangan?
2: Serious relationship. Tó di ṣe tán. Mi ò fẹ́ play.
0: Mr. Samuel. Ìlú wo lẹ̀ ń gbé?
2: Ìbàdàn ló wà.
0: Kí ni genotype yín?
2: AA.
0: Oye describe bẹ́ẹ̀ ṣe rí gangan àti irú nǹkan tẹ́ ń wá.
2: Average.
0: Tọ́mọ ní kí n describe irú nǹkan tẹ́ ń wá ẹ make sure kẹ́ ẹ sọrú last time yẹn ẹ make sure pé ẹ sọrú spẹ́ẹ̀kì tẹ́ ẹ fẹ́ báyì. Yóò látẹ́ ní ẹ bá máa pè tọ́wọ́ àbí máa send message sí wa àti mọ̀ pé okay o ẹni yìí o lẹ́pa ni o mi ò fẹ́ lẹ́pa o. Ẹlòkùn mi láti pé àwọn fẹ́ tí ó rọ̀bọ̀ dáadáa tó rí rùn. Nǹkan tẹ bá fẹ́ mo fin lanfani
2: to mo average ice mimi mo pupa perese o agun loke to mo do se inshallah o di seto seto dear you
0: okay
2: seto dear seto a little one mo dress one more grace. I mean, the letter of an angel or serious. No, she
0: don't. All right.
2: We're doing age.
0: Age of King.
2: At least 25 to 26.
0: 25 to 26. Abi?
2: Yes.
0: Age o leyin?
2: Yes. 25
0: leyin. E wa fe 25 e fe odun mewa julo.
2: No, o le ju ba yan lo.
0: Eh?
2: O le ju ba yan lo sa. O la se tan ben.
0: All right. All right.
2: Wo e ta se tan. Your average. O ti mo ye furniture lowo.
0: All right.

0: ẹ mọ̀ pé n tó bá ń ṣe irú programme báyìí ìwọ náà gbọ́dọ̀ wà nù game o gbọ́dọ̀ understand tó ń lọ orí àwọn kan wà tẹ́lẹ̀ pé wọ́n fẹ́ gbèrú ẹ̀ látẹ̀yìn so tí wọ́n náà ò bá jẹ́ nìkan tí wọ́n náà understand dáadáa wọ́n náà ní ṣinṣin kékeré lórí gbọ́dọ̀ ní ṣinṣin díẹ̀ lórí. wọ́n fẹ́ pajá lọ́bọ̀ fún ẹ̀ ẹ̀ tẹ́lẹ̀ ń bá rí mi láftà pé á ń sọ̀rọ̀ sílẹ̀ gentle báyìí orí àwọ̀ gbọ́dọ̀ gentle tán bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ gentle tán o I'm an African man. Hello.
1: Hello, sir.
0: Hello. Ṣọ́kùnrin ló ń sọ̀rọ̀ àbọ̀bìnrin.
1: Bẹ́ẹ̀ni ló ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni ẹni kí n
0: ṣe ẹ pin tán ní kẹpì
1: gbẹ̀ntà
0: gbà ó lẹ pé
1: ọba máa ti mú
0: ẹni tí mo ní kẹ ọjọ́ monday lẹ pé
1: èmi
0: kọ́ lẹ máa pè mo ní ẹpa lárinà ẹ má pè mí èmi ti fún ilé appointment tẹ ẹ dẹ lọ station bomi. Ẹ lọ sí station bomi lẹ lọ station tèmi kọ lẹ wá àbí mo wá ní kẹ pa alárinà alárinà mo ó pe nọmba ẹ tẹ bá ti gbọ ẹ dúró ká parí ètò ẹ ó máa ń pe nọmba ó pe nọmba ẹ mo pè é mo dẹ ní kẹ ẹ pé èmi gan béèrè lọ́wọ́ ẹ̀kúnṣẹ́ ẹ pé ó lẹ́ ẹ pé ẹ pe nọmba ẹ.
1: Mi
0: gbọ́ nọ́mbà
1: yẹn
0: dáadáa fún
1: lọ́ba
0: ẹ pé nọ́mbà yẹn ṣe gbọ́.
1: Ṣé bá ti ṣe sọ́ba mi ṣe jáde.
0: Okay.

sí bẹ́ẹ̀. Lórí gbẹ̀jọ́. Ọba ṣéǹjì ilé kí wọ́n jẹ́ kí mi yọ tún lọ jánà mọ́ tò lẹ́nu torí kò yé mi o. Ọba ń jánà ni hàì hàì hàì. Ẹ̀jẹ̀ tí ọkọ̀ bà mí. Àwọn ilé gan ṣáà láwọn ohun oríṣiríṣi lọ́wọ́. Ẹ jẹ́ kí n tún mú Juliet mí. Máa ń ṣe solo lálẹ́ ni.

ẹlẹ́kin tún sọ ilé ẹlẹ́n láti máa mú orí o. Àwa kọ́ là ń ṣe ọlọ́run ló ń ṣètò yìí ẹgbẹ́ tí mo ṣe máa ń sọ fún wa. Ṣùgbọ́n tí ọlọ́run bá lò wá fún yín, ó ní ẹnìkan nígbà tí wọ́n ti rí èèyàn, wọ́n pè wọlé sórí ètò ìjù nǹkan mí lọ. At a point, àwọn kan tí wọ́n jẹ́ olólùfẹ́ mi, Mr. Àti Abẹ́ni wá yàn kan. Ṣùgbọ́n láti ìgbà tán ti wá rí ẹni yẹn báyìí tán ti jọ wà. Fine is a very good thing. Mi wá dùn. My joy is. Gbà wọn tó ń fọ́lò ètò yìí kí ẹ̀hàn dáhùn wọ́n ju kájọ ṣètò. Tó bá wá rí èèyàn tó bá tiẹ̀ lè pè wọ́n tó ò nípa láàrin nà pé ẹ̀lú ẹ bá mi sọ fún mo bá mú ti pè wọ́n rẹ̀ gbé o. Àbí ẹ̀ tiẹ̀ mọ nọ́mbà wọn mọ́. Àbí text message lẹ́kàn máa send pé thank you lásán. Nọ́rúfẹ́ ni bẹ́ẹ̀ bí a létà àti nǹkan bá wá bí wọ́n wá ní misunderstanding. Àwọn máa wá trace nọ́mbà padà. Wọ́n ní sọ màá sí nílò àìwò mọ́ bínú táìmù yẹn. Ẹlẹ́ láti máa mú rin. Torí òní kọ́ torí ọjọ́ mi ni.

0: Hello.
1: Ẹ̀ka ẹ̀ sọ.
0: Ojú òpó àwọn Juliet lẹ pè sí o bọ̀dá ẹ kúrò ńbẹ̀ o. Ẹ jẹ́ káwọn Juliet pé àwọn Juliet ni mo tiẹ̀ nídìí Juliet lálẹ́ mo nídìí. Mo nídìí Juliet tó young from the age of 24 to like 28. Ṣé tó ti yín èjì ẹ pa o? Tó ti yín yẹn pa from like 23, 24 to 28. Maybe you are a teacher. Yes, or maybe you are working in working class. Hello.
1: Hello.
0: Hello, Ekaro.
1: Akisa, di ọdún láti ọlọ́dẹ. Èmi mo pè lẹ́ẹ̀kan sí kóòtù ẹ̀ka.
0: Kọ́ọ̀tì àgbọ̀ yín ariwo pọ̀ ni. Ariwo pọ̀ ni kọ̀m̀pútà kọ́ọ̀tì ẹ̀ ni.
1: Wọ́n tún mi ní di girlfriend.
0: Ẹni girlfriend. Àwọn girlfriend ti yín kọ́. Ẹ ní girlfriend. Kí ló tẹ̀ fi ní girlfriend?
1: Gbogbo àwọn ọ̀dọ̀ sọ́mọ gidi lásìkò orí àwọn ọmọ ọ̀gáàn gbà ni wọ́n. Àwọn ń gbá yín àná wọn táwọn sí ìrìn àjò
0: àwọn. Ń gbà yín báwọn ṣe ń gbà yín.
1: Ẹni ní àwọn àníjẹ owó tẹ́lẹ̀ láti tẹ́lẹ̀ sí wọn ní fún ọ̀sẹ̀ wá dáadáa.
0: Sẹ́yìn náà gbé wọlé ọmọ mi lẹ́yìn náà gbé ni. Ẹ̀yin náà họ́dà ọmọ lórí ọ̀nláìnì. Ọmọ ọ̀nláìnì. Ẹ̀yin náà ẹ lọ ń gbé nǹkan tó jẹ̀mí yín lọ. Mélòó ti gbówó lọ́wọ́ yín tó ti jápa báyìí?
1: Wàhálà ẹ̀ yìí nípa ó jẹ́ sí ábí méjì àbí mẹ́ta.
0: Bí mẹ́ta ti gbówó lọ́wọ́ yín, èrè lẹ sẹ́ǹdì.
1: Nígbà mi ṣe tó bá wà lọ́wọ́ ìdámí mi ní sẹ́ǹdì sẹ́ǹdà.
0: Sí wọn láti wá owó kọ́mì.
1: Ìdẹ́gbẹ́ pé owó kọ́mì ló lọ́nà sẹ́ǹdì.
0: Ẹ́.
1: Ìdẹ́gbẹ́ pé èmi á ṣe amúhùnyá wa.
0: Ẹ ti jọ
1: ní kó kàn án. Nígbà mi amúhùnyá wa.
0: Nígbà míì ẹ máa ń ríra yín. Ṣùgbọ́n láti wá di pé.
1: A ti gbà ọ̀rọ̀ rẹ̀ ti pẹ́. Ọmọ wa ní ìdíwọ̀n ìdíwọ̀n bí wọ́n ti máa ṣe àtẹ̀jọ ìgbà. Ẹ ṣe ọmọ ọdọ àti ọdọ ṣe ọmọ gidi.
0: Ọmọ gidi iṣẹ́ wo lẹ́yìn ṣe gangan?
1: Mo lọ ní pé Bẹ́ẹ̀sì ni ṣe ń ṣiṣẹ́
0: bẹ́ẹ̀. Ràbọ̀dà ṣe ń tẹ́kì ara yín. Ṣé ìbẹ̀ kan fáwọn ọmọ lówó ṣe ń tẹ́kì ara yín?
1: Mo
0: dé ọ̀kan
1: tó
0: dára sí ara. Ẹ̀dẹ̀ ń wọ nǹkan tó tó iná tẹ́ tó da sọ́rùn.
1: Àmọ́ ń ṣe
0: dáadáa. Mo ti dàbá yẹn. Ẹ̀rì.
1: Mo ń dín àti ìṣẹ́
0: nínú. Ẹ̀rì. Kí ni èjì yín?
1: 24.
0: Ní èjì yín?
1: Bẹ́ẹ̀.
0: Ẹ̀yà. Ọjọ́ ò tí ì lọ́pọ̀ náà. 24.
1: Àdójọ́
0: ẹ̀rọ ẹ̀mọ̀ kẹ́hìn ẹ̀wọ́
1: ọmọ
0: gidi jẹ́
1: pé ọmọ gidi. Ṣé ẹ̀mọ èjì yín ṣá?
0: Ok. Ọmọ ìlú wo ni?
1: Ìwọ.
0: Láfẹ́ wá wúmọ fún yín báyìí wà tẹ́yìn jẹ́ 24 ru èjì wo láàmọ́ wá fún yín.
1: Ẹyin dẹ̀nà tó máa lò sí ojú
0: tó wà lọ mọ́ 22. 21 wà kéré pọ̀ báyìí. 18.
1: Kò kéré náà. 18 years ní ọmọ ìgbà tí
0: èmi ò mọ àbítẹ́ ní sọ ìfún mi o.
1: Ìyàwó ẹgbẹ́ 21 ń fọ́ ọmọ ìfún ọmọ dáadáa ń bá.
0: Ọmọ dáadáa lẹ fẹ́. Ẹlẹ́sìn wo ni?
1: Muslim.
0: Ìyá ẹ lọ sí àṣàlà 2.
1: Ọlọ́run fi ràn wá lọ́rùn.
0: Ọlọ́run fi ràn yín lọ́rùn.
1: Mo lọ́rùn fi ràn wá lọ́rùn yóò fi ràn wá lọ́rùn.
0: Ok, ọlọ́run fi ràn wá yín lọ́rùn. Ìtumọ̀ sí nípa ẹ̀ kí n lọ.
1: Ẹ lọ rí. ọmọ ìjọ lẹ́ẹ̀kọ̀ kan bọ̀
0: ẹwà kí ń ra ọmọ kankan bẹ̀ kí ń ra ọmọ kankan tó wọ́n tí ó dé tí ó wọ kíní scarf tí ó dá tí ó mọ̀ sí ẹ̀rí.
1: Ìyá
0: ẹ̀mọ̀ pé ẹ̀sìn lálọ́gbà lọ. Gbàdàwà kírun tán tẹ́ bọ̀ ẹ̀rí tí ń lọlé. Abẹ̀rẹ̀.
1: Wàhálà
0: ẹ̀ nígbà ẹ̀hán. Wàhálà ìdíyẹ ní ohun tí yàn bá rìn. Wàhálà. Wú
1: àdúgbò
0: yìí ẹ̀ tẹ́ ń gbé gan-an
1: ṣẹ̀wà
0: láwọn ọmọ kankan
1: àwọn
0: bíi 14 15 ẹ mọ́ lọ bí 14 15 ẹ mọ́ lọ 14 15 ẹ mọ́ lọ bẹ̀ ọ́ work up èyí ló work up èyí mélòó nínú bẹ̀
1: ọ́
0: work up tó ń bọ̀ ẹni wọn ní òwò ìdójú tẹ̀lé kò ní òwò bí mẹ́rin ẹ mọ́ lọ bẹ̀ ọ́ ẹ mọ́ lọ bẹ̀ ọ́ ẹ mọ́ wọ̀rí ṣé ni ẹ wà ní WhatsApp. Ok, message lori WhatsApp. Wọ́n á fi nọ́mbà kan síta ń sẹ́n message ń bẹ̀ṣẹ̀ gbọ́.
1: Ok, ẹ bí lọ.
0: Mo kàn fi ìfun ṣá. Wọ́n ti gbowó lọ́wọ́ rẹ̀ pọ̀. Àwọn ti gbowó lọ́wọ́ rẹ̀. Ẹ ti fọ́ ẹkọ́ náà ti fèsì iṣẹ́ yẹn náà ni. Àwọn ẹlòmíì wà dẹ̀ pé máa ń fẹ́ tètè máa rí. Ọwọ́ ẹ̀ kọ́mọ̀ ìkáàrún kéékèèké ni yóò lọ́wọ́ yìí. Yóò lọ́wọ́ máa náwọ́ mú. Àwọn ọkọ̀ ni ó jọrọ àwọn kan tẹ́ pé nígbà tí wọ́n fún ti fi ń wúlò. Wọ́n ti ń súnmọ́ 40 lọ́kàn tí yóò bá wọn fẹ́ níyàwó. Wọ́n ti ń dá ẹ̀rù.

0: Happy birthday
1: in advance, the king of juju music, a master of guitar, a composer, smooth voice, sweet lyrics, the living legend, King Sonia Day.
2: I'm searching for my love.
1: Adey.
2: I'm searching for my beauty.
0: Dancer. Hello.
3: Hello, Ekaro.
0: Hello, Ekaro.
3: Ekweto.
0: Ọlọ́run kú ètò ẹ̀.
3: Orúkọ mi ni Adésínà. Unity soulmate.
0: Soulmate tàbí companionship wo lè ń wá?
3: Soulmate ni ìwé tó fi ṣe kọ́ ni.
0: Age wo ni?
3: 49.
0: Age wo ni?
3: 49.
0: Iṣẹ́ wo lè ń ṣe?
3: Businessman ni.
0: Businessman ni.
3: Businessman. Mo ṣiṣẹ́ ìgbẹ́bọ̀lẹ̀ tó mo ní kankan ìkan orin ṣe tó fi ń ṣiṣẹ́ fún mi díẹ̀díẹ̀.
0: Yàwó
3: mo ní pèlú ìgbà ojú.
0: Ẹ ní ìpèníjà ojú. Ṣé ẹ ti wà má rèrè ni?
3: Mo ti má rèrè. Ẹnu ìgbà tí ìṣẹ̀lẹ̀ ojú ìṣẹ̀lẹ̀ náà. Gbogbo àwọn ọ̀rẹ́ àbáyọ káàkiri sọ̀rọ̀ ojú yìí. Láti ìgbà ojú ọdún mẹ́wàá sẹ́yìn. Ìyá kí ló ń tẹ̀. Bọ̀ láti ìgbà yẹn, ìyẹn kọ́ṣẹ́ mo dá wà ní mo dá pa. Mo dá kó bọ̀ tí ó ti alágbèrè ti sùn.
0: Ìyá.
3: Ẹni ti sùn mi.
0: Ṣé láti ìgbà yẹn láti ìgbà tó ti wá lọ tí wàá pàdé ní bọ́dì?
3: Oye pé mo ti rí máa rí ìtura àwọn tó ń kọ́mọ̀ súnmọ́ olú ẹ̀ ẹ̀mọ̀ lùtò kọ́ndíṣọ̀n yàn. Onírọ̀ ni wọ́n. Onírọ̀ ni wọ́n kọ́yàn ṣàánú fún yàn.
0: Ẹ
3: àwọn mí tí ọlẹ́ torí tọ́dún fẹ́ dúró àwọn èèyàn fẹ́ bí wọn mọ́. Èmi dẹ̀ mí dẹ̀ tó máa ṣàlẹ́ ọmọ fún mi.
0: Ẹ̀ sì fẹ́ bímọ sí tẹ́ ṣe wà yìí.
3: À ń fẹ́ bímọ. Fẹ́ bímọ.
0: Ọyá ìfẹ́ náà ráyìn sọ báyìí síta nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ ẹ̀rú ẹni tẹ́ jẹ́ màá ń bá ní kẹ́ fi nọ́mbà yín síta ṣùgbọ́n mi fẹ́ kán tún wọlé sí yín lára màá fi nọ́mbà tẹ̀ ẹ́ lẹ̀.
3: Ẹni bọ̀dẹ̀ tí n bá rí ìmọ̀ ìpọ̀ sí ìrìnkan ní máa ṣe lẹ́yìn máa ti fi tó ilé ti.
0: Àwọn wọlé sí yín lára ẹ mọ̀jẹ̀ ò jẹ́ bẹ́ẹ̀ ẹ lè fi nọ́mbà mi sílẹ̀ kó mọ̀ di pé orí ètò ni mo tó ṣe ṣe bí ni mo wù mí kẹ́ fi nọ́mbà yín ṣùgbọ́n ìfẹ́ story that touch. Bóyá ẹ sọrú ẹni tẹ́ ẹ jẹ́ ẹ sọrú nǹkan tẹ́ ń ṣe kẹ́ ẹ dẹ̀ sọrú ẹni tí ẹ wish láti pàdé báyìí. Oyá ẹ̀yin Juliet òun eléyìí o oyá ẹ mọ gbọ́ oyá.
3: Àkọ́kọ́ náà Muslim ni mí. Mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta.
0: Ok.
3: Mo ń ṣiṣẹ́ àìpẹ́. Mo dẹ̀ tó ní kankan tó tún fi ń ṣe fún mi. Ẹgbẹ́ kan. Ṣùgbọ́n mo ní ìpèníjà ojú. Àkọ́ tẹ bá rí ni ẹ̀lẹ́mẹ́ pé mo ríran. Tẹ bá rí ni ẹ̀lẹ́mẹ́ pé mo ní ìpèníjà ara o.
0: Ok ṣé Muslim lè ń wá ni àbí ẹ̀ máìndì bóyá religion?
3: Mo máìndì o kò bá jẹ́ Christian. Ní tó di jàdún bẹ̀rẹ̀ pé ẹni tó ní ìmọ̀ tó tó dẹ̀ lè kọ́ tó lè kà.
0: Tó lè kọ́ tó lè kà.
3: Ìmọ́tótó yẹn ṣe pàtàkì gan fún mi. Àwọn tèmi gan rí ẹ̀ ni mo ṣe ni mo ríran. Mo ṣe rí ti ìmọ́tótó gan. Bẹ́ẹ̀ni àtẹ̀tọ́ máa ṣe ẹ̀tọ́ àtẹ̀tọ́ yóò rẹ́dà fi bímọ. Ó wà tí ẹ̀tọ́ mo ti ẹ̀jẹ̀ méjì.
0: Ó ṣe kí ni?
3: Mo ti ẹ̀jẹ̀ méjì.
0: Mo jẹ́ méjì.
3: Bẹ́ẹ̀ni.
0: All right. Ìkan nínú orúkọ yín.
3: Adé.
0: Ẹ́.
3: Adé Adé.
0: Adé Mr. Adé.
3: Adésínà.
0: Adésínà. Wọ́n lẹ ti gbọ́ yẹn láti ẹnu Mr. Adésínà. Wọ́n ní àwọn láìkẹ́ tó ní ìmọ̀ tó dáadáa tó neat. Àwọn dẹ̀ mind the religion kò bá jẹ́ lẹ́sìn kìrìtẹ́nì àbẹ̀lẹ́sìn mùsùlùmí. pe so en to ba ni interest ninu won te se n gbo mi bayi reach out to si number yi 090-1489-8208 Again, please, 090-1489-8208 Number, so, I can keep my Mr. Adesina, mind you, let me meet one. Eshongon. Ugo, what la deserve love. Ugo, what la deserve ki won ni fe wa kade ni fe yan. Irrespective of the life circumstance still bring you are. Send a book here, Maria. You go on now. She wants to read about Shelley. Real mama appreciate anybody to who are going to talk to her leg until you pay me. What do you want to pay? You want to pay me? Oh, my God. I'm going to pay you. I'm going to pay you. O ti so lori ete bi ka sa ma se daada. Mo ti le tolongba ti arakunrin yen pe bi njo emi ti ranti. Ba mo lo si orilede Ghana. Mo je wole mo se se de ni. Mo wa n wole mo de ko sa nse. Atore mi kala jo wa. Mo sa le ko yen Mr. Martini. Awon fe ra radio awon baje. Ra radio mi fun awon. Eu corri back and radio yin baje se mo wa ba radio yin ja ni radio yin baje ni ba do wa je ko do temi le wa ronu pe radio yin baje won ni odo temi lokan won sa lo ni ke kan je ki sa fara bale pe ko pe mi bi ajo friday pe mi won se nko to opolo mi ba pe se ti oro won de pe njo friday won ti pada mo pe won ni pe nkan ta won ma ngbo niyan ta won ba ti gbo bayi Ndaya kata a man baso ro to ye pe man je ka won feel alive. O ye ti baje bayi pe aye ti wa boring si awon gan ni o. Ah, mo pe oke. Awon to so yin lo wa tami lara. Ko ba wu mi lale ki n ba en to je yawo won yen soro. Mo ti sun o de dun mi. So gbo yin te nfe te je aya abi te je oko awon ti won je abarapa. Kunduzi, right? Kunduzi, kunduzi for your kushe. We love you so much. Thank you for loving them. Thank you for making them to know that they also deserve to be loved. Ema pe number, your number ti mo pe yoki she studio la ejo. Ba ti ko wole sibe ma blocking yin. Ema pe wole sibe. Message ni mo ni ke message pe ke mo ni interest. Number one, Juliet Lele Lale 09123708675. Yes, United Kingdom. Maybe you listening to me and you need a companionship from the age of 56 to 60. I have a Romeo, I have a Juliet, and you're really the end. You need a companionship. Back on really the America. Oh, you could make a brother sing. If you are in between from the age of 50.

0: tẹ́ wà TikTok ìyẹn tún dúró báyìí. Jẹ́ kí n tún ní láti orí tàwa tó tún wà lórí ìlà náà tó wà lórí Studio Line, which is 09123708675 àti sórí nọ́mbà tàwọn ti Juliet 08142491006. Hello.
1: Hello, sir. Mr. Samuel, you're a good
0: brother. Mr. Samuel, you're a good brother.
1: Yes, I'm only. I'm not going to be a good
0: brother.
1: Yeah, I'm not going to be a little bit dancing.
0: Message mi báyẹn lórí WhatsApp ṣùgbọ́n ní WhatsApp mi lọ́wọ́.
1: Mo ń lọ́wọ́.
0: Message mi mọ̀ lórí show mi tí lè respond by. Ọlọ́run gbà mí lọ́wọ́ Samuel. Hello. Ojú òpó àwọn Juliet lè pè sí yẹn sá. Ẹ bá mi tojú òpó yẹn pa lálẹ́ yìí.

0: ń pè ṣe wá expect kí n fi ètò sílẹ̀ kí n máa dá yín lóhùn gbogbo yín tó jẹ́ pé ẹni tí ẹ fẹ́ connect mọ́ ètò yìí ẹ jọ àwọn tí mo ṣe máa ń sọ lórí ètò àwọn tó wà intentional nìkan ni mo fẹ́ lórí ètò yìí ẹ jọ ẹ rí chat bí àwọn nọ́mbà tí mo pè yẹn nọ́mbà tá a pè aláàrin náà bá mi pè nọ́mbà ẹ fáwọn ara yẹn dágbà ẹ fáwọn ara ní bó ti ń dọjọ́ níjọ.
1: Ẹ ṣe ìbẹ̀rẹ̀ darapọ̀ mọ́ wa fún ti àṣálẹ̀ ìpè ní yòókù tún di ọjọ́ mẹ́jọ 08065764924
0: 08065764924 ẹ ṣe. Ọlẹ́tì gbọ́ yẹn. Màmá tí ẹ pè wọlé lẹ́ẹ̀kan yẹn màmá Juliet nọ́mbà láàrin náà tó ti pè yẹn. Ẹ wo ni pàǹdàgbọ̀ fáwọn ara ni.
2: Ẹ ṣeun púpọ̀ tó darapọ̀ mọ́ wa fún ìtàṣàlẹ̀ tún ní a tún máa palẹ̀ tó bá ti dọjọ́ mẹ́jọ orúkọ ni Olúwafẹ́mi Williams 09058331419 09058331419.
0: Ẹ ṣeun gan ni. Tí bá ti kú lórí ètò báyìí òun náà ni lọ́wọ́ orí amagorí ètò tiẹ̀ ọwọ́ Káyọ̀dé Adéọ̀sùn the new vision láyé wọlé tó sẹ́ẹ̀tì tán ẹni náà kìíní wọn fi mú orí dọ̀bálẹ̀ ti lọ bá rẹ̀. Ìpàdé mi àti sùdì ní ọjọ́ mẹ́jọ ẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín lọ́pọ̀lọpọ̀ fún ẹyin tí ẹ wà lórí TikTok yẹn tí bá ti ṣe parí ètò báyìí. A continue lọ́wọ́ òkè no worry ma continue pẹ̀lú lọ́wọ́ òkè.
3: Oh, alone.